0: 88.9 FM. Àwòlú sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Ẹ kú ojúmọ́, mo kì yín ìròyìn ní kùtù àìrè láti lè ṣe rédíò àdàbà FM 88.9 Àkúrẹ́. Ìlú Ìlọrin-Mọ̀kìnlá àwàta tí ń gbóhùn sátẹ́gùn Fọlájìn Oyetayo oníròyìn yìí ṣáájú náà. Ẹ gbọ́ àwọn kòkó tó wà nínú ìròyìn náà. Adeleke ìgbìmọ̀ ìpolongo Adeleke fi dá ààrẹ Tinubu lójú nípa ìgbégbá orókè nípínlẹ̀ Ọ̀sun. Ààrẹ Tinubu fi àbá àtúntò àjọ tí NDLA sọwọ́ sí ilé asòfin àgbà lẹ́yẹ. Ilé asòfin àgbà lẹ́yẹ bèrè fún ìwádìí lẹ́kùnrẹ́rẹ́ ohun tó ṣokùnfà ìjàmbá ọkọ̀ òfurufú tó jábọ́ ní ìgbọ́kọ̀dá.
2: Adaba 88.9 FM la ń gbọ́.
1: Ìròyìn ń rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹgbẹ́ ìgbìmọ̀ ìpolongo ti ẹgbẹ́ òṣèlú ti All Progressive Congress nínú ètò ìdìbò gbogbogbò tọdún 2027 ni wọ́n ti ṣe lálàyé pé ńṣe ni wọ́n ti fi orúkọ mínísítà olúlulẹ̀ yìí Àbújá tó ń ti gómìnà ìpínlẹ̀ Ọ̀sun Adémọlá Adeleke sára ìgbìmọ̀ rẹ̀. Lára àwọn tó wà ńbẹ̀ láti rí gómìnà ìpínlẹ̀ Delta Sheriff Oberewore, gómìnà ìpínlẹ̀ Anambra gómìnà Chukwuma Soludo, ẹni tó tún jẹ gómìnà ìgbà kan nípínlẹ̀ Èkó Babatunde Fasola, àti mínísítà fọ́rọ̀ ìgbòkègbodò ọkọ̀ ojú òfurufú nílẹ̀ yìí Festo Keyamo lábẹ́ àtúntò ilé ìtumọ̀ fìtà tó sì fi dídi sọwọ́ sí àwọn oníròyìn lánàá ọjọ́ ìṣẹ́gun. Ààrẹ Bọ́lá Tinubu òní yóò wà léwájú ìgbìmọ̀ pẹ̀lú igbákejì ààrẹ Kassim Setima tó fi mọ alága gbogbo ẹgbẹ́ òṣèlú All Progressive Congress ọ̀jọ̀gbọ́n Nentawe Iwada tí wọ́n ṣe lálàyé pé ètò ìpinnu ìpolongo ọ̀hún ni ó ti dúró rẹ̀ báyìí. Ààrẹ ilé asòfin àgbà lẹ́yìn Godswill Akpabio tó fi mọ abẹnugan ilé asòfin àgbà lẹ́yìn náà bákan náà Tajudeen Abbas àti gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak ló tún wà lára àwọn ìgbìmọ̀ náà. Wáyé o, ìgbìmọ̀ ìpolongo ti ìmọ́lẹ̀ campaign ní ìpínlẹ̀ Ọ̀sun ilé tí gómìnà Adémọlá Adeleke ti ìpínlẹ̀ Ọ̀sun léwájú rẹ̀ ló ti sọ̀rọ̀ báyìí tí wọ́n ṣe lálàyé pé ńṣe ni wọ́n fi dá ààrẹ Bọ́lá Ahmed Tinubu lójú nípa ìjáwé olúborí ní ìpínlẹ̀ ọ̀hún pàápàá jùlọ nínú ètò ìdìbò gbogbogbò ọdún 2027 eléyìí tó ń kanlẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀n nínú àtẹ̀jáde kan tí wọ́n fi ta látọwọ́ ọ̀gá àgbà ìpolongo ọ̀hún Ọlálérè Oyèwùmí lánàá ọjọ́ ìṣẹ́gun. Ó ní ìgbìmọ̀ ti jẹ́jẹ́ wípé ó kéré tán 1,105,000 ìbò òun ni wọ́n fún Tinubu ní ìpínlẹ̀ Ọ̀sun. Oyèwùmí ló wá kí ìgbìmọ̀ ìpolongo ọ̀hún káàbọ̀ tó sì ṣe lálàyé pé àgbéyẹ̀wò eléyìí tí ẹgbẹ́ òṣèlú APC gbé tó ń ti ìgbìmọ̀ ìpolongo rẹ̀ ọ̀hún ò lọ dúró rẹ̀ báyìí. Bẹ́ẹ̀ bá gbàgbé Adeleke òun ni wọ́n ṣe lálàyé pé òun ló jẹ́ alámòjútó ìgbìmọ̀ ìpolongo ààrẹ Ahmed Bọ́lá Tinubu nínú ìpolongo ìbò tọdún 2027 ní ìpínlẹ̀ náà. Ìgbìmọ̀ ìmọ̀lẹ̀ campaign ló wá ṣàpèjúwe ìyànsípò Adeleke gẹ́gẹ́ bí eléyìí tó dúró rẹ̀ tí wọ́n sì fi da ààrẹ Tinubu lójú wípé gbogbo ìgbésẹ̀ tó ń ti ètò tó bá yẹ ni gómìnà ìpínlẹ̀ Ọ̀sun yóò gbé lójú náà ti lè jẹ́ kó jáwé olúborí ní ìpínlẹ̀ náà. Wáyé o, ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti fi sọwọ́ sí ilé asòfin àgbà lẹ́yìn fún àyẹ̀wò pàápàá jùlọ àbá tó ń ti àtúntò fún àjọ NDLA. Ara àwọn àtúntò ọ̀hún láti rí àwọn àtúntò kọ̀ọ̀kan eléyìí tó ní ṣe lórí àlàkalẹ̀ ẹsẹ̀ tó ń ti àwọn ìgbìmọ̀ eléyìí tó wà ní ẹ̀ka ọ̀hún tí wọ́n ṣe lálàyé pé ń ṣe ni kí wọ́n ṣe àgbéyẹ̀wò ètò náà dáadáa lójú náà ti lè jẹ́ kí nǹkan tún rọrùn fún àjọ náà. Wọ́n ṣe lálàyé pé àbá ọ̀hún ló wà nílànà pẹ̀lú ìpèsè àlàkalẹ̀ òfin lẹ́yìn tọdún 1999 eléyìí tí wọ́n ṣe àtúnṣe sí rẹ̀ tí wọ́n ṣe lálàyé pé ààrẹ ilé asòfin àgbà lẹ́yìn òun ni yóò gbé àbá náà yẹ̀wò lásìkò tá a wà yìí. Ǹjẹ́ ẹ bẹ́ẹ̀ bá ṣe ń darapọ̀ mọ́ wa, ìròyìn ní kùtù àìrè láti lè ṣe rédíò àdàbà ẹ̀fẹ̀ 88.9 Àkúrẹ́ ìlú Ìlọrin-Mọ̀kìnlá àti gbọ́hùn sátẹ́gùn. Bá a bá padà dé, ẹ gbọ́ àwọn ọ̀rìnkìnní ìròyìn wa eléyìí tó tún sẹ́kù, ẹ kú kalẹ̀.

0: ilé tọkọ tẹsẹ kọkọ ọmọ wọn sọ dúmọ ládé ìpínlẹ Ondo ti ń gbọ́rọ̀ yìí pọpọ ṣiṣi kẹtikẹti gbogbo oyè gbogbo ọmọ oníṣẹ mọsí kẹrúbà sírafu church wabuwa tó wà ní nọmba wọn olúgbọjà street ilẹpa kárí àkókò ìyẹn ìjọ bàbá bọdé níbi tí ayẹyẹ oyè gan ti fẹ́ ṣẹlẹ̀ ní 25 oṣù kẹwàá ọdún yìí láti múra sílẹ̀ gbogbo ẹ̀ka ìjọ wa tó wà nílẹ̀ Nàìjíríà àti lókè òkun wọn máa kẹ́lẹ́ dodo òjò ìjọ bàbá bọdé máa gbọ́ òbí tìbí àlejò musical concert orin nínú orin ìlú nínú ìlú ìjọ àjọgbọ́ lọ́nga ó máa wáyé ní Thursday 22nd of October pẹ̀lú ìsọjí ọlọ́jọ́ mẹ́ta iṣẹ́ ìrújú rẹ̀ máa yọ nukun lọ́lá abẹ́yẹn òtí ìgbọ́ ni pé ìsẹ́mìnẹ̀ most general supervising prophet Adédayo Abe ó bá ti di alákòóso Onísẹ́ Mọ́sí kẹ́rúbà sínra fourth wife nígbà tí ìyàwó wọn reverend apostolic mother prophetess Sosin happiness Abe Onísẹ́ Mọ́sí mother kẹ́rúbì ìsẹ́mìnẹ̀ Adédayo Abe ọmọ orílẹ̀ kókó bí ọ̀tá abaya gbangba ọ̀rọ̀ àṣẹ nu bíbélì tí ò lè dáwọ́ dúró láéláé ìwà oyin ní jẹ́ ká wà oyin ká ìwà ayọ̀ ní ìpéyọ̀ sínú ọbẹ̀ congratulations his most eminent papa aládùúrà most general supervising prophet Samuel Olabode Olúbà JP the supreme head Onísẹ́ Mọ́sí kẹ́rúbà sínra fún church world wide lólùgbàlejò àgbà most general evangelist Adébọ́lá Lawrence alága ìgbìmọ̀ ayẹyẹ most senior apostle Túndé Ayétíran akọ̀wé ló kéde.
1: Èyí ni láti sọ fún gbogbo àwọn ẹgbẹ́ oníkòkó ní ìlú Ìpele.
2: Àti Ìpele Cocoa Buyers Association.
1: Ní ọ̀wọ̀ East SCDA.
2: Pé kòkó tí ó bá máa jáde fún títà láti jẹ ojúlówó.
1: Ẹnikẹ́ni tó bá fẹ́ ra kòkó ní ìlú Ìpele gbúdọ̀ ní káàdì ìdánimọ̀ olùrajà kòkó ti ìlú Ìpele. Bákan náà kò sí àǹfààní fún ẹnikẹ́ni láti fi abọ́ tàbí apẹ̀rẹ̀ ra kòkó. Ké ni ìwọ̀n tí ó gba òǹtẹ̀ ẹgbẹ́ ní ìlú Ìpele. Òkèrèké o, ìkòkó yọ bàbà, rọ́jọ́ mẹ́rù yé máa ní alápẹ̀rẹ̀. Pẹ̀tẹ́
2: ìjàtíjàtí
1: àti síléètì
2: káṣù
1: àtẹràn yé máa nẹkù
2: òun nìkan wọ ọjà
1: ọ̀nẹ́kọ́nẹ́ yé bára kòkó ọwọ́ ọmọdé yé máa ti yá ṣoko
2: tàbí dúra kòkó tútù ṣẹgbẹ́ṣẹgbẹ́
1: tàbí dúra kòkó gànjẹ́
2: ó lò fi
1: aago mẹ́fà ojú alẹ́sà aago mẹ́fà wúrọ̀
2: ohun kòkó gbúdọ̀ jáde tàbí wọlé sùlù pele
1: ẹni bá ta pásòfin yìí
2: ìgádà bá gbé
1: alága gbọ́lí kòkó pele
2: ẹ̀dà Solomon
1: Akírótìmí
2: àti sẹ́kítì
1: ṣífọ́ olúpọ̀nà máa ti wá kí ọlá
2: mamu chèche àtọ̀rùn mẹgbẹ́
1: ọ̀rùn ẹ̀mẹ́kéde o kúwe bánu bèrè pé nọ́mbà yìí
2: 08137044254 tàbí 08102327340.
3: Aláìmọ̀ ó aláìmọ̀ aláìmọ̀ péye gbajúmọ̀ ló kú o owó ṣubú e.
4: Láàrin Oyeyọmọ Apẹ̀sọ́lẹ̀kẹ̀ ọmọlágbèjì ọ̀kọ̀ọ̀kan ọmọ ẹgbẹ́ ìpínbí ìkíwé ẹjọ́ ìwà ìwéra ìṣòroṣù ìkàṣèjì náà gbàgbà tẹ̀síkòtò ọmọlọ́wọ́dà ọ̀sẹ̀fọ̀ ayé àgbéṣe orí lówó ṣe bọ́lá pẹ̀tún.
5: Bẹ́tẹ̀ sìnkú àgbà nínú àwọn olórí ìdílé ọba Jílùbókun àjàlólẹ́rù tí wọ́n tún jẹ́ olórí olórí ẹbí Yemí Yunis Fọláyẹmí Adébáyọ̀ ni ọ̀pẹ níyì ìyá ọmọ́sùn lẹ́ni 90 ọdún péré 90 years. Bẹ́tẹ̀ sìnkú màmá onínúure yóò ti lọ rèé Thursday 15 October 2026 láàgbé màmá Fọláyẹ wá sílé ọkọ wọn lójúlé 29 Ajifarere Street ilẹ̀ olújì tí ìṣòro nígbàgbọ́ yóò wáyé láago mẹ́rin ìrọ̀lẹ́ ẹ̀yìn yìí ni kò jọmọ nù. Friday 16 October 2026 ìsìndágbére fún olórí Yunis Fọláyẹmí yóò wáyé lójúlé yìí kan náà láago mẹ́wàá òwúrọ̀ ayẹyẹ ni ọmọ́sìn ló bímọ yóò wá balẹ̀ lónírabájì gan nínú gbọ̀ngàn civic center Ondo Road ilẹ̀ olújì yìí ó
6: Admission. Millennium College of Health Technology, Oda Road, Akure, announces admission into the following Higher National Diploma HND programs: Environmental Health Technology, Health Information Management, and Dental Therapy. These HND programs are approved by the federal government and the NYSC. Millennium College of Health Technology is also admitting candidates into diploma and certificate courses like Pharmacy Technician, Medical Laboratory Technician, SHIW, Medical Image Processing Technician, X-ray, Health Information Management, Dispensing Optician, Dental Health Technician, Environmental Technician, Biomedical Equipment Maintenance Technician, JSHU, and Health Assistant. Walk into our admissions office at our campus, Millennium College of Health Technology, IE, along Oda Road, Akure, for a token of 7,500 Naira. Awaiting results candidates are also eligible. For more information, please call or send WhatsApp message to 08038499248 or 08067882878. Registrar, announcer.
7: Mama wa olori Alice Sekola Ayadetona Mama wa ti lu agbagi akoko ti ju owo saye osese yi ka yo digbose leni 94 years ile nje eyan
8: ape laye ba ope o
9: ikuno bi ongo
7: awaye ma loko si orun la lo ima bo eyi ni gbogbo idile oba kabiyesi oba adetona ni ilu agbagi ati apapo omo bi pe gbogbo eniyan si bi siku ati asekegbe oku mama wa olori Alice Sekola Adetona to je pe aseda lojo 24 osu keje odun yi ide ogbon Josh, can we do it? We keep your wife for mama. It's a bit of primary beggar school.
10: Oh, baggy.
7: Like women in role.
10: Saturday on the 31st, so she can we do it?
7: If I don't know, Thanksgiving service for mama.
10: You know, just Salvation Army call.
7: Oh, baggy, I go go.
10: If they are going to work.
7: It's a lie, yeah, yeah, yeah, mama, you work out. Let's
10: speak by letter. I teach you and you must know be my.
7: You are so good to a one. Papa is here, you the primary school. Oh, baggy, I go go.
10: No.
7: I'm my lobby, look, lucky, or
10: I'm my lady, say, why you, where you, you.
7: I am my wife.
10: I am my
7: queen. I am my lady, I'll say, see, on this, I see, you are quite. Loruko kabiyesi owo ati lu agbagi
10: ati Mrs. Funke Ayala
7: awon lo ni kin kede loruko gbogbo omo atebi pata
11: Awo United Air Desa
12: Beautician
11: and
12: Cosmetologist
11: Association of Nigeria
12: e ben la ni won
11: won ma npe ewa ati achalaruge
12: awon lo ma npe

0: kẹwàá ọdún 2026
1: bẹ̀rẹ̀ láago mẹ́wàá òwúrọ̀
0: pàdédé mobil
1: ní ìjẹ̀bú ọ̀wọ̀ ló ti máa wáyé
0: lábẹ́ ambassadress of the association
1: Mrs. Silifat
0: Arágbáyé
1: màmá àdúrà
0: alága ọjọ́ náà
1: ni Mr. Túndé
0: Adétúlà
1: bọ́dà òdìdé
0: chief Mrs. Wálé
1: ọjọ́mọ
0: alága obìnrin
1: Mrs. Adédèjì Modúpẹ́
0: ìyá Wálé
1: Mr. Tajudeen Ibrahim
0: bọ́dà òdìdé
1: Erelú Oyinlọlá
0: sọ̀gá olú
1: of the kingdom
0: grand patron
1: alága ẹgbẹ́ wa nípínlẹ̀ Ondo
0: Mrs. Shade
1: Adédùgbàgbé
0: chief Mrs. Rizikat Abegunde
1: Tramoda
0: àwọn mẹ́tọ̀rin wa ni
1: Mrs. Sule Ọmọlọlá
0: Lọ́lì
1: Mrs. Ìwàlóye Fúnmilayọ̀
0: First time
1: Mrs. Olúdásà Múlíkà
0: lórúkọ gbogbo ọmọ ẹgbẹ́
1: Mrs. Ìjásanmi Blessing President
0: Mrs. Ọbádéyí Fọlákẹ́
1: Akọ̀wé
0: Mrs. Jẹ́mísí
1: Modúpẹ́
0: Dókítà
1: Tẹ́ṣọ́rà
0: àwọn
1: lolùkéde.
2: Ọjọ́ kíní nínú oṣù kọkànlá ọdún yóò ráyè yìí ẹbí ọ̀dọ́fin yẹnì ṣùwàdà ìjọba ìbílẹ̀ ọ̀rọ̀ o gédé ọ̀hún yẹn ńórí alẹ́hún ìmọ̀gbọ̀ kìlọ̀ yìí wọ́n aṣùpàdé yóò fẹ́ ṣe o torí kéré ẹjọ́ yọ̀wọ̀n ẹbí ọ̀dọ́fin yọ̀wọ̀n ṣe o àti kábíyèsí joel olúwàfẹ́mi adélùwòye aṣùwàdàfin nọmba ìwé ẹjọ́ náà mẹ̀rẹ̀ yìí o HOW/34/2021 ọ̀ngọ́ yẹ̀ngọ́rí alẹ́ ọ̀dọ́fin kúrowó quarters ìṣùwàdà yóò choko yóò kọ́lí yóò nálẹ̀ síbẹ̀ dẹ́gẹ̀ wáṣù pàdé ọjọ́ kínní oṣù kọkànlá ọdún yọ ọ̀rá yìí aago mẹ́ta ọ̀sán mẹ́ẹ̀ o fún mọ́ ṣàlàyé kí máa yẹ òwà kẹsàn olórí ẹbí yìí pa emmanuel adromola adedimila 07042-79-55-36 akọ̀wé bí wọn adam ablaziz Bídèmí 081-36-87-54-86 ẹbí ọ̀dọ́fin ní bàjẹ́.
3: Yes, òun gangan nìyẹn. Tẹ bá ti gbọ́ tó dúbẹ̀ ládàbà. Ọjà ọdún ti bẹ̀rẹ̀.
4: Ọjà ọdún ti dé. Àdàbà gbé.
3: Kílẹ̀ ń tàṣà, kílẹ̀ fẹ́ ṣe mà. Kábà yí gbé jáde. Lásìkò ọdún yìí àsìpé. Wọ́n ti kọ́jà ọdún dé. Kárajà ọdún, kátajà ọdún, kájìfà ọdún, àpolówó ọjà ọdún. Ẹ ṣé àmọ̀nà o. Pápá ta yọ orílẹ̀ ìgbà pé ṣé kì í ṣe. Ètò ọjà ọdún òní Classmate. Tó bá débi ká polówó ọjà lórí rédíò àdàbà látàsìkò yìí lọ da ìparí December gbọ̀ngbọ̀n.
5: Oya ẹ má bọ̀ wá o.
4: Ìrẹ́pẹ̀tẹ̀ ìwé ọjà ọdún ti dé.
3: Tiwọ́ náà máa ń gbẹ̀yìn lọ́dún yìí o. Orí ètò ọjà ọdún làwọn ọlọ́jà tó nílé iṣẹ́ ti ń fe ní mẹ́nífèjì méjì fìtàfẹ́ta tá jẹ́ kúra wọn tó ń jọra wọn. Ẹ kàn sí wa lẹ́ka ìpolówó ọjà àdàbà tó wà ní. Mọ̀sílò Building lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station Ọba Dèṣídà Road Àkúrẹ́. Kẹ́ ní ètò ọjà ọdún lẹ ti fẹ́ polówó. Ọdún yìí á dùn yògbàyògbà á jì jó ta warawara. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé Karim sórí 08030414344
6: Grace 08032474686 86
3: tàbí fẹ́mi sórí 08060864428 ètò ọjà ọdún lórí rédíò àdàbà ó ti bẹ̀rẹ̀.
7: Ọ̀rẹ́ bẹ́ẹ̀ni ìwọ́ tó ń gbọ́ mi lọ́wọ́ ó yá nu ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí àjọgbá pẹ̀lú ìrètí wípé ẹ̀dúró yóò bá túnọ̀ ka àkọsílẹ̀ tó o bá ti lè tajà kan bọ́ sí òmíràn nítorí wípé ò ń wá ibi tí ọjà ti dínwó kiri tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí ó túmọ̀ sí wípé ibi tó bá fi ọlú máa ń yà sí kí ló wá dé títí ilé ìfowópamọ́ rẹ fi gbọ́dọ̀ dáyàtọ̀.
8: Ó ti ṣe wàhálà tó download Smart Cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá 10%
9: ní gbogbo ìgbà tó bára dáta
8: tẹnu lásánkọ
9: òfin àti ìlànà à ń tẹ̀lé wa o
8: Smart Cash látòdo Airtel.
10: Wọ́n yọ̀ nínú
11: ẹjọ́ rárá ni.
10: Kókó ọmọdé máa ń ṣeré balẹ̀.
11: Mo má dẹ̀yìn yàrá làwọn
10: ohun. Oúnjẹ ló ka jọpẹ́.
11: Ọpẹ́ o, mi à ń di jólóore.
10: Wọ́n yọ̀ nínú
11: ẹjọ́ rárá ni o.
10: 1981
11: AUD
10: Comprehensive
11: High School.
10: Ọkọ̀ mmadẹ̀ o.
11: Ọ̀hun ajé.
10: Bí union.
11: Lápá ẹlẹ́dùn rẹ̀
10: ní ìmú yìí.
11: Òpin
10: àgbà
11: òun ẹ̀ràn ló gbà á.
10: Kí máa ti tọjú ojímọ̀.
11: Ọjọ́ kẹrin dẹ́nu ogún.
10: Oṣù kẹwàá ọdún yọ ọ̀gá yìí.
11: Yìí tọmọdé tàgbà.
10: Tọ́ bára wa ka yọ jẹkẹlẹ
11: o. Inú òtùkú yìí.
10: 1981 sẹ̀.
11: Ọ̀rọ̀ de ajé orí biribi sálẹ̀ de ètùkú wọn náà.
10: Lágbà ilédùmarè wọn náà ní wọbẹ̀ o.
11: Bí ìyọ̀gọ́ ti jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ síbẹ̀.
10: Ẹ fọ́n mi.
11: Ìjújẹ́ bọ́ náà rí.
10: Àkọ́kọ́ omi ìyọ̀gọ́ ti bẹ̀ wọ́n ìmà bàjẹ́.
11: Ẹ lè yọ ọmọ sí bọ́.
10: Tọ́mọdé tàgbà gẹ́gẹ́ dọ́gun ka mọ́.
11: Jẹ̀pẹ̀lẹ̀.
10: Ọ̀rọ̀ ti èyí tẹ́.
11: Ọ̀rọ̀ rí ajé pátákó.
10: Ajíwọ̀
11: náà. Lórúkọ tùkú
10: náà
11: ìrìn
10: bu egede am tagun re lagba eledumare ikere mi weto mi du ko che yule ege abo che loba ogun yo fodin kare dim ka mu lo komi ti yo nya si ogun fodin ka mu lo eni ayo
12: cha cha
13: Ogbagide Ogbagide odun itun wole de were
12: Yolowo swaga Ogbagide wa
13: Beni nitori ododun la nrorogbo ododun la rawusa Eredin yi ti Kabiyesi is Imperial Majesty Oba Victor Lasende Adetona JP Odagbarakajato di owo fo Ogbagila ati awon ojo pelu gbogbo Ogbagide Development Council
14: ODC
13: labi alaga won
14: Chief Isara Anyoleye
13: pe gbogbo eniyan
14: ati gbogbo omo Ogbagide ninu ko ni rinajo
13: sibi ayeye Ogbagide ti odun yi
14: pelu oniruru eto ni okan ojo kan
13: Adura Human Service that is shide eto
14: Friday on the 16th Oshu
13: yi. Ile ago meji oso.
14: Ase kagbe ri bonu alafese gba ni yo tele.
13: Ibi ti olupegede yo ti ma gba ife eye lati owo Dr. Wa.
14: Right. On the Saturday on the 17th Oshu
13: yi. Nigidi gogo eto.
14: Nibe lati ma se ikowojo oni 500 million naira.
13: For the community project and Ogbagi Civic Center.
14: Bere ni dede ago mewa ohuro.
13: Chairman of the day.
14: Late Otuma Dr. Lawrence Olubukun family.
13: Chairperson.
14: Sickness Grace Modupe Fatomoye.
13: Special guest of honor.
14: His Excellency.
13: Dr. Lucky Orimison Ayedatiwa.
14: Ondo State Governor.
13: Chief Launcher.
14: Prince Daniel Omolola.
13: Petro,
14: First Chief Dr. J. O. Shanushi COA,
13: Secretary
14: Imam Abu Ismail,
13: PRO, Announcer.
15: Afika wa nkan se soro awon nkan to nbo lori yi o lakoko a ma de owo ta nsan fa awon ikanne mo ma woran ku 3 crowns milk lati
16: rara o e ma de be rara o
15: tori kene
17: ise nla ni mama se ati pe 3 crowns milk ma sara awon mama lore ki won le ma satileyin fe bi wa
18: isura lailegbe lawon mama tori na je ki mama mo riri isura ti won je pelu 3 crowns milk
19: 3 crowns milk ilera awon mama ayo ebi
20: In a fast-paced world,
21: Funke
20: is always prepared. Introducing new SoClean with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented. So you can show up clean and confident. SoClean, it's your time to shine.
22: Yemi o le gbagbo nkan o mo lo lo eto ilera san pon mi ledungbe ti a fi owo kekeke se
23: se lo to mo mo ro wi pe iran ijoba npa
22: o to ma ni bi mo se debe ti mo fun won ni number mi won fun mi ni iwe pelebe won wa se mi bi eniyan pataki
23: o ti de eniyan pataki niyan o
22: eto ilera pon mi ledungbe ti ijoba wa yi ti je ko rorun lati gba ilera ni health center lai ni lo lati mu owo dani nigba ti a ba ni lo lati gba ilera koda o le fi oruko molebi re sin
23: emi na yo lo fo oruko sile ki emi ati awon molebi mi le ma janfa ni eto ilera onipon mi ledungbe
24: eto ilera pon mi ledungbe ti je ki eto ilera ko rorun ko si won lo si health center to sumo ko si je gbadun ilera to peye
25: iwo na se bi iyemi ile ewosan awon ese koko health center sumo oju bi o ti lero lo o se pataki ki o ma won ile ewosan na nigbagbo ninu won ki o si lo sibe o ye jajo sopo mo ile ewosan ese koko to sumo e
26: nigbagbo ninu won ki o si lo sibe
27: Ikede yi wa lati owo ajo to mojuto ile iwosan alabode ti ijoba apapo National Primary Healthcare Development Agency NPHCDA
28: The Vice Chancellor Professor Olasebikan Alade Fakolujo on behalf of the Governing Council Senate Management and the entire Joseph Ayo Babalola University community warmly invites all stakeholders and the general public to the university's 17th convocation ceremony for the award of degrees and honors and the celebration of its 20th anniversary From Monday, 12th October to Sunday, 25th October 2026, experience 2 weeks of exciting activities featuring students, alumni, religious and documentary events, awards and recognitions, leadership engagements, and much more. The Grand 17th Convocation Ceremony holds on Friday, 23rd October 2026 at the Obaola Dele Olashuri Auditorium. And yes, admission into various colleges of the university is ongoing. Visit www.jabu.edu.ng for details. Joseph Ayo Babalola University, 20 years of divine grace, growth, and glory. Announcer, Registrar.
29: O tun ye o
30: ero witwiti e ba mi ka lo
29: tun tun gbe yin de be
30: ibi ayeye 88 years anniversary
29: ile we selem ac primary school
30: eko ikari akoko
29: ope ni foluwa
30: ile la fi pe gbogbo eniyan
29: ni adugbo eko
30: ilu ikari akoko
29: ati gbogbo afeni fere
30: ati gbogbo awon to ti la pare
29: ile we selem ac primary school
30: ni ipele ondo
29: jakejado orilede nigeria
30: titi fide oke
29: ibi yugbanyugba ayeye
30: ogorin odun
29: 88
30: years anniversary.
0: Ati ikowojo.
30: Oti tun o gba ilewe Salem AC Primary School.
0: Se
30: ayeye yi ma du yato yato.
0: Lohun alakale to alailegbe ta ti lakale.
30: Ima so.
0: Ayeye 88 years anniversary ti ilewe Salem AC Primary School.
30: Eko ikari akoko ma waye ni.
0: On 28th of November
30: 2026.
0: Ni dede ago mewo wuro.
30: Venue.
0: Salem AC Primary School. Eko ikari akoko.
30: Gbogbo eniyan lape.
0: Ema salai wa o.
30: Chief Aladetun Albert.
0: Chairman of the committee.
30: Malam Ibrahim.
0: Oh, Isiaka.
30: Omukoko.
0: Secretary.
30: Honorable Olorundare.
0: PRO.
30: Fun Ekunrere Alaye. Abi Ranlowo.
0: Eke sori.
30: 0913-075-8221.
1: O wu ni ka jẹran pẹlẹnu amọ fọfun o jẹ kuro ja gbadun tun gbo kaka iku wole o mu baba omo lo
2: o ma se ile nja ni a
1: ila fi kede isiku baba wa
2: baba ijo
1: let's pa ic
2: ke soya
1: opo dipe
2: ti gbogbo agbe mo si onku riro
1: en tun se yesa fun iku
2: ni July 9
1: odun ta wa yi
2: lẹyin ti baba ti lo 82 years loke pe
1: Friday
2: October 16 odun yi
1: lagbera ba gegegege
2: kuro ni general hospital igbara oke
1: wa si ile won ni number 10
2: olorun sogo street
1: mo lete igbaroko ipinle ondo
2: to ba jago marun lojo yi bakan na
1: a o se esun
2: onigbagbo
1: saturday
2: october 17
1: ni de jago mewo wuro
2: lo se isioku
1: ni holy cross caribbean seraphim church
2: akiso yinu street
1: aye toro igbaroko
2: ni ketele yin ra abayo won lewo
1: ayeye we je we mu ju eni omo si yuwa bale kanka
2: ni premier league resort hall
1: kare abami omo eleye keke waye waye lati do logun lugbara
3: omo ke ati announce omo ibe kan ko sero opo ile keke sala dada dunle baba le o
1: gbogbo omo tawọn momo lo so wi pe e ma simi lo ka yo lugbala
2: pa Isaac
1: Akisoya
2: opo dipe
4: to yi la fin ki gbogbo awon eyan wo tan wa lori ijoko koko ti to lati ge akara oyinbo fun igbeyawo to ni
5: eto igbeyawo laye
6: ẹjọwọ ẹdúró lọjà rẹ.
7: kí ló ṣẹlẹ̀.
6: kí wọ́n tó so wá pọ̀ ìjọ òun rántí pé òṣèlè rí tẹlifíṣàn fún mi fìríjì nǹkan ẹ̀rọ ọ̀fọ́ṣọ kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ nílé ẹ̀ ní 2026.
4: ẹ ní tòótọ́
6: kájà sọ pé ò tí ì rẹ̀wọ̀n àbí.
4: ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀ kan ṣo níbi tí cdk ẹ̀ wà.
7: èwo ló tún jẹ́ cdk ẹ̀ báyìí.
4: bẹ́ẹ̀ ni o cdk ẹ̀ ẹ lè ra fìríjì yín ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
6: ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí.
4: láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
6: olùṣọ́àgùntàn ẹ̀sùn wa pọ̀.

0: ọkọ̀lọ̀ oko mọ́ ni.
1: Kò ṣe ṣúkẹ́ṣúkẹ́
0: dàtọ̀ ọwọ́ rẹ̀ lẹ̀ ni.
1: Kódà tiẹ̀ kan sùn lọ ni.
2: Abba aṣọ òkú ti ìgbọ́ ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbòògùn bílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì bílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé. 24/7 Abba Mission kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegùn la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀lú gbà. Ó da alágbó ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákè jádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-6253 091-60-62-6253 Orúkọ mọ́ni Jánúọmọ 24/7 Abba Mission. Gbogbo ìgbà.

0: 88.9 FM. Àwòrán sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Fi máa jẹ ọjọ́ kẹrìndínlógún oṣù káwọ̀ ọdún yìí ìyẹn 24th October 2026 gbogbo ìlú Karamu àkókò máa kún fọ́fọ́ ìlú máa mì tìtì Ìkaramu Day 2026 àwọn ọmọ níbìdíran Ìkaramu àkókò àní àwọn apàṣẹ orílẹ̀-èdè yìí wọ́n máa wọ̀lú bíi ti yìí tẹ̀yẹtẹ̀yẹ tọ̀látọ̀lá Royal Majesty ìgbìnì bí àti ilẹ̀kẹ̀ ọba Andrew Ọlámọyí Mọ̀mọ́dù di ọ̀sọ́nà wa Àkàlà of Ìkaramu àkókò àti Ìkaramu Progressive Union ìyẹn IPU bí kọjọ́ kẹrìndínlógún oṣù kẹwàá ó ti dé ni wọ́n retí abẹ́ yóò ti gbọ́ ni pé tó bá dọjọ́ kẹrìndínlógún ìyẹn oṣù kẹwàá ọdún yìí 24 ni lánàá máa lù tálukú tún máa wù nílùú Karamu àkókò níbi tí a ti ṣe kówójọ 1.5 billion naira fún computer based center pẹ̀lú nígbà fi gbàlódé sílùú Karamu àkókò ayẹyẹ tí yóò wáyé ní New Palace Side ìyòtù Karamu àkókò láago mẹ́wàá àrọ̀ gẹ́gẹ́ ọjọ́ kẹrìnlélógún ní ètò kówójọ yóò máa ṣẹlẹ̀ ní rẹ̀butu excellence Dr. Lucky Orimisan Ayédàtiwa gómìnà ìpínlẹ̀ Ondo lálejò pàtàkì tí à ń retí Dr. David D. Asaolu adarí àti olùdásílẹ̀ E5 Energy Service Limited olùfilọ́lẹ̀ àgbà Prince Ayo Deji olùdádé National President IPU àti Professor Oyedele Taiwo Minister for Finance àwọn olùgbàlejò àgbà Princess Koyede Giwa alága ètò ayẹyẹ pẹ̀lú Professor Latif Adeniran Chairman Publicity Committee yóò kéde.
2: Hi guys, welcome to my channel. So today I'll be showing you how I make a milky bowl of golden morn.
3: Yay!
2: I like to have my golden morn in a bowl first, then pour some warm water. I just stare and watch it turn into milky, nutritious enjoyment.
4: But when did you add milk?
2: I'm using Golden Morn 3-in-1, so no need to add milk.
5: So delicious, mommy.
6: Golden Morn 3-in-1 comes with milk inside already. Get it for your family today. Golden Morn, make every day golden.
7: Padà ìrànwọ́ àjàlákùsù bẹ́ẹ̀ kì í ele kò rò mọ́. Yèmi akẹ́rìnmádé Ọlábìnpẹ́ British ojúwọ́ síkẹtẹ àwọn ọmọ ẹ̀fẹ́ ó máa dàbọ̀. Lẹ́yìn yìí màmá ti lo 91 years ní òkè ìpẹ́. Ọjọ́ 29 oṣù kẹta ọdún yagi náà yìí òun màmá dágbére ka yẹ́ yìí o.
8: Ọmọ bàbí láyé.
7: Ọjọ́ kọkàn dínlọ́gbọ̀n oṣù kẹwàá ọdún yagi náà yìí agbé ara màmá kò bẹ́ẹ̀ fúnnira òòmù wá sílẹ̀ nọmba 58 ara Rọ̀mí street ní ìdójúkọjú ilé àbájọmu akitan lódòdó inú ìdàn ẹ̀ ló bá di aago mẹ́rin ayẹyẹ àìsàn onígbàgbọ́ àtẹ̀lé òun friday òun dédé aago mẹ́wàá nùwọ̀ amẹ́rùkẹ́rù amúyẹ̀pẹ̀kọ́yẹ̀pẹ̀ nílé màmá bákan náà lẹ́yìn yìí ayẹyẹ ni ọmọ sí àtẹ̀lé òun.
9: pápá àṣírí ọlọ́fin grammar school lódòdó ìdàn.
7: Súnlẹ̀ o màmá.
10: ọmọ bá akíbàndó onídìí.

0: your vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
3: In a fast-paced world, Funke is always prepared. Introducing new Silkly with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. Silkly, it's your time to shine.
4: Mommy, today's golden one is milky.
5: Mine too.
6: Mother of the year. Well done. But please, let's be managing the milk small now.
5: It's not me, oh. This is golden one 3-in-1. It comes with milk already inside.
6: Milk? Already inside?
5: Since when?
7: Get golden one 3-in-1. It already has milk inside. For your creamy, nutritious enjoyment, no need for milk. Just add water, stir, and enjoy. Golden one. Make every day golden.
8: Ọ̀rẹ́ bẹ́ẹ̀ ni ìwọ́ tó ń gbọ́ mi lọ́wọ́ ó ya nu ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí àjọba pẹ̀lú ìrètí wípé ẹ̀dínwó yóò máa túnọ̀ ka àkọsílẹ̀ tó bá ti lè tajà kan bọ́ sí òmíràn nítorí wípé ó wá ibi tí ọjà ti dínwó kiri tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí ó túmọ̀ sí wípé ibi tó bá pè ọ ló máa ń yà sí kí ló wá dé títí ilé ìfowópamọ́ rẹ fi gbọdọ̀ dá yàtọ̀.
9: Ó ti ṣe wàhálà tó download Smart Cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá 10% ní gbogbo ìgbà tó bára dátà tẹnu lásánkọ òfin àti ìlànà à ń tẹ̀lé wa o Smart Cash látòdo Airtel.
10: Àfikà wa nǹkan ṣe sọ́rọ̀ àwọn nǹkan tó ń gbówó lórí yìí o. Lákọ̀ọ́kọ́, a máa dé owó tà ń san fáwọn ìkànnì mọ́ òmáwòrán kù. Three crowns milk láti.
11: Rárá o, ẹ má dé bẹ́ẹ̀ rárá o.
10: Torí Ìkẹ́nẹ̀.
12: Iṣẹ́ ńlá ni màmá ń ṣe àti pé Three crowns milk máa ń ṣara àwọn màmá lóore kí wọ́n lè máa ṣàtìlẹ́yìn fẹ́ bí wa.
13: Ìṣura láìlẹ́gbẹ́ làwọn màmá torí náà jẹ́ kí màmá mọ rírì ìṣura tí wọ́n jẹ́ pẹ̀lú Three crowns milk.
14: Three crowns milk, ìlera àwọn màmá ayọ̀ ẹbí.

0: Nine FM, the peace of a dove.
1: Live it, live it, buffalo.
2: Eddie.

0: exciting on Adaba FM.
1: Live it, live it, my father.
2: Eddie, Eddie.

0: of a dove.
1: Ẹ tó kú dédé ìwòyí ẹ̀yin èèyàn wa níbi gbogbo tí ẹ ti ń láǹfààní láti mọ gbọ́ wa. Ẹ káàbọ̀ sórí àkànṣe ètò ní ìkànnì tá a wà yìí. Ẹ tún bá wa súnmọ́ ìdí rédíò yín torí pé ètò yìí yóò ṣe yín láǹfààní púpọ̀ púpọ̀ pàápàá jùlọ nínú ìdílé yín. Ilé-iṣẹ́ tó ń ṣe gbogi 24/7 Aba Mixture. Àwọn náà ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí tí wọ́n sì ní ká mọ gbára wa nímọ̀ràn ká mọ sọ̀rọ̀ ìsítí fúnra wa ká sì mọ́ tọwọ́ tí ń dò wá bọ abẹ́ aṣọ. Ṣé bí Yorùbá bọ̀ wọ́n ni ẹni tó bá dákẹ́ báyìí òun náà ni tara rẹ̀ bá dákẹ́ ni. Kọ́rọ̀ mọ́ wa di ìdílé tó ti ń tòrò tẹ́lẹ̀ tó wa di ti yanpọ̀nyanrin ń ṣẹlẹ̀ ńbẹ̀. Àwọn kan ni wọ́n fi ọ̀rọ̀ ni wọ́n fi tó wa létí tá a sì wò wípé ká fi gbára wa nímọ̀ràn ká sì fi ṣe òdiwọ̀n ilé ayé wa. Ìdílé kan tó ti ń tòrò tẹ́lẹ̀ láàrin ọkọ àtìyàwó bìrì òun náà ló yé ló wá bẹ̀rẹ̀ sí ní jẹ́ pé yanpọ̀nyanrin ó ń ṣẹlẹ̀ láàrin wọn. Àṣé inú ìyàwó yìí kò dùn sí bí ọkọ rẹ̀ bó ṣe ti mọ ṣe. Ó ní kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ọlọ́kọ òun ò ṣe tó kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ nínú ilé. Dípò kó pe ọkọ rẹ̀ ṣàkíyèsí kí wọ́n dìjọ wá ojútùú sí ìṣòro tó ń kojú wọn yìí. Kò ṣe bẹ́ẹ̀ dípò kó gbé ìgbésẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀ ńṣe lobìnrin yìí lọ bá nasẹ̀ síta. Àmọ́ kò pẹ́ kò jìnà ibẹ̀ náà ló ti gbé jombo wálé tó sì kú bára rẹ̀. Ṣàdédé ló bẹ̀rẹ̀ sí ń rù tó sì bẹ̀rẹ̀ sí ń gbẹ. Ibi tí wọ́n ti ń gbé kiri ọ̀hún ibẹ̀

0: lo ti wa jawo wipe edakun e ba nbe oko mi e si ba nso pe ko dariji mi tori mo ti se lo ba bere si jewo ibi to rin si ateni to ba dore ekoko ase eni to ba dore ekoko yi ko fe fun re rara eleyi un ohun to fe lo lara re lo nwa kiri o wa di pe obirin ohun o ge ka ba mo je nigbeyin e si mo wipe yoruba ni abamo bayi ohun na ni gbeyin oro Ọlọrun Ọba kọ ma je ki abamọ kọ gbẹyin ọrọ gbogbo wa eyi ni ile ise to wa nse gbogi 24/7 aba mixture la fi wa n gbara wa niyanju wipe iwo oyawo to ba mo wipe ọkọ re o se daadaa to ninu ile gbiyanju ke ejo wa ojutu si ona abayo ohun ni ki se wipe awa n beta ana seta ohun naa lo le jona abayo iwo naa gbiyanju ko ra egbogi 24/7 aba mixture kọra fọkọ rẹ kó bẹ̀rẹ̀ sí ni ta kébé à ń jẹun tó dùn à ń mu tó dùn ẹlòmíì wà kò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ mọ́ bẹ́ẹ̀ lẹlòmíì wà kò lè rìnrìn ìṣẹ́jú márùn-ún yóò ti máa fọwọ́ lébàdí gbogbo àwọn nǹkan tá à ń jẹ dídùn dídùn yìí tó ń ṣàkóbá fún àgọ́ ara wa láyé àtijọ́ àwọn baba ńlá wa tí wọ́n bá jẹ nǹkan dídùn ọ́ láwọn egbòogi tí wọ́n fi mọ kojú ẹ̀ àwọn egbòogi náà la wá pò papọ̀ sínú 24/7 aba mixture láti máa jẹ́ ìwúlò fún gbogbo àwọn èèyàn ó wúlò fọkùnrin ó wúlò fóbìnrin ó wúlò fọmọdé bẹ́ẹ̀ ló wúlò fún àgbàlagbà ẹ sì wàá máa wò ó egbòogi tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò lọ́tínú rárá omi pọ́nbélé náà fi ṣe àjọ NAFDAC sì fòǹtẹ̀lú ìwọ náà lọ rà á lónìí torí pé ìjáwá ìjà ò sí always guide ni wọ́n ní kọ́ guide ara rẹ̀ ẹ jẹ́ ń kọ́kọ́ dókè náà náà mo sì ń padà bọ̀ ẹ kú kalẹ̀
1: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
2: Abba ajókòó tí ìgbọ́ ni nípa 24/7 Abba mixture kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 Abba mixture kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù kòrí agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbò ara 24/7 Abba mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ nàìjíríà ẹ máa pe 091-60-62-63 091-60-62-63 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba mixture gbogbo ìgbà ìjáwá ìjà ò sí always guide
0: bẹẹni ìjáwá ìjà ò sí always guide náà ni ṣe wá rí gbogbo ẹyin tí ẹ bá fẹ jẹ alágbàtà fún lè iṣẹ tó ń ṣe gbòógì 24/7 aba mixture yìí nọmbà yìí òun náà ni kẹ ẹ mọ pé 091-60-62-62-53 ẹ jẹ ń pè lẹẹkan sí 091-60-62-62-53 tó ó tó dìgbà míì náà tá a tún mọ pàdé ire o
3: lọlọwà ni omi àlọ
4: ó bá ní omi àlọ
3: àlejò ni omi àlọ
4: ó bá ní omi àlọ.
5: Ladies and gentlemen, she's heading into episode 12. 4 hours of non-stop streaming. Surely she's going to bed. No! And now she's live on TikTok.
6: Wait, this is finished? But I bought 7 days bundle. How did it finish in 2 days?
7: That's the thing, Jane. 7 days is when your bundle expires, not how long it must last. How quickly it finishes depends on how much data you have and how you use it. Get it? Keep track of your data on the MyMTN NG app and live it 100.
8: Your Nescafe is not just a drink, it's your

0: turn up your vibe with the irresistible aroma and rich taste of Nescafé.
1: My coffee, my Nescafé.
2: Make my world my way, yeah.
0: Nescafé, make your world.
3: Please listen to this announcement. Obituary. Academic staff of University Zasu Futa branch regrets to announce with deep sense of loss but total submission to the will of God the death of our dear colleague and member, Dr. M.A. Ayok of the Department of Applied Geophysics, burial arrangements, Friday, 16th October 2026, commendation service at Theodore Ibidoye Francis Auditorium, Federal University of Technology, Akure, time 10 a.m. Service of songs at his residence, Block B, Olajide Camp, Omodara, off Idori Road, Akure, time 4 p.m. Saturday, 17th October 2026, bearer service at Grace and Dominion Helping Ministry, Block B, Olajide Camp, Omodara, off Idori Road, Akure, time 10 a.m. Interment at his residence, Block B, Olajide Camp, Omodara, off Idori Road, Akure. Reception at Block B, Olajide Camp, Omodara, off Idori Road, Akure. Thank you for listening.
4: Ladies and gentlemen, she's heading into episode 12. 4 hours of non-stop streaming. Surely she's going to bed. No! And now she's live on TikTok.
5: Wait, this is finished? But I bought 7 days bundle. How did it finish in 2 days?
6: That's the thing, Jane. 7 days is when your bundle expires, not how long it must last. How quickly it finishes depends on how much data you have and how you use it. Get it? Keep track of your data on the MyMTN NG app and live it 100.
7: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀ tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tò ní.
8: Ẹ tọ̀gbọ́ ìyàwó láyé.
9: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
10: Kí ló ṣẹlẹ̀?
9: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé òṣèlè rí tẹlifíṣàn fún mi? Fìrí ìjì ń kọ́, ẹ̀rọ ìfọṣọ, kí ìṣe ìléwọ́ máa fọwọ́ fọṣọ nílé
7: ẹni 2026.
9: Olùṣọ́ àgùntàn, ẹ̀sùn wa pọ̀.
7: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lu agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
11: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
12: Ọ̀rẹ́, bẹ́ẹ̀ni, ìwọ́ tó ń gbọ́ mi lọ́wọ́, o yanu ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí àjọgbá pẹ̀lú ìrètí wípé ẹ̀dínwó yóò bá a. Túnọ̀ ka àkọsílẹ̀ tó o bá ti tilé ìtajà kan bọ́ sí òmíràn nítorí wípé ò ń wá ibi tí ọjà ti dínwó kiri. Tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí, o túmọ̀ sí wípé ibi tó bá pi ọlú máa ń yà sí. Kí ló wá dé? Títí ilé ìfowópamọ́ rẹ fi gbọdọ̀ dá yàtọ̀.
13: O ti ṣe wàhálà tó, download Smart Cash app lónìí, kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ. Jẹ́ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún. Bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́. O tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé. O sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá 10%
14: ní gbogbo ìgbà tó bára dáta.
13: Tẹnu lásánkọ̀.
14: Òfin àti ìlànà à ń tẹ̀lé wa o.
13: Smart Cash látòdo Airtel.
15: Àfikà wa nǹkan ṣe sọ́dọ̀ àwọn nǹkan tó ń gbówó lórí yìí o. Lákọ̀ọ́kọ́, a máa dé owó tá à ń san fáwọn ìkànnì mọ́ màwòrán kù. Three Crowns Milk láti.
16: Rárá o, ẹ má dé bẹ́ẹ̀ rárá o.
15: Torí Ìkẹ́nẹ̀.
17: Iṣẹ́ ńlá ni màmá ń ṣe àti pé Three Crowns Milk máa ń ṣara àwọn màmá lóore kí wọ́n lè máa ṣàtìlẹ́yìn fẹ́bi.

0: Máàmì, iṣẹ́ yẹn ti bọ́ sí o.
1: Káàárín ọmọ dáadáa.
0: Àwọn àǹfààní kòkó tún bá wa ọ̀hẹ́ bíi ètò ìdáàbòbò fún ìlera pẹ̀lú ètò ìyáwó fún ọkọ̀ àti ilé.
1: Iye náà dáa, àmọ́ ṣó mẹ́tọ́ ìfẹ̀yìntì tó jọjú dání ṣá.
0: Èmi ò mọ̀ bóyá yẹn bá wa o. Mi mọ́ o. Ṣó wá ṣe pàtàkì tó yẹ ni.
2: Kódà ó ṣe ju pàtàkì lọ. O ò lè torí pé oníṣẹ́ gidi lọ́wọ́ lónìí kó wá máa fi gbogbo ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun tán láì mọ bí ọjọ́ ọ̀la rẹ ó ṣe rí. Nítorí náà o ní láti wá ètò ìnáwó tí ó máa rọrùn fún ọ láti kó ọrọ̀ jọ lọ́jọ́ iwájú. Bá wa dòwòpọ̀ lónìí ní Access Pensions kí a ba lè ràn ọ́ lọ́wọ́ láti gbé ìgbé ayé ìyọ̀tọ̀ mi ní ọjọ́ ọ̀la. Lápapọ̀ a lè jọ tún ọjọ́ ọ̀la rẹ tò. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé kàn sí wa lórí www.accesspensions.ng tàbí kí o pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
3: 02094613333.
2: Access Pensions, à ń tún ọjọ́ ọ̀la tò.
4: Gbogbo bí nǹkan bá ṣe ń lọ la ó máa kéde ẹ̀fẹ́yìn ará ìlú o. Torí ìtẹ̀síwájú ilẹ̀ yìí ló jẹ ìjọba tó wà lóde lógún. Ṣé bí a rí bí àtúnṣe pópónà lóríṣiríṣi ṣe ń lọ káàkiri? Ṣiṣẹ́ dẹ̀ ń lọ lórí gbígbẹ́ ihò páìpù fún tomi ẹ̀rọ àtàwọn àkànṣe iṣẹ́ pàtàkì míì. Títí dorí àrágbá yamuyamu flyover àti ọba Adéṣe dàró. Léyìí tó fà á tètò ìrìnà ò fi já geere lápá bẹ̀. Àwọn pópónà tó dẹ̀ kú jí òta nẹ́tì làwọn èèyàn kan wá lọ ń páàkì ọkọ̀ tàbí pàtẹ ọjà sí. Léyìí táwọn ará ìlú dẹ̀ ń fẹjọ́ wọn sùn nípa ẹ̀. Wàyí o, àwa ń kéde gbọin. Wípé ẹnikẹ́ni ò gbúdọ̀ páàkì ọkọ̀ permanently tàbí láti já irú lẹ́gbẹ̀ẹ́ títì ní àràkálẹ̀ road from Nepa to Esika Market àtàwọn àgbègbè míì nígboro Àkúrẹ́ mọ́. Láti aago mẹ́jọ òwúrọ̀ ságogo márùn-ún ìrọ̀lẹ́. Bákẹ́nẹ́, a ò gbúdọ̀ máa pàtẹ ọjà tàbí máa gbé wíbarò kiri láti kiri ọjà. Torí wọ̀nyí ló ń ṣe ìdíwọ́ fẹ́tọ̀ ìrìnà lójú pópó. Èmi tá a bá gbámúyọ́ fara káṣá òfin. Ẹ̀yin aláyẹyẹ náà ò gbúdọ̀ fi àga tàbí tapolí pa ojú títì rẹ mọ́. Orí Fit tàbí Event Center ni kẹ́ lọ máa lò. Gbogbo wa lápapọ̀, ẹ má jẹ́ ká fi convenience wa inconvenience ẹ lòmíì mọ́ o. Tọ́ Honorable Fẹmi Fadairo, Special Advisor to the Governor on Special Duty and Strategy, Ìlónìkà kéde ẹ̀.
5: Màláńtà dé o, pankó pé gbogi ajẹ́ bíi dán, agbanikalẹ̀ lọ́wọ́ ibà. Kò bá lè gbogi màláńtà lọ́wọ́, ibà dẹ̀wọ̀ nínú ilé rẹ̀. Àtìgbà tí mo ti mẹ gbogi màláńtà ni mo ti dàwọ̀ mọ́jú fún ibà. Màláńtà, egbògi ibà tó di lọ́pọ̀ méjì àtẹ́mítà àti lọ́mẹ́fà 3 nínú. Ibà kàn jọ.

0: pẹ̀lú ìrètí wípé ẹ̀dínwó yóò máa tún lọ ka àkọsílẹ̀ tó bá ti tilé ìtajà kan bọ́ sí òmíràn nítorí wípé kò wá ibi tí ọjà ti dínwó kiri tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí ó túmọ̀ sí wípé ibi tó bá pín ọ ló máa ń yà sí kí ló wá dé títí ilé ìfowópamọ́ rẹ fi gbọdọ̀ dá yàtọ̀.
1: Ó ti ṣe wàhálà tó download smart cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá márùndínlógún 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá 10% ní gbogbo ìgbà tó bára dátà tẹnu lásánkọ òfin àti ìlànà à ń tẹ̀lé wa o smart cash látòdo Airtel.
2: In a fast-paced world, Funke is always prepared. Introducing new Silkly with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you two times

Iléeṣẹ́ fún tó smooth and farmers Obalagbe globally tún ti gbára mi dé àrànbarà ńlá ṣọ́ọ̀gà ìrànlọ́wọ́ tí kò lẹ́gbẹ́ àti ìrónilágbára ètò iléeṣẹ́ fún tó sì ń ṣe fáwọn àgbẹ̀ oní nǹkan ọ̀gbìn láti bu òróró síbi tí bàtà gbé ń tà wọ́n lẹ́sẹ̀ kí ọ̀dá owó lè jìnà sí wọn gédégédé omi lótúndé yìí o ẹ̀dínwó tó ga yàtà lórí àwọn èròjà amokòjí pépé tó ń jáde láti iléeṣẹ́ fún tó smooth and farmers Obalagbe látàsìkò yìí lọ èròjà tí iye rẹ̀ jẹ́ 800,000 tẹ́lẹ̀ ti di 350,000 báyìí èyí tó jẹ́ 280,000 tẹ́lẹ̀ ti di 200,000 naira tí o ní 110,000 naira tẹ́lẹ̀ yóò mọ̀ di títà ní 100,000 naira títí di November 30, 2026 ṣe rí pọ́bù yàrí fún tó smooth and farmers náà ló tó bẹ́ẹ̀ wọ́n ní kẹ́yìn àgbẹ̀ ó mọ̀ fi yìí ṣarani di ti farmers festival tọdún yìí yóò tún fi dé December 2 ni fàlàyé sí ẹ̀pẹ́ ààrẹ sórí 07054514477 tàbí royal father sórí 07055785705 Ọbalàgbẹ̀ lóní àgbẹ̀ lérè o.

0: ọjọ́ kíní
1: tínú oṣù kọkànlá
0: ọdún yọ ọ̀ra yìí
1: ẹbí ọ̀dọ̀fin
0: yẹni sùwàdà
1: ìjọba ìbílẹ̀
0: ọ̀rọ̀ o
1: gédé ọ̀hún yẹn ń rí alẹ́ wọn
0: yìí má gbọ́ kìlọ̀ yìí
1: tó wá sùpàdé yọ ọ fẹ́ ṣe o
0: torí kéré
1: ẹjọ́
0: lọ́wọ́ ẹbí ọ̀dọ̀fin yọ wọ́n ṣe o
1: àti kábíyèsí joel olúwàfẹ́mi
0: adéluwòye
1: asùwàdà òfin sùwàdà náà
0: ulẹ́jọ́ yẹn ni olókúta
1: àpò olóye mẹ́kun
0: justice
1: adémọlá ẹni kú omi
0: ọtí dá ọwọ́ ẹbí ọ̀dọ̀fin
1: ọ̀rọ̀ ọjàre
0: ọjọ́ kẹrin lẹ́nọ̀gún
1: oṣù kẹjọ
0: ọdún yọ ọ̀ra yìí
1: nọ́mbà ìwé ẹjọ́ náà mẹ́rẹ̀ yìí o
0: HOW/34/2021
1: ọ̀ngọ́
0: yẹn ń rí alẹ́ ọ̀dọ̀fin
1: kúrorò quarters
0: sùwàdà
1: yóò choko
0: yóò kọ́lí
1: yóò nálẹ̀ síbẹ̀
0: dẹ́gẹ̀ wá sùpàdé
1: ọjọ́ kínní
0: oṣù kọkànlá ọdún yọ ọ̀ra yìí
1: aago mẹ́ta ọ̀sán mẹ́ẹ̀
0: o mú mú ṣàlàyé kí máa yẹ òwà késọ́ lórí ẹbí yìí
1: pa emmanuel
0: adromola
1: adédìmílà
0: 070-42-79-55-36
1: akọ̀wé bírun
0: adam
1: ablaziz
0: bídèmí
1: 081-36-87-54-86
0: ẹbí ọ̀dọ̀fin ní bàjẹ́.

0: e kaabo lato de keji lawo
1: e se o akin e kaabo pada
0: ye ati ti ya mu se o se
1: ise ti ya ya re
0: godun
1: kayade
0: gomina ipinle ekiti biodun abayomi oye banji un lo ti buwo lo gbigba ise lowo awon ti o je olubani damoran ati awon loga loga ile ise ijoba gbogbo leye osoka awon ti oro un kan ni won so pe gbogbo eru ijoba leyi to wa lowo won ni ki won se be ki won ku fun akowe tin be ni office ijoba ipinle ekiti gege bi won se so oro un lejo yo na ti jade ti won ta register lanojo isegun lati owo akowe iroyin agba si gomina un eni olayinka oyebode ati jade on local labala labala wi pe ni bi ko ti se ju wakati 24 ti ijoba ipinle ekiti ti o se be ti o tu igbimo asejoba ka lati se isami si ayeye ipari sa akoko lori alefa eni o tu se be gbogbo awon ti o dipo oselu mu eni won fowo si juwe le fun leyi ti won ti ba ijoba awon sise won ni yato si awon pereti kan leyi to je pe ise won o se pataki o se koko aye won ogudo sofo leyi ti won fi sile oye banji won lo dupe lowo gbogbo awon dg ati awon olubandamoran leyi ti oro on to kan o fun atileyin won fun ifarajin ati gbigbo won si awo ise aseyori ti isejoba ohun beke idagbasoke ipinle ekiti gomina ohun won lo wa ki won to si sadura fun won wipe gbogbo ti won ba n pada dawo le lojo waju won ni yo ma yori si rere o e wo te ba fe kayoku e ma sakire o e lo sinu iwe iroyin punch atope iwe iroyin mi to jade loni
1: kaade
0: biodun
1: ajo yi ti ri si igbelaruge awon ile ise kereje kereje ni won ma ti salaye yi pe se ri owo epo pantiro yi ti ile ise NNPCL ti won so pe won ma dinku ni o ni fun won ba igbade e ni o ati pe lati le je kini ohun ko je irorun fun awon omo orile ede Nigeria ninu pakaleke eyi ti owo epo to n gbele ri gege ge sa lojojumo to mu wa de ba won ni won se se be o ni ki se pe boya won ti da owo iranwo owo epo pada pelu bi ijoba apapo orile ede yi bo si gbese le tele tele o ngba to n tesiwaju ninu oro naa oga ile ise ohun iyen Dr. Muda Yusuf o salaye o o ni gbogbo awon ti won so pe igbese ti won gbe gan ni o da to si le je ki akude ko de ba iseto ijoba ni won wiire rara ati rara ni o ni ṣugbọn won se eleyi ni fun odidi ọgbọn ọjọ gbako lati le je ki iderun ko de ba awon ọmọ orile ede Nigeria lori iye owo gegere eyi ti won fi n ra epo ohun e kọja lọ sinu iwe iroyin Daily Post ka e lọ ka lẹkunrẹrẹ.
0: Lẹ́yìn ọjọ́ kẹsàn-án tí bàálù arabanẹ̀dẹ̀ tí ọmọ ogun ojú òfurufú tó ilé èdè Nàìjíríà yìí bẹ́ẹ̀ tó jalulẹ̀ ní ìgbọ́kọ̀dá níjọba ìbílẹ̀ ìlàjẹ̀ nípínlẹ̀ Ondo ìyókù àjákù bàálù ọ̀hún àti àwọn òkú àwọn 25 léyìí tó wà nínú bàálù ọ̀hún ni wọn ò tí ì rí báyìí léyìí tó sì ti mú kí ìbẹ̀rùbojo dé bá gbogbo àwọn èèyàn nípa ètò ìlera ní bí àwọn tí ó wà ní agbègbè ọ̀hún bí wọ́n ṣe ń ké wípé ńṣe ni òórùn abàmì ńṣe ló ń peléke sí lójoojúmọ́ tó sì ń fẹ́ wá láti agbègbè tí bàálù ọ̀hún tó já sí ìgbésẹ̀ náà ni ó ti mú kí wọ́n gbógun ti àwọn ológun báyìí tí wọ́n sì máa fà wọ́n láṣọ wípé kí wọ́n ṣe kíákíá o láti rí i dájú pé wọ́n fi egun òtòlótó ọ̀rọ̀ náà kí wọ́n sì wá ojútùú sí láti rí gbogbo àwọn tí ó bá ọkọ̀ bàálù ọ̀hún dé inú àbàtà tó já sí náà látàrí kí ọ̀rọ̀ àyíká kó mọ́ bàá di wípé ó di nǹkan ẹrù jẹ̀jẹ̀ fún àwọn ènìyàn nígbà tí orí adé ti ìlú náà ẹni ọba Afọlábí odidi ọmọ tí ó jẹ́ orí adé ti ìgbọ́kọ̀dá wọn ló mọ̀ ké sí ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ Ondo wípé kí wọ́n tètè ya àṣà ipá o kán sì jáwé sóbù yìí àti ṣe kankan láti rí i dájú pé wọ́n rí òkú àwọn tí ọba bàálù náà balẹ̀ ní ọjọ́ 5 oṣù kẹwàá ọdún tí a wà yìí bó tilẹ̀ jẹ́ wípé ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ní orílẹ̀-èdè ló ti ké sí àti tanáwádìí ìdí ọ̀fin tótó ohun tó ṣe okùnfà bàálù náà tí ó fi jalulẹ̀ léyìí tó sì jẹ́ pé wọ́n ṣàlàyé gbogbo owó túlùtúlù tí wọ́n ń ta sí wọn fún àtúnṣe àti àyẹ̀wò pẹ̀lú ìmúdúró àwọn bàálù ọ̀hún nígbà tí ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ní Abuja náà tí wọ́n tún ń pè fún ìwádìí tó lóòrìn léyìí tí ó jẹ́ ti aládàáni fún bàálù tó já ní ọjọ́ 5 oṣù kẹwàá ọdún tí a wà yìí beni ajo omo ogunju ofurufun na so wi pe awon tin sa ipa o ti won si ti bere iwadi gidigidi le ti won tun ti gbe igbimo eleni meji la kale lati se iwadi lori oro na eloka yoku ninu iroyin punch atopo iwe iroyin mi to jade loni
2: se ti gbo

0: gbogbo oníkòkò tó fẹ́ jìrì rẹpẹtẹ lọ́dún yìí tẹ́ ò fẹ́ kí kòkòrò aboko jẹ́ ó dá wa ní gbèsè fatafata lògùn toríjorí tá a gbé dé òun ni kẹ́ máa lò káìkáì crystal fatafata mẹ́sàn kòkó sùn àso fagiya gbogbo kòkòrò aboko pọ́ dànù rẹ dànù ni dànù wọ dànù kẹ dànù ló máa pa kú fífi àlàáfíà wa dísára kòkó wa yìí mẹ́sàn kòkó a dúró tó kò ní jábọ́ ní primasure fatafata ẹ̀yin ọlọ́gbìn tomato ẹ̀pà ẹ̀wà mango òwú tàbí rẹ̀kẹ́ fatafata dà púpọ̀ fún yín ẹ̀fí sára ọ̀gbìn ní bẹ̀rẹ̀ ọ̀gbìn àbí tọ́gbìn yìí bá ti gbéra sọ díẹ̀ kó máa wá gúrò lọ fàlàlà aṣọ́lógúnlógún lọ́pọ̀lọ́pọ̀ lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ lọ́pọ̀lọ́pọ̀ táùsàn-táùsàn oògùn kòkòrò yìí ti wà láwọn ilé ìtajà ìlú àgbẹ̀ jákèjádò nàìjíríà o bèrè fún tiẹ̀ fatafata oògùn joríjorí bristol fatafata ó ti wà lọ́jà o fún gbogbo àgbẹ̀
1: Seat of Wisdom Catholic College, Alagbaga Akure at 10. Come celebrate with us.
2: SWCC at 10.
1: Activity schedule as follows. Opening ceremonies on Saturday, September 19th, 2026. Tuesday, 22nd September. Alumni activities on Thursday, 24th September. Quiz and debates. Monday, 26th September. Community service. Friday, 2nd October will be for rally. Friday, 9th October for sports fiesta. There will be dinner and award evening. On Wednesday, 14th October and on Saturday, 17th October is the grand finale day. Featuring Thanksgiving Mass, walk-in ceremony, commissioning of projects, landscaping, cultural and social activities, inauguration of the school alumni and support system, and of course, launching. For inquiries, sponsorship and collaborations, please call 0816-485-9878. Major events will take place at the school compound. Be our guests. SWCC at 10. Bringing light to the world.
3: Hello, doctor. Mo ni kin dupe lowo yin ni. Eroja igbogi Rootmax te ni kin ra. Mo ra mo lo. Ara mi ma ti ya gaga. Alafia ti de sagu ara mi. Gbogbo ito ni seju iseju lore kore kile to mo ti mo ma nto. O ti dopin. E seun o.
4: Honorable Alabi mo so fun yin. Eroja igbogi Rootmax n se bebe. Oun lo koju awon kudie kudie lagu ara. Ka ma to wele wele. Abele to nira fun lati seyo. Eni ti fun pa re ga. Abokunrin ti o le se dede ta te kan le lodo ololufe. Rootmax Aba product ni won gbe lura Alafia n de tarantu won pese ojulowo ewe ati gbogi le wa ni won fi pe lo e ajo Nafdac fontelu ilese Ikeo Aba Company Limited lo se branch office won wa ni plot 7 Ayodele Taiwo Street leyin signature Alagbaka Akure ibi yowu ke wa ni Nigeria e order ki won gbe wa fun yin o ye pe wa sori ago
5: 0707002 7274 le kan se 0707002 7274 74
4: website one ikeo.com.ng ashiri ilera to peye
6: Ọ̀rọ̀ yìí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀ tán wà lórí ìjókòó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
7: Ẹ jọ̀ bẹ́ẹ̀ ìyàwó lálẹ́.
8: Ẹ jọ̀wọ́ ẹ dúró lọ́jà rẹ̀.
9: Kí ló ṣẹlẹ̀?
8: Kí wọ́n tó sọ wápọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ. Kí ìṣe ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
6: Ẹ ní tòótọ́.
8: Ká
6: Olùṣọ́
8: àgùntàn ẹ̀sùn wa pọ̀.
6: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lu agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
10: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, Lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, Ládojúkọ, Maria Asunta Catholic Hospital, Ikere Road, Ado-Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
11: Iwọ Sátidé ẹkún gẹ́gẹ́ wòye o ẹ̀yin tèmi.
12: Èmi Fẹ́mi Alágbó ló ń sọ̀rọ̀ tí ọ́fíìsì mi wà ní Sọ̀nà Junction lẹ́gbẹ̀ẹ́ Democracy Park nílùú Àkúrẹ́.
13: A máa balẹ̀ sí ìlú ọ̀wọ̀ ní ọ̀dẹ 28/29/30/31 ní oṣù kẹwàá October tí a wà yìí ní Victor Bell Hotel Adétúlà Street òkè Dọ̀gàn.
12: Ká bá rí ìwọ obìnrin tó ti wà nílẹ̀ ọkọ láti ọjọ́ pípẹ́ tó rọ ọmọ pè ránṣẹ́ bá bọ̀ lọ́dọ̀ Èmi Fẹ́mi Alágbó tàbí ìwọ tó ń tọ̀ ní ẹ̀mẹ́rin lẹ́yìn márùn tí ilẹ̀ tó mọ́ ni bá bọ̀ lọ́dọ̀ Èmi Fẹ́mi Alágbó orí eléyìí ò dá fún àgọ́ ara wa tàbí ìwọ tó jẹ́ paranú ni tàbí inú rẹ̀ ń gbóná láti inú wá ni tàbí ara ń já ọ́jẹ́ ni tàbí ìwọ tó lè dìde máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó nípa àṣẹ Olódùmarè Ọlọ́run Ọlọ́run yóò fún wọn níwòsàn. Nọ́mbà wa rè 0706532-6843 tàbí ìwọ ọkùnrin tí o lè gbábọ̀ dáradára lórí pápá pẹ̀lú aya rẹ nílé tàbí ìwọ tó jẹ́ pé kò tiẹ̀ mọ̀kan tó ń ṣe ọ́ lágọ̀ọ́ ara rẹ ma bo lode mi fe me lagbo number wa re 0706532684 3 lekan si 0706532684 3
9: Káyàdé.
14: Bíọ́dún.
9: Àbádọ́ òfitan ni wọ́n mọ̀ gbé talẹ̀ ní ilé ìgbìmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè yìí níbi tí wọ́n ti kà á lẹ́ẹ̀kejì wípé sí ẹ̀rí òfin èyí tó jẹ́ pé wọ́n fẹ́ gbé jáde yìí ẹnikẹ́ni tó bá ti gbìyànjú láti gbẹ̀mí ara rẹ̀ ńṣe ló yẹ kí irú ẹni bẹ́ẹ̀ kí wọ́n rí pé wọ́n ṣe é láti pé kó mọ́ gbẹ̀mí ara rẹ̀ o kí wọ́n sì ṣe nǹkan tó bá tọ́ kí wọ́n ṣe é fún bó tiẹ̀ jẹ́ pé ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà ọ̀hún ìyẹn Godswill Akpabio ó mọ̀ yarí oníṣẹ́ rí ó ní ẹnikẹ́ni èyí tó bá ti gbìyànjú láti pé kó lọ para rẹ̀ ńṣe ló yẹ kí wọ́n lọ jù ú sẹ́wọ̀n o tàbí kí wọ́n kúkú fi irú ẹni bẹ́ẹ̀ sílẹ̀ kó lọ gbẹ̀mí ara rẹ̀ o ṣùgbọ́n ṣá ṣe rí ẹni gan lè tó jẹ́ pé ó sonígbọ̀wọ́ àbádòfin ìyẹn Azugo Epeyong tó wá láti ìpínlẹ̀ Cross River ló sọ ó ní ẹ̀wò ó lẹ́ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ rárá nítorí pé òfin orílẹ̀-èdè yìí tó gbé ọ̀rọ̀ yìí kalẹ̀ ó tako ara wọn gan nítorí òfin ọ̀hún gbàgbọ́ wípé ẹnikẹ́ni tí orí rẹ̀ ò bá pé tó bá sì gbìyànjú láti pé kó pa ara rẹ̀ wọ́n ní òfin orílẹ̀-èdè yìí fi àyè sílẹ̀ pé ńṣe lórí ẹni bẹ́ẹ̀ ńṣe ló ti dàrú ó ní kò yẹ kó jẹ́ pé ẹlẹ́yàmẹyà yìí ó wà ńbẹ̀ ẹnikẹ́ni tí orí rẹ̀ ò bá dàrú tó náà tó bá gbìyànjú láti pé kó lọ para rẹ̀ kí wọ́n ti mọ̀ pé nǹkan kan ló fà á tó fi jẹ́ pé ó fi ronú títí láti pé kó lè lọ para rẹ̀ nítorí náà ńṣe ló yẹ kí wọ́n wá ọ̀nà tó fi jẹ́ pé wọn yóò dẹ́kun irú nǹkan báyìí àti irú nǹkan tó fà á táwọn èèyàn tí wọ́n fi ń ronú débi pé wọ́n fẹ́ lọ para wọn wọ́n ní ẹnikẹ́ni tó bá gbìyànjú láti pé kí wọ́n para rẹ̀ kó para rẹ̀ ni kí wọ́n pè é kí wọ́n sì fi ọ̀rọ̀ wá lẹ́nu wò kí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ nǹkan gan tó fà á tó fi fẹ́ lọ bínú para rẹ̀ tí wọ́n bá sì rí pé ọ̀rọ̀ tó sọ ọ̀hún ó fìdí múlẹ̀ dáadáa irú ẹni bẹ́ẹ̀ ló yẹ kí wọ́n dá lọ́lá kí wọ́n sì ṣe ní gbogbo ọ̀nà èyí tí ọkàn rẹ̀ tó fi lè balẹ̀ tí ò ní ṣe pé bóyá yóò mọ ronú àti pé kó tó lọ para rẹ̀ o wọ́n ti kà á lẹ́lẹ́kejì nílé ìgbìmọ̀ asòfin ọ̀hún ṣùgbọ́n ṣá fún ẹ̀kúnrẹ́rẹ́ gbogbo bó ṣe rí ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Daily Post kẹ lọ kà á.
14: Gbọ́dún.
9: Káyọ̀dé.
14: Ìlú Àgbáwo níjọba ìbílẹ̀ Àríwá Ogele nípínlẹ̀ Delta ni ìbànújẹ́ mọ̀ gbé àpèjì tó jókòó sí níbi arákùnrin kan léyìí tí inú bí tó ṣe mú ìyàwó rẹ̀ tí ó gé wẹ́lẹ́wẹ́lẹ́ tí òun náà fúnra ara rẹ̀ tó ṣe bí akọni ló bá gbé májèlé jẹ o gẹ́gẹ́ bí ìròyìn létò tẹnu ròyìn lọ́wọ́ náà sọ pé arákùnrin tí ó ń bínú ọ̀hún ni ó fa ìbínú lọ tí ò sálé bàbá rẹ̀ sì gún lórí ẹ̀sùn tó fi kan ìyàwó rẹ̀ wípé ìyàwó yànjú àti wípé ó tún lọ ta sáré ilẹ̀ kan gẹ́gẹ́ bí ẹnìkan tí ó jẹ́ olùgbé ní àdúgbò òwúrí ní àgbàwọ̀ ọ̀hún léyìí tí ó sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ náà ló ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni ó sọ pé òun ló ṣẹlẹ̀ nígbà tí tọkọtaya náà tó jẹ́ pé gbogbo ìgbà iná máa ń yọwọ́ ẹ̀kẹ́ síra wọn tó jẹ́ wípé àfi bí àwọn ti ń ja ẹ̀kẹ́ o bẹ́ẹ̀ kẹ́ ń ló sọ ẹni tó jẹ́ ẹ̀gbọ́n arákùnrin tí ó ṣe bẹ́ẹ̀ ṣẹ̀mí ara rẹ̀ ní kúkúrú náà ni ó mọ̀ fi ìbànújẹ́ tí ó kàn wọ́n hàn lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún léyìí tí ó sọ fún oníròyìn wípé òun ò mọ ohun tó ṣe okùnfà ìjà láàrin lọ́kọláya náà òun ní ṣùgbọ́n gẹ́gẹ́ bí mọ̀lẹ́bí wọ́n ní láti máa wò wípé kò sóhun tí ò lè fa gbọ́mísí omi ò tó àti kí ọkọ àtìyàwó kí wọ́n tún tọ́tira wọn lójú ó wá ṣàlàyé pé àbúrò ohun tí ó jẹ́ aláìsí náà ni ìgbéyàwó wọn ti ní ọmọ mẹ́rin o pẹ̀lú ìyàwó rẹ̀ tí ó rán lọ́rùn náà léyìí tí àkọ́bí ọmọ rẹ̀ ọkùnrin tó jẹ́ ọmọ ọdún mọ́kànlélógún ó ní bódìlẹ̀ jẹ́ wípé ó kọ̀ kò dárúkọ rẹ o àti wípé ẹni tí ó jẹ́ láìsí náà àtọkọ àti àwọn òun kọ̀ kò dárúkọ wọn nígbà tí oníròyìn pe ẹni tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta ẹni SP Bright Dafẹ̀ ẹni kò ní àǹfààní láti gbé ìpè àti láti dáhùn ìbéèrè títí di àsìkò ìkóròyìn jọ ẹ wò ó tí a bá fẹ́ kàyókù ẹ mú wulẹ̀ sákiri o inú ìwé ìròyìn Daily Post ìwé ìròyìn Vangard àtàwọn ìwé ìròyìn míì tún jáde lónìí nìkan ẹ lọ sí.
15: Ó mà ti dé o, ó ti kóhùn ọ̀lú. Pattern Part oríṣiríṣi sọ́là ló kọ́dé. Pattern Part.
16: Bẹ́ẹ̀ni, Pattern Part tún ti dé pẹ̀lú sọ́là.
15: Bílẹ̀ electric wá tàbí ò wá.
16: Bí generator àti epo wọ́n tàbí ò wọ́n.
15: Ìyẹn ò kàn yín mọ́.
16: No shaking.
15: Wọ́n ti dé pẹ̀lú the best solar energy supplier.
16: Pẹ̀lú 201,999 naira.
15: Ẹ̀wọ̀ ara sọ́là tó máa gbé gbogbo ilé yín.
16: Àti TV àti fan àti iná táwọn ọmọ máa fi kàwé pẹ̀lú gbogbo èròjà alẹ́ tó kù bẹ́ẹ̀.
15: Bẹ́ẹ̀ni, o ní 310,999.
16: Ó máa dáhùn èròjà yín fún wákàtí tó pọ̀.
15: Bẹ́ẹ̀ sì lèyí tó ń gbé freezer ń bẹ pẹ̀lú just 1,000,000 naira àná bọ̀.
16: Bákan náà ni Pattern Part tún dé pẹ̀lú CCTV. Léyìí tẹ́ bá ma fi wo ilé wo ọ́fíìsì wo ibi iṣẹ́ tàbí gbogbo àdúgbò. Lórí fóònù yín for security purpose. Ẹ wò ó. Promo ń lọ lọ́wọ́ báyìí o. Just 53,999. Fotoni 2 camera. Ṣùgbọ́n just 32,999 naira. Fotoni camera kan. Ẹ máa bọ̀ ní new office Patampa. Tó kalẹ̀ sáàrin Yellow House, Rekabi, àti Weber Bank ló bá Adéṣídà Road Àkúrẹ́. Telephone 070-6642-3064.
15: Oríṣiríṣi sọ́là ló kó dé Patampa.

0: ìbò ní kòkó tó fẹ́ jìrì rẹpẹtẹ lọ́dún yìí yẹ́ ò fẹ́ kí kòkòrò aboko jẹ́ ó dá wa ní gbèsè fatafata lògùn torítorí tá a gbé dé òun ni kẹ́ ẹ máa lò káìkáì bristol fatafata mẹ́sàn-án kòkó sùn àṣọ fagiya gbogbo kòkòrò aboko pọ́n dànù rẹ̀ dànù ni dànù wọ́n dànù kẹ́ dànù ló máa pa kú fífi àlàáfíà wa dín sára kòkó wa yìí èso kòkó adúró tán kò ní jábọ́ ní primasure fatafata ẹ̀yin ọlọ́gbìn tomato ẹ̀pà ẹ̀wà mango òwú tàbí rẹ̀kẹ́ fatafata da púpọ̀ fún yín ẹ fi sára ọ̀gbìn ní bẹ̀rẹ̀ ọ̀gbìn àbí tọ́gbìn yìí bá ti gbéra sọ díẹ̀ kó máa wá gúrò lọ fàlàlà aṣọ́lógúnlógún lọ́pọ̀lọ́pọ̀ lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ lọ́pọ̀lọ́pọ̀ táùsàn táùsàn oògùn kòkòrò yìí ti wà láwọ̀ ilé ìtajà ìlú àgbẹ̀ jákèjádò Nàìjíríà o bèrè fún tiẹ̀ fatafata oògùn jorijori bristol fatafata ó ti wà lọ́jà o fún gbogbo àgbẹ̀.
1: Ojú de han festival 2026 tún wọlé dé yìí. Ó yẹ kájọ bára wa yọ fojú wa tó tún rọdún. Hajji Oluwole Osundele tí wọ́n jẹ́ aláṣẹ apàṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ Westco Farming Nigeria Limited tó tún jẹ́ ọmọ àyíyẹ wa nílùú Ẹ̀rìjiyàn Èkìtì. Olólu àkókò yìí láti dáwọ́ ìdùnnú pẹ̀lú gbogbo ọmọ Ẹ̀rìjiyàn nílé àti lẹ́yìn odi. Wípé a kó ayẹyẹ ọdún ọ̀hún festival tọdún yìí tí yóò wáyé lọ́jọ́ Sátidé ọjọ́ 17 oṣù kẹwàá ọdún yìí. Iye Saturday 17 October 2026. Hajji Oluwole Osundele bàbá Westco ló tún kí kábíyèsí. Ọba Dr. Olúdarí Ọmọṣẹ́ bí Agùnsóyè the first. Ọlọ́run tìlú Ẹ̀rìjiyàn Èkìtì. Gbogbo ìjòyè pátá tó fi mú gbogbo ọmọ bíbí ìlú Ẹ̀rìjiyàn Èkìtì. Àtúkí alága Federal Housing Authority yẹn bàbá wa Oyetunde Ojo ti ìyàwó wọn Ìyálọ́jà General. Àǹkí ìdílé Osundele ti Ẹ̀rìjiyàn Èkìtì. Sàtóyìn Peter ọmọ Sẹ̀pẹ̀tẹ̀rí. Pastor Mọ́fisà tí wọ́n jẹ́ aṣojú ọba àti ìyàwó wọn Yẹ̀yẹ́ aṣojú ọba tìlú Ẹ̀rìjiyàn Èkìtì. Chief Dr. Gboyega Peter Sẹ̀pẹ̀tẹ̀rí. DCC retire. Jagunmólú tìlú Ẹ̀rìjiyàn Èkìtì. Tí wọ́n jẹ́ Chairman Ojúde Ọ̀hán 2026 Planning Committee. Westco Farming tún sọ fún wa wípé iṣẹ́ àgbẹ̀ ti dìrọ̀rùn. Ẹ lè jòkó sílẹ̀ yín kẹ́ ẹ máa jẹ̀gbádùn iṣẹ́ ọ̀gbìn. Ẹ̀yin sá ti kàn sí wa ni o. Hajji Oluwole Osundele aláṣẹ Westco Farming Nigeria Limited ló ń kí wa pé a kú ayẹyẹ.
2: Iṣẹ́ olúwa bá ń sá gìrìrà bí ara ó ń kù gìrìrì bí òjò. Torí náà tètè máa bọ̀. The right hand of God miracle ministry. Ní jẹ̀gẹ̀lẹ́ kò wá fàdúrà sọ pé ìṣòro ò gbúdọ̀ bá ọ gbé mọ́ o torí pé o ti disagree.
3: Aláṣẹ ọ̀run fèsì sọ̀rọ̀ ayé mi bàbá ohun gbogbo tí mo fẹ́ kó sùn mí lọ́wọ́.
2: Bẹ́ẹ̀ni ọlọ́run ni bàbá ọmọ tó lè gbọ́mọ òun lọ lọ́wọ́ gbogbo rọ́gbọ́ àdìgún tí ń yọmọ ẹ̀ nínú ọ̀fìn. Ìbẹ́ ìṣe ìṣòro aláfiṣe ni tàbí alákòóràn tàbí aláǹkó tó jẹ́ ti generational. Èyí tó wọ́n ń fa ìrìnà ìrìnlò àìríṣẹ́ àìríṣẹ́ àtàwọn àìsàn kéékèèké wẹ́wẹ̀wẹ́. Àbí ìṣòro ọ̀rọ̀ bọ̀ tó ń ṣe on and off tàbí èyí tó fẹ́ di permanent secretary tó fẹ́ máa gba sálárì lọ́wọ́ yín for life. Dr. Alfred Chitu Abuise Jesu fún ara ẹ̀. Ìlú àwọn àfàdúrà jagun tó ti mọmi ẹ̀mí jẹun ẹ̀mí wọṣọ ẹ̀mí. Wọ́n ti gbáradì láti wá ṣínà àdúrà bọ́lẹ̀ woro wara. Kẹ̀ wá dìsàgì pẹ̀lú àwọn nǹkan tí bọ́mọ ẹ̀dá fira. Fisikale mẹdikale mẹntale financiale and spirituale. Òwúrọ̀ ọjọ́ Thursday yìí tún ni o. God bless you as you come.

0: pàdé ilé ẹjọ́ kan tó jẹ́ ti ìjọba àpapọ̀ yìí tó fìkàlẹ̀ sílùú Àbújá lọ́mọ̀ ti sọ wípé tó bá di ogúnjọ́ oṣù kọkànlá ọdún tí a wà yìí ṣe rí ẹjọ́ yìí tí olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ADC ni tó sì ti fi ìgbà kan rí jẹ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí ìyẹn Atiku Abubakar tó pè tako ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí pé bóyá ó kúnjú òṣùwọ̀n láti pé kó díje sí ipò ààrẹ nínú ètò ìdìbò gbogbogbò yìí ti ń bọ̀ lọ́nà yìí ni wọ́n ti sọ pé ọjọ́ ogúnjọ́ oṣù kọkànlá ọdún yìí gan ni wọ́n máa gbọ́ ẹjọ́ náà o torí ngbà tí adájọ́ Ìyàn Ẹ̀rọ tó ń sọ ọ̀rọ̀ náà lẹ́yìn ìgbà tó ti gbọ́ àwíjàre láti ẹnu agbẹjọ́rò Àtíkù ìyẹn ọ̀gbẹ́ni Joseph Silas àti àwọn agbẹjọ́rò tó kù ló wá sọ pé gbogbo àwọn àtúnṣe èyí tí Àtíkù Abubakar tó sọ pé òun fẹ́ ṣe sí ìwé ẹjọ́ èyí tó ń pè náà àwọn fún láàyè láti pé kó ṣe o tó bá sì di ogúnjọ́ oṣù kọkànlá ọdún tí a wà yìí kí gbogbo wọn kí wọn jọ pàdé ní ilé ẹjọ́ láti pé kí wọn wá gbé ọ̀rọ̀ náà yẹ̀wò sí Àtíkù Abubakar ló ti pé ẹjọ́ tó sọ pé níṣẹ́ ló yẹ kí wọ́n sọ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò kúnjú òṣùwọ̀n láti pé kó lọ díje sí ipò ààrẹ nínú ọdún 2027 látàrí bó ṣe jẹ́ pé ìwé ẹ̀rí tó sọ pé òun gbà láti ọ̀dọ̀ àjọ tó ń sìn ní ìlú ní òpó dí owó léyìí tó lọ gbé kalẹ̀ sí ọ̀dọ̀ àjọ elétò ìdìbò ilẹ̀ yìí nítorí náà wọ́n ní ṣe ni kí wọ́n ṣe ìwádìí rẹ̀ kí wọ́n sì rí dájú pé wọ́n yọ kò mú òkú ọ̀rọ̀ tí ń bẹ́ẹ̀ síta kí wọ́n sì sọ pé kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó má ṣe díje o ẹ wò ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Vangard kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
1: Dọ́dún
0: Báyọ̀dé
1: àwọn màjèṣí mẹ́ta tí wọ́n jẹ́ ẹbí kan náà ni wọ́n ti bẹ́ẹ̀ tí wọ́n ti ré sí odò ẹja kan léyìí tí wọ́n ti patì ní ìpínlẹ̀ Delta. Àwọn ọmọ ọ̀hún léyìí tí wọ́n jọ wá látinú ìdílé Sanikò ní Àbáhàótọ́ níjọba ìbílẹ̀ àríwá Ogiri nípínlẹ̀ Delta ni wọ́n dárúkọ wọn gẹ́gẹ́ bí Great Anthony Ìpẹ́ra ọmọ ọdún mẹ́fà, Goodluck Anthony Ìpẹ́ra ọdún mẹ́jọ àti Wẹ́gbà Jite Ìpẹ́ra ọdún méjìlá. Àwọn yìí ni wọ́n jọ jẹ́ ọmọ ẹbí Ìpẹ́ra ní àdúgbò Àwíè ní Àgàhàótọ́ ọ̀hún. Gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ òun léyìí tó ti sọ àdúgbò náà sínú ọ̀fọ̀ pẹ̀lú bí àwọn olùbánikẹ́dùn bí wọ́n ṣe ń ya kẹ̀tíkẹ̀tí lọ sí ìdílé tí ọ̀rọ̀ náà ń ṣẹ̀ sí ọ̀hún tí wọ́n sì ń bá wọn kẹ́dùn ikú ọmọ mẹ́tẹ̀ẹ̀ta nígbà tó jẹ́ wípé bẹ́ẹ̀ àwọn mọ̀lẹ́bí náà iná dédé wá àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí ó léyìí tán sì bẹ̀rẹ̀ sí ní wá wọn nígbà tí àwọn mọ̀lẹ́bí àti àwọn olùgbé agbègbè ọ̀hún tí wọ́n pawọ́pọ̀ tán bẹ̀rẹ̀ sí ní wá wọn débi wípé wọn ò mọbi tí wọ́n wọlẹ̀ sí ikọ̀ tí ó ń wá wọn ọ̀hún pẹ̀lú ìyàlẹ́nu iná dédé lórí òkú àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta léyìí tí wọ́n ti lé mi téńté sínú odò ẹja kan tí wọ́n ti pa tìtí pẹ́ tó lè jẹ́ pé ó wà lẹ́bàá etídò kan tó ń sàn lẹ́yìn àdúgbò ọ̀hún. Ìṣẹ̀lẹ̀ náà ń ló ti mú gbogbo àwọn olùgbé àràwà ọ̀tọ̀ ọ̀hún kí inú fún àyàfó ti gbaná wọn kí kálukú wọn sì máa ṣe hà láì lè pẹnudé nítorí pé mọ̀lẹ́bí náà tí wọ́n ṣọ̀fọ̀ ni wọ́n dédé pàdánù ọmọ mẹ́ta lẹ́ẹ̀kan náà gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ ààrẹ ẹgbẹ́ ọ̀dọ́ ti àgbà ọ̀tọ̀ ọ̀hún ẹni coach Rufus Ovotu ẹni ó sọ wípé kíni ẹ lọ sínú ìwé ìròyìn Daily Post ìwé ìròyìn Punch àtàwọn ìwé ìròyìn kan tó jáde lónìí kẹ kàyókù bẹ́ẹ̀.
0: Káyọ̀dé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló mọ̀ ti gbọ̀nà ọ̀tún jáde pẹ̀lú bó ṣe jẹ́ pé ó lọ yan àwọn tí ń bẹ nínú ẹgbẹ́ òṣèlú alátakò gẹ́gẹ́ bí àwọn tí ó máa bá wọn kópa nínú ikọ̀ ìpolongo ìbò sí ipò ààrẹ èyí tó máa wáyé lọ́dún 2027 gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní ìṣe ló lọ náwó lágá tó sì mú mínísítà tó wà fún olú ìlú ilẹ̀ wa ìyẹn Yẹsan Wike láti pé kó jẹ́ pé òun gan-an ló máa ṣe agbátẹrù ikọ̀ ìpolongo ìbò ọ̀hún ìyẹn ní ìpínlẹ̀ Rivers o. Bákan náà ni wọ́n tún sọ pé ó tún lọ sí ìpínlẹ̀ Anambra ló tún lọ yan Sukur Masoludo tí í ṣe gómìnà ìpínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ẹni gan tí yóò rí sí ètò ìpolongo ìbò sí ipò ààrẹ fún ti ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Wọ́n ní kò tún dámọ̀ bẹ́ẹ̀ ó tún kọjá lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tó ti lọ mú Adémọ́lá Adélékè tó wà nínú ẹgbẹ́ òṣèlú Akọ́ọ̀dù yìí pé òun tún rí ọ gẹ́gẹ́ bí ẹni tó lè ṣe agbátẹrù ètò ìpolongo ìbò ọ̀hún ni ó tún ṣe bẹ́ẹ̀ ni ó tún yàn án o. Ngbà tí gbogbo àwọn èèyàn tí wọ́n wá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ ẹgbẹ́ alátakò ti Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó lọ yàn yìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi ọ̀rọ̀ ní ọlọ́kọ̀ òjọ̀kan ẹgbẹ́ òṣèlú APC mọ̀ sọ̀rọ̀ látẹnu ẹni tí í ṣe alága wọn ìyẹn Yẹntawó Yèwádà ó ní ṣé rí gbogbo àwọn tí wọ́n yàn yìí àwọn yàn wọ́n ní o láti pé kí gbogbo nǹkan kó lè lọ ní ìrọwọ́ ìrọsẹ̀ dáadáa kí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó sì lè jáwé olúborí nítorí pé ẹni tó bá kújú òṣùwọ̀n ló yẹ kí wọ́n yàn sípò nítorí òní nǹkan làájọ ṣe àwọn rí pé wíte ó lẹ́nu dáadáa ní ìpínlẹ̀ Rivers àti pé Adeleke tẹ́rẹ̀ ni ó lẹ́nu dáadáa ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti ìpínlẹ̀ Anambra níbi tí wọ́n ti lọ yan sùgbúdò òun náà nǹkan tó bá ti sọ ńbẹ̀ òun náà ni abẹ́gẹ́ o nítorí ìdí èyí ìyẹn ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n fi lọ yàn wọ́n sí ikọ̀ ìpolongo ìbò náà. Ọ̀rọ̀ náà pọ̀ ńbẹ̀ gan ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Punch àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé ìròyìn míì tó jáde lórí.

0: Essentials, Future Shape.
1: Where did you buy it? CK! Easy, yes, easy.
2: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí. A tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀. Bẹ́ẹ̀ sì ni má jẹ́ àgbọ̀kan ò sí ńbẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní. Ẹ ti máa gbọ́ nípa Seed Care. Ìní iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò. Tá a mọ̀ sí dúkìá, ìṣe móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ẹ fi mú kí ayé ó dẹrùn fún ni. Ṣùgbọ́n tá à ń wò wípé bílé ayé ṣe rí lóde òní, ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà? Bẹ́ẹ̀ ni, èyí ni ìdáhùn. Ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n. Lọ́jọ́ òní àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ Seed Care. Má fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn ara ilé.
3: Ẹ ṣeun olóòtú, ẹ kú òun ní àtàrọ̀. Orúkọ mi ni Okunola Abdulrakeem. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan Seed Care, CDCARE, application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímúṣẹ, nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò inú ilé pátápátá tí ó ń wù wá, tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o, a fẹ́ ra fan ni o, AC ni, a bọ́ sí ilé ìdáná, a fẹ́ ra gas ni o, pot ni o, microwave, fridge ni, a fẹ́ ra freezer ni o, àti bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣeéṣe mọ̀nàmọ́ná báyìí, ta fẹ́ máa ra bí solar inverter nkankan, àtúntà ní Seed Care. A tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra. Ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò, mo fẹ́ ra sewing machine fún èmi, fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá, mo fẹ́ máa fi ṣiṣẹ́. So gbogbo àwọn kan báyìí ló wà lórí Seed Care app. Tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀, kò sí èlé kankan lórí rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín. Ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pápá ń bari ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ. Àǹfààní tí a fún àwọn ẹni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá. Tó bá jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni, wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn. Tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú Seed Care, máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí, wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn. Kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́, wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o, rárá o. Tí wọ́n yá mọ ra mattress lọ́wọ́, wọ́n rò pé ok, mo fẹ́ ra gas cooker, ẹlẹ́ mu, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí Seed Care wà fún ni. Nǹkan tó sọ pé ṣé wọ́n ta mọ́tò? Bẹ́ẹ̀ ni. Ṣé wọ́n rí tó ní mọ́tò dé? Ohun ẹ̀ à níyẹn lórí app, nítorí wípé a fáwọn èèyàn láǹfààní pé ẹ lọ wárú mọ́tò tó wù yín o, kẹ wá sọ fún àwa káwọ wa lọ bá yín sanwó o. Nítorí a ní ẹni tó bá tara mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 36 months. So tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú, Seed Care rò pé ẹni tó sanwó kí oṣù kíní, oṣù kejì, oṣù mẹ́jọ ló mú. Eléyìí serious, a jẹ́ pé ó níbì kan tó owó ti ń jáde, torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn. Mo ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000. Nígbà tí mo ti mọ̀ wí pé màá mú oṣù mẹ́wàá ni, màá dẹ̀ ra máa san díẹ̀ díẹ̀, mo lè máa san 20,000 ní oṣooṣù. Tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún, Seed Care ó dẹ̀ palẹ̀ washing machine, wọ́n gbowó fún mi, màá tún máa sanwó lọ, ṣé bẹ́ẹ̀ ti máa sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀ ni. So tó bá dẹ̀ jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ máa sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà, màá tún rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lọ́rùn láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjìláàádọ́ta, that is 48 weeks. Tí n bá mọ́sẹ̀ mẹ́jọ, tí n bá ti san ọ̀sẹ̀ kíní, kejì, kẹta, kẹrin, Seed Care mọ̀ pé ẹni yóò níbi tí owó ti ń jáde, a gbé ọjà rẹ̀ fún, yóò dẹ̀ tún máa sanwó lọ. Nǹkan tí Seed Care wà fún ni, kò wá sọ wípé à ń gbé apá ibìkan ní Nàìjíríà, a lè ra ọjà o. Gbogbo ibi tẹ́ ẹ bá máa gbé ní Nàìjíríà, tẹ́ ẹ bá ti béèrè fún, tẹ́ ti download app wa lórí Play Store tàbí App Store, CDCARE. Tẹ́ bá ti download ẹ̀, tẹ́ forúkọ yín sí, tẹ́ fi phone number yín sí, ẹ ti rán àwọn èèyàn wa tí ó ti mọ kí yín káàbọ̀. Seed Care ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o. Gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ ti ṣe. Tẹ́ bá ti download app yẹn bá ayé, tẹ́ mọ̀ fi owó yín sí, ẹ mọ̀ rí ń bẹ̀ bó ṣe ń wọlé, bó ṣe ń jáde. Àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí app yẹn tẹ́ bá ti download àbí kẹ́ ẹ chat lọ́fẹ̀ẹ́, kò síbi tẹ́ lè wà.
2: Ọ́fíìsì nígbà tó jẹ́ pé ní ẹpẹ̀ kan káàkiri.
4: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station, ládojúkọ Ọfẹ Tochi Pharmacy, Olúwatoyin Quarters, Àkúrẹ́. Ẹ lè pe 0707-454-2995.
2: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ wẹ́rẹ́ yan, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ láti ní dúkìá kan àbó míì tó jẹ́ pé ẹ ti ń rò ó, wípé bó lẹ ṣe ṣe báwo ni kiní àwọn ṣe bọ́ sí, ọ̀nà náà rèé, ẹ tẹ̀lé wọn, Seed Care. Ó dìgbà kan náà ẹ ṣeun.
4: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station, ládojúkọ Ọfẹ Tochi Pharmacy, Olúwatoyin Quarters, Àkúrẹ́. Ẹ lè pe 0707-454-2995.

0: ọjọ́ ọdún yìí ajú ti gbé dé Yempress Power Services báyìí ẹkúṣẹ́ ní Yempress Power Services o ọkọ̀ máa jù wèbi tí Yempress Power Services wà náà.
1: Kè iléeṣẹ́ wa wà ní number 137 adjacent Sterling Bank ní ẹgbẹ́ Canada Pharmacy ní ìlú Àkúrẹ́. À ń ṣe inverter battery pẹ̀lú solar panel, à ń ta solar freezer, solar fan, anything nípa solar òun ni à ń ṣe ní iléeṣẹ́ wa.
0: Ẹ bá mú category solar yẹn ní ẹyọ kọ̀ọ̀kan.
1: A ní category tó jẹ́ pé battery ẹyọ kan pẹ̀lú panel àti inverter tó lè gbé fan television pẹ̀lú iná mọ̀nàmọ́ná ní ilé wa. A ní èlé tó jẹ́ pé ó lè gbé pumping machine wa, a nílé tó lè gbé blender, a nílé tó lè gbé solar freezer tàti ní sílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ilé iṣẹ́ tí wọ́n bá fẹ́ ṣe solar, a máa kọ́kọ́ béèrè lọ́wọ́ àwọn nǹkan tí wọ́n fẹ́ lò fún. A máa recommend eléyìí tó bá máa gbé gbogbo nǹkan wọn ní ìrọ̀rùn. A lè ṣe oní battery méjì, oní battery mẹ́rin, oní battery mẹ́jọ. A ní àwọn òṣìṣẹ́ tó ká ojú òṣùwọ̀n. A ní àwọn engineer tó jẹ́ pé tó ti bá wa ṣiṣẹ́ ní iléeṣẹ́ láti ọ̀pọ̀lọpọ̀ ọdún.
0: Ẹ bá wa ṣàlàyé nípa àwọn batteries tí ó wà ní ọ̀dọ̀ yín.
1: Battery oríṣiríṣi la níbọ̀, a dín pẹ̀lú luminous product. Gbogbo àwọn èèyàn tó bá mọ product yìí ló máa mọ̀ pé is the best of the best nínú àwọn battery. Tó bá ti jẹ́ luminous product ọdún mẹ́fà ọdún méje ẹ ṣì ń lò lọ láìsí ìbẹ̀rù tàbí ìfòyà. Maintenance nìkan la máa bá yín ṣe. A tún ní àwọn product mi, a ní lithium product, a ní unicorn product àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní ẹ̀kan sí iléeṣẹ́ wa wà ní number 137 adjacent Sterling Bank Oyemekun Road beside Canada Pharmacy ní ìlú Àkúrẹ́. Tí a bá ń bọ̀ láti ọjà, a máa dúró ní Canada Pharmacy tí a bá ti kọjá Oyemekun Grammar School. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni 070-31-98-52-13
0: 070-31-98-52-13 tó wà ní dúdú Yemi Lane ní Oyemekun Road nílùú Àkúrẹ́. Ẹkúṣẹ́ ní TS Furniture.
2: Ẹ ṣe atọ́kùn. Iléeṣẹ́ wa ni TS Furniture Nigeria Limited. Ta wà ní number 2 dúdú Yemi Lane lọ́pọ́sìtì Oyemekun Grammar School. Àwa náà la wà níwájú works tẹ́lẹ̀tẹ́lẹ̀ o. Ṣùgbọ́n iléeṣẹ́ wa ti fi kanlẹ̀ sí number 2 dúdú Yemi Lane lọ́pọ́sìtì Oyemekun Grammar School. Níbi tá a ti ń ṣe oríṣiríṣi àga, oríṣiríṣi bẹ́ẹ̀dì, oríṣiríṣi chair, dining table ni o, dining chair ni o, kitchen cabinet ni o, wardrobe nínú yàrá rẹ ni o. Èyí tó jẹ́ ti Nàìjíríà wà nbẹ̀, èyí tó jẹ́ tòkò òkun wà nbẹ̀. Ìwọ náà tó jẹ́ pé bóyá Ọlọ́run ti sàánú rẹ, o ti parí ilé rẹ, ọfẹ́ ṣe furniture gbogbo inú ilé rẹ látòkè délẹ̀. Pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 080-34-70-88-72 tàbí 091-67-82-39-80 080-34-70-88-72 iléeṣẹ́ TS Furniture Nigeria Limited láti figi dára oríṣiríṣi àwọn oríṣiríṣi chiare eléyìí ti Nàìjíríà ni àwọn eléyìí tókè òkun ni. Nígbà tí wọ́n náà bá déléeṣẹ́ wa tí wọ́n náà bá wá wò ó rí pé oríṣiríṣi nǹkan láti figi dára àti bíbà yìí. Èyí tẹ bá wa rajà lóṣù tó kọjá, èyí tẹ bá wa rajà nígbà tó sùn ti bẹ̀rẹ̀ náà, gbogbo yín náà láti kí o. Mo bá kọ́lé ayọ̀tẹ́ kọ wá síléeṣẹ́ TS Furniture Nigeria Limited táwa number 2 dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School. Báwo ṣe gba ọ́fíìsì tiẹ̀ ni? O fẹ́ ṣe fọ́nìṣì ọ́fíìsì rẹ, pé iléeṣẹ́ TS Furniture á wà bọ̀ dára síléeṣẹ́ rẹ tó jẹ́ pé pàtàkì kọ́sọ́mà mi náà bá wọbẹ̀. Wọ́n máa gbé o gbé nǹkan gidi jókòó. Lẹ́yìn tó sì jẹ́ pé owó owó gara àní fowó lẹ́yìn àní fowó ní ọ lára. Bóyá wọ́n tiẹ̀ ti ń lo chair kan nínú ilé rẹ, ó wá rí pé chair yẹn ò gbọ́n mọ́. Àbó ti gbé díẹ̀ ni gbé wá sọ́dọ̀ wa, àwọn ọ̀bọ̀ sọ́ di tuntun. Bóyá o sì fẹ́ fowó kun ni tó gbà yìí ta ti ṣe kalẹ̀. Kò sẹ́yìn tí ò rọ̀ wá lọ́rùn ní iléeṣẹ́ TS Furniture. Àwa náà la wà níwájú works tẹ́lẹ̀tẹ́lẹ̀ o, ṣùgbọ́n a ti ka fi ìdí kalẹ̀ sí number 2 dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School 080-34-70-88-72 080-34-70-88-72 ọ̀pọ̀lọpọ̀ ọdún láṣẹ láyé o, àní fọdún eléyìí ṣàṣemọ̀ ẹ ṣe púpọ̀.
0: ekuse wa mi se o
1: e se olosu e ku ojo meta
0: a de ku odun yi
1: a ku odun a tun dupe lowo olorun pe olorun tun de mi wa si doje ni olorun tun pa mo ni odun so koja emi tun wa sodo mi ni odun yi ogoni fun christi
0: o da don ah a ri pe odun bayi ototo laso ototo n so ototo ni
1: olosu odun ya so ah in fact mo ja won lesi lori sirisi awon voidless switchless polish lace come abo ko ba mi ra awon switch lace wa
0: awon polish lace
1: be ni awon polish lace wa lori si colors mo de sun awon ofi lori sirisi te ba ti aso tan ke ro ofi si
0: o wa awon ofi yen bayi
1: be ni ko si pe sun do bayi sun wo ofi kiri e mu aso e mu ofi si e mu senator materials si iyen ni tawon okunrin tan lo to ba ye je pe awon okunrin ti won fe ni senator oni lace okunrin ti oni wo tawon ati yawo won tan ba jodogba o wa lodo mi olosu
0: iru awon karai patterns eleyi tun yato tori awon pe se se ni se akara te pe pe awon olowo nikan ni owo ma ka tori bo se ri bo se se yi eleyi tun yato
1: o love to awon akara odun yato o won ja awon akara ko lodun eyan la pe ni akara ofi
0: akara ofi
1: akara ofi ti eyan ba wo wa lo pe eyan wo ofi ni
0: iru awon ele bayi
1: be ni mo de so da awon akara medium ti o kin bo mo la awon akara kekere lori ye te ba se fe ni awon to fe se ayeye oku agba tabi igbeyawo e ma le pe le badon e ma bo lodo mi ta la ko se ta ba si fe awon to wa so da mi ti mo mi
0: amo yin si awon aso white e ba wa salaye nipa awon aso white
1: o lo tun se se wa awon aso white yen o se se po di lodo yin ti ba ni ki ba daruko asiko wa ma lo won ja awon aso lori sirisi rainbow lori sirisi o je pe mo ki awon alaga odun pe e ku orire o
0: alaga church
1: awon to fe se kore odun yin won ku orire awon to ta oses don tusa ko ma bo lodo mi awon eti lesi iko amure aso pepe awon design to nlo si aso awon tele
0: tori pe odun bayi se lawo mo se yin yen a tun ba ki won lodun e pele we kuse o
3: yes sir
0: ku oja odun o
3: yes sir
0: bawo ni gbogbo e se nlo
4: e ba wa ra so an reti ile ise mo mi se trading store do ko ila kale si oniwaju St General Mary Hospital te ba do po lodun yin o yin o
0: eyi na tin ki aso bayi o e tun ma so ki abi
3: yes sir
0: na e mo mi se e ba salaye le kon si mi ti odun yin wa
1: shop mi wa ni na ba sase dai odoko yi street niwaju St John and Mary Hospital go any ya seun ko pe meji anybody ba se olokada ba se omo kekere da bere wa mu yi dodo mi e ma je kani kokon si je o
0: phone number tawon yan ma pe yin si
1: 08033894569
0: le kon si
1: 08033894569
0: ojo odun te so waju
5: ku dede asiko yi olowo kere joseph ni oruko temi abenu gan fun ile se nri yen nature renaissance international ti won se agbejade ogun tin koju oniruru kude kude lagu ara wa yato se le se mo pe awon kan ri ti won se nipa ti oro aje ni ile se nri njo mo pe won na le di alagbata nri ki toro kobo mo wole fun mo se soro lowo yi oko ti awon ile se nri ti pin fun awon alagbata won o ti je 500 edegbeta oko won le je anfani e ofe ni form ofe ni idanileko free nri distributorship and marketing training o ti wa nile won le di alagbata nri kan te atejise nri yes I can bo si jede yoruba nri be ni mo fe 09029128502 09029128502 tabi 09157549390 09157549390 tabi ko te si number mi gangan 08033842322 08033842322 e mo ko nkan ti o ba da mi loju emi o ni wa sori ategun wa polongo e te atejise nri yes I can nri be ni mo fe won ti de lohun logan mo gbagbe pe ayewo fe tun lo lowo ni le se nri lati le mo bo se duro si ni ago are kan si le se nri ni egbe ap filling station ni dojukoju ade super hotel lakure tabi ademake wa shopping complex ni dojukoju first bank agogo oke yaba londo tabi dojukoju piman hospital along okitipupa road ore mo gbagbe ati ti atejise yes I can si 09029128502 tabi 09157549390 o si le je 08033842322 84-2322. Lagbara Olorun ki ajinde ara ko mo je.
0: Afa computer.
6: Ẹkun dédé asiko yi o gbogbo ololufẹ afa computer. Oruko temi ni Alhaji Owoyemi Nasiru ti gbogbo aye mo si afa computer o.
0: E ba wa salaye bi te wa e to ri oni be se ma nju e fa won eyan.
6: Office wa wa legbe we ma bank Loba Adeshida Road Lakure. O se ta de gbola e o. Ele to wa ni oba nla ni Oba Adeshida e so pe bere afa computer. Iwo ti o ti se na erin to ngbo wa ma bo lodo afa computer. Abi o wa ni pe dinja lori NIN ni lori oruko ni abi date of birth o wa tun ni problem ni bank eni won fun eni owo e nitori pe oruko papo mo date of birth e gbogbo e ti wa sun e ma bo lodo afa computer ka fi imo ijile wa ta ni lati fi be solve gbogbo problem to ni eyin ti e wa fe se NIC eyin agun banero te fe si ilu we are licensed, we are skillful, then we have that kind of ability to solve any human error. Se ba ni lori computer yin then eyin ti e be se CAC o fe foko business en sile ni e ma bo lodo afa computer. Number temi oni is 0816-245-3103. Lekan si is 0816-245-3103. Eyin ti e de tun fe se international passport e ti rin kakiri awon immigration utayin lo nitori pe oruko yi o papo mo oko to wa lori NIN ma bo lodo afa computer. Then eyin te wa ni ilu kereje ni Iberiko pe pe le wa si gboro ta e pe afa computer. Number temi again ni is 0816-245-3103. Lekan si is 0816-245-3103.
0: Ẹkúṣẹ́ ní kífìlì o.
7: Kásán root ni Pọ́fin Kọ́lélà dì pẹ̀lú Rufin Sheet, Beit Longspan, Beit Gerard, or àwọn Aluzinc táwọn kámẹ́ta máa ń pè ní Weighted Fit bọ́ndù wọ̀nyẹn. A ní Sumo, a ní Sumo Dragon, a ní D&G, a ní Ọgbà Planet. Wọ́n pọ̀ tá a lè kà tán. Èso tí wọ́n fi ń kangi náà ó wà dé orí cement, dé orí ọjà àgbà. Gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú ilé kíkọ́ là ní.
0: A rí pé ọ̀dọ̀ yín tóbi gan. Fàtí tírélà bíi mẹ́ta bá fẹ́ tọ̀n, wá tọ̀n. Akáko sọ pé pé odidi ìlú bá fẹ́ kọ́ ilé, gbogbo nǹkan tó bá nílò ọ̀dọ̀ yín náà ti máa rí.
7: Pátápátá kò sí nǹkan tán wá bọ̀ níbi tí wọ́n rí. Pátápátá tó bá ti ní ṣe pẹ̀lú ilé kíkọ́ ni o. Kò sí nǹkan tó fẹ́ tà ní pátápátá. For our intending customers, tán wò ló bí ìyá ọ̀kẹ́rẹ́. Ẹ ti ẹ̀dán wa wò. Kẹ mọ orú nǹkan yẹ ẹsẹ̀ dọ́dọ̀ wa wò. Kẹ wá mọ̀ pé kí tóbi lolúwa.
0: Yàtọ̀ fún roofing, kí làwọn nǹkan ìkọ́lé mi tí wọ́n tún máa rí ní ọ̀dọ̀ yín lásìkò tó jẹ́ pé ẹsẹ̀ fi kún ọjà ni.
7: Yes, a ti ń ta cement, then a ti ń ta tar rod, kọ́ a fi ń ṣe asbestos, a ti ń ta asbestos náà fún ara Imperial wa, Nigerite wa. Then top right náà wà. A máa ń ta fún àwọn retailer ní káwọn náà lè wá kún bí kan lè jèrè lé lórí. So we give them retail price.
0: Báwo ni ọ̀rọ̀ mọ́tò?
7: Pé owó mọ́tò lè jẹ́ problem because a ní oríṣiríṣi mọ́tò. Ẹ kàn wá, then we subsidize owó transportation fún àwọn customer wa. A máa jọ, you know, a jọ máa yọ síra.
0: Àwọn drivers wọ́n dẹ̀ ti wà ní standby.
7: Standby, wọ́n ṣe ẹrí wọn níta. Ẹrí oríṣiríṣi mọ́tò tó wà níta. Tó bọ́ ti máa wà lójoojúmọ́ ni. Ẹjú fún abíbí náà ni pé àwọn tó máa ń bọ̀ láti Futa tó máa ń lọ sí agbègbè. A wà ní High School Junction. Àwọn aláwà lẹ́gbẹ̀ẹ́ ilépo Emirates gangan kẹ tó dé ilépo NU. Àwọn tó máa ń bọ̀ láti agbègbè tó bá ti kọjá Ọ̀yálùgbulẹ̀ flyover yẹn. Kọ́ máa wo apá àlàáfíà wọn. Wọ́n máa rí jù fi aluminium bí wọ́n á ti rí sáńbọ̀dù wa gàdàgbàgàdàgbà níta. Ẹ̀rọ tí àwọn kọ́sọ́mà lè máa kọ̀ wá sí ni 08-337-37-809 tàbí 070-33-30-2362 08-337-37-809.
0: Ìyá Abuja.
8: Ẹyẹ.
0: Ọkùn
8: Fẹ̀mú làlá.
0: Ó ga.
8: Ẹ tún borí wọlé lọ́dún.
0: Àgbè.
8: A ní kú ọdún jẹ.
0: Àgbò.
8: Ìyá Abuja wà ń kalẹ̀. Gbogbo ẹ̀yìn alábìyá mọ wa. Ìyá Abuja bẹ́ẹ̀ palàsí wà fún yín. Ẹ̀yin ẹ má dùn pàtẹ́ bá rí 10 million ọ̀kẹ́ tó rẹ lọ mọ̀. Ọjọ́ tẹni 20,000, 50,000, 100,000 Òkú ti kú pa ìjà rẹ̀. Gbogbo ìgbìnrin ti lè wá ìdánwò ti ṣọ́ọ̀jù. Ní gbogbo Èkìtì, ẹ máa bọ̀. a ma se yin dad all baby sneaks lati within wardrobe plastic wardrobe clothes wardrobe imported baby bats awon trolley awon different type of dryer ton fi sa somo plastic one ni sanjo one ni baby cot mastella wa lori sirisi fisher price wa nestle mi wa calcit wa aisha wa woody wardrobe wa
0: to ba fun yin laye e ma ba ka lo lori sirisi
8: wa
0: o ti yi awon to awon ti o to lo awon ya olomo lori
8: sirisi
0: I want to upward.
8: Ibi ton ba de si a lo gbe won wa
0: o da ese phone number si e ko won le ma call e ko le le pe yin bayi
8: e le pe si ori 08064 05 5859
0: le kan si
8: tabi 070 39 07 02 61 ya Abuja wa ni Behind Democracy Park ni odo ile dance e la ni metal workshop won ko si si wa sambod aduwe wa o ya Abuja o change o amo yi ba sori le lori lede agbaye o
0: ami o ori eto ojo odun na la wa bayi ati wa ni odo baba oke ogun e to wa ni oye mekuro nilu akure e ku se ni baba oke ogun
9: akin atokun ajinde ara o ma je o lomode ati lagbalagba baba julo awon tin ba wa do opo lori egogi wa ta pe ni 24/7 aba mister bayi ni mo re lati le je pe ka tun ma tesiwaju nipa rira egogi 24/7 aba mister awon baba wa laye atijo wọ́n máa jẹ nǹkan lóríṣiríṣi wọ́n á ṣe wàhálà láàárọ̀ wọ́n ó ṣe wàhálà lálẹ́ ṣùgbọ́n tí wọ́n bá délé wọ́n láwọn egbòogi kan àbí méjì tí wọ́n á papọ̀ tọ́jọ́ pé tí wọ́n bá gbẹlura ara wọn ó tún wà kébékébé àwọn egbòogi yìí náà ni wọ́n ń lò egbòogi yìí náà láwọn àpapọ̀ tá a sọ di 24/7 aba mister omi lásán la fi ṣe kò ní ọtí nínú rárá kò sì ní nǹkan kan míì nínú ewé àtegbò lápapọ̀ sí ọlọ́mọkùnrin ní báyìí wọ́n máa sọ pé èyí bẹ̀rẹ̀ sí máa ro òun ni ẹlòmíín bá ṣe wàhálà bíi báyìí àrípò ti rẹ̀ hun ẹlòmíín bá ṣiṣẹ́ ní inú iléeṣẹ́ rẹ̀ tẹ́tọ́ bá délé kò ní lè sojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin nínú ilé mọ́ bẹ́ẹ̀ lẹ́rọ olóbìnrin mi pé báyà ń gbà tí ó fẹ́ ṣe nǹkan àládà rẹ̀ yìí tóbìnrin ṣe lóṣooṣù ṣe ni wọ́n máa pariwo pé inú bẹ̀rẹ̀ sí kan òun ni inú bẹ̀rẹ̀ sí run òun ni bẹ́ẹ̀ lómi bá lọ sí ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí 20 ìṣẹ́jú bí 30 ìṣẹ́jú kò ní rí ìgbọ̀nsẹ̀ ṣe ṣùgbọ́n tá a bá ti gbìyànjú ta ní egbòogi 24/7 aba mister yìí nínú ilé lágbára ọlọ́run a máa rí pé gbogbo ara wa oríkèéríkè ara wa máa wà lálàáfíà bàbá jí láàárọ̀ náà ká tó sonkóhun nínú kinní wa ká kọ́kọ́ mú mi láàárọ̀ ká wá gbé egbòogi 24/7 aba mister yìí ká tún gbé sínú ara wa a rí pé ìṣẹ̀lẹ̀ ara wa máa tẹ́ kébékébé gbogbo àwọn ọkùnrin obìnrin náà tá a sì rí pé àríṣẹ́ kan ṣe tá a bá ń tun tà èrè gidigidi láà máa rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ti ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó ti jẹ́ pé lórí pé wọ́n ń ṣòwò nípa egbòogi 24/7 aba mister wa yìí ọlọ́run ti ń jẹ́ báwọn náà máa rí nǹkan gidi pé ṣe bẹ́ẹ̀ sì ni àǹfààní tá a ṣe lẹ́dún tó kọjá àǹfààní náà tún wà lọ́dún yìí o àti lẹ́ni tó jẹ odidi masini titun nínú iṣẹ́ 24/7 aba mister yìí gbogbo ọ̀wọ́ tó bá fẹ́ jẹ́ alágbàtà fún egbòogi 24/7 aba mister wọ́n pe nọ́mbà yìí 091 60 62 62 53
0: ètò ọjọ́ ọdún tẹ̀síwájú báyìí àti wà nílùú òde ìrẹ̀lẹ̀ ní gbẹlẹ́jú street níbi tí ilé ìtajà ọmọ jésù tó kalẹ̀ sí ẹnibí tí wọ́n ti ń ta àwọn mattresses àwọn ibùsùn tó dáa àti àwọn pillow tó lè jẹ́ distributor fún ilé iṣẹ́ tí wọ́n ń ṣe mattress wọ̀nyí ẹ kú iṣẹ́ o ní ọmọ jésù o.
10: Èmi ọmọ Jésù láti òde ìrẹ̀lẹ̀. Èmi mò ń ta good mattress. Orúkọ fóònù tí tèmi ń tà tí mò ń gbà lọ́wọ́ àwọn òyìnbó China nìyẹn. Èmi ò ń gba fóònù oríṣiríṣi. Lórí fóònù oríṣiríṣi yẹn ló ní wàhálà. Mo ti wà lórí fóònù yẹn sí 1976, 34 years òun ló wà lórí fóònù tèmi. Mo ń supply hotel, mo dẹ̀ ń supply àwọn school. Mo tún supply àwọn tó jẹ́ pé wọ́n rà á tà tó ń gbà lọ́wọ́ mi lókìtì pa lájàgbà níyànṣán gbogbo eré àlókò gọọmenti lọ kìtìpá lọọ rẹ koda mo ntaja sako re gbogbo form ti mo nta gbogbo e lo je original mi nta ba roof lati 2.5 inches 3.5, 6, and 8 atun ni 14, 12, 18, 16, 20 well ani 6x6 awon lara gbada to je pe o ma gba eyan mefa meje den bi ti form wa pekun si o pe ni 6x7 gbogbo e na la ni inches well lati 20 wa sisale ko si form te bere te ni ri lodo wa ifokan bale wa nu e form wa se form tin ja lo sale nitori na e ma bo en to fera leyo aden to fera ni bondu bondu ko ma ko lo ma ta pelu e dinwo to de je pe lati be lo tutu ma ma bo awon family to tun ma so rire ilo bedsheet o wa nbe amoye bedsheet to wa lodo wa gbogbo nkan te ba nfe dupe wa nbe ko si nte ba te re ni ri so nitori na ke ba fe wa ri wa awa ni awa ni number 1 gbeleju sheet odere phone te ni file pe wa 07038010434 ikeji 08122012990 ese
0: eku se ni ma ni le ri mi ese gan olotu mo dupe pupo lowo yin awon eto ti a ni bayi ni pe pelu ori ofe olorun ati ni ibasepo to dan moran pelu awon ilewe giga awon school of ete within Nigeria at awon university kan ni Ogun State Ekiti Kwara bebe lo awon to fe lo se bi nursing to fe lo se microbiology biochemistry SAT as to ni ibasepo to dan moran pelu awon polytechnic kan ni Nigeria to e pe awon to fe se bi SAT business administration mass communication accounting boya to se jam aba won ti won si jam tan ba wa a to mo sona awon ipese to ye ki won gbe a si tun ni awon past question and answer to pe won le ka awon to ba yi to fe lori ofe lo pe ma to fe lo study outside the country ori ofe yi na wa ati ni ibasepo to dan moran pelu awon university kan ni Nigeria to pe to fe se BS in computer microbiology biochemistry BSADMI mass communication awon ori ofe yi wa awon ife tan ba pa pelu awon polytechnic ni Nigeria both state federal private o ti wa ati ni ori ofe awon mo wa na to ye pe won ti lo tun study ni oke okun kaakiri bi Malaysia bi UK awon ori ofe yi o wa ni ile ise maadile lori mi head office wa ni street 26 Atolagbe shopping complex awon number ti won le mo pe wa si ni 08060 85 4819 08060 85 4819 tabi 0060 58 5292 0060 58 5292 alafia ni pera bi ra awon slari nos tan to fe kawe si tan fe wole boya fe lo awon to ti pe se bi jesu tan fe lo ni bsc in community tan na fi le ni certificate to guarantee lowo ni le se ma de le ri mi educational services ke kan si wa
11: ori eto ọjà odola wa ti wa ni Nika Fabrics to wa ni Sami Car Parks ni Akure ni Akale mo ti wa so fa won to e se n gbo yin for the first time
12: e mo pe meji o nja sha ni car no ni te ba fe ra fabrics igbalode choice and accessories to je ko ma check e look good te ma stand out te ma fine te ma re wa yapo ni party at event yin odo ni car ni ke ma bo ankara ni lace ni ajire ni aso oke ni joys and accessories of what type party set ni everyday ni fe wo lo office ni e sa fe ko yato ni sa won le pe ri kakakiri unique design so they're specially made for you or the one came up with
11: it. I want to put my work and leave over here or that place will be too expensive for us or you know hey but I'll put you all a year and really I'll be ready to see you and I'll put you all fabrics in
12: no you're not sure you are but she need to carry la ni nla olowo popo but quality is our watch word there as low as 5,000 naira the android 3,000 naira no but quality we matter si wa gan when it comes to quality we are the best let me just put it that way so we are particular about our quality and that's why I said good quality eyin te ba mo pe nkan gidi le ma lo sara yin o odo wa ni kenya si
11: nipa awon fabrics yen
12: no nko eyin na mo pe when it comes to fabric when it comes to anything at all when it comes to fashion e fi le fun mi ka number 1 ni wa ye meji o ja sha fabrics ye pe o ma je ke joju e fe look good e fe look exquisite e fe jade tun ni ode yin odo wa ni ke ma bo bo je lace bo je ankara bo je ajire bo je kampala bo je aso okunrin ori oniruru segogele to yato to rewa ju e ma bo bi ba to ba si da festive period gift ma wa nle sha re e ma worry pe wa nle fun yin and the best of prices the best prices you can get anywhere the Marino de Wangman.
11: Okay, address here again.
12: Sami Bustop, Lara Kale, Inu Sami Kappa, Gengengengengeng, Etiri, Orange Building, Etiri Nika Luki, Esmitaranga Kalasi, Ibegengeng, Lembo. 090-3249-9739. 090-3249-9739. Phone number one, WhatsApp number one. And when it comes to our social media handles, step back check on Ashwebi by Nika. A-S-O-E-B-I by Nika. Awani. Jewels by Nika. Jewels, J-E-W-E-L-S by B-Y Nika. N-E-E-C-H. Awano Lanjebe. Emeji Njasha.
11: Ori eto oja odun lawa ati wa ni ise Amula Healthcare Limited bayi ti won se omimu Amobitas fun ilera gbogbo eniyan e kuse ni Amula Healthcare Limited
13: e ka bo si ile ise Amula Healthcare Limited ile ise Amula lo nse awon egbogi amaraya ati lati da gbogbo egungun ara isun ara ati omi ara wa pada si o si le wa lalaafia nigba gbogbo awon egbogi wa na ni Amobitas Amo Flush Capsule awon egbogi wa mejeji dara fun awa ti a ba ni ipenija àrùn ìbálòpọ̀ àrùn sétọ̀sítọ̀ oyún ìju àti ibà jẹ̀dọ̀jẹ̀dọ̀ gbogbo àwọn tí a ní àdojúkọ àìròyún ní àbí àìrọmọbí Amobitas àti Amo Flush Capsule kí a béèrè fún ẹ sáti ra èyí tí ó máa toyún lò fún odidi oṣù kan fún complete dosage. Ẹ má gbàgbé pé ilé iṣẹ́ Amula Healthcare Limited náà ni ó ṣe gbòógì atura. Egbòógì atura dára fún inú kíkún àti inú kíkùn kí a máa tọ̀ lóòrèkóòrè tí a mọ̀ sí ìtọ̀ ṣúgà, ìbàdí ríro, inú ríro àti àtúnṣe nǹkan obìnrin lóṣooṣù. Atura ní kí ẹ béèrè fún gbogbo àwọn ilé ìtajà oògùn òyìnbó tí ó bá ti súnmọ́ yín tí àwọn supermarket kí ẹ béèrè fún atura. A tún fi àkókò yìí sọ fún wa pé Amula Healthcare Limited tún gbé egbògi Amo HPP formula jáde. HPP ó túmọ̀ sí high blood pressure. Ó gbé jáde fún àìrórun tàbí àwa tí ìfúnpá wa ga. Amo HPP formula ní kí ẹ béèrè fún kí oorun wa lè máa ṣe déédéé. Ó dára fún ọmọdé àti àgbàlagbà. Pàápàá jùlọ láti máa relax àwọn system wa. Gbogbo àwọn egbògi wa Amobitas, Amo Flush Capsule, Atura àti Amo HPP formula ni ó gba egbòǹtẹ̀ ìjọba tí a mọ̀ sí NAFDAC approve. Fún ìbéèrè àti àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0708877855 lẹ́ẹ̀kan sí 0708877855. Ajíǹde ara yóò máa

0: ẹja dákẹ́ panilá ẹsẹ̀ ìjẹ̀ ríru lágọ̀ ara kò yẹ ká fọwọ́ rẹ̀ hẹ́hẹ́ mú. Ìdí ni ìtìlẹ̀ iṣẹ́ Amolab Healthcare Limited fi ṣe àpòpọ̀ ògùn tá a pè ní Amo HBP formula torí bá ń fọ́ ni léraléra kó máa rẹ ni dẹ́dẹ́ tàbí káyà ẹni ó máa ṣàdédé já pìpìpì ní gbogbo ìgbà. Amo HBP formula lọ̀rọ̀ kàn yẹn o láti mú kí àgọ́ ara padà bọ̀ sípò ní wàrà ṣe sà. Àjọ NAFDAC fún ìtẹ̀lú pé ó dára láti gbógun ti ẹsẹ̀ ìjẹ̀ ríru lágọ̀ ara. HBP formula ó dára fún gbogbo ẹbí. Iléeṣẹ́ Amolab Healthcare tọrọ ìlera àwọn ènìyàn jẹ lógún ló ṣe. Amo HBP Amo High Blood Pressure formula ló ń jẹ́ bẹ́ẹ̀. Ó ti wà káàkiri gbogbo ilé ìtajà oògùn lárọ̀ọ́wọ́tò yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí 08037282633. Iléeṣẹ́ Amolab Healthcare Limited ló ní ká máa fìgbà gbogbo wà nílera gbangba gidigba ní gbogbo ìgbà ló jẹ àwọn lógún.
1: Ẹ pàdé wa lásìkò míì lórí ètò ọjà ọdún. Femi Julius lorúkọ tèmi.
2: Oya ẹ máa bọ̀ wá o.
3: Ìrẹ́pẹ̀tẹ̀ ìwé ọjà ọdún ti dé. Ìrẹ́pẹ̀tẹ̀ ìwé.
4: Ṣé ń gbádùn àdàbà?
5: Mò ń gbádùn àdàbà.
4: Mò ń gbádùn àdàbà.
5: Mò ń gbádùn àdàbà.
4: Mò ń gbádùn àdàbà.
5: Gbogbo wa là ń gbádùn àdàbà.
6: Madam, ẹ fún mi níṣu semolina kan sí pẹ̀lú ọbẹ̀ ẹ̀fọ́.
7: Ẹ wo, ẹsẹ̀ mi náà ní kan sí pẹ̀lú ẹ̀gúsí àtọbẹ̀ yọ.
8: Ọlọ́rẹ̀ wa, ó sì jẹ́ kí gbogbo àwọn oníbàárà ló ń bèèrè sẹ̀mú sí báyìí. Láti ìgbà tí mo ti ń ro Mama's Pride Semolina báyìí, ni gbogbo àwọn oníbàárà mi ti ń bèèrè sí léraléra. Ó dá mi lójú pé torí pé ó rọ gẹ́dẹ́, ó sì lẹ̀ lọ́wọ́ ni o. Bẹ́ẹ̀ ni o, ó rọ gẹ́dẹ́, ó sì lẹ̀ lọ́wọ́ dáadáa. Àti pé ó funfun bí ìwọra, ó jẹ́ kó fani mọ́ra, kó sì dùn jẹ. Tìrín ni lọ́fun, torí kì í di koko, ó tún dúró dáadáa tí ó bá kù di ọjọ́ kejì. Ṣé lóòótọ́? Kò wá tọ́ síbẹ̀ o. Bí mo bá ṣe ń ra àpò Mama's Pride Semolina, ni èmi náà ń jẹ àǹfààní àpò ìwọ̀n kékeré kan lọ́fẹ̀ẹ́ lórí àpò ńlá kan tí ń bára. Jẹ́ kí n gbọ́. Bẹ́ẹ̀ ni o, ìwọ náà lè gba àpò ìwọ̀n kékeré kan lọ́fẹ̀ẹ́ lórí àpò Mama's Pride Semolina oní 5kg àti oní 10kg tó o bára.
6: Ìwọ náà lè gba àpò ìwọ̀n kékeré Mama's Pride Semolina kan lọ́fẹ̀ẹ́ nínú ìpolongo rà á kí o gba ìlé tó lọ lọ́wọ́. Ó láwọn ìlànà àtàwọn àdéhùn Mama's Pride Semolina ń rọ gẹ́gẹ́ gan, ó sì funfun bí ìwọra ìwúrí fún àwọn màmá.
9: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: tàbí ká wà nǹkan ṣe sọ́dọ̀ àwọn nǹkan tó ń gbówó lórí yìí o. Lákọ̀ọ́kọ́, a máa dé owó tà ń san fáwọn ìkànnì mọ́ màá wòran kù. Three Crowns Milk láti.
1: Rárá o, ẹ má dé bẹ́ẹ̀ rárá o.
0: Torí Ekene.
2: Iṣẹ́ ńlá ni màmá ń ṣe, àti pé Three Crowns Milk máa ń ṣara àwọn màmá lóore kí wọ́n lè máa ṣàtìlẹ́yìn fẹ́ bí wa.
3: Ìṣura láìlẹ́gbẹ́ làwọn màmá. Torí náà, jẹ́ kí màmá mọ rírì ìṣura tí wọ́n jẹ́ pẹ̀lú Three Crowns Milk.
4: Three Crowns Milk, ìlera àwọn màmá, ayọ̀ ẹbí.
5: Ilé-iṣẹ́ tó ṣẹ́, tó kí, ó fẹ̀ǹfẹ̀, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà.

0: lo.
1: Àdákẹ́jà dákẹ́ panila ìṣe ìjẹ̀ ríru lágọ̀ ara. Kò yẹ ká fọwọ́ ẹ̀rẹ̀ hẹ́hẹ́ mú. Ìdí nìyí tí iléeṣẹ́ Amolab Healthcare Limited fi ṣe àkópọ̀ ògùn tá a pè ní Amo HBP Formula. Torí bá ń fọ́ni léraléra, kó máa rẹ ni dẹ́dẹ́. Tàbí káyẹ̀ ni ó máa ṣàdédé já pìpìpì ní gbogbo ìgbà. Amo HBP Formula lọ̀rọ̀ kàn yẹn o láti mú kí àgọ́ ara padà bọ̀ sípò ní wàrà ṣe sà. Àjọ NAFDAC fóun tẹ̀ lú pé ó dára láti gbógun ti àìsàn ìjẹ̀ ríru lágọ̀ ara. HBP Formula ó dára fún gbogbo ẹbí. Iléeṣẹ́ Amolab Healthcare tọrọ ìlera àwọn ènìyàn jẹ lógún ló ṣe. Amo HBP Amo High Blood Pressure Formula ló ń jẹ́ bẹ́ẹ̀. Ó ti wà káàkiri gbogbo ilé ìtajà oògùn lárọ̀ọ́wọ́tò yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí 08037282633. Iléeṣẹ́ Amolab Healthcare Limited ló ní ká máa fìgbà gbogbo wà nílera gbangba gidigba ní gbogbo ìgbà ló jẹ àwọn lógún.
2: Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ Amolab Healthcare Limited. Ọ̀rẹ́ ìlera tó kájú ẹ̀, ǹjẹ́ o mọ̀ pé àìsùn àti àìbalẹ̀ ọkàn lè mú kí ìfúnpá rẹ ga? Bí o bá ń yíra léraléra lóru tí ọkàn rẹ kò sì balẹ̀, gbọ́ ìròyìn rere yìí láti iléeṣẹ́ Amolab Healthcare Limited. Amo HPP Formula ni oògùn tewétegbò tuntun láti iléeṣẹ́ Amolab Healthcare Limited tí o nílò tí oorun sísùn bá ti di ìṣòro, tí àìbalẹ̀ ọkàn bá ti gbé ìjókòó tì ọ́, èyí á mú kí ìfúnpá rẹ ó ga. Amo HPP Formula ti wà fún ọ. Amo HPP Formula ni oògùn ewé àti egbò àdáyébá tí a ṣe ní pàtàkì láti ran àwọn tí ìfúnpá wọn ga, tí a mọ̀ sí ẹ̀jẹ̀ ríru. Nítorí àìsùn àti àìbalẹ̀ ọkàn, Amo HPP Formula ń ṣe ìrànlọ́wọ́ láti tú ọkàn sílẹ̀ kí o sì lè ní ìsinmi tó dára lóru nígbà tí o bá sùn. Má jẹ́ kí àìrórun sùn àti àìbalẹ̀ ọkàn ṣàkóbá fún ìlera rẹ. Bákan náà ni Àtura Herbal Mixture. A ṣe àgbékalẹ̀ rẹ̀ fún ìtọ́jú ọmọdé àti arúgbó. Àtura jẹ́ àjẹsára àti ìtọ́jú jẹ̀díjẹ̀dí, ìtọ̀ ṣúgà lóòrèkóòrè, inú kíkún àti inú kíkùn, ẹ̀yìn àti ìbàdí ríro, àìsí dédé nǹkan obìnrin lóṣooṣù, ìgbọ̀nsẹ̀ nírọ̀rùn. Ó ń ṣe àtúnṣe àwọn ohun jíjẹ àti ohun mímu ẹlẹ́rìndòdò nínú àgọ́ ara wa, pàápàá jùlọ àwọn ọmọdé wa tí wọn kò lè ṣe kọ́ máa jẹ nǹkan dídùn dídùn tàbí mu nǹkan ẹlẹ́rìndòdò. Ẹ gbé Àtura lu ara ní àárọ̀ kí ẹ tó jẹun tàbí ní alẹ́ tí a bá jẹun tán. Bákan náà, Amobitas dára fún inú rírun, fífọ ìdọ̀tí inú ara àti ẹ̀jẹ̀. Amobitas dára fún àmójútó kí a máa ṣẹ̀yọ́ lóòrèkóòrè. Ó dára fún láti jẹ́ kí ojú òpó ìsanjá ga ara. Ó ń ṣe àfọ̀mọ́ nǹkan àlejò obìnrin lóṣooṣù kí a ṣe ìgbọ̀nsẹ̀ nírọ̀rùn. Bákan náà, ó ń ṣe àfikún àjẹsára immunity ara wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Amo Flush Capsule jẹ́ egbògi oníhóró tí a gbé kalẹ̀ fún ìdènà àti ìmúkúrò àwọn àìsàn àìfojúrí tí ó tako àlàáfíà àgọ́ ara gẹ́gẹ́ bí ìdojúkọ tí ó máa ń mú ọlọ́mọkùnrin máa dààmú kí ó tó ṣẹ̀yọ́. Bákan náà, àrùn ibà tí ó máa ń fa ojú pípọ́n àti ẹ̀yọ́ pípọ́n tàbí àrùn tí a máa ń kó nínú ilé ìgbọ̀nsẹ̀ láàrin ọkùnrin tàbí obìnrin tí a mọ̀ sí kòkòrò àìfojúrí. Tí a bá ń rí àwọn àpẹẹrẹ wọ̀nyí, ara yíyún, itching, ìsàlẹ̀ ikùn dídùn, lower abdominal pains, inú gbígbóná, internal heat tàbí ooru inú, ìbàdí ríro, waist pain, orí fífọ́, headache àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ẹ wá Amo Flush Capsule kan láti kojú wọn. Bákan náà, Amores jẹ́ egbògi ajísan fún ọkùnrin àti láti má jẹ́ kí ó rẹ obìnrin tí wọ́n bá jọ wà lórí pápá. Ẹ tètè múrẹ̀ rodò, ẹ mú Amores wọ inú yàrá lọ. Gbogbo àwọn egbògi wa wà káàkiri All the Pharmacy Store, Patient Medicine Dealers àti gbogbo supermarket káàkiri gbogbo ibi tí ó bá ti súnmọ́ yín. Bákan náà, gbogbo àwọn tí ó ń ta wine àti ẹlẹ́rìndòdò, ẹ máa rí àwọn egbògi wa rà níbẹ̀. Fún ìbéèrè, ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 07088778855 lẹ́ẹ̀kan sí 07088778855. Àjíǹde ara yóò máa jẹ́ o.
1: Ẹ̀ṣẹ̀ ò sí níbi ká jẹun tó wuni. Àìṣàmójútó ara lọ́nà tó tọ́ pẹ̀lú ohun tó tọ́ lásìkò tó tọ́ ló kù díẹ̀ káàtó. Oríṣiríṣi oúnjẹ ìgbàlódé ló pọ̀ nínú ohun tá ń jẹ nílé, lọ́fíìsì àti lóde àríyá. Ìdí nìyí tí iléeṣẹ́ Amolab Healthcare Limited ṣe ṣe àpòpọ̀ egbògi ìbílẹ̀ wa lọ́nà ti gbàlódé sínú ike tó ń bóló tí wọ́n pè ní Àtura. Àtura Herbal Mixture ó yẹ kó máa ní lọ́wọ́ ní gbogbo ìgbà. Bínú bá kún, tínú kún gbùdùgbùdù. Àtura Herbal Mixture ní kò lò kó ṣàtúntò oúnjẹ tó o bá jẹ, kò lè ṣara lóore, kò lọ́tí nínú. Tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin ló lè lò ó. Ó ṣe máa gọ ara bọ̀ sípò lẹ́yìn oúnjẹ. Bẹ́ẹ̀ ló ń ṣàfikún èròjà tó ń takọ àìsàn lágọ̀ ara, immunity system. Àtura Herbal Mixture ó ń ṣiṣẹ́ fún ìtọ̀ àtọ̀jú látara ìtọ̀ ṣúgà. Bákan náà ló tún jẹ́ ọkọ jẹ̀díjẹ̀dí. Àṣé lọ́nà tó rọrùn débi pé ike kan ìlò ẹ̀kan ni. Iléeṣẹ́ Amolab Healthcare Limited ló ṣe. Ó wà ní gbogbo ilé ìtajà tó ń ta oògùn òyìnbó, ilé ìtajà tó ń ta ohun mímu àti supermarket tó wà lárọ̀ọ́wọ́tò rẹ. Mú àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ pè sórí 07088778855. Àtura Herbal Mixture, amúnútutù ṣara pẹ̀sẹ̀.
3: Hi guys, welcome to my channel. So today I'll be showing you how I make a milky bowl of golden morn.
4: Yay!
3: I like to have my golden morn in a bowl first, then pour some warm water I just stare. I watch it turn into milky, nutritious enjoyment.
0: But when did you add milk?
3: I'm using Golden Morn 3-in-1, so no need to add milk.
4: So delicious, mommy.
5: Golden Morn 3-in-1 comes with milk inside already. Get it for your family today. Golden Morn, make every day golden.
6: Ẹ̀yin ènìyàn mi, ẹ máa sùn dáadáa o, ó sì nídìí. Iṣẹ́ ò lè tán láíláí, yóò sì máa wà ń bẹ̀ títí ni. Ẹ sùn dáadáa lórí mátírẹ́sì Mukka.
7: Kódà, ẹni tí ń ṣiṣẹ́ takuntakun jùlọ nílò oorun tó kúnjú òṣùwọ̀n. Irú oorun bẹ́ẹ̀ sì wé, orí mátírẹ́sì Mukka nìkan lẹ ti lè rí.
8: Lifeta Mukka.
7: Mukka, a ń fi ìdẹ́ra kún ìgbésí ayé ènìyàn.
9: Is it okay to make fun of our tooth gap? Let's have a talk.

0: tí ẹ rí ẹ nígboro lẹnu ọjọ́ mẹ́ta yìí.
1: Ó bẹ́ẹ̀ la bí ni ìṣòro isara náà mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí isara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà èrò oorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú ọ̀rọ̀ náà báyọ̀ oje ayé ọ̀hún ti wá sú mi.
2: Àgbòyìn ìṣelòṣì ń jẹ lọ́bẹ̀. Ṣé wo kọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara yé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school ní ìlú àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè onímọ̀ rẹ̀ kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 064 60 6419 07 064 60 6419. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lólórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà máa rí pé tóun bá sùn báyìí tóun bá jí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni ọjẹ́ fóun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yẹ. Bẹ́ẹ̀ ni ẹlòmíà máa rí pé gbogbo inú ara ni nǹkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti irú oorun sùn rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. Ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jẹ́ awora wa nírẹ̀. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 064 60 6419 07.

Ètò yìí jẹ́ àkànṣe ètò tó dá lórí ìgbéga ààbò lórí òpópónà, ìwakọ̀ tó ní ojúṣe àti ìdáàbòbò gbogbo àwọn tó ń lo òpópónà kákàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Awakọ̀ rẹ, ààbò rẹ ń tẹnumọ́ pàtàkì ojúṣe gbogbo wa nínú dídá àwọn òpópónà wa sí ibi tí ààbò ti máa ń jẹ́ kókó láti ọ̀dọ̀ awakọ̀, arìnrìn-àjò, ẹlẹ́sẹ̀, àwọn tó ń ṣòwò nínú ọkọ̀ ìrìn-àjò, àwọn ilé-iṣẹ́ ìjọba àti gbogbo àwọn tó ní ìpín nínú ààbò lórí òpópónà. Ǹjẹ́ nípasẹ̀ ètò yìí, a ó máa jíròrò lórí bí a ṣe lè lo òpópónà láì léwu, ìwakọ̀ tó ní ojúṣe, títọ́jú àti àtúnṣe òpópónà, àmì ìrìn-àjò, àwọn òfin ọkọ̀, ààbò ọkọ̀ àti bí a ṣe lè fèsì sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì. Orúkọ tèmi ni Kòfó Beckley. Mo láyọ̀ láti sọ fún yín wípé àjọ Sunshine Grassroots Network lábẹ́ àkóso mínísítà fún ọ̀rọ̀ abẹ́lé, èyí dókítà Olúbùnmi Túnjí Òjó náà ni ó ṣe agbátẹrù awakọ̀ rẹ, ààbò rẹ. Má yí kúrò níbẹ̀, ẹ bá wa kópa nínú ìjíròrò tòní.

ẹkú ojúmọ ǹjẹ́ ẹ tilẹ̀ mọ̀ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣì dúró ṣinṣin lórí ohun kan ju gbogbo ohun mìíràn lọ ààbò ẹ̀mí àti dúkìá lórí àwọn pópónà káàkiri Nàìjíríà ìdí ni pé ààbò ẹ̀mí àti dúkìá jẹ ààrẹ lógún gidi láti àwọn pópónà ńlá ní àríwá títí dé àwọn pópónà àti ojú pópó ní gúúsù ìjọba rẹ̀ ń tẹ̀síwájú nínú iṣẹ́ láti jẹ́ kí gbogbo ìrìnàjò túbọ̀ ní ààbò níyìn gangan ní ìpínlẹ̀ Ondo ìfaramọ́ yìí ń súnmọ́ èmi àti rẹ ní ìbáṣepọ̀ àti ìfọwọ́sowọ́pọ̀ ní Ọlọ́lá mínísítà fún ọ̀rọ̀ abẹ́lé dókítà Olúbùnmi Tújòjò ṣe ń darí ìpinnu tuntun kan láti mú ẹ̀kọ́ àti ìmọ̀ nípa ààbò ojú pópó wá sí ọ̀dọ̀ àwọn ènìyàn gangan ìdí nìyẹn tí a fi mú awakọ̀ rẹ ààbò rẹ wá fún yín ètò tí a ṣe láti gbé ìwakọ̀ tó ní ààbò lárugẹ àti láti ràn wá lọ́wọ́ láti dín ìjàmbá ọkọ̀ kù èyí ju ètò rédíò lọ ó jẹ́ ìgbésẹ̀ àpapọ̀ fún àwọn ọ̀nà tí ó ní ààbò jùlọ ní ìpínlẹ̀ Ondo ẹ tẹ̀síwájú láti gbọ́ wa lọ́sẹ̀ọ̀sẹ̀ bí a ṣe ń pín àwọn ìmọ̀ràn àwọn ìtàn gidi àti ìmọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ pẹ̀lú yín láti ràn yín lọ́wọ́ láti máa wakọ̀ dáadáa láti wà ní ààbò àti láti dáàbò bo gbogbo ẹni tí ó wà lórí ọ̀nà nítorí pé nígbà tí ẹ bá wà ní ààbò orílẹ̀-èdè Nàìjíríà wà ní ààbò ẹ darapọ̀ mọ́ Kòfó Berkeley lọ́sẹ̀ọ̀sẹ̀ lórí Àdàbà 88.9 FM Àkúrẹ́ awakọ̀ rẹ ààbò rẹ jẹ́ ètò tí Ọlọ́lá mínísítà fún ọ̀rọ̀ abẹ́lé dókítà Olúbùnmi Tújòjò ń ti ọwọ́ Sunshine Grassroots Network ṣe àtìlẹ́yìn fún.

0: 081 64 12 27 77. Lẹ́ẹ̀kan sí 081 64 12 27 77.
1: Yes, òun gangan nìyẹn. Tẹ bá ti gbọ́ tó dúbẹ̀ ládàbà, ọjà ọdún ti bẹ̀rẹ̀.
2: Ọjà ọdún ti dé, àdàbà gbé.
1: Kí lẹ ń tàṣà, kí lẹ fẹ́ ṣe mà? Ká bá yí gbé jáde lásìkò ọdún yìí àsìpé. Wọ́n ti kọ́jà ọdún dé, kárajà ọdún, kátajà ọdún, kájìfà ọdún, àpolówó ọjà ọdún. Ẹ ṣé àmọ̀nà o, pápá tayọ orílẹ̀ ìgbà pé ṣẹ́jú iṣẹ́. Ètò ọjà ọdún òní Classmate tó bá débi ká polówó ọjà lórí rédíò àdàbà látàsìkò yìí lọ da ìparí December gbọ̀ngbọ̀n. Tiwọ náà máa ń gbẹ́ yìí lọ́dún yìí o. Orí ètò ọjà ọdún làwọn ọlọ́jà tó nílé iṣẹ́ ti ń fe ní mẹ́ni fèjì méjì fìta mẹ́ta tájé ń kúra wọn tó ń jọra wọn. Ẹ kàn sí wa lẹ́ka ìpolówó ọjà àdàbà tó wà ní Mosilo Building lẹ́gbẹ̀ A Division Police Station Ọba Adéṣídà Road Àkúrẹ́. Kẹ́ ní ètò ọjà ọdún lẹ ti fẹ́ polówó, ọdún yìí á dùn yògbà yògbà, á jì jó ta warawara. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé Karim sórí 080 30 41 43 44. Grace 080 32 47 46 86. Tàbí Fẹ́mi sórí 080 60 86 44 28. Ètò ọjà ọdún lórí rédíò àdàbà ó ti bẹ̀rẹ̀.
3: Líbẹ̀ líbẹ̀ má fọwọ́kọ̀.
4: ADABA
5: D9 àdàbà.
6: Iléeṣẹ́ tó sẹ́, ó kí, ó fẹ̀fẹ̀, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè. 88.9 àdàbà FM.
7: On your track, set,
8: wọ́n ń sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì ń múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kì í ṣe ti alágbára, àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM ó ti gbà pò kíní, ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

ọkùnrin lóbìnrin ìyálájẹ ìyálọjà ọmọ iléèwé oníṣòwò oníṣẹwọ ìròyìn Matthew Oye Ojerimade ni mo gbé dé ọmọ Nikusu ìpínlẹ̀ Ondo Ondo South tó ń díje sílégbìmọ̀ aṣòfin àgbà ìyẹn Senate tábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP Rainbow Coalition gbogbo èèyàn ìjọba ìbílẹ̀ mẹ́fẹ̀fà lọ́ndọ̀ South ní kẹ̀tíkẹ̀tì ní kẹtún jáde ẹ ṣàtìlẹ́yìn Matthew Oye ọmọ Ojerimade tó kìkì rẹ̀ kàn kọjá ẹgbẹ́ PDP màtó mẹ́tò mẹ́tọ́ ọlọ́pọlọ pípẹ́ ó kọ́ ni mara ẹlẹ́yin ijó àánú ó lákitiyan olóye sì ni pẹ̀lú ìbò fún Matthew Oye Ojerimade ni ìbò fún ìdàgbàsókè tó yáyì àti mùdùmùdù ìṣèjọba àwarawa fún Ondo South barrister Benson ẹni kú ọ̀mẹ̀yìn lọ́lù kéde

0: Una don't hear say Matthew Oye Oyeremade Mato PDP candidate for the Ondo South Senatorial Election 2027 be the man where we want. If you not know before, make you know now. Say Mato, man of the people. Naim Ile Oluji Okebo Ojibo Oketipupa Irele Ilaje and Eseldo want. This will not be party matter. Mato pull crowd from all the political parties. Mama, papa, students, market men and women, uncle, brother. Your photos card not be for decoration. Now to vote Matthew Oye Oyeremade for Senate under PDP. Dividend of democracy go they pour like water. No consider they look. You too, join people we go queue for Mato bag. Preach Mato gospel to all your friends, plus including your enemy. Matthew Oye Oyeremade Mato. Naim we want. Naim we trust. Naim we sabi.
1: Lati ileise adaba 88.9 FM na ni etin gbo wa losan toni atun kin yin kabo sori eto eleyi ti agbe kale ti a pe ni Mato People's Mandate Hour nibi ti atin soro nipa itesiwaju ipolongo ibo fun Matthew Oyeremade eyan ton dije fun ipo senator ni Ondo South Senatorial District loni emi ati barrister Benson eni kume na ni autu jijo ma fi oro jomi tororo ba se man se loso se olabisi ara ni oluwa segun loruko temi okin ka bo le kan si ni bayi ati ni barrister Benson eni kume lori eto e ka san o
2: ah adibisi amasiyo ebo bu ende jamu jamu
1: alaafia la wa o alaafia leyin na wa
2: alaafia ni o awon eyan wa ko ladaba
1: alaafia n gbogbo wa wa ora ni pepepe nitori akoko wa arojo so musolokun won ni boro ba tin lo amonto na ni mo fe bere pe nibo ni oko ipolongo ibo fun Matthew Oyeremade de duro ni Ondo South
2: to ese iboti oko iboti Matthew Oyeremade Oye popularly known as Mato bo se sare be lo nduro ba won yan kan wole ki je oko kan kan wa lo buri lai ni bus stop ọkọ̀ tó yẹ pé àwọn èèyàn kúnú ẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń kọ́ lórí lọ́dọ̀ wa wọ́n ní ààyè sì ń bẹ nílé ọ̀dà àgùntàn ẹwà ògo rẹ̀ ń pè ọ́ pé máa bọ̀ wọlé wọlé wọlé nísinsìnyí ẹwà ògo mà tó ń pè ní wípé kẹ máa bọ̀ bí wọ́n ṣe ń wọnú ọkọ̀ mà tó bẹ́ẹ̀ ni ọkọ̀ yẹn ń fẹ̀ sí ọkọ̀ lọ́ọ̀kì kò lè fún ó ń lọ ní ìsìtẹ̀tẹ̀lé ó ń lọ ní wọ́ọ́rọ́ ó ń lọ ní spíìdì tá a fẹ́ bó ṣe ń rìn nílẹ̀jẹ́ bẹ́ẹ̀ ló rìn lẹ́sẹ̀ odò òkìtìkúgbá kò gbẹ̀yìn àwọn ìrèlè wọ́n ti re ń tọ́ lẹ́yìn àwọn òdìbò ti wọ́n ti rọ̀ mọ́ ilẹ̀ olújí tó ń pè ní ilẹ̀ olújí ilẹ̀ tí olújí àti gbogbo agbègbè rẹ̀ ná sọ wípé Mato là wá ń fẹ́ Mato ló ń ṣiṣẹ́ Mato ló wù wá Mato la gbé kalẹ̀ mo sọ fún ìjọ sí mo ní àwọn ẹgbẹ́ pààtì gbogbo wọn la jókòó la láti mọ̀ ṣọ̀kan a lọ sí constituent assembly láàrin ara wa tá a kọ̀wé wípé ẹjẹ́ rọ̀ mà tó ń ṣe mà tó tẹ́ ń parán ọkùnrin bí ọkùnrin ó kàwé ó ní ìmọ̀ jẹ́ ọmọ pé gbajúmọ̀ tó wà ní yunifásitì òun ló jẹ́ oyè abẹnusọ spíkà ní student parliament ní Ekiti State University Ado Ekiti ìgbà yẹn wọ́n ń pè ní UNAD and you don't go there. Oh, she said, by no one in cell. She said, don't buy it. One woe, pinny. Monsa is you any time running send you. Oh, we need community relations. Don't buy one bar. I want to do you. I want a dog. Don't buy one sorrow. Sell BP. Can't don't buy just if for you. One day, okay. One year, one day, okay. My two one year, okay. But if I do my dad, company, yes, no. As for marriage, Nigeria Limited. Only chairman of the board. Call any so damn me. What that one is that you know, say that. What that one is that you say that. Our fair one said, call that one lay. He just is sending to your new south. So you know, no one went back. Tawa ni re mo condition. Won ti fowo ku iwe. Kana mo luka lokun lo dun be. Mo gbe be ni o. Ko seku. Awon don so be a le ni kan se won tora won. Won ma nwa loru. Bi ni ko de mo ni. Ato Jesu wa loru. Ani ngo. Se wo do lugbala abi se wo ni tori gbogbo ise yanu to nse won yi kono wo ba ron eyan de se
1: beni
2: Jesu wa so pe afi to ba di atubi gbogbo wa lati laje esa odu to ti gbogba irede odigbo ile rijo kegbo e je ka di atubi fun ma to. Ẹjẹ ka mu ìhìrere yẹn lọ káàkiri káàkiri. Àwọn àgbà ẹgbẹ́ wọ́n ti fọwọ́ sí. Mo wà ńbẹ̀ níjọ́ sí wọn tólúkálùkù mú kálàmù ẹ̀ tó bẹ̀ sí kọ pé I sign for Mato, I sign for Mato, I sign for Mato. Gbogbo àwọn ẹgbẹ́ àtẹlé yìí tí ẹ̀rọ̀nú ẹ̀ pàápàá tá a máa sọ pé ẹ̀ǹjẹ́ ó lè wà ńbẹ̀. Gbogbo wọn mà tó ní torí wípé ìka tó bá tó fi hun mú la máa ń kìbọ́ ìka tó bá tó ru mú la máa fi kìbọ́ ní imú la máa fi ro imú yẹn ohun tó bá wéra máa fi ń jọra àwọn ẹyẹ tó bá jẹ ẹgbẹ́ ẹyẹ náà ń wọ́ tẹ̀lé ara wọn. Ẹ lè rí àgùntàn kó máa tẹ̀lé kìnnì mú. Wọ́n kojọ́ màá tó la gbé, màá tó la fẹ́, màá tó la ń sọ̀rọ̀ ẹ̀. Bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, gbogbo olúkálùkù dákẹ́ ni. Ibẹ̀ ní kò ní ìwọ la rọ́, ìwọ la fi sí lẹ́nu. Ó dùn mí pé ní òṣèlú mọ́. Mo bá kọ ní pé Olúwa ló fọ̀rọ̀ sí ọ lẹ́nu òjàre. Ọ̀rọ̀ mà tó máa sọ lọ. Mà tó ní àti bí sí kò sí lọ́mọdé.
1: Ó dà ẹjẹ́ ṣe báyìí.
2: Òun làgbà ń fẹ́, òun lọkùnrin ń fẹ́, òun lọ̀dọ̀ ń fẹ́. Gbogbo àwọn tó wà ní Àkúrẹ́. Ẹ má jẹ́ lu, ẹ má jẹ́ kí lùlù jẹ kó fẹ́. Àwọn tó wà ń pò gbogbo ọ̀nà sọ pé dọ̀tẹ̀ nípò mẹ́ kí lẹ wí mo ní màá tó èyí tá ń lọ nìyẹn o. Tọ́bá bèèrè lọ́wọ́ dé ẹni kọ́ wọ́n ní kọ́ màá tó ni o. Màá tó mẹ̀tò, màá tó mẹ̀tọ́, màá tó mọ nǹkan tó yẹ kó ṣe. Gbogbo wa la fẹnu papọ̀. Ọ̀gá mi kan nínú iṣẹ́ lọ́ọ̀yà yìí ó pè mí láàrin ọ̀sẹ̀ màá forúkọ bò ó láṣìírí. Ó ní dọ̀tẹ̀ nípò nìyí mo inú mi dẹ̀dùn sí ọ̀rọ̀ màá tó tó ń sọ yìí o. Àmọ́ ní ọ̀gá jẹ́ ẹ̀yin náà ń ṣe bẹ́ẹ̀ ni. Wọ́n ní ta ló máa rí bẹ́ẹ̀ sì nílẹ̀. So madam, mamu, fiende ote. Madam is the best. Is the best of the best. Omu la fe. Omu la nbe. Ejo se fiyana omu brenyi. Nili ugbogbo, 66 words. So wani on the south. A bodo reward ukon, ti mato beba orioki. Any work, ti mato beba orioki. I want leaders be one, she da da. So you know, every day, Emura, I want to be here, Dioja. I want to come here, Esu, Sokoto, ni da da. Esu, Vila, sorry. Iwa, Suwa, Matoni. Tebanje, Matoni. Tebani, Matoni. Tebantaja. Tebanti, Daruko, Matoja, ni Olita, da da. Deba na soko, tek bi nko, deba kwa nan shanu fumi, anan jo, bo de shanu fuma to, o ti jora dura. E mi fra mi, mongba dura, anan ma jen si se o, anan ma jen si so o, tori ma to yi, o to fuma.
1: O da.
2: Ma to,
1: o le se, Barrister Benson eni ko meyin bi ba ni fin le ke ma borobo o se se ka ma mu nkan mi so lori eto isu atenumoro won ni ki jona lati nu APC ni mato ti kuro ngba ti oro fe se bi oro lori oro primary enikan ni o gba ticket enikan ni o gba ticket ko to di pe a tun gbo ko de inu egbe alaburada yen PDP ka to tun a ma gbon pa olosimare ni isin ti won pe ni Rainbow Coalition Kini nkan gan to fa sababi kini nkan ti o ngun mato ni kese pe dandan o gbodo sa asoju won ni south yi o gbodo di senator ni south kini nkan na
2: na to ko lo se kun ko lo sa ya gbengbete won ni awon eyan laarin leyin ba sorun ta npe ni ba sorun ale ni mo be se npa pa owe Tori la jeni mi ni o gbo ni Yoruba to be.
1: Ni te so ina ti da.
2: Te ba se so ni eh. Awa agba egbe. La so pe ko ba so joro fun yin. Ni mi egbe ti won mo joro jade. Ma to ma mi ko. Ma to ma ja o. Ma to ma to won le ja o. Ti won le. Iwo ma bo ni ayin. Ma bombi ko de gboro si wa lenu last year awon egbe PDP ngba ta ba ran ma so nse won ko ma bo ko ma bo omo to da ni omo to ni lari ni omo wa ni en to gboro ni en to ko e ba le ni eh ti e ma gba won ni kia kia te o ba gbe oba to je first class ti oba ko kuro Kade si mo kini o tori ori ade mi o je bi wode o se wi pe oba oni ofife awa wa fi lara se chief no ma pe ni ko de pe chief pe snap oba ni ibi kibi ti na to ba de owo ti e egbe PDP won ki male Oni awon kan awon ni kokon na ma gbe o pe gbogbo awon egbe yoku awon merin la mo ni mo wa nbe on the 3rd of October ibi ti mo wa di joku kon bo wa luwi mato mo ni ora ta so njo ri da ni making na ma so ye so mo ni won ni be ni won bo wa luwi mato la nfa Mato na ta ni o ta ko mato won ni ko wa Tori na ki je mato lo so wi pe don awon eyan lo dide na so wi pe e lo pe Matthew o yeri ma de wa ki so ni kami mato so pe te ba kami dede te ba kami de ko kuni se mi lowo la ba pe nu papo lati ma to joba o la ni amoronse so gbogbo eyin la je akagbo mi a ma se yemi eji Matthew Oyerimade Ogunamira awon se ri eyin ka le mo ki ni o mo ba ko soro ni ijarun oyi gbogbo ko ma to yi a ma ti pari e o le ara na ye yere use le ara ni gberaga use pe ma to o ni be wa gba oko re badle e ko me jati jati e ko na yere yere e ko na ngara ngara bo ba pe ada yi tori na gbogbo wa ni la je afoyi afoyi me amo ki na o mo ki anga ijo o a ire de lo gusu mo ma ki na be ni o di mi o jara ne ka mo ma ki de de nga o di bo a ba mi diro ma ja gbe a ti kuku fo tele tele olohun ti ma fe ne a ma yi pada ohun to ni wa ti ko ko se yi pada tori na adi bi fi
1: nje yi
2: awa ta daba a mo nkan ta nse eyi adaba kukuku a mo bi eye ti ofo adaba lo le pologo e gbogbo aye lo ngbo adaba lohun adaba nibi adaba laarin adaba legbe adaba loke a ko lo si nki ta ti n soro Di ni e ti o clear dada. Ohun adaba nla gere. O la tuuru. O la si ona. Bo n se n gbọ lẹjo. Na n gbọ nla jẹ. Na n gbọ lodigbo. Na n gbọ ni ẹsa odo. Bo n se n gbọ mi yi. Wọn tẹti lele ni. Pe njọ se dọpẹ ni ko meyin ló n sọ wọn ni bẹẹ ni. Ọna ọmọkùnrin o tiri. Ẹja tẹle. Wọn dẹ̀ bọ kí ni o n para fún wọn. Tori igbagbe nikan de laipe itodo meta coastal road ru boya kigbe tita ma se o to ba se wa tende e o eje ki coastal road gba road ko e ko gba lo ni naje in the same way ko ka place ta need ni national assembly ni 2027 Matthew Oyerimade Oye ohun la fẹ ẹ bá wa gbé lárugẹ ohun tá a ní là ń gbé lárugẹ ẹ bá wa gbé mà tó lárugẹ àdínníṣẹ má bínú ohun mi kí n kọrin tẹ ẹ bá dá mi dúró.
1: Èmi gàtẹ̀ fẹ́ mo fẹ́ lùlù kékeré kan sí yín ní.
2: Ohun a ní là ń gbé lárugẹ ohun a ní là ń gbé lárugẹ ẹ màmá bá wa gbé Matthew. Lárugẹ ohun a ní là ń gbé lárugẹ mo ti ẹ ṣe tán lórí tẹlifíṣàn kan ó dàbẹ ni pé òun ní fẹ á ṣùgbọ́n ọ̀rọ̀ mà tó àlà èèyàn ló wù níbo ohun ọ̀dẹ á mà tó gbọ́ mà tó gbà mà tó á ṣe torí náà kì í ṣe mà tó ló gbéra ẹ̀wọ̀ àgbò fẹ́ ṣe àwa la pè é. Àwa la ránṣẹ́
1: ó ti yé mi
2: àwa la fẹ́ pé kó joyè fún wa igbó ma tó wìkìwìkì
1: ọ̀dà
2: ní jáàmù tọ́lá ti ń dì í ẹ̀yìn ọkùnrin ẹ má bèrè ẹ má tó ni o a ní má tó ni ẹgbẹ́ pdp ló wà ẹ lọ dì í fún má tó ní tako president tinubu a mọ nǹkan tá a wà ń sọ má tó ní tako màtá ṣiṣẹ́ fún a ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ máa bèrè antipati ọ̀ tí ló ń jẹ antipati kò sí kan tó ń jẹ bẹ́ẹ̀ màtó la ránṣẹ́ kí gbogbo àwọn yòókù kọ́ lọ sí ní kọ́ wọ̀ sí ní ọ̀bẹ pọ́ọ̀tù màtó ni o àti bí sí ní ọmọ àgọ́gá ni mo pé ọ̀rọ̀ mi máa ń pọ̀ jù.
1: Irọ́ owó yín ló pa ẹ mọ́ àwọn èèyàn yín gbọ́ owó yín ló pa ẹ mọ́ tí mo ṣe fẹ́ béèrè ni pé bẹ́ẹ̀ ṣe ti ń sọ látijọ́ ìmọ̀ ìpè àti ń sọ ìkìlẹ̀ gbé dání ẹ̀ pé máa tó ni o máa tó ni o àwọn kan wá ń béèrè wọ́n ní ṣọ́mọ́nú ọgbà ni màá tó ni àbátòun rìn wá àmọ́ ẹ̀ tí ì ní dáhùn ní ìsìn bá bá padà dé They damn me no e bere na mo mo.
2: Ah, I'm telling you, come on.

0: Ọ̀dà ọ̀dà bí ẹni pé kiní ọ̀hún fẹ́ mọ wúkọ́ díẹ̀ díẹ̀. Ẹ jẹ́ kí n wá béèrè lẹ́ẹ̀kan sí. Màtó ṣẹ́ ń gbọ́ mi. Mo wà ń bí pẹ̀lú yín. Ṣẹ́ ń gbọ́ mi dáadáa. Ọ̀dà bí ẹni pé kiní ọ̀hún fẹ́ lọ kọ́ ikọ́ yóò. Ọ̀dà ẹni tí mo béèrè lọ́wọ́ barista Eníkùmẹ̀yìn náà ni pé ǹjẹ́ ọmọ inú ọgbà ni Matthew Oyèrìnmádé tí gbogbo èèyàn ń pè ní Màtó àbí àtọ̀húnrìn wa ni? Ṣé èèyàn wọn gan ní sáùtù ni? Èmi ò mọ nǹkan kan ẹnu wọn náà láti gbọ́ bọ́rọ̀ ṣe rí. Àti pé èyí tí wọ́n fẹ́ kẹ́ ẹ mọ̀ nípa Màtó, kí ni nǹkan tí ó ṣe fáwọn aráàlú bó bá débẹ̀? Kí ni nǹkan tó nílérò láti ṣe láti mú ayé rọrùn fún àwọn tí wọ́n jẹ́ olùgbé àti ọmọ bíbí Ondo South Senatorial District? Nítorí pé n tá n sọ nípa èyí náà ni. Ṣé ń gbọ́ mi ní ìsìn? Mo béèrè lọ́wọ́ yín lẹ́ẹ̀kan, mo ní sọ́mọnú ọgbà ni Màtó Àbátọ̀húnrìn wa, bó ló ṣe jẹ́ gan ní Ondo South?
1: Ẹ̀ṣẹ̀ ọmọ ọkọ, ọmọ tó jẹ́ pé a lè fi yangàn, ọmọ bíbí ti ìlú wa, tí a bá wo ilẹ̀ lùdì òkè gbó, ọmọ ìlú òkè gbó ni. Àwọn òkè gbó irúfẹ́ náà ti wà, a mọ̀ wọ́n dédé, a mọ ọ̀nà wọn. Ẹ wo orúkọ ẹ̀, wọ́n ní Oyè Matthew, Oyè mi máa dé, ó ní Oyè ó tún rìn máa dé. Ọmọ ọkọ ni, ọmọ ilé ni, kìí ṣe ara wa, ọmọ wa ni. Ara wa yàtọ̀ sí ọmọ wa.
0: Bẹ́ẹ̀ni.
1: Màtẹ́ ọmọ Oòdùà ni. Ilé aṣòfin tá ń lọ yìí o, Ondo State gbọ́dọ̀ kó àwọn sẹ́nétọ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lọ síbẹ̀. Màtó pẹ̀lú wọn. Tá a bá lọ mú àwọn kan tó jẹ́ pé ó ní bó ṣe jẹ́, tẹ́ ẹ bá mu lọ Ondo State, sẹ́nétọ̀ méjì ló máa ní o, èmi sọ tèmi o. Ọmọ ilé, wọ́n ń fi ọmọ àlèjọba, wọ́n ń ṣe ilẹ̀ Oòdùà. Bàbá wa ẹsẹ̀ Látídọ́lá, ìgbà tó lọ ṣe campaign nígbà kan ní àdúgbò kan, ó wá bèrè olórúkọ mánìkan, ní gbọ́ kí ni orúkọ rẹ? Ìyẹn ní Àpáta. Ó ní Àpáta. Báwo náà ṣe ń kọ́? Ìyẹn ní A-K-P-A-T-A. Ìyẹn kí pa ló ṣe pé ó ní Àpáta. Bàbá wa kí tọ́lá wá bí a lóhùn, ó ló dẹ̀ ga o. Ó ní Àpáta tó bá ní ké kì í sọmọ Oòdùà. Àpáta Màtó ò ní ké, ọmọ Oòdùà ni. Ẹ wo fínífíní, ẹ wo látòkè désàlẹ̀. Oyèrìnmádé, Oyè Matthew, tẹ́ ẹ bá wo nínú ìwé májẹ̀mú tuntun, Matthew ló bẹ̀rẹ̀. Olúwa kọrúkọ Màtó nọmba one ló jẹ́ Matthew ni o. So kò lábà wọ́n, kì í ṣe pé ẹ yí mọ́, kì í ṣe pé ó kàn jẹ́ ara wa, ọmọ wa ni. Ìgbà tó máa sọ nìbàdàn pé bàbá wa Olúlọ́yọ̀ kọ́nà ń fẹ̀rù kẹ, ìgbà tó fẹ́ dìbò ẹ̀ nìbàdàn, àwọn èèyàn bàtọ́ sọ wípé ọmọ wa ni, ẹ̀jẹ̀ ò ṣe é. Màtó ọmọ Oòdùà ni, ẹ̀jẹ̀ ò ṣe é. Tó àti bíbí ká má fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ pa ejò, Màtó ti wa ni. Ọmọ wa ni, ọmọ ilẹ̀ lùjì òkè igbó. Òkè igbó gangan ní tiẹ̀. Ǹjẹ́ ẹ ti gbọ́rúkọ àwọn bàbá wa Fágúnwà? Kẹ pé wọ́n kọ ìwé Olodumare in igbo Olodumare igbo na ti wa awon akoni meje awon kako ni kumeku awon aramada okuni awon ipoye apata won ye onike apata ma to onike edide yo ba na ran lo ile yo ba ni o
0: ran
1: ma to Matoni, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola, Matola la n gbe o ohun ni koko si mi gbo gbe atoba ati joye omode lokunrin mo la gogo yen kokokokokoko on the sound kokokokokoko ma toni o e ma se ye meji koni te ti ya ba fi oja gbe omo omo yen o subu awon agbagba awon obirin wa awon okunrin wa won ti mu oja won ti gbe ma to o ma to re a debe lagbara oledumare ibo e witi witlamaji tori awon agba so be awon omode so be awon okunrin so be awon obirin so be awon oloye so be awon oloselu so be awa to ja wi pe egbe olofin ise laya ni mo nse awon egbe mi na so be wọ́n dẹ̀ fi ọ̀rọ̀ sí mi lẹ́nu wípé mà tó làwa ń fẹ́ níjọba Ondo South. Ẹ bá wa gbé e ẹ bá wa gbóríyìn fún ẹ bá wa pàtẹ́wọ́ fún ẹ bá wa kíkẹ́ ẹ bá wa sọ̀rọ̀ ẹ̀ ẹ bá wa wí fún àwọn èèyàn ẹ wú fún wọn wípé mà tó Matthew ọmọ Yerimade òun là ń fẹ́ o.
0: Oda e je ki a tu menu ba oro Olosumare si a tin so lati be to da ipo fe se ajoji sawon kan Rainbow Coalition ti e tin menu ba e abe Rainbow Coalition gan ni mato to basi bayi bo tile je wi pe PDP gan ni party to n gbe mato amo ni nkan kan ti won tun pe ni Rainbow Coalition awon won lo wa nbe bawo lo se je gan ati pe mo fe ke la awon eyan wa loye papa julo awon ti o ti iye dada kini nkan ti Rainbow Coalition duro fun
1: Rainbow Coalition nkan to tumo si pe te ba ti wo Usmane loju orun e ma ri kolo orisirisi e ri green e ri blue e ri yellow o ma fine o awon to fine lo gbe lo nje Rainbow Coalition awon to ri won pe àwọn tó mọ̀ nà àwọn náà ní Rainbow Coalition gbogbo àwọn ẹgbẹ́ political parties náà sowọ́ papọ̀ mo lo ọ̀rọ̀ mi mọ́ ní gbogbo àwọn political parties mi ò yọ kankan kúrò mo ní gbogbo àwọn political parties náà gbìmọ̀pọ̀ náà ni pé tárámà tó ń ṣe ẹlòmíì lè jáde o tá a ní kó má jáde o torí ara lè sọ pé kó má jáde ṣùgbọ́n àwọn àgbààgbà ló fẹnu sọwọ́pọ̀ tó fi ọjọba nípẹ̀lẹ́ tó jọba ní abẹ́òkúta orí bí bàbá wa ẹbínísà ọgbẹ́kọ nìyẹn ó ní àwọn àgbààgbà náà fọwọ́ sọwọ́pọ̀ tó fi ọjọba àwọn àgbààgbà gbogbo political party yẹn la fi ọwọ́ sọ ìyá la sọ pé mà tó lá lọ tó bá rẹ̀ dídé ọ̀hún a ṣe ti bàbá wa Tinubu bá a ṣe ń dìbò Tinubu là ń dìbò mà tó Tinubu mà tó Tinubu mà tó so gbogbo ẹgbẹ́ ni la kó mọ̀ papọ̀ pé ní ọ̀dọ́ fà ó tó mà tó la máa gbé tó ó máa ń gbé kọ̀lù wa tá a bá pè é kí n tó wá sójú orí afẹ́fẹ́ náà kó ti pè mí tẹ̀tẹ̀ nígbò mẹ́yìn ẹgbẹ̀lẹ́ kúṣẹ́ o àẹ́dẹ́ o tí Kọ́sáró tẹ́ńjà fún yìí, ìyẹn dá o, tí bá dáhùn o, máa jàjà ni o. Ẹni ilé èèyàn yẹn la fẹ́ rán níṣẹ́, òun là rán níṣẹ́. Àti bí sí, ẹ má jẹ́ kí n bẹ rédíò. Tí bá bẹ rédíò gbogbo nǹkan tó wà ń bẹ yẹn, wáyà nìkan lẹ máa máa rí. Àwọn tó wà nídìí ọ̀rọ̀ yìí, wọ́n pọ̀, wọ́n ná owó wọn. Wọ́n nára, wọ́n ná ẹnu. Àwọn ọlọ́pàá pọ̀ náà sọ pé Dr. Benson ẹni kò mẹ̀yìn lọ sọ ọ̀rọ̀ mà tó. Àwọn ọmọ ayé ìpẹ́ tiẹ̀, wọ́n máa ń gbọ́rọ̀ sí ẹlẹ́nu òde máa ń parọ́ tàwọn èèyàn o. Láti ìgbà tí mo ti ń bá wọn ṣòṣèlú, òótọ́ tó wà ńbẹ̀ ni màá sọ. Ó lè kóró o, torí òtítọ́ kóró o. Òtítọ́ kòrò ẹ̀jẹ̀ ká tẹ̀lé òfin o. Òtítọ́ tó wà ń bẹ̀ ni pé màá tó là ń fẹ́ o.
0: Ẹ̀jẹ̀ ká tún ṣe báyìí ná ẹ̀jẹ̀ ń tẹ̀ kọ́kọ́ sọ fáwọn èèyàn wa pé wọ́n ní àǹfààní láti pè wọlé bí àsìkò bá ti tó. Aṣojú òpó lẹ́ẹ̀fún yín láti máa pè láàrin ìṣẹ́jú mẹ́wàá péré. Àmọ́ ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan láwọn kan náwó wọn nára àwọn tó ní fọ̀n lẹ́ẹ̀kan. Ètò òṣèlú lórílẹ̀‐èdè Nàìjíríà dàbí ẹni pé ó ti da gẹ́gẹ́ lọ́wọ́ apá ibìkan. Báwọn kan ò báyìí tí ìgbé gbẹ̀ǹdúlẹ̀. Ó ṣeé ṣe káwọn kan mọ́ tẹ̀ka iṣẹ́ àmọ́ ń pin kíní òun ní vote buying. Kí ni nǹkan tí ẹ fẹ́ ṣe láti rí wípé ìfẹ́ inú àwọn èèyàn bẹ́ẹ̀ ṣe ń sọ ní ìsìn tí gbogbo èèyàn ń gbọ́ pé màá tó làwọn èèyàn south fẹ́ tẹ̀lé? Ìjẹ́ ẹ̀yin náà ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀ láti rí wípé kò sí bó ṣe lè rí come rain come shine ni o, àbí come rain come storm dẹ̀ ni. Àwọn èèyàn ti ń bẹ ní Ondo South Senatorial District wọ́n á tẹ̀ ẹ́ fún màtó láláì ṣe àní-àní.
1: Ṣé ẹ rí àwọn ilé oúnjẹ kan wà ní Àkúrẹ́ yìí, mi ò wá láti wá polongo wọn. Ibì kan wà iyanná máa ń gún bẹ́ẹ̀ yẹn. Àwọn èèyàn máa ń kíù láti jẹ yan bẹ́ẹ̀ ni. Wàá dé bẹ̀bẹ̀ wàá bá àgbàtọ́ olúkálùkù wàá máa bọ́ tiẹ̀ láti kíù, torí pé oúnjẹ yẹn máa ń dùn kì í ṣe lè tètè sí léyàn káàkiri. Màtó yìí ajókòó àjọsọ ní àsọyé àsọpapọ̀. Bíbélì sọ wípé ó ní ẹwà ní ìsìnkú ẹ̀jẹ̀ ká sọ àsọyé pọ̀. Àjọjókòó àjọsọ àsọyé pọ̀. Ń pé ta ni ká gbé, ta ni ká rán, ta ni yóò jíṣẹ́ fún wa. Ọ̀rọ̀ wa kọjá ọ̀rọ̀ wọn lọ ń ra ìbò. À ń pé 20,000, 30,000 lọ rí àbò kankan. Ọmọ tó bá fèlè iléèwé, òun ló ń wá tíjà káàkiri tó máa fún lówó. Gbogbo ìgbà tí mo wà yunifásitì, mi ò lọ wo tíjà kankan, mi ò lọ sọ́dọ̀ wọn. Bí má ti kọ̀dọ́wò mi tán báyìí mo lọ nìyẹn. Mo wàá rà wọ́n sílẹ̀ nìkan. Wọ́n á máa pòyìn bí iṣẹ́ àbábà torí iṣẹ́ ọwọ́ wọn ò mọ́. Iṣẹ́ ọwọ́ màtó ń mọ́. Màtó ò ní ìdí lọ́bì kẹ́ra. Ó ti ṣiṣẹ́ ńlẹ̀. Ó ti fi ìwà
0: ọmọ wà. Àmọ́ jẹ́ atanra wa, ẹni ebi ń pa ọ̀mọ̀rọ̀ ọ̀kan. Béèyàn bá rí.
1: Ẹgbọ́n àti bí fi ẹgbọ́n mi.
0: Mo gbọ́ yín.
1: Mo sọ fún àwọn ọkọ̀ níjà sí. Mo ní owó tẹ̀ ń gbà yìí. Ẹ jìyà ẹ o. Màmá kan ní ìlú kan ní ilẹ̀ kálẹ̀ kálẹ̀. Ó ní wọ́n fún wa lówó. Lọ fún wa 10,000. Àgbàwó láti dìbò. Mo rẹ́rìn ní French, mo rí ti Spanish, mi ò fẹ́ rí ẹ̀rín ìlàjẹ. Olúkálùkù wọn ti fi 10,000 wọn ṣébẹ̀. Wọ́n ti wọn lè ṣẹ̀fọ́. Wọ́n ṣe ilá láṣepọ̀. 10,000 ilá láṣepọ̀ náà ń jẹ látijọ́ yìí. Ẹ má ta ọjọ́ ìbí yín. Ẹnì kan ta nínú bíbélì orúkọ ẹ̀ Ísọ̀ náà ń pè édínpamí Joseph ní pé kò ṣe àfi David kó búra Jacob ló sọ bẹ́ẹ̀ fún pé ṣe àfi David búra pé èmi lẹ́gbọ́n ẹ̀ ó dẹ̀ jókòó ó ní kí ni ọjọ́ àbí máa jẹ́ fún mi ó dẹ̀ búra. Wọ́n fún ní àṣàrò elépo rẹ́dẹ́rẹ́dẹ́. Ó jẹ ọjọ́ ayé ẹ̀ lọ. Ẹgbọ́n ẹ má dọ̀wò. Eléyìí tẹ́ ẹ dánwò létí. Oun le ro palandie ye. Eh, o ti ta koro. E ma la di bo ba 10,000, 20,000. E di bo, e ni to ma sofin. E ni te de lo ba, te ba dabuja, te ma lo ba tani e wole. E wole, ti li won wa, won wa scholarship. E de ka se bayi. Te 10,000 lo ma fo ma ni scholarship ni. Te 10,000 lo ma se nkan to ma wara, to ma wara ilu lori. Ara kuni kan wa leku. Ikoro du lo ngbe. Ohun lo se house of rep won. Agbe ni e ma sise o.
0: Iyen ni Korodu.
1: Ah, ni Korodu. Ohun lo wa ni house of rep. Gbogbo titi won lo influence to ta e. Ki o ko be daruko e ni. Oruko e bi oruko mi ni. Tan ban dibo 40 times. Ohun na mama dibo fun. Nitori pe o se dada. Ma to ma se dada. Ki isa won to ma fi ki loruko e. Bredi. Ko yin lo mi mu ta ma so fun pe I don't pick all for eternity for
0: eyin ati ado
1: I'm a senator
0: eyin ati I don't pick all te mo so lo so se yi e fe daruko eni to so I don't pick all ti be
1: ati ti duro so be
0: e je adoke lohun na oro po ta so loni amo e ja se bayi na mo bo

ọkùnrin lóbìnrin ìyálájẹ ìyálọjà ọmọ iléèwé oníṣòwò oníṣẹwọ ìròyìn Matthew Oye Ojerimade ni mo gbé dé ọmọ Nikusu ìpínlẹ̀ Ondo Ondo South tó ń díje sílé ìgbìmọ̀ aṣòfin àgbà ìyẹn Senate tábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP Rainbow Coalition gbogbo èèyàn ìjọba ìbílẹ̀ mẹ́fẹ̀fà lọ́ndọ̀ South ní kẹ̀tíkẹ̀tì ní kẹ́ tún jáde ẹ ṣàtìlẹ́yìn Matthew Oye ọmọ Ojerimade tó kìkì rẹ̀ kàn kọjá ẹgbẹ́ PDP màtó mẹ́tò mẹ́tọ́ ọlọ́pọlọ pípẹ́ ó kọ́ ni mara ẹlẹ́yin ijó àánú ó lákitiyan olóye sì ni pẹ̀lú ìbò fún Matthew Oye Ojerimade ní ìbò fún ìdàgbàsókè tó yáyì àti mùdùmùdù ìṣèjọba àwarawa fún Ondo South barrister Benson ẹni kú ọ̀mẹ̀yìn lọ́lù kéde

0: him.
1: Una don't hear say Matthew Oye Oyeremade Mato PDP candidate for the Ondo South Senatorial Election 2027 be the man where we want. If you not know before, make you know now, say Mato, man of the people. Naim Ilaoluji Okebo Ojibo Oketipupa Irele Ilaje and SLDO want. This will not be party Matao, Mato pull crowd from all the political parties. Mama, papa, students, market men and women, uncle, brother, your photos card not be for decoration. Now to vote Matthew Oye Oyeremade for Senate under PDP. Dividend of democracy go they pour like water. No come sit down, they look. You too, join people we go queue for Mato back. Preach Mato gospel to all your friends, plus including your enemy. Matthew Oye Oyeremade Mato. Naim we want. Naim we trust. Naim we sabi.
2: Oda no, mukin, beba shendara po mowa lori yeto yi, eto Mato People's Mandate Hour. No ni engbo, lati kani adabaiti 0.9 FM. Emi ati barista wa Benson, eni ku mei, te yina mo, vieni mowo, ni ati jijon soro, lati ekan. Oda, awa ya wan bere, wan kansimi la bele kwe, tokun eto e ba re lo Benson ni ko me pe se ba ba dibo fun Mato ko ni dohun tan ko gbagbe wa nle se mo pe awon kan ka to dibo fun won won mo se pepesi awon tewo pepe oju won wa nle a ri won ba wi a ri won ba soro a ri won pe won ni so I don't pick ko awon mama ti dohun tan
3: awon don pick ko
2: emi o me ni e wi o inte so ni mo di omo
3: I'm
2: all my call that's all won't de Abuja la ni gbon kankan mo yo wa di pafe se bi o se ri loro Mato ni e
3: and bi fi
2: mon je yi
3: o ta bo o to ojo meta te ti mo mi mm to ba ti to se ko je ko to ojo meta o ma la ye ni mo ngbe mi o ngbe omo oku anything ba mo daada tore da mi loju ti mo le jeri e mo wa e mo pe reputation mi ni mo put at stake emi mo ma soro mo put reputation mi at stake because of eniko e lo lo fe so fun mi e lo lo fe gbe de to ba so 500 million mi o ni put reputation mi at stake fun awon to so pe I don't be called good is it Moti mo ma to ti tojo meta ko tojo merin in fact o kojo du meta o koja du mewa ka ma para pa ma kuro o le ni ogun odun ore timotimo ma daruko ore yen lori phone yi Richard Aki Made also, but I just lament that he mora in the 70s. So kids and kids are no. Most of the money by community, if that is most commission on the NDDC. 2010 January, I want me to get up and make a commissioner. If you don't pay, you can cash it. Mo kan so pe yo le fe se mo lowo lati fi se nkan tun ati ki n to se Jack Robinson won ti rug gbogbo 5-bedroom duplex won ti ko air condition si won ti paint e ki na wa
2: ko ti mo di pe eyin nikan le gemu la yen o e je aso ko kun na dada
3: gemu da won to wa pelu mi won sun si be yen mi o da le sun si 5-bedroom Nba be tin taruko gbogbo ata jo wa nbe aya yin lenu awon mi tele gomina wa bayi tin ba taruko won ajo wa nbe ni gbogbo wa wo bere wo lo mi ke ti gbo wa contract wa mo ni a Mato kilo sede mo ni a ti wa ni yin mo ni oke ko buru igba da afiko yi de tọwọ bá mi gbé à dọgẹ ní kò mẹ ò dẹ bá wà sọrọ mo ní talẹ ń bẹ èmi lẹsẹ ń bẹ ẹ ti domi síwájú ẹ ò tẹlẹ tútù ẹ tẹni làjẹ ilẹ tútù ló fi ti pa ilẹ tútù nílẹ ìlú ìjòkègbó ilẹ tútù ló dìgbò àǹtí kan wà ti o ni daruko e but to ba ngba mi a ma gba bayi o pe mi lori phone o ti se commissioner ri o o pe mi lori phone and Dr. Nikomi e jo e ba support ma to mo je ko so gbogbo ore enu e tan mo ni o wa nwa sun fun pope ko di member Catholic Church eni wa sun fun pope de ki pope ko wa di omo egbe ijo aguda a ri pe oni bo te je mo ni lo simiti anti lagwaja ma to project wa ni tori na kin to wa sori ori adaba ti gbogbo aye n gbo ti mi o se gbadọ ba to mo yi mo kani laje ni o ye mo le so mo a so pe edibo fun ma to mi o si wi mi o ya were ọ̀rọ̀ mi yé mi ẹni tá a máa pè ní láìpẹ́ ìjọ kan mo sọ fún mo nígbà tó tó bá tẹ́ra ẹ tó bá dọ̀hún ẹyin tí kí lorúkọ ajá fi ń bọ́mọ ìṣeré òun láà fi gé ẹjẹ a máa gé ẹjẹ níbi tó lé torí orúkọ àwọn akọ ló fẹ́ fi gun àlébà yìí má sì wá má bara ẹ jẹ́ àìlè rán ẹkún nǹkan mi tó dújú báyìí lọ torí náà mo lè fọwọ́ sọ̀yà mo lè fi gbá orí mi ò lè búra 100% o but màá búra 95-96 pé màá tó ń ṣe bẹ́ẹ̀ kì í ṣèyàn bẹ́ẹ̀ ọmọ tá a bí rere ni ọmọ tá a bí ní ìdílé tó ń dán lórúkọ wọn ní abínibí.
2: Ó dá ẹ wò ó
3: bọ́mọ ọmọdé ẹgbẹ́ tó bá wò ó wà máa fi ṣàdúrà pé ọlọ́run jẹ́ ríwẹ̀ lọ́mọ kò lè bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ sí kọ́ ẹ̀kọ́kù kọ́ pé nísìnyí ni ò rí bẹ́ẹ̀ mọ́ kì í ṣọmọ 33 years now kì í ṣọmọ 40 kì í ṣọmọ 50 ó rí owó ó ní iṣẹ́ tiẹ̀ lọ́wọ́ ẹni tó ní lárí ó dàbí rẹ̀ mi ìgbà tó lọ pé mi ò ṣèṣèlú mọ́ táwọn kan fẹ́ máa gànyàn ẹ̀yà wa gba owó kó máa gba 250 mo ní tá a lẹ̀ ń bá sọ̀rọ̀ mo yà jùwé lẹ̀ fún wọn mo padà mú iṣẹ́ lọ́yà mi ni mò ń ṣe ébi ò dẹ̀ pálí o bí ò tọrọ jẹ irú èèyàn bẹ́ẹ̀ ni mà tó jẹ́.
2: Gbogbo àwọn èèyàn wa nílàjẹ ẹsẹ̀ odò ilẹ̀ olújì òkè egbò gbogbo wọn pátá àpọ̀wọ́ yìí wọ́n ń gbọ́ yín báyìí o ẹ ti sọ lẹ́ẹ̀kan pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ṣọ̀rọ̀ pé èèyàn kan àwọn kan ń bẹ lẹ́yìn yín tí wọ́n ní kẹ́yìn mọ́ tẹ̀síwájú lórí ọ̀rọ̀ màtó àmọ́ nǹkan kan wà tí mo fẹ́ sọ tí mo fẹ́ kí ẹ bá wa yànnàná ẹ̀ dáadáa lọ́jọ́bọ̀ gangan ní ọjọ́ ọ̀bọ̀ gangan nígbà táwọn èèyàn yín bá ti tú jáde ní kẹ̀tì láti lọ tẹ̀ka àbò bóò ni kí wọ́n ṣe rìn jọ́nà tó ló ti pín sọ́nà méjì báyìí ó yá ẹ làwọn lọ́yẹ̀.
3: Wọ́n ṣe máa rin rè é wọ́n máa fún wọn ní ìwé mẹ́ta ní ọjọ́ election yẹn ìkan fún president ìkan fún senate ìkan fún house of rep ti president yẹn APC ni ẹ bèrè ẹ di ti Bọ́lá Tinubu APC ẹ má tẹ PDP ń bẹ̀ o ìfà PDP ò ní presidential candidate APC ni bàbá Bọ́lá Tinubu là ń support òun lè ní support òun ni gbogbo à ń support ó dẹ̀ máa wọlé lágbára ọlọ́run ṣùgbọ́n tá a bá dé ti senate gbogbo àwọn àgbà pẹnu papọ̀ pé màtó ìgbà tó ń ṣe èrú tó yẹ kó ń ṣe tọ́bi lé màtó gbòǹgbẹ la ní pé kó lọ lo ẹgbẹ́ PDP ti wọlé màtó ti wá ní ó ti ṣe APC ṣe APC ìgbà tó wá lọ sọ̀hún yẹn lọ gba tíkẹ́ẹ̀tì wọn á dìbò ẹ torí náà ìjọ yẹn ẹ wo gàrà tẹ bá ti di president tán ẹ béèrè lọ́wọ́ presiding officer mà tó ni mo fẹ́ dìbò fún o àwọn asọ́fẹ́ pẹ́pẹ́ PDP ni wàá wo lọ sí ìsàlẹ̀ wàá ríbi tán gbé umbrella sí tori won ni ko oruko aside senate mato senate mato president Bola Tinubu president APC president APC senate PDP president APC ko si nkan to buru nbe ko si nkan to buru nbe ki je pe eleyi je anti party anti body ko property ni mato la gbe
2: awon eyan fe soro barista eni ku meyin won tin pe wole ama e ja tu lo soke lohun na baba ti wa padade na la bere si ni gba awon ipe yin wole on bo

0: ọkùnrin lóbìnrin ìyálájẹ ìyálọjà ọmọ iléèwé oníṣòwò oníṣẹwọ ìròyìn Matthew Oye Ojerimade ni mo gbé dé ọmọ Nikusu ìpínlẹ̀ Ondo Ondo South tó ń díje sílé ìgbìmọ̀ aṣòfin àgbà ìyẹn Senate tábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP Rainbow Coalition gbogbo èèyàn ìjọba ìbílẹ̀ mẹ́fẹ̀fà lọ́ndọ̀ South ní kẹ̀tíkẹ̀tì ní kẹ́ tún jáde ẹ ṣàtìlẹ́yìn Matthew Oye ọmọ Ojerimade tó kìkì rẹ̀ kàn kọjá ẹgbẹ́ PDP màtó mẹ́tò mẹ́tọ́ ọlọ́pọlọ pípẹ́ ó kọ́ ni mara ẹlẹ́yin ijó àánú ó lákitiyan olóye sì ni pẹ̀lú ìbò fún Matthew Oye Ojerimade ni ìbò fún ìdàgbàsókè tó yáyì àti mùdùmùdù ìṣèjọba àwarawa fún Ondo South barrister Benson ẹnikú ọ̀mẹ̀yìn lọ́lùgẹ́dẹ́.
1: Ó yẹ máa pè wọlé báyìí 0816-251-9991 0816-251-9991 torí bí n bá ní fi barrister ẹnikú ọ̀mẹ̀yìn lẹ̀ lónìí àní kùnbí. Hello.
2: Hello,
1: Anike. Hello, Anike ko, ta ni so?

lọkùnrin lóbìnrin ìyálájẹ ìyálọjà ọmọ iléèwé oníṣòwò oníṣẹwọ ìròyìn matthew oyè ojérìmàdé ni mo gbé dé ọmọ oníkùsù ìpínlẹ ondo ondo south tó ń díje sílé ìgbìmọ aṣòfin àgbà ìyẹn senate tábẹ ẹgbẹ òṣèlú pdp rainbow coalition gbogbo èèyàn ìjọba ìbílẹ mẹfẹfà lọnà south ní kẹtíkẹtì ní kẹtúndádé ẹ ṣàtìlẹyìn matthew

0: tí ẹ yẹ nígboro lẹnu ọjọ mẹta yìí.
1: Wo bẹ́ẹ̀ la bí ni ìṣòro iṣara iná mọ̀ ni. Bó bá jí gbogbo ara máa romí tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣèlọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà èrò oorun sùn dédé. Wo ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú mo rọ́nà báyọ̀ oje ayé òun ti wá sú mi.
2: Àgbòyìn ìṣelọ́sì jẹ́ lọ́bẹ̀. Ṣé wo kọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúnlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460649 0706460649. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣé rí bàbá yìí tí bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lọ́wọ́lọ́wọ́ àlàáfíà náà làáfíà lọ́lé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa kán náà má ṣe wá lẹ́ni tí ọmọ wà nínú ilé tí ọmọ gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 19.
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣu ara ni. Báwo lè Ìjọ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣu ara rẹ̀?
4: Ó ṣe àtọkùn. Bí iṣẹ́ ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfikọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́ẹ̀ ni bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn ún gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májì adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ìsẹ́yòrò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 07 64 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́ mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. Àgbà kan ara ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá. Ẹlòmíì ò tiẹ̀ máa rí i pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì. Ẹlòmíì máa rí i pé bẹ́ẹ̀ wọ́n òun ṣe ń kú rìrì bẹ́ẹ̀ lẹ́sọ̀ ẹlòmíì ò máa kú rìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kàn ún gógógógó. Bẹ́ẹ̀ lòmíì bá sùn báyìí kí lè ó tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni ni mo fi so pe ka gbianju ka dide nle ka wa janfani ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sayoro to wulo fokunrin to wulo fobinrin ka wa janfani re nle se baba oko ogun ni number 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School nilu Akure ero bani soro mi re 07 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pa bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba de le elomi bayi e ri pe abohun na se isegun bi le ni a pe mo ti lo yi mo ti lo hun e mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu Akure to je pe a ri anfani re je nindu Akure ati agbegbe re ngba teyan ba ti gbianju so toto gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan agbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi si olohun ba ni won ni o le janfani egbogi mo kuro yi o ri pe lagu olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sawo yen o ri pe lagbara olohun won no dupe o dupe fa olohun ni o dupe ta lo mi esoju lase o ngba to ba dodo wa a gbianju a se be lohun fun baba je pe nkan kan wa nbe ni lagbara to lohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le ise baba oke ogun ni number 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School ni ilu Akure ero ba ni soro mi re 07 64 60 64 19
3: Esho baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini on fa
4: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi atawon nkan ta mu bawon nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agbo ara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala lo san wahala lo ru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo baradi lo be si ma ro ohun ko ni le soju se re to ya ko se ninu ile mo tabi ko ke ma go pe gbogbo ara ni wohun balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo se se gbonse yan bayi ko le bi tewura bayi ni o ma se ese awa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin terin pada wale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta ohun ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfani ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School ni ilu Akure baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi 07 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mo wa kuro o mo wi pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi looto ewe ategbo ona won ti jin kò sí ntòsí mọ ṣùgbọ́n àwọn ọdẹ kò síbi tá a lè lágbọ́dẹ kò síbi tá a lè wá ègbòdé láàrí ewé tútù a sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin nígbà tí wọn náà bá wá sí ọdọ mi ká wá jàǹfààní ewé àtẹgbò mo ti kó egbòogi tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kọ wá láti ìlú sẹyìn orò ẹyin náà mọ pé mo máa sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi àwọn ọdẹ sì ní a lè rìnrìn ogójì ìṣẹjú a lè rìn ọgọta ìṣẹjú a lè rìn látàárọ títí dalẹ tá a sì ní ní ìṣòro kankan nínú iṣẹ ara wa bẹẹ la ní ní ìṣòro kankan nínú egungun ara wa ṣé bí àǹfààní ewé àtẹgbò yìí náà làwa náà jẹ nítorí àmọ fi ní kẹyìn náà wá jẹ àǹfààní ewé àtẹgbò mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú sẹyìn orò pàápàá egbòogi mo wá kúrò mo ti kó wa ìwọ tọ́lọ́run bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbọ̀rọ̀ tó ti rò bí báyá ò lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọn náà bá wá ọ jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá níléeṣẹ́ bàbá òkè ògùn nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ ńbẹ la wà a ní fara nira wa báyọ fẹ béèrè ọ̀nẹ tàbí onímọ̀ràn kan tó fẹ béèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 bẹ́ẹ̀ lẹ́lòmí yóò máa rí pé bóyá bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́ ẹlòmíì a máa ta ẹlòmíì a máa ró lágbára ọlọ́run ìwọ náà wà nínú àwọn tí wọ́n máa gbégbá ọpẹ́ nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ tó o bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn tó o fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni yìí 07-64-60-64-19 07-64-60-64-19 àlàáfíà ara wa ò ní di fi àfíà orígbà.
5: Àwọn tí ẹ rí ẹni gbòòrò lẹnu ọjọ́ mẹ́ta yìí.
6: Bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣẹ́ ara ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣẹ́ ara yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀. Ní o máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì. Àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun sùn dédé. Ọ̀rẹ́ mo ti gbìyànjú
7: ọdẹ tó ń fi wí àtẹgò sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹdá lẹnu ìwọ náà gbìyànjú kọ sí bàbá òkè ògùn lónìí ẹ máa pe 07064606419 07064606419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹgò ṣèwòsàn.

0: Adaba 88.9 FM Atuti Fufere
1: Adaba yo.
2: Yí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀ tán wà lórí ìjòkó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
3: Ètò ìgbéyàwó láyé.
4: Jọ̀wọ́ ẹdúró lọ́jà rẹ̀.
5: Kí ló ṣẹlẹ̀?
4: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríìjì kan, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìlú wa máa fọwọ́ fọṣọ nílé ẹni 2026.
2: Ní tòótọ́.
4: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
2: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀ kan ṣo níbi tí CDK wà?
5: Èmo ló tún jẹ́ CDK báyìí.
2: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
4: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
2: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
4: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
2: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láì sí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asunta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
7: Ó kí, ó fẹ̀fẹ̀, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlúdòdò létí, ó dùn bí ìdòdò ìkirè, 88.9 Adaba FM.

0: iléeṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dún bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
1: Gbadun adaba
2: mo n gbadun adaba
1: mo n gbadun adaba
2: mo n gbadun adaba

0: ẹ máa gbọ́ báyìí ni a pè ní bàǹgbé nǹkan mi
1: àti ìrírí àwọn ìràwọ̀ àgbáyé
0: èyí tí CAC Greatest God Chapel tí olú ilé ìjọsìn wọn wà ní number 4 God's Grace Estate Jàkóyó Bus Stop Asimolowo Mowe Ogun State àti ẹ̀ka ìjọ wọn ní number 2186 Iriakari Estate 2 Oríta Ọ̀bẹ̀lẹ́ ní ìlú Àkúrẹ́ sí onípọ̀wọ́ rẹ̀ bàbá wa prophet olúwàgbẹ̀mí dìde israel nasiri aka ẹni ń wọ́lọ́run yìí wá àyàn lolúwa yóò máa lò fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ mo gbàgbọ́ wípé ẹ ó jẹ alábùkún fún jọjọ bí ẹ ti ń bá wa ká lọ lórí ètò náà.
2: Ògo ni fún ọba àwọn ọba ní òkè ọ̀run gbogbo àyànfẹ́ àti ọmọ ọlọ́run kárí gbogbo tí ẹ ti lè máa gbọ́ wa ní àkókò yìí pàápàá ní ìlú Àkúrẹ́ àti gbogbo òdòṣe ilẹ̀ Yorùbá ní àpapọ̀. A wá sórí ètò yín ètò wa ìrírí àwọn ìràwọ̀ àti bá ń gbé nǹkan mi èyí tí a fi rán èmi ọmọ yín àbúrò yín ara nínú olúwa àti àjùmọ̀ kéde ìrere ìpadàbọ̀ Jésù Kristì àti ìjọba iyì àmípẹ̀kun násìrì iṣẹ́ olúwa gbẹ̀mìnìde fún ìsíniníyè ìmọ̀ràn ìgbéni.

0: ètò yìí ní ti ọ̀sẹ̀ yìí. Mo gbàdúrà lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. Ètò yìí yóò jẹ́ alábùkún fún gbogbo àwọn ọmọ Ọlọ́run, ìdílé wa, ìgbéyàwó wa, iṣẹ́ ìránṣẹ́ wa, àwọn ọmọ wa, ìran wa, pàápàá ilẹ̀ Ondo State. Yóò sì jẹ́ alábùkún fún gbogbo ilẹ̀ Yorùbá àti gbogbo àwọn ọba wa. Yóò jẹ́ alábùkún fún ìjọba ìpínlẹ̀ Ondo. Yóò sì jẹ́ alábùkún fún orílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo àwọn ọmọ Ọlọ́run tó jẹ́ olùgbọ́ ètò yìí kárí ayé. Yóò mú wa súnmọ́ Ọlọ́run sí, yóò sì mú wa dé ìjọba ọ̀run. Pàápàá iṣẹ́ ìgbàlà ọkàn wa yóò sì ṣe ní kíkú lórúkọ Jésù Kristì Olúwa wa. Ní ìkẹyìn, ìfẹ́ Ọlọ́run yóò sì ṣẹlẹ̀ wa lórí, a ó sì parí dáadáa. Ẹ̀yin wa yóò sì dá ajojú wa lọ, a ó sì bá jọba ní paradise lórúkọ Jésù Kristì Olúwa wa. Amen. Kí a tó sọ ìkan nínú ìrírí wa àti ọ̀rọ̀ Ọlọ́run ní kúkúrú, mo fi àkókò yìí sọ fún gbogbo àwọn ọmọ Ọlọ́run bí a ti ń gbọ́ ètò yìí lọ. Ẹja gbé omi wa, òróró wa, prayer point wa, àwòrán àwọn ọmọ wa síwájú. Mo gbàdúrà fún bí a ti ń ṣe léyìí. Iṣẹ́ ọba àwọn ọba yóò sì ṣe lórúkọ Jésù lórí rẹ̀. Gbogbo ohun tí a fi ń gbàdúrà láti tẹ̀lé ètò yìí, àmì àdúrà yóò sì farahàn. Bíbélì wí pé wọ́n wo ìmọ́lẹ̀ ńlá máyé wọn ká ojú kò sì tì wọ́n. Gbogbo ohun tí a gbé síwájú wa lórúkọ Jésù ní òpin ètò yìí lórí rẹ̀ ojú òní tiwa. Bíbélì wí pé àdúrà olódodo a máa ṣiṣẹ́ agbára, iṣẹ́ agbára yóò sì ṣe lórí gbogbo wọn lórúkọ Jésù. Together we shall make eternity. A ó rí Kristì ká tó rí ikú lórúkọ Jésù Kristì Olúwa wa. Amen. Kí a tó gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní kúkúrú, ẹ gbọ́ ìkan nínú ìrírí mi àti àdúrà méje àwọn àyànfẹ́ tí ọ̀sẹ̀ yìí.
1: Olúwa dásọ̀rọ̀ ayé Jábésì, olórí burúkú padà dolóríire, ó dá sáyé Hana, ó pẹlẹ́gàn lẹ́nu mọ́ fún un. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe tán àti ṣe nínú ayé ẹni bá gbàgbọ́ nínú agbára àti pátólúwa fi ń dásọ̀rọ̀ ayé ẹni bá mọ̀. Èyí ni Christ Apostolic Church Greatest God Chapel, orí òkè dá sí Olúwa Lọ́rùn ipa rẹ̀ ká tó wà ní F2186 Iria Carry Estate 2 oríta ọ̀bẹ̀lẹ̀ nílùú Àkúrẹ́. Fi ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà dá sí Olúwa Lọ́rùn ipa rẹ̀ ká, léyìí tí ó wáyé fún ìdí ọjọ́ mẹ́ta gbáko, bẹ̀rẹ̀ láti ọjọ́ kọkànlélógún sí ọjọ́ kẹtàlélógún oṣù láago méje sáago mẹ́sàn-án rọ̀ ojoojúmọ́, níbi tọ́lọ́run yóò ti máa lo ìránṣẹ́.

0: Prophet Oluwa gbe mi dide Israel nasiri aka
1: eni wọlọrun iwa yan
0: atọpọ awọn iranse ọlọrun alaye ni yo wa ni kale lati ma fadua gbogbo aye onipo dipo ni Christ Apostolic Church Greatest God Chapel
1: ori oke da si Oluwa lọrun ipa re ka
0: mun re alaye tabi re lọwọ fe bi adua
1: 0803-803-0562 tabi 0803-459-7312 bo si je 0812-703-5866
0: Jesu n pe o a fi sore ni
2: o ni se gun la jowo be wa wo
3: o ni se
4: o ti ya ta lo fori gba ire adura ibi eto ti ijo Christ Apostolic Church Greatest God Chapel gbe kale 7 special covenant Thursday mercy that break protocols pelu akuri mo nilo anu I need mercy to ma waye lawon ojo Thursday wonyi ninu osu kokanla Thursday ojo kejila Thursday ojo kokandilogun Thursday ojo kerindilogbon ninu osu kokanla asi Thursday ojo keta Thursday ojo kewa Thursday ojo ketadilogun pelu Thursday ojo kerinlelogun osu kejila odun yi ninu ijo Christ Apostolic Church Greatest God Chapel to wa ni God Great Estate Yakoyo Bosop Ashimolo Owe nipinle Ogun Prophet Oluwa Gbemidide Israel Nasiri eni wo Olorun ki wa yan pelu opo awon iranse Olorun lo ma lo adura fi yanju opo isoro bibe eto adura ohun iwo na ma gbeyin o adura oni se tiwati loruko Jesu
5: number 1 ni odun pupo seyin mo ni ori ofe lati ni ore kan ti emi atile jeje ore timati asin je ore ti o nife ara wa pupo sugbon ni gbati mo ma di omo ijo apostle ti Christi ore yi ni Oluwa ba mi so ni ori oke kejara keji pe enikan soso ti mo ma fi le mo ma pinya pelu re ni ore yi bi mo ba fe kin ohun saanu mi ati pe kirin jina ore yi gan si je ni ti o fun mi ni imara lati ri daju pe ijo apostle ti Christi gangan ni ijo ti mo gbodo fi ara mo ti mo gbodo ma se eni to si si ona ijo han mi gan ni Olorun ori oke ijo apostle ti Christi na si wa so pe mo gbodo pinya pelu re ile ijo ohun ti o ba okan mi ninu je pupo lai mo ohun ti mo se lori irajo na mo si ri daju pe mo mura lati fi ilu yen sile tori pe ko si bi mo se le wa ni ilu ohun ti emi ati won le pinya so mo lati fi ilu yen sile bi mo se ma fi ilu sile logan ni anu be si soro fun mi ti ori ofe be si soro fun mi ti ona be si la fun mi titi di bi eyin omo Olorun se gbo mi kini mo fe mu jade ninu iriri gbogbo ti a wa se laye odun lori iranjo igbeyawo iranjo ise iranse iranjo ni iranjo sijoba orun yẹn ni iṣẹ́ ìrìnàjò ìgbàgbọ́ ìrìnàjò ni ọmọ bíbí ìrìnàjò ni gbogbo ohun tá a bá ṣe láyé ìrìnàjò ni ó wá depend lórí irú ènìyàn tí ìwà àtìrẹ jọ dá ìrìnàjò papọ̀ ẹjẹ́ gbàdúrà tí ò níyì kó tó di pé a gbọ́rọ̀ Ọlọ́run ní kúkúrú ẹ pé orúkọ Jésù Olúwa ta ni èmi àti ẹ da ìrìnàjò pọ̀ tí ọ̀run àánú fi tì má mi Olúwa fi àánú pín wa ń yà bí mo ti ń gbọ́ ètò yìí àdúrà èkejì gbogbo ẹni tí Ọlọ́run bínú sí bíi kéènì ṣùgbọ́n tí mo mú gẹ́gẹ́ bí olórí ọ̀rẹ́ Olúwa fàánú pín èmi àti ẹ̀ àdúrà ẹ̀kẹta Olúwa sàánú mi dé ìkóríta tí mi ò ní fi dàrájò pọ̀ mọ́ ẹni tí ogun jà tí ogun wá torí rẹ̀ tún ja èmi Olúwa sàánú mi má jẹ́ dàrájò pọ̀ mọ́ ẹni tó gun jà tí mo tún wá forí kó nínú ogun rẹ̀ àdúrà ẹ̀kẹrin Si e pe oruko Jesu gbogbo ta Olorun ti mo mu lo lori ore Oluwa faanu pe emi ati eniya adura ekefa e pe oruko Jesu Oluwa lati oni lo dara ju aye mi po mo awon to ti ranu gba ki iyanu ma ba je emi na titi lai lai adura ekeje e so fun oba awon ba Oluwa gba mi patapata gbogbo bi ti mo ti fi ope n ba eniyan bubu rin Oluwa si mi niye lati pinya adura ekejo e pe oruko Jesu Oluwa lato ni lo so mi po ma awon to ti ri oju ere ati anu re gba ki Yesu ra mi po ma iranjo eyan buburu adura ekesan Oluwa mi emi ati awon ko lo ko je in lo niya gbogbo awon ko lo ko je in lo Oluwa faanu pin wa ya finally e pe oruko Jesu Oluwa ni abe bo ti ori je ki n le se ife re dale de je pari dada je ki eyin o ye mi joju omi lo de je n dejoba orun simi je n ba ojoba ni ikeyin. Thank you. God bless you.
6: Ìpàdé àdúrà àti ìsọjí ńlá kan wà tí wọ́n ń pè ní Bambin Kọrin. Ibi ìjàngbara lọ́wọ́ ajínigbòngo tí ò fẹ́ káyé ẹni ó rójú ni. Ibi tá a ti ń ṣe àwárí ọ̀gọ̀ọ̀gọ̀ ọ̀nà táwọn agbẹ́wìrì òkùnkùn ti rápálá wọlé. Give me my bandage. Christ Apostolic Church, Greatest God Chapel, Akure Branch ló gbé kalẹ̀. Bambin Kọrin. December edition máa wáyé lọ́jọ́ Friday, ọjọ́ kẹrin oṣù kejìlá. Bẹ̀rẹ̀ láago méjìlá sí aago mẹ́rin ìrọ̀lẹ́. Orí òkè já sí Olúwa lọ́rùn ìgbà rẹ̀ ká ló ti máa wáyé. PF2186 Ilẹ̀ Kárí Estate 2 Oni Ẹlẹ́dẹ̀ oríta Ọ̀bẹ̀lẹ́ Àkúrẹ́ nípínlẹ̀ Odò. Ibi ìpàdé àdúrà Bambin Kọrin. Mo ti létò lábẹ́ òfin ẹ̀mí láti gbògo ẹ. Àwọn asọmọ ológo 5G ju ológo 2G. Wọ́n ti fi kọ̀ntẹ́nà ru ògùn ẹlòmíì lọ. Wọ́n máa fi agolo mílíkì rọ́pò. Ó tún dunnú. Àlàáfíà àlùyọ ìtẹ̀síwájú gbogbo tá a ti gbà lọ́wọ́ gbà padà. Ní Bambin Kọrin. Ìsọjí yóò gbàlejò wò ní olókìkiri. Prophet Oluwa Gbemi Dede Israel Nursery. AKA ní wọ Ọlọ́run kìwé ènìyàn. Àtọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run tí ó gbàdúrà fún ọ. Tí gbogbo bánà ìṣù àkádànù. Má gbàgbé o. Friday ọjọ́ kẹrin oṣù kejìlá. Àkòrí eléyìí la pè ní àánú òkú àgbáyé.

0: o tun ti de onisi ara onisa iyanu olorun ala nu tun ti de gagabi sere to fa nu be po sare fatia to mo re wo ti won ri iyanu gba lese kese be gele lo setan ti fa nu soro fun iwa to mo re ni bi ipade adura ojo isegun meje de lera won to je ojo isegun majemu 7 special covenant tuesday oluwa fa nu gba mi tomo tomo 2026 eyi ti cac greatest god chapel ori oke da si oluwa lorun ipa re ka si agbekale re nipa itoni emi mimo nibi ti olorun ati lo opo awon iranse re to fi mo baba wa prophet oluwa gbemide israel nasiri eni wo lorun yi wa ayan fanu soro femi atawon omo mi lakori todun yi ni tuesday ojo keta tuesday ojo kewa tuesday ojo keta dilogun ati tuesday ojo kare lelogun osu kokanla be ni tuesday ojo kini tuesday ojo kejo ati tuesday ojo kedogun osu keji lodun yi laago mokanla le si meji oru ni cac greatest god chapel ori oke da si oluwa lorun ipa re ka to wa ni F2186 iria kari estate 2 elelede orito obele akure wa ki olorun ba aye iwa atomo re da maje mu anu igbedide itesiwaju alafia atiran lowo atoke wa jesu loluwa
1: egbo ti oro olorun wa loni ni mo ka iwe mimo ni Psalm 1:1 orin Dafidi ori ikini ẹsẹ kini ibukun ni fun ọkunrin naa ti ko rin ni imọ awọn eyan bubu ti ko duro ni ọna awọn ẹlẹsẹ ati ti ko si joko ni ibujoko awọn ẹlẹgan. Mo pe akọle iwaẹsu mi ti ọsẹ yi ni ẹda mẹta ta gbẹdọ darajo pọ mọ ẹda mẹta ti a o gbọdọ da irajo pọ mọ ẹni ìkíní ènìyàn búburú ẹni ìkejì ẹlẹsẹ ẹni ẹkẹta ẹlẹgàn. Bí a bá fẹ́ rìn jìnà láyé bí a bá fẹ́ ṣeré láyé àwọn ẹ̀dá mẹ́ta tí Dáfídì dárúkọ yìí a ò gbọ́dọ̀ darajo pọ̀ mọ́ wọn. 2 a ò gbọ́dọ̀ jókòó sí ìgbìmọ̀ wọn. 3 a ò gbọ́dọ̀ ní kankan ṣe pẹ̀lú wọn. Gbogbo ibi tí ẹ bá rí tí ènìyàn dé láyé gbogbo ẹ̀yàn ọmọ ọlọ́run ó dìpẹ́ lórí ẹni tó dárajo pọ̀ mọ́ àbí ẹni tó bá rìn. Àwọn bàbá wa tilẹ̀ sọ nílẹ̀ Yorùbá wa ìwé pé àgùntàn tó bá bájá rìn yóò sì gẹ̀gbẹ́. Bí o ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ ìwé ìyàwó ló ń bá rìn ìwé ìyàwó ni mò ń bá rìn nínú iṣẹ́ Olúwa. Irú ẹ̀dá èèyàn ló súnmọ́ irú ìyàwó ni mo súnmọ́. Ẹ̀yin olóṣèlú wa ẹ̀yin ọba wa ẹ̀yin kìrìsìtẹ́nì gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run rántí ọ̀rọ̀ tí mo bá ọ sọ ẹ̀dá mẹ́ta tí a gbẹdọ̀ bá rìn tí a bá fẹ́ parí ìrìnàjò wa dáadáa láyé bí a bá fẹ́ ṣe rere bí a bá fẹ́ ráàánú ọlọ́run gbà àti bí a bá fẹ́ rìn jìnà a gbẹdọ̀ bá ẹlẹ́ṣẹ̀ rìn. Bíbélì tẹ̀sọ́ nínú ìwé ìwé pé bí ẹlẹ́sẹ̀ bá tàn ọ́ ìwọ má ṣe gbà. A gbẹdọ̀ bá ẹlẹ́ṣẹ̀ rìn a gbọdọ̀ bá ẹlẹ́gàn rìn a gbọdọ̀ bá èèyàn búburú rìn. A gbẹdọ̀ make sure wípé àwọn mẹ́ta yìí a pínyà pẹ̀lú wọn. Bí a bá rìn jìnà láyé irú ẹni tá a dárajo pọ̀ mọ́ ni o. Mo gbàdúrà fún gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tí ẹ̀ ń gbọ́ mi kárí ayé. Gbogbo ẹni tí yóò jẹ́ ká pàdánù bí Olúwa ṣe tó àní dárajo pọ̀ mọ́. Gbogbo ẹni tí yóò jẹ́ ká wáyé asán àní dárajo pọ̀ mọ́. Gbogbo ẹni tí yóò jẹ́ kí ìbínú Ọlọ́run wá sórí wa àní dárajo pọ̀ mọ́. Bí a bá ti gbé àwọn ìgbésẹ̀ ní ọ̀nà kan àti ọ̀nà kejì nípa ìmọ̀kan wa Ọlọ́run yóò fi àánú pín àwa àtàwọn. Ní ìgbà tí a bá máa parí ìrìnàjò ti ọ̀sẹ̀ yìí tí oṣù yìí tọdún yìí oore ọ̀fẹ́ láti pàdé àwọn abánirin kí ìyàwó tán Olúwa yóò yọ̀ǹda fún wa. Gbogbo àwọn abánirin kí ìyàwó tán abánirin kí èèyàn ráàánú gbà Olúwa yóò so ìrìnàjò àwa àtàwọn papọ̀ láti nílọ́fẹ́ tí ń gbọ́ mi. Ògo ni fún Jésù ló kọrun. Ohun tí a máa ṣe tọ́lọ́run á lóhun ò bá wa ṣe mọ́. Ẹni tí a ń dárajo pọ̀ mọ́ tọ́lọ́run á lóhun ò bá wa ṣe mọ́ Ọlọ́run ò ní jẹ́ ká dárajo pọ̀ mọ́. Gbogbo ẹyin tí ẹ dẹ̀ ń gbọ́ mi kárí igun mẹ́rin àgbáyé àti ibi tí ẹ ti ń gbọ́ mi gbogbo lórí ilé-iṣẹ́ rédíò tí a ti ń gbó mi àti gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run àánú ọlọ́run yóò jẹ́ ká pàdé aláàánú olóore Olúwa lọ́wọ́, ẹni tí yóò mú ìran wa ṣẹ, ẹni tí àwa àti ẹ̀ yóò jọ ìrìn àjò dé inú ògo, tí a dẹ̀jọ parí dáadáa, tí a jẹ̀dẹ̀ dé ìjọba run. Ògo ni fún Jésù ló kọrun. Mo tó fi àkókò yìí sọ fún gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, kárí ibi gbogbo tí ẹ ti ń gbọ́ wa, omi tí a gbé síwájú àti gbogbo ẹ̀bẹ̀ wa, ìwé ẹ̀bẹ̀ wa, Olúwa kó dáwọ́lẹ̀, kó sì ṣiṣẹ́ agbára fún wa. A tún máa gbọ́ wa bákan náà lórí ètò yìí ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Thank you, God bless you all. And ẹ má gbàgbé 21, 22, 23 oṣù sùn ní orí òkè dá sí Olúwa Ọlọ́run ipa rẹ̀ ka nọ́mbà F2 186 Ìrẹ́kárí 2 Oni Ẹlẹ́dẹ̀ oríta ọ̀bẹ̀lẹ̀ Ìrẹ́kárí Estate 2 Oni Ẹlẹ́dẹ̀ oríta ọ̀bẹ̀lẹ̀ ìlú Àkúrẹ́ 7-9 ni má gbàgbé ní oṣooṣù. Mo fi àkókò yìí sọ fún wa wípé ó ti dára fún wa. Ìlú Ondo State yóò máa tẹ̀síwájú. Gbogbo ayé àwọn ọmọ Ọlọ́run tó gbọ́ mi a máa tẹ̀síwájú. Nígbà tá a bá parí ayé burúkú yìí, a dẹ̀ dé ayérayé sinmi. Ògo ni fún Jésù ló kọ. Ní orúkọ Jésù Kristì, Olúwa wa, àmín. Orúkọ mi ò yí padà. Wòlíì àtajín rere nínú ìjọ apọ́sù ti Kristì, Násírì Isẹ́ Olúwa gbé mi dìde. Nọ́mbà mi ò tí ì yí padà 08038030562 08038030562. Bí a bá fẹ́ pè mí, ẹjẹ́ àkọ́kọ́ tẹ̀ sí mi. Thank you, God bless you all.
2: Ètò tí ẹsẹ̀sẹ̀ bọ́ tán ni bá ń gbé nǹkan mi àti ìrírí àwọn ìràwọ̀ àgbáyé èyí tí CAC Greatest God Chapel tí olú ilé ìjọsìn wọn wà ní number 4 God's Grace Estate, Jàkóyó Bus Stop, Asimọlówó Mòwe, Ogun State àti ẹ̀ka ìjọ wọn ní number F2 186 Ìrẹ́kárí Estate 2 oríta ọ̀bẹ̀lẹ̀ ní ìlú Àkúrẹ́ sí onípọ̀wọ́ rẹ̀. Bàbá wa tí Olúwa ti lò fún wa lórí ètò náà fún tòní ni Prophet Olúwagbémidìde Israel Násírì aka ẹni wọ́lọ́n ìlúwà àyàn. A nígbàgbọ́ wípé ẹ ti di alábùkún fún nípa ètò tí ò ní. Gbogbo wa rí bẹ́ẹ̀, ẹ pàdé wa ní déédé àkókò kan náà lọ́sẹ̀ tó ń bọ̀ lórí rédíò tẹ ti ń gbọ́ wa yìí. Wà yí o, bí àwọn ètò ìsìn ilé ìjọsìn wa ṣe lọ nìyí. Ní olú ilé ìjọsìn wa tó wà ní Mòwe ní ìpínlẹ̀ Ògùn, every Sunday ni Holy Ghost Hour láàrin 7-9 òwúrọ̀. Gbogbo ọjọ́ Thursday ni ìpàdé àdúrà fàánúdá sí láàrin 7-9 òwúrọ̀. Every second Saturday of the month ni Saturday ìyanu láàrin 6-9 òwúrọ̀. Tó bá wá di Thursday kejì oṣooṣù ni ìpàdé àdúrà Olúwa gbèdá abiyamọ tá a máa ń ṣe bẹ̀rẹ̀ 7-9 òwúrọ̀ àti ìṣóòru bẹ̀rẹ̀ 10:00 alẹ́ sí 7 òru. Gbogbo alẹ́ ọjọ́ ìsinmi Sunday ni ìṣóòru àṣálẹ́ ìrànlọ́wọ́ bẹ̀rẹ̀ 11:00 alẹ́ sí 2 òru àti ìṣóòru àṣálẹ́ àwọn ọba Night of Kings ni gbogbo ọjọ́ tó bá gbẹ̀yìn oṣù bẹ̀rẹ̀ 11:00 alẹ́ sí 2 òru. Gbogbo ìdí awí yìí ni Greatest God Chapel, number 4 God's Grace Estate, Jàkóyó Bus Stop, Asimọlówó Mòwe, Ogun State. Wàyí ní ẹ̀ka wa ìpínlẹ̀ Ondo ní gbogbo ọjọ́ 21, ọjọ́ 22 àti ọjọ́ 23 oṣooṣù ni ìpàdé àdúrà dási Olúwa Ọlọ́run ipa rẹ̀ ka láàrin 7-9 òwúrọ̀. Bẹ́ẹ̀ ni quarterly program wa tá a pè ní Bàǹgbé Nǹkan Mi ní CAC Greatest God Chapel, number F2 186 Ìrẹ́kárí Estate 2 oríta ọ̀bẹ̀lẹ̀ Àkúrẹ́ Ondo State. Láti máa tẹ̀síwájú pẹ̀lú wa nínú àwọn ètò wa gbogbo lórí rédíò ní gbogbo ọjọ́ Tuesday, ẹ máa pàdé wa ní alálàyé 96.5 FM Àkúrẹ́ láàrin 7:00 PM alẹ́, Àdàbà 88.9 FM Àkúrẹ́ láti máa ń ṣètò ní gbogbo ọjọ́ Wednesday láàrin 7:30 PM ìrọ̀lẹ́. Bí Ọlọ́run bá fi sí yín lọ́kàn láti darapọ̀ mọ́ wa nípa sísonígbọ̀nwọ́ tàbí kún wa lọ́wọ́ ìtẹ̀síwájú ètò yìí àti iṣẹ́ Olúwa, ẹ pẹ̀lú wa nípa fífi owó ìrànwọ́ yín sanwó sínú àsùnwọ̀n yìí. FCMB account number 588-493-1010 lẹ́ẹ̀kan sí FCMB 588-493-1010 account name CAC Greatest God Chapel. Láti darapọ̀ mọ́ wa lórí ẹ̀rọ ayélujára nígbà tí àwọn ètò ilé ìjọsìn wọn bá ń lọ lọ́wọ́, ẹ lè máa rí wa wò nípasẹ̀ ojú òpó yìí. Israel Násírì Olúwagbémidìde lórí Facebook, TikTok, Instagram àti bẹ́ẹ̀. Fún àlàyé, ìmọ̀ràn tàbí ẹ̀bẹ̀ àdúrà, pe baba wa prophet Israel Nasiri Oluwa gbemi dije sori ejite yi ninu awon number ero ibanisoro wa 0803 803 0562 0803 803 0562 tabi 0803 459 7312 lekan si 0803 459 7312 bo si je 0812 703 5866 0812 703 5866 ti ọsẹ to bọ ta o pade lori akọtun eti yi iwa laaye ọlọrun o ma ba gbogbo wa gbe o
3: ẹyin eniyan mi e ma sun dada o o si nidi iṣẹ o le tan lailai yo si ma gba nbe titi ni e sun dada lori mattress muka koda eni tin sise takun takun julo ni lo orun to kun ju osun iru orun be si we ori mattress muka nikan le ti le ri muka an fi idera kun igbesi aye eniyan
4: Life is exciting on Adaba FM.
5: Ibo, that's all for Kijoba yo. Adaba Jiwu Biya yo.

0: Eni ìyá Chika wà fún yín ní gbogbo ìgbà. Pápá fẹ́yìn alára tó ta ọjà wọ̀nyí. Wọ́n tún ti ṣètò ẹ̀bùn kàǹkà lásìkò ọdún fún gbogbo àwọn oníbàárà wọn. Pópónà tíjọba ń ṣe lọ́wọ́ lọ́ba Adéṣídà Road kò lè dì yín wọ́ láti wọ ọ̀dọ̀ ìyá Chika torí oríta Rárọ̀mí gangan ní number one ló wà. Kò síbi tẹ́ ò lè gbà débẹ̀. Ẹ máa bọ̀. Iṣẹ́ pópónà tíjọba ń ṣe ò lè dí yín lọ́wọ́ o. Ẹ wọlé kanlẹ̀ ní number one níbi táwọn ọlọ́kadà ń dúró sí yẹn lóríta Arárọ̀mí Àkúrẹ́. Nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ìyá Chika rẹ̀ o 08036258239. Ẹṣẹ́ a ó máa retí yín.
1: Orí ètò ọjọ́ ọdún náà ni a ti wà ní Smart Instruments tó wà ní Hospital Road ní Fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Union Diagnostic Center ìlú Àkúrẹ́. Ẹ kúṣẹ́ o.
2: Ẹ káàbọ̀ lẹ́tù. Smart Instruments and Company wà ní number 123 Hospital Road beside Union Diagnostic Center opposite Hospital Lane nílùú Àkúrẹ́. We deal with medical equipment and laboratory equipment, hospital furniture. A Smart Instrument and Company, if you want to set your hospital, you can come and meet us. Fún àwọn ìyá àti bàbá wa tẹ wà nílé, tẹ bá ní àwọn ìfúnpá yín tó wà nílé tí ò da, ẹ̀mú wa à ń ṣe ní iléeṣẹ́
3: tọ́fíwò
2: ìfúnpá, à ń ṣe ní iléeṣẹ́ Smart Instrument and Company. Àwọn ilé tẹ fi ń yẹ sugar level yín wò, tẹ bá lélé tí ò da, ẹmu wá sí iléeṣẹ́ wa, a máa bá yín ṣe. Bátìrì ẹ̀rọ gbogbo nǹkan tẹ bá fẹ́ rà, tẹ bá fẹ́ ra ilé tẹ máa fi ṣe ìfúnpá yín ní owó tí ò gara, tí owó tí ò gunpá, ẹ máa bọ̀. A ní oríṣiríṣi àti olówó ńlá àti olówó kéékèèké. Fún àǹfààní àwọn tí ó fẹ́ mọrú ilé ìtàn lè máa lò, ẹ wá sí iléeṣẹ́ wa àbí kẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni 0806508-5272. Lẹ́ẹ̀kan sí 0806508-5272. Ẹ pè wá ní outside Ondo State, ní outside Àkúrẹ́. Ẹ bá fẹ́ rà, a lè ṣe wé bill sí yín. Kò di dandan pé ẹ wá. Tó bá lélẹ̀ tẹ fẹ́ ra iṣẹ́ àpè wa, ẹ bá wa sọ̀rọ̀, a lè tọ yín sọ́nà bí ẹ ṣe máa rìn.
1: Ẹ bá sọ àdírẹ́sì yẹn lẹ́kọ̀ọ́.
2: Iléeṣẹ́ wa wà ní Hospital Road number 123 beside Union Diagnosis Center opposite Hospital Lane. Tẹ bá ti dé Hospital Lane, ẹ ti rí ilé gàgàrà tó kọjú sí Hospital Lane tí wọ́n kàn ní Green Roof. Ilé kan ni àwa àti Mastermind Pharmacy jọ ń lò. 08065085272.
1: Ètò ọjọ́ ọdún tẹ̀síwájú. Báyìí a ti wà ní Adé Souvenir Homes tó wà ní number 192 Àràkalẹ̀ Road ní ìtòsí Tipa Garage Junction nílùú Àkúrẹ́. Ó dàbí kòkòrò bá àwọn customers wa sọ lásìkò yìí. Ẹkúṣẹ́ ní Adé lo.
4: Yes, sir.
1: Kí ló yìí fáwọn customers yìí lásìkò yìí?
4: Ẹ wò ó, ẹ̀yin customer mi, mo ní kí ẹ lọ fọkàn balẹ̀. Mo sọ fún yín pé tẹ bá fẹ́ ṣe patí ni, okú àgbà ni, ìsọmọ olórúkọ ni, ìṣílé ni, láyọ̀láyọ̀ ni. Gbogbo nǹkan patí ẹ̀bùn lóríṣiríṣi là ń tà nílé iṣẹ́ Adult Souvenir Home. Ẹ wò ó, kò sí iye tẹ mú gédé iṣẹ́ Adult Souvenir Home tẹ́ ẹ̀ ní rí ẹ̀bùn ra o. Kò sí nǹkan ọ̀hún tó ń pín lójú agbe tẹ́ iná ò lè rí pé a ní tó wà lóríṣiríṣi, a ní trace lóríṣiríṣi, a ní pen lóríṣiríṣi, a ní oríṣiríṣi ọ̀wọ́ bottles alárànbarà, a ní iron, a ní blender. Kò sí iyọ̀ ọ̀hún tẹ kó lè ṣe Adult Souvenir Home tí ẹ ní bá ń dínkù sí iyọ̀ ọ̀hún tẹ lè fi rajà. Ó ṣe price là ń tà. Èmi ò kí ń tẹ iyọ̀ ọ̀hún. Gbogbo àwọn customer mi dẹ̀ mọ̀ bẹ́ẹ̀. Ó ṣe prices là ń tà. Tẹ bá fẹ́ ra yín lógúnlógún lọ́gbọ̀lọ́gbọ̀, iléeṣẹ́ Adult Souvenir Home ni kẹ́ máa bọ̀. Price tá máa fọ́ ọ tó ń tutà, òun ò la máa fẹ́ inú ọ̀tẹ́gbẹ́ fi ṣe pàtì. Mo sọ fún yín pé oríṣiríṣiríṣiríṣiríṣiríṣiríṣiríṣi. I have 300+ different items. Nínú 300+ yẹn gan, kò sí kẹ́ máa rí nǹkan mú bí. Kò sí. Ẹ wá fi pèrò ni o. Ẹ pa 1000 capacity ní ọ̀lù yín ni a tó gbangba sùn lọ yẹ. ẹ gba fíìdì lọ ẹ fẹ́ gbogbo wọn general souvenir àtúgbangba ṣùlọ rẹ gbogbo wọn customer wọn tó ń bá wa dòrò pọ̀ gan mọ̀ pé yes iléeṣẹ́ Adult Souvenir Home kì ń bá tí àdẹ̀ kì ń disappoint. Tẹ́ ẹ bá débí lógúnlógún lọ́gbọ̀lọ́gbọ̀ ẹ máa rí kó. A wà ní ìlú Àkúrẹ́ ní 192 opposite Tipa Garage ní ìlú Àkúrẹ́ ní Àràkalẹ̀. A dẹ̀ ní branch náà ní Ondo Town. A ti wà ní 117 Òkè Lisa opposite AUD Primary School. Tẹ bá dé AUD Primary School, adójúkọ ẹ̀ báyìí nínú Ondo.
1: Ẹ bá sọ fóònù nọmbà sí àwọn èèyàn máa pè yín sí báyìí.
4: Fóònù nọmbà wa ni 070 031-03-1602 ẹ yẹ kí n tún tun mú lẹ́ẹ̀kan sí 070-31-03-1602 fún àwọn ọlọ́mọge ìgbàlódé antebu gbàlódé aesthetic pleasing item. We have trendy beautiful souvenirs. You can reach us on Facebook, Instagram, TikTok, Adele Souvenir Home.
0: Akinyo, ẹ káàbọ̀ sílé iṣẹ́ Jauni tó wà ní nọmba 57 ọba Òṣùpá Road ní Hospital Road nílùú Àkúrẹ́. Bẹ́ẹ̀ ti mọ ilé iṣẹ́ Jauni fún ọjà tó quality tó dẹ̀ ní ẹ̀dínwó tó rọrùn jùlọ fún àwọn rugs lóríṣiríṣi. Quality rugs ni o, Shadi Center rugs lóríṣiríṣi patterns, Nobel Center rugs, window blind, Venetian blind, plastic chairs and tables, stone decks and chairs. Àwọn àga ìkọ̀wé fáwọn ọmọ ilé ìwé tí wọ́n fẹ́ ka àkàyege. Ṣe rí àwọn student chairs and desks wọ̀nyí láti factory wa ni o. Ẹ̀yin tó ti kọ́ ilé ìwé yín tán, ẹ tẹ́ ò fẹ́ kí àwọn òbí kí wọ́n dààmú kí ọmọ ṣe wàhálà ń kó àga kiri. Ẹ wá fẹ́ kó àga àti desk sí gbogbo yàrá ìkẹ́kọ̀ọ́ tó wà nílé ìwé yẹn. Ẹ wá bá yín supply ẹ̀ to any length. Kò sí iye tẹ fẹ́ tẹ ò ní bá ń bẹ̀. Àwọn security and metal doors fẹ́yìn tẹ fẹ́ kó sílé yín. Design footmats lóríṣiríṣi, àwọn office furniture títí dórí àwọn cabinet, àwọn banquet chairs and banquet tables fẹ́yìn olóòtẹ́ẹ̀lì event centers gbogbo tàbẹ́yìn tó jẹ́ wípé ẹ rí àyè tẹ́ ẹ lè kó àwọn banquet chairs wọ̀nyí sí. Tẹ ti ṣe àwọn àyè kan sọ́tọ̀ sílé ìjọsìn yín ni, ṣọ́fíìsì yín ni, sílé ìwé yín ni, tẹ fẹ́ kó àwọn banquet chairs wọ̀nyí sí tí wọ́n nílò lọ́fíìsì yìí. Jauni ni kẹ́ ẹ kàn sí torí kò sí ká lọ kábọ̀ lọ́rọ̀ tiwọn o. Ẹ̀yin tẹ bá wá débẹ̀ tẹ ò bá bá nínú àwọn products tá a dárúkọ wọ̀nyí àtàwọn materials wọ̀nyí a jẹ́ wípé factory kankan ò tí ì ṣe jáde ni. Wọ́n kalẹ̀ sí nọmba 57 ọba Òṣùpá Road tí wọ́n ń pè ní Hospital Road nílùú Àkúrẹ́. Ẹ kàn sí wọn. Ẹ tún lè máa pè wọ́n sórí nọmba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí
1: 081-53-53-7777 tàbí 070-39-12-69-63.
0: Lẹ́ẹ̀kan sí
1: 081-53-53-7777 tàbí 070-39-12-69-63.
3: Orí ètò ọjà ọdún náà láwà báyìí a ti wà ní ọ̀dọ̀ bàbá òkè ogun tó wà ní òye mẹ́kúrò nílùú Àkúrẹ́. Ẹ kú iṣẹ́ ní bàbá òkè ogun.
5: Akin Atọ́kùn àjíǹde ara ó máa jẹ́ o lọ́mọdé àti lágbàlagbà pàápàá jùlọ àwọn tí ń bá wa dòwòpọ̀ lórí egbòogi wa ta pè ní 24/7 abamistọ̀. Nígbà yìí nímọ̀ràn láti lè jẹ́ pé ká tún máa tẹ̀síwájú nípa ríra egbòogi 24/7 abamistọ̀. Àwọn bàbá wa láyé àtijọ́ wọn a máa jẹ nǹkan lóríṣiríṣi, wọn á ṣe wàhálà láàárọ̀, wọn ó ṣe wàhálà lálẹ́. Ṣùgbọ́n tí wọ́n bá délé wọ́n láwọn egbòogi kan àbí méjì tí wọ́n á papọ̀ tọ́jẹ́ pé tí wọ́n bá gbé lura ara wọn ó tún wà kébékébé. Àwọn egbòogi yìí náà ni wọ́n ń lò. Egbòogi yìí náà láwá papọ̀ ta sọ di 24/7 abamistọ̀. Omi lásán la fi ṣe, kò ní ọtí nínú rárá, kò sì ní nǹkan kan míì nínú, ewé àtegbò la papọ̀ sí. Ọlọ́mọkùnrin mi báyìí yóò máa sọ pé èyí bẹ̀rẹ̀ sí máa rohun ni. Ẹlòmíì bá ṣe wàhálà díẹ̀ báyìí á rí pò ti rẹ̀ hun. Ẹlòmíì bá ṣiṣẹ́ ní inú iléeṣẹ́ rẹ̀ tẹ́tọ́ bá délé, kò ní lè sojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin nínú ilé mọ́. Bẹ́ẹ̀ lẹ́rọ olóbìnrin mi tọ́jú pé báyá ń gbà tí ó fẹ́ ṣe nǹkan àládàá rẹ̀ yìí tóbìnrin ń ṣe lóṣooṣù. Ṣe ni wọ́n máa pariwo pé inú bẹ̀rẹ̀ sí kan òun ni, inú bẹ̀rẹ̀ sí run òun ni. Bẹ́ẹ̀ ló ní bá lọ sílé ìgbọ̀nsẹ̀ báyìí bí 20 ìṣẹ́jú bí 30 ìṣẹ́jú kò ní rí ìgbọ̀nsẹ̀ ṣe. Ṣùgbọ́n tá a bá ti gbìyànjú ta ní egbòogi 24/7 abamistọ̀ yìí nínú ilé lágbára Ọlọ́run a máa rí pé gbogbo ara wa oríkèríkè ara wa máa wà lálàáfíà. Bá a bá jí láàárọ̀ náà ká tó sọun kóhun nínú kinní wa ká kọ́kọ́ mumi láàárọ̀ ká wá gbé egbòogi 24/7 abamistọ̀ yìí ká tún gbé sínú ara wa a rí pé ìṣẹ̀lẹ̀ ara wa máa tẹ́ kébékébé. Gbogbo àwọn ọkùnrin obìnrin náà tá a sì rí pé àríṣẹ́ kan ṣe tá a bá ń tun tà èrè gidigidi la máa rí bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló ti ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó sì jẹ́ pé lórí pé wọ́n ń ṣòwò nípa egbòogi 24/7 abamistọ̀ wa yìí Ọlọ́run ti ń jẹ́ báwọn náà máa rí nǹkan gidi pé ṣe. Bẹ́ẹ̀ sì ni àǹfààní tá a ṣe lẹ́dún tó kọjá àǹfààní náà tún wà lọ́dún yìí o. Àtìlẹ́yìn tó jẹ odidi masíìnì titun nílé iṣẹ́ 24/7 abamistọ̀ yìí. Gbogbo ọ̀wọ́ tó bá fẹ́ jẹ́ alágbàtà fún egbòogi 24/7 abamistọ̀ wọ́n pín nọ́mbà yìí 091 60
6: Kéèkù ilé ó gbọ́ kó sọ fún toko wípé Christmas sales ti bẹ̀rẹ̀ ní Yodmili Shoes and Boutique. Ẹ̀yin tẹ́ fẹ́ quality wears and shoes. Àsìkò yìí lẹ máa máa ríra lẹ́dìwọ́ torí ọdún la fi ṣe àwọn aṣọ lóríṣiríṣi. Turkish shoes, Turkish trousers to grade, Italian shoes, Italian trousers, Spanish shoes and trousers. Lẹ́fẹ́ ni men's wears, ladies wears. Ẹ wá fi àsìkò ọjà ọdún Christmas and New Year yìí jàǹfààní ẹ̀ lẹ́dìwọ́. Gbogbo paramilitary accessories lọ́dọ̀ Yodmili ló bá quality dé. Soldiers boots, police boots, military belts tàbí beret. Lóríṣiríṣi gbogbo private security companies tó ń fi accessories ẹ máa bọ̀. Ẹ̀yin gbajúmọ̀ sọ̀mọ̀rí ìlú tó jẹ́ wípé ẹ ò kìí fẹ́ go less. Tẹ́ gbàgbọ́ nínú wípé ìrínisí nìsọ̀ni lọ́jọ́. The way you dress, you will be addressed. Ẹ máa lọ sí Yodmili Shoes and Boutique. Ẹ lo opportunity Christmas sales yìí kẹ fi kó gbogbo ìfàyí kúrò lẹ̀. Ẹ fẹ́ ra bàtà, ẹ fẹ́ ra cap tàbí belt fọmọ yín lásìkò ọdún yìí. Ẹ bọ̀ ní Yodmili. Quality wristwatches to jerry gold tabi leather to joju. Yodmili Shoe and Boutique Kalesi, number 85 idojuko Akure City Hall, number 85 idojuko Akure City Hall, Obadeshi Da Road, Akure. Bakana ni won gba osise wo, won gba osise ati awon omose, awon staff ti o baba won jise ati awon omo to fe kose ni factory. Telephone 08034520455 08034520455 ati 08032297823. Christmas says ọjà ọdún ni Yodmili Shoes and Boutique. O ti bẹ̀rẹ̀.
1: Ètò ọjà ọdún fún ọdún 2026 náà ni ẹ̀yà ti wà nílé iṣẹ́ Fẹ́mi Alágbó báyìí tó wà ní Democracy Park ní Ìsọlọ Junction nílùú Àkúrẹ́. Ẹ máa kú iṣẹ́ Fẹ́mi Alágbó.
2: Ẹ ṣe olótùú ó máa kẹ́kẹ́ mẹ́ta wà tún rí yín lọ́dún ìyá. Ká ti máa rí lọ́dún tó ń bọ̀.
1: A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. Ilé iṣẹ́ yìí náà ó ń tẹ gbòòrò sí náà. Akílẹ̀ tún ní fún àwọn èèyàn wa lásìkò yìí.
2: Nǹkan tá a ní fún wọn pọ̀ pé Ọlọ́run ti ń gba àwọn Fẹ́mi ṣiṣẹ́ tipẹ́tipẹ́. Pé tẹ bá tún wá bí ìwọ tó ti wà rí Ọlọ́run yóò máa gbọ́ mi ṣiṣẹ́ fún ọ. Àwọn èèyàn ló ti ń dúpẹ́ lọ́wọ́ Fẹ́mi Alágbó pé àgótó fún wọn ó bá ọ lára mu. Àlàgé àwọn obìnrin tó yẹ pé ó wo ojú Ọlọ́run fún ọmọ. Atọkùnrin náà tó wo ojú Ọlọ́run fún gbogbo àwọn ọmọ wá bí o.
1: Atọkùnrin atọkùnrin ló wo ojú Ọlọ́run fún ọmọ. A máa ń rò pé káwọn obìnrin lára ju okùnrin lọ.
2: Ara ó káàkùnrin náà lára o torí pé ìgbà míì problem le wà lára ọkùnrin. Ṣé ẹjẹ́ ti ń sìn kí ṣọ́ obìnrin kan ló máa ń wà. Tábàdẹ̀ ti treat wọn Ọlọ́run dẹ̀ máa gbọ́wọ́ mi ṣiṣẹ́ fún wọn. In fact inú wọn ń dun ni mo ṣàlùmí ẹ̀ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run èmi kọ́ ló ṣe àwákọ̀ ní
1: àǹfààní
2: láti ṣe fún wọn. Bẹ́ẹ̀ ṣe rí nìyẹn. Ẹ má jẹ́ sún ẹ má bọ̀ níléeṣẹ́ Fẹ́mi Alágbó. Ọlọ́run gbọ́wọ́ Fẹ́mi Alágbó ṣiṣẹ́ gan-an. Fún àfààní wọ tó mọ ibi tí iléeṣẹ́ wa wà. Ó wà ní Ìsọlọ Junction ní ẹgbẹ́ Democracy Park. Mo ṣáà béèrè pé Fẹ́mi Alágbó Fẹ́mi Alágbó ló ń lọ. Wọ́n máa mú ọjọ́ dẹ̀ mi.
1: A rí pé ọ̀rọ̀ yìí náà àwọn obìnrin náà ní láti sọ sí. Ẹ kúṣẹ́ iléeṣẹ́ Fẹ́mi Alágbó.
7: Ṣẹ́kù dédé wò ìyàwó Fẹ́mi Alágbó ló ń sọ tí ọ́fíìsì wa wà ní Ìsọlọ Junction lẹ́gbẹ̀ẹ́ Democracy Park. Àwọn obìnrin tí ò rọmọ bí kọ́ máa bọ̀ yín iléeṣẹ́ wa o. À fún wọn ní òkú tó gbé wọ́n dẹ̀ máa rí ọmọ gbẹ́jọ́ kó tó di ọdún tó ń bọ̀.
1: Ẹ bá sọ àdírẹ́sì àti fóònù nọmbà táwọn èèyàn máa pè yín sílẹ̀ kan sí.
2: Fóònù nọmbà wa ni 0706532683. Ọ́fíìsì wa wà ní Ìsọlọ Junction lẹ́gbẹ̀ẹ́ Democracy Park Ibẹ̀la wa. 0706532683.
1: Orí ètò ọjọ́ ọdún náà láwà á ti wà ní ilé iṣẹ́ TS Furniture tó wà ní Dúdú Yemi Lane ní Oyinmekuro nílùú Àkúrẹ́. Ẹ kú iṣẹ́ ní TS Furniture.
8: Ẹ ṣe atọ́kùn. Ilé iṣẹ́ wa ni TS Furniture Nigeria Limited. Ta wà ní nọmba 2 Dúdú Yemi Lane. Lọ́pọ̀sìtì Oyinmekun Grammar School. Àwa náà la wà níwájú wọ́ọ̀kì tẹ́lẹ̀tẹ́lẹ̀ o. Ṣùgbọ́n iléeṣẹ́ wa ti fi kanlẹ̀ sí nọmba 2 Dúdú Yemi Lane ọ́pọ̀sìtì Oyinmekun Grammar School. Níbi tá a ti ń ṣe oríṣiríṣi àga, oríṣiríṣi bẹ́ẹ̀dì, oríṣiríṣi chair, dining table ni o, dining chair ni o, kitchen cabinet ni o, wardrobe nínú yàrá rẹ ni o. Èyí tó jẹ́ ti Nàìjíríà wà ń bẹ́ẹ̀, èyí tó jẹ́ tòkò òkun wà ń bẹ́ẹ̀. Ìwọ náà tó jẹ́ pé bóyá Ọlọ́run ti sàánú rẹ, o ti parí ilé rẹ, ọ̀fẹ́ ṣe fọ́níṣọ̀ gbogbo inú ilé rẹ látòkè délẹ̀. Pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08034708872 tàbí 091-67-82-39-80-080-34-70-88-72. Iléeṣẹ́ TS Furnishing Nigeria Limited láti fi gí dára oríṣiríṣi àwọn oríṣiríṣi iṣẹ́ àrè eléyìí ti Nàìjíríà ni, àwọn eléyìí tó ké òkun ni. Nígbà tí wọ́n náà bá délé iṣẹ́ wa, tí wọ́n náà bá wá wò, ó rí pé oríṣiríṣi nǹkan láti fi gí dára àti bíbà yìí. Èyí tẹ́ bá wa rajà lóṣù tó kọjá, èyí tẹ́ bá wa rajà nígbà tó sùn ti bẹ̀rẹ̀ náà, gbogbo yín náà la tún ké o. Mo bá kọ́lé ayọ̀ tẹ́ kọ wá sí iléeṣẹ́ TS Furnishing Nigeria Limited táwa nọmba 2 Dúdúyẹmí Lane opposite Oyè Mẹ́kun Grammar School. Báwo ṣe gba ọ́fíìsì ti ẹni? O fẹ́ ṣe fọ́nìṣì ọ́fíìsì rẹ̀? Pé iléeṣẹ́ TS Furnishing àwọn àbọ̀ dára sí iléeṣẹ́ rẹ̀ tó jẹ́ pé nígbà táwọn kọ́sọ́mà mìíràn bá wọbẹ̀ wọ́n máa gbé o gbé nǹkan gidi jókòó. Léyìí tó sì jẹ́ pé owó owó gara ànífowó náírà ànífowó ní ọ lára. Bóyá wọ́n tiẹ̀ ti ń lo chair kan nínú ilé rẹ̀, ó wá rí pé chair yẹn ò gbọ́n mọ́, àbó ti gbé díẹ̀ ni gbé wá sọ́dọ̀ wa. Àwọn ọ̀bọ̀ sọ di tuntun. Bóyá o sì fẹ́ fowó kun ni tó gbà yìí tá a ti ṣe kalẹ̀. Kò séyìí tí ò rọ wá lọ́rùn ní iléeṣẹ́ TS Furnishing. Àwa náà lọ wà níwájú works tẹ́lẹ̀tẹ́lẹ̀ o, ṣùgbọ́n a ti ka fi ìdí kalẹ̀ sí nọmba 2 Dúdúyẹmí Lane opposite Oyè Mẹ́kun Grammar School 08034-70-88-72 08034-70-88-72. Ọ̀pọ̀lọpọ̀ ọdún láti láyé o, àní fọdún eléyìí ṣe àtìmọ́ o. Ẹ ṣé púpọ̀.
9: Ta bá ń sọ̀rọ̀ nípa àwọn tó ń ṣètò ìrìn àjò lọ sókè òkun, America, Canada, European countries, a lè fọwọ́ rọ́ Evershine Films and Travels Nigeria Limited, a lè fọwọ́ rọ́ wọn sẹ́yìn. Àtúgbàgbà sùn lọ́yẹ́, ó ti lé ní ogún ọdún ta ti ń kó àwọn èèyàn lọ sókè òkun tí kò bu wa lọ́wọ́. À ń kó wọn lọ láti ṣiṣẹ́, à ń kó wọn lọ láti kàwé, à ń kó wọn lọ láti lọ gbafẹ́. Kò sẹ́nikẹ́ni nínú àwọn agents tó dá wa mọ̀ tó lè fọwọ́ rọ́ wa sẹ́yìn. Àárín òbí la ti ń yọ ìfín. Ọlọ́tọ̀ ló ní tòun ọ̀tọ̀. Iléeṣẹ́ Evershine Films and Travels Nigeria Limited ó ti wà tipẹ́tipẹ́. A bẹ̀rẹ̀ lórí ká gbé àwọn èèyàn lọ sí America. Ó wà ní nọmba 280 Ondo Road opposite First Mulak Hotel, Isikan, Lakure, Ondo State, Nigeria. A ti gbé àwọn èèyàn lọ sí Canada rẹpẹtẹ. A ti gbé àwọn èèyàn lọ sí Europe rẹpẹtẹ. UK ńkọ́ ẹ má jẹ́ kán tàn yín jẹ́ o. Iléeṣẹ́ Evershine Films and Travels Nigeria Limited ó kọjá bẹ́ẹ̀. Ẹ má jẹ́ kí ẹnikẹ́ni fi ẹnu fi ẹ̀gàn iléeṣẹ́ yìí. Iléeṣẹ́ yìí ti wà tipẹ́. Ọlọ́run dẹ̀ dúró ti wá. Iléeṣẹ́ tó wà ní ọ́fíìsì kan ṣoṣo tí ò sá kiri tó dẹ̀ ti lé lógún ọdún tí wọ́n ti wà ńbẹ̀. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹni tó bá mọ ẹ̀gàn àjànàkú lásọ pé tèrè ò tó nǹkan. Iléeṣẹ́ Evershine Films and Travels Nigeria Limited wọ́n kọjá bẹ́ẹ̀.
10: Ẹ pé iléeṣẹ́ Evershine sórí nọ́mbà yìí 09036964322. Lẹ́ẹ̀kan sí 09036964322.
1: Ètò ọjọ́ ọdún tẹ̀síwájú. A ti wà ní Eze Dog Food báyìí tó wà ní Onyarugule Industrial Park nílùú Àkúrẹ́. Ẹ káàbọ̀ lórí ètò ọjọ́ ọdún.
11: Ẹ ṣe olótùú Adẹ̀kúnmọ̀rẹ́ ọdún láti iléeṣẹ́ Eze Dog Foods Limited nílùú Àkúrẹ́ takalẹ̀ sí Ondo State Industrial Park fọ́mọ̀ Yàmùgúnlẹ̀ Market níbi tí wọ́n ṣe new flyover sí. Ibẹ̀ la ti ń kí o gbẹ̀yìn oníbàárà wa ọ̀pẹ́ ṣé o bá rọwọ́ yín o. Àwọn product wa la tún gbé dé o. Eze Dog Pounded Yam Flour, iyan funfun ta ti ṣe sí gẹrẹ fún tẹ̀lé jẹ́. A tún ní Eze Dog Coco Yam Flour náà tún wà tánpẹ̀ ní Manimang. Manimang ara iléeṣẹ́ Eze Dog Food Limited náà ni. A tún ní Eze Dog Yellow Yam Powder fún iyan ọ̀lọ̀ tó ti wà ní ìyẹ̀fun tá a kò lè máa rò. Bẹ́ẹ̀ a ní Eze Dog Pap Plus Flour. Pap Plus Flour yìí a ti fi oríṣiríṣi àwọn èròjà sí fún àwọn ọmọ wa láti oṣù mẹ́fà títí dé àgbàlagbà. Bẹ́ẹ̀ sì ni a ní Eze Dog Gbanunu. Gbanunu ní ìyẹ̀fun. A ní ọbẹ̀ ibà ìyẹ̀fun náà. A ní soya milk náà tá a ti ṣe láàrọ̀ ọ̀tọ̀ náà tá a lè máa mu, tá a lè fi mu tíì, tá a lè fi mu àwọn ògìtá ṣe fúnra wa nílé. Bẹ́ẹ̀ kọ́ náà fi ṣe irú náà, irú gbígbẹ. A ṣe àwọn ẹ̀fọ́ lóríṣiríṣi. A ṣe ilá tá a ti gbẹ náà. Ewé gbígbẹ náà dẹ̀ wà náà tá a ti ṣe náà. A ṣe àwọn ẹ̀fọ́ lóríṣiríṣi. Irú wà. À ń ṣe beef flour náà fún àkàrà àti mọ́ín-mọ́ín gbẹ̀gìrì àti èkùrú. A dẹ̀ ń ṣe pepper soup spices náà fún pepper soup. À ń ṣe oríṣiríṣi àwọn spices bíi ginger, garlic, turmeric, fenugreek, fennel, gbogbo ẹ̀ la ní. ni le se wa sinamo a se onje o to popolopo ma npe wa pe se onje sise la nta rara o o ni lati se si iye fun te wa lo se pari ni le yin ohun la se ni le se Ezedok Foods Limited a tun ma se cargo na ta fe send awon eru lo si oke okun sawon omo yin sawon eyan yin a send aso abayan send aso abayan send onje bo se bata ni bo se ose ni epo a ma gbe isugan isu tutu ton ti se rara a ma ma gbe Canada US UK kon si wa ni le se wa ni le se Ezedok Foods Limited bakan na a tun se awon ohun mimu na ni ise wa Ezedok Zobo ko de ki ma nba je o fun party yin abayin brand e a ko ko yin sare fi picture yin si ati tiger nuts yin na a le bayin se ka bayin fo ko yin si be ni ana wa o awon onje a ni eto kere ju lodo wa ni 700 naira fun onje te ba fe pin ni party gari ni fufu ni pupu ni gbogbo e la nse ni le ise wa elubo agede na o wa na ti se si gbere fun awon to ba fe partner pelu wa boya won ni le ise sugbon won le process fun awon won le ko si wa ni le se Ezedok Foods Limited ka kan pata pelu o kan ba won ma se ni bag bag kon lo pada ma ba won fura won ma brand ni oruko won kon ba se fe kon ba le fe ka brand e fun won na loruko won na a le ba won se na sugbon yo aso ye papo o wa fun yen ta ma fun ibo condition yen na ko garage number wa ni 08035383997 08035383997 ekeji ni 08035780726
12: ori eto ojo odun na la se wa ati wa ni Sanchez Ventures bayi to wa ni waju former police headquarters ni ifegbekegbe AU's hotel ni lesaro nilu akure ati mo won si plumbing materials ko si nkan to ni se pelu plumbing materials ti won o ni nbe e ku se ni Samchez Ventures
13: e ka bo lotu ile se Samchez Ventures lawa yo
12: e pele o
13: e se o gan sa gaga bi awon eyan se mo wa pe a ni se meji ta nse ni Samchez Ventures
12: beni
13: plumbing materials ni kan la wa nta ni ile se ti wa anything to mi ba tin gba nu e koja o le ma ba ni ile se Samchez Ventures awon bi water heater water tank water pipe water closet water pump alorisisi door german door anything england door anything nigeria made ani bulletproof door titu wa se yan nikan o alawo jacuzzi nla nla to gba eyan meji meta te pe oko ati yawo a ma sere nu jacuzzi kan ba ti na ba ti church de lojo sunday wa fi yan relax ile se Samchez Ventures leti ma ri ile se wa leti ma ri popping machine to epo automatic ni to nba to nu bo oyin abi ko ga a stop fura to ba ti a to nba to de a to pick fura ile se Samchez Ventures ko se anything industrial material te ba tẹ́ẹ̀ ní bá ń lè ṣe ti wa kàńtà nurses àdẹ́ńtà retails tí àwọn èèyàn bá fẹ́ kó bíyà hòtẹ́ẹ̀lì àbí àwọn tó ń ṣe wíwà ọ̀sán máa bọ̀ lọ́dọ̀ ti wa àá ta fún ọ ní price tí ò tí ẹ̀ gara rárá èyí tó ń ta lẹ́kọ̀ọ́ tó ń ta nìbàdàn nílé iṣẹ́ Samchez Ventures sí ń ta fáwọn èèyàn tó èèyàn bá rajà lọ́dọ̀ ti wa tó bá lu ṣẹ́kù àá tún gbà padà àá fún lówó àwọn kó tún fi ra nǹkan mí tẹ bá ra nǹkan lọ́wọ́ wa tẹ bá ní ìṣù lórí ẹja padà nǹkan tá a bá ti nílè fún ní garanti ẹ̀ ní bá nílé iṣẹ́ Samchez Ventures àwa ni a wà ní old police headquarter ní ẹgbẹ́ AU's hotel nílùú Àkúrẹ́ níbí ẹ wọlé kẹ park iléeṣẹ tiwa ó ṣe bí tẹ máa park sí tẹrù a máa bá yín pé bí a kan máa lọ ti ẹsẹ mọtò yín ẹ rà á kẹ máa kó sínú mọtò yín.
12: ẹ bá sọ fóònù nọmbà sí fún àwọn tí wọn gbọ yín.
13: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08266793449 08266793449 tàbí 09058888750.
12: orí ètò ọjà ọdún lawa a ti wà nílé iṣẹ Amola Healthcare Limited báyìí tí wọn ṣe ohun mímu Amobitas fún ìlera gbogbo ènìyàn. ẹ kúṣẹ́ ní Amola Healthcare Limited.
14: ẹ káàbọ̀ sí ilé iṣẹ́ Amola Healthcare Limited. ilé iṣẹ́ Amola ló ń ṣe àwọn egbògi amárayá àti láti dá gbogbo egungun ara iṣan ara àti omi ara wa padà sí bó ti lè wà lálàáfíà. nígbà gbogbo àwọn egbògi wa náà ni Amobitas, Amo Flush Capsule. àwọn egbògi wa méjèèjì dára fún àwa tí a bá ní ìpèníjà àrùn ìbálòpọ̀, àrùn sítọ̀sítọ̀, oyún ìju àti ibà jẹ̀dọ̀jẹ̀dọ̀. gbogbo àwọn tí a ní àdojúkọ àìróyúnní àbí àìrọmọbí Amobitas àti Amo Flush Capsule kí a béèrè fún. ẹ sáti ra èyí tí ó máa tó yín lò fún odidi oṣù kan fún complete dosi. ẹ má gbàgbé pé ilé iṣẹ́ Amola Healthcare Limited náà ni ó ṣe egbògi atura. egbògi atura dára fún inú kíkún àti inú kíkùn kí a máa tọ̀ lóòrèkóòrè tí a mọ̀ sí ìtọ̀ ṣúgà, ìbàdí ríro, inú ríro àti àtúnṣe nǹkan obìnrin lóṣooṣù. A tún ra ní kí ẹ béèrè fún gbogbo àwọn ilé ìtajà oògùn òyìnbó tí ó bá ti súnmọ́ yín tí àwọn supermarket kí ẹ béèrè fún àtura. A tún fi àkókò yìí sọ fún wa pé Amolab Healthcare Limited tún gbé egbògi Amo HPP formula jáde. HPP ó túmọ̀ sí high blood pressure. Ó gbé jáde fún àìrórun tàbí àwa tí ìfúnpá wa ga. Amo HPP formula ní kí ẹ béèrè fún kí oorun wa lè máa ṣe déédéé. Ó dára fún ọmọdé àti àgbàlagbà. Pàápàá jùlọ láti máa relax àwọn system wa. Gbogbo àwọn egbògi wa Amo Bitters, Amo Flush Capsule, Atura àti Amo HPP Formula ni ó gba egbòǹtẹ̀ ìjọba tí a mọ̀ sí NAFDAC approved. Fún ìbéèrè àti àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ pè sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0708877855 lẹ́ẹ̀kan sí 0708877855. Ajíǹde ara yóò máa

0: jàdákẹ́ pani láìsẹ̀ ìjẹ̀ ríru lágọ̀ ara kò yẹ ká fọwọ́ rẹ̀ hẹ́hẹ́ mú. Ìdí nìyí tí ilé iṣẹ́ Amolab Healthcare Limited fi ṣe àpòpọ̀ ògùn tá a pè ní Amo HBP formula torí bá ń fọni léraléra kó máa rẹ ni dẹ́dẹ́ tàbí káyẹ̀ ni ó máa ṣàdédé já pìpìpì ní gbogbo ìgbà. Amo HBP formula lọ̀rọ̀ kàn yẹn o láti mú kí àgọ́ ara padà bọ̀ sípò ní wàrà ṣe sà. Àjọ NAFDAC fò tẹ̀lú pé ó dára láti gbógun ti àìsàn ìjẹ̀ ríru lágọ̀ ara. HBP formula ó dára fún gbogbo ẹbí. Ilé iṣẹ́ Amolab Healthcare tọrọ ìlera àwọn ènìyàn jẹ lógún ló ṣe. Amo HBP Amo High Blood Pressure formula ló ń jẹ́ bẹ́ẹ̀. Ó ti wà káàkiri gbogbo ilé ìtajà oògùn lárọ̀ọ́wọ́tò yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí 08037282633. Ilé iṣẹ́ Amolab Healthcare Limited ló ní ká máa fìgbà gbogbo wà nílera gbangba gidigba ní gbogbo ìgbà ló jẹ àwọn lógún.
1: Ẹ pàdé wa lásìkò míì lórí ètò ọjà ọdún. Femi Julius lorúkọ tèmi.

0: Abe Abiodun Akinwumi ko lo soju Akure North and South Federal Constituency labi asi egbe oselu African Democratic Congress ADC Balawumi Balawo Balawu gbogbo wa
1: ẹkún gẹ́gẹ́ wòye o ẹ̀yin tèmi
2: èmi fẹ́mi alágbó ló ń sọ̀rọ̀ tí ọ́fíìsì mi wà ní sọ̀nà
3: àmọ́ balẹ̀ sí ìlú ọ̀wọ̀ ní ọ̀dẹ̀ 28/29/30/31 ní oṣù kẹwàá ọ̀tọ́bà tí a wà yìí ní victor bell hotel
4: adétúyà street òkè dọ́gbọ̀n.
5: ẹ̀wọ́ obìnrin tó ti wà nílé ọkọ látọjọ́ pípẹ́ tó jẹ́ pé ọ̀rẹ́ ni pé ránṣẹ́ máa bọ̀ lọ́dọ̀ fẹ́mi alágbó tó jẹ́ pé oṣooṣù nínú rẹ̀ bàjẹ́ tó wà nígbà kíní ìtú ti wá wọ́n máa bọ kò sí ròlú fún ọmọ tàbí ìwọ obìnrin tó jẹ́ pé nǹkan oṣù rẹ̀ ṣe ló ń lé tàbí ṣe ló ń dín àárú ilé yìí ò dáa tó ń fún ọ ní ìbànújẹ́ ọkàn máa bọ̀ lọ́dọ̀ wa nọ́mbà wa rèé 07065326843 lẹ́ẹ̀kan sí 07065326843. Àwọn oògùn tó kójú owó wà níbí máa bọ̀ lọ́dọ̀ èmi fẹ́mi alágbó kí ni ọjọ́ orí rẹ 30 ni 40 ni 50 ni 60 even 70 pàápàá kí ló dé àwọn bàbá wa tọ́wọ́ láyé ọjọ́ yẹn tó jẹ́ pé wọ́n níyàwó mẹ́rin márùn-ún mẹ́fà tán dẹ̀ ṣojúṣe wọn láàrin wọn ìwọ máa bọ̀ lọ́dọ̀ fẹ́mi alágbó ìwọ tí ò mọ̀ ń bá bíi ronaldo tàbí messi máa bọ̀ kó wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ fẹ́mi alágbó àwọn mìíràn wọ́n máa jáde ní òru lọ tọ̀ bí ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin ẹ̀márùn-ún ẹ̀mẹ́fà orí ilé yóò da fún àgọ́ ara wa ẹ máa bọ̀ kẹ wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ èmi fẹ́mi alágbó nọ́mbà wa rè lẹ́ẹ̀kan sí 07065326843 ìwọ ọkùnrin tó lè gbá pọ̀ lórí pápá dáradára kí ló dé mo kọ́lé mo ra mọ́tò inú rẹ̀ sì pàpàdù sí mi orúkọ báyọ̀ lè jẹ́ kínú obìnrin dùn tí wò bá lè gbá pọ̀ lórí pápá dáradára pẹ̀lú aya rẹ nílé apá ló ṣe múnú ẹ̀ máa ṣe dùn inú rẹ̀ lòdì sí ọ rárá ìwọ máa bọ̀ lọ́dọ̀ èmi fẹ́mi alágbó àwọn mìíràn àtìlẹ́yìn máa bọ̀ lọ́dọ̀ èmi fẹ́mi alágbó ní pàṣẹ Elédùmarè ìwọ yóò rí ìwòsàn nọ́mbà wa rè lẹ́ẹ̀kan sí 07065326843 ọ́fíìsì wa wà ní ìsọlọ̀ road níwájú democracy park ìbẹ̀lẹ̀ ti máa rí wa ní ẹ̀yìn mọ́ṣáláṣí central mosque.
4: àwọn kan á ní pé ìkọrùn lágbára wọn àwọn kan á ní pé ọkàn já wọn jẹ lára àwọn kan á ní pé inú wọn gbóná láti mú wa. Má ṣe bẹ̀rù nípa ìṣẹ́lẹ̀dùmarè máa fún ọ ní oògùn tó máa bọ̀ lára mi.
6: ẹ kú dédé ìwòye o èmi ẹyà fẹ́mi alágbó ló ń kí yín tí ọ́fíìsì wa wà ní ìsọlọ̀ junction ní ẹgbẹ́ democracy park ní Àkúrẹ́.
7: a máa balẹ̀ sí ìlú ọ̀wọ̀ ní little bell hotel adétúlà street òkè ìdọ́gbọ̀n ní on the 28th, 29th, 30th, and 31st ní oṣù ọ̀tọ́bà tí a wà yìí.
6: tábọ́rì ìwọ obìnrin tó ti wà nílé ọkọ lọ́jọ́ tó ti pẹ́ tó rẹ̀ yàn pè ránṣẹ́ máa bọ̀ níléeṣẹ́ fẹ́mi alágbó tàbí ìwọ obìnrin tí nǹkan oṣù rẹ̀ ń dín ni tàbí ó ń lé ni máa bọ̀ níléeṣẹ́ fẹ́mi alágbó tàbí ìwọ tí ò lè gbábọ̀ dáadáa lórí pápá bí òsínmẹ̀ àti ìgalò máa bọ̀ ní ọ̀dọ̀ fẹ́mi alágbó àṣírí tí mo fi wà lọ́dọ̀ fẹ́mi alágbó dì sí yìí máa bọ̀ ká fi fún ẹ hẹ́ọ̀bọ̀ mi hẹ́ọ̀bọ̀ ọkọ mi ní iléeṣẹ́ à ń retí yín.
5: bí ìyàwó ṣe sọ ni bẹ́ẹ̀ ló ṣe rí o bẹ́ẹ̀ ló ṣe rí ẹ̀ bẹ́ẹ̀ ni obìnrin ló mọ̀ kan tó ń ṣe obìnrin o àwọn ọkùnrin náà ló mọ̀ kan tó ń ṣe ọkùnrin so ẹ máa bọ̀ lọ́dọ̀ wa ní ilé iṣẹ́ wa ẹ ò rí mi ẹ ò dẹ̀ sì rí ìyàwó mi.
3: ní ọ̀rẹ́ 28/29/30/31 ní oṣù kẹwàá ọ̀tọ́bà tí a wà yìí ní victor bell hotel
4: adétúyà street òkè dọ́gbọ̀n.
5: a ní ọ́fíìsì ilẹ̀ haúsá níbo nílẹ̀ haúsá mo ní sí jẹ̀mẹ́ta ní yọ́là ibẹ̀ ní ọ́fíìsì mi wà mo ti ní sí ògbólàfọ̀ ní enugu state nílẹ̀ ibo àsìkò rèé tẹ̀yẹ yín tèmi kẹ́nà wá jàǹfààní fẹ́mi alágbó adúpẹ́ lọ́wọ́ yìí tẹ̀yẹ wà lọ́kàn tẹ́ni pé fẹ́mi alágbó aṣẹ́ oògùn tẹ fún wa ó ń bá wa lára mu ọlọ́run ló ṣe o fẹ́mi alágbó kan ó dìgbà tẹ bá wá kẹ́yìn náà gbogbo kò tó bá ṣe yín má ṣe àyẹ̀wò fún yín gbogbo kò tó bá ṣe ọ́ lágbo ara rẹ nípa àṣẹ Elédùmarè gbogbo tó ń jẹ́ṣẹ̀ fún ọ yóò di ìtàn tíjọ́ tó bá ti dé ọ̀dọ̀ mi fẹ́mi alágbó àlàáfíà yín kò máa ní di fíáfíá o àmì o.
8: ẹ̀yin Ajade University, Laramoki, Ondo State invites you to the third induction and oath-taking ceremony of medical laboratory scientists. Come and celebrate a new generation of professionals ready to advance healthcare through scientific excellence and innovation under the chairmanship of Professor Philip Okuntunde, Vice Chancellor, PIM, Medical Laboratory Science Practice in the Era of Artificial Intelligence, featuring distinguished guest Dr. Donald Ibe Ofili, Registrar CEO, Medical Laboratory Science Council of Nigeria, and guest speaker Professor Olufemi Emmanuel Akinyi of Osun State University. Date Thursday, 15th October 2026 at 10 a.m. Venue, Faculty of Law Auditorium, Ilezade University, Laramoki, Ondo State. The future of medical laboratory science is here, powered by innovation and artificial intelligence. Ilezade University, going higher.
9: Sọ fún gbogbo àwọn ẹgbẹ́ oníkòkó ní ìlú Ìpele
10: àti Ìpele Cocoa Buyers Association
9: ní ọ̀wọ̀ East SCDA
10: pé kòkó tí ó bá máa jáde fún títà láti jẹ ojúlówó.
9: Ẹnikẹ́ni tó bá fẹ́ ra kòkó ní ìlú Ìpele gbúdọ̀ ní káàdì ìdánimọ̀ olùrajà kòkó ti ìlú Ìpele.
10: Bákan náà, kò sí àǹfààní fún ẹnikẹ́ni láti fi abọ́ tàbí apẹ̀rẹ̀ ra kòkó.
9: Kéè ni ìwọ̀n tí ó gba òǹtẹ̀ ẹgbẹ́ ní ìlú Ìpele.
10: Ó kéré ké o, ìkòkó yọ bàbà, ọjọ́ mẹ́rù yé máa ní alápẹ̀rẹ̀ pẹ̀tẹ́.
9: Ìjàtìjàtì
10: àti síléètì
9: káṣù
10: àtẹràn yé máa nekù.
9: Òun nìkan wọ ọjà
10: ọ̀nẹ́kọ́nẹ́ yé bára kòkó ọwọ́ ọmọdé yé máa ti yá ṣoko
9: tàbí dúra kòkó tútù ṣegbẹ́ṣegbẹ́
10: tàbí dúra kòkó gànjẹ́
9: ó lò fi
10: aago mẹ́fà ojú alẹ́ sí aago mẹ́fà wúrọ̀.
9: Òun kòkó gbúdọ̀ jáde tàbí wọlé sùlù pele.
10: Ẹni bá tapá sófin yìí
9: ìgádá bá gbé
10: alága gbọ́lí kòkó pele.
9: Ẹ̀dá Solomon
10: Akírótìmí
9: àti Sẹ́kítì
10: Ṣífọ́ Olúpọ̀nà Mati Wakínọlá
9: ìgbìmọ̀ amúṣẹ́ ṣe àtọ̀ngọ́ mẹgbẹ́
10: ọ̀ngọ́n ẹ̀mẹ́ kéde o.
9: Kúwe Bánú bèrè pé nọ́mbà yìí
10: 081-3704-4254 tàbí 081-0232-7340.
11: Is it okay to make fun of our tooth gap? Let's have a talk.

0: ìṣẹ́fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀ lù ú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Ẹkúndẹ́dẹ́ àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí àtúgbẹ́ nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀ bẹ́ẹ̀ sì ni má jà gbọ́kùn sí ńbẹ̀ torí pé tó ti kálé tó ti ka kò ní ẹ ti máa gbọ́ nípa seed care ìní iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa kání nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò tá a mọ̀ sí dúkìá ìṣe móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí fi mú kí ayé ó dẹrùn fún ni ṣùgbọ́n tá à ń wò wípé bí ilé ayé ṣe rí lóde òní ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà bẹ́ẹ̀ ni èyí ni ìdáhùn ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n lọ́jọ́ òní àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CDK má fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn ara ilé.
2: Ẹ ṣeun olóòtú ẹ kú òun ní àtàrọ̀ orúkọ mi ni Okunola Abdulrakeem gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDCARE application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímúṣẹ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò onílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o a fẹ́ ra fan ni o AC ni a bọ́ sí ilé ìdáná a fẹ́ ra gas ni o pot ni o microwave fridge ni a fẹ́ ra freezer ni o àti bẹ́ẹ̀ lọ lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣeéṣe mọ̀nàmọ́ná báyìí ta fẹ́ máa ra bí solar inverter nkankan àtúntà ní CDK a tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún èmi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ máa fi ṣiṣẹ́ so gbogbo àwọn kan báyìí ló wà lórí CDK app tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà láàtún wá tà fún yín ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ ti wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pápá ń bari ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ àǹfààní tí a fún àwọn ẹni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá tó bá jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDK ó máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ rà yìí wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o tí wọ́n yá mọ̀ ra mattress lọ́wọ́ wọn ò pé ok mo fẹ́ ra gas cooker ẹlẹ́ mu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CDK wà fún yẹn kan tó sọ pé ṣé wọ́n ta mọ́tò bẹ́ẹ̀ ni ṣé wàá rí tó ní mọ́tò dé ohun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fa àwọn èèyàn láǹfààní pé ẹ lọ wá ru mọ́tò tó wù yín kẹ wá sọ fún àwa káwọ wa lọ bá yín sanwó nítorí a ní ẹ tó bá tara mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 36 months so tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CDK ó pé ẹni tó sanwó kí oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú eléyìí serious a jẹ́ pé ó níbì kan tó owó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn mò ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni màá dẹ̀ ra mọ san díẹ̀ díẹ̀ mo lè mọ san 20,000 ní oṣooṣù tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún CDK ó dẹ̀ palẹ̀ washing machine wọ́n gbowó fún mi màá tún máa sanwó lọ síbẹ̀ tí máa sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀ so tó bá dẹ̀ yẹ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ máa sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà màá sì rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lọ́rùn láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjìláàádọ́ta that is 48 weeks tí bá mọ́sẹ̀ mẹ́jọ tí n bá ti san ọ̀sẹ̀ kíní kejì kẹta kẹrin CDK mọ̀ pé ẹni yóò níbi tí owó ti ń jáde a gbé ọjà rẹ̀ fún yóò dẹ̀ tún máa sanwó lọ nǹkan tí CDK wà fún ni kò wá sọ wípé à ń gbé apá ibì kan ní Nàìjíríà a lè ra ọjà o gbogbo ibi tẹ́ ẹ bá máa gbé ní Nàìjíríà tẹ́ ẹ bá ti béèrè fún tẹ́ ti download app wa lórí Play Store tàbí App Store CDCARE tẹ́ bá ti download ẹ̀ tẹ́ forúkọ yín sí tẹ́ fi phone number yín sí ẹ ti rán àwọn èèyàn wa tí ó ti mọ kí yín káàbọ̀ CDK ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ ti ṣe tẹ́ bá ti download app yẹn bá ayé tẹ́ mọ̀ fi owó yín sí ẹ mọ̀ rí ń bẹ̀ bó ṣe ń wọlé bó ṣe ń jáde àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí app yẹn tẹ́ bá ti download àbí kẹ́ ẹ chati lọ́fẹ̀ẹ́ kò síbi tẹ́ lè wà.
1: Ọ́fíìsì nígbà tó yẹ pé ní ẹpẹ̀ kan káàkiri.
3: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station ládojúkọ ọ̀fẹ́ Tochi Pharmacy Oluwatoyin Quarters Àkúrẹ́ ẹ lè pe 0707-454-2995.
1: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ wẹ́rẹ́ yan gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ láti ní dúkìá kan àbó míì tó jẹ́ pé ẹ ti ń rò ó wípé bó o lẹ ṣe ṣe báwo ni kiní ọ̀hún ṣe bọ́ sí ọ̀nà náà rèé ẹ tẹ̀lé wọn.

0: Medicare. Ó di bàkan náà ẹ ṣeun.
1: Ilé-iṣẹ́ wa wà ní Exodus Filling Station, Ladojukọ Fertility Pharmacy, Oluwatoyin Quarters, Akure. Ẹ lè pe 0707-454-2995.
2: ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أحباب السلام عليكم ورحمة الله وبركاته أدعوك وفو الله وبا أدعوك وفو النبي محمد صلى الله عليه وآله وسلم Ọlọ́run ọba tí ó kọ́dára nínú ọlá nínú àánú rẹ̀ tí ó tún mú kí a máa pàdé lónìí lórí ètò yín ètò wa ètò àlìdáyà ilé tí ó ń dé sí etí gbọ́yìn látòrí ìtàkùn àdàbà etí pẹ́pẹ́ fm tó kalẹ̀ sí ìlú ìlaramọ̀tò ní Àkúrẹ́ olóyìnbó ìyẹn ọmọ ìyáyín Abuwa Imam Alhassali tó tún ti kalẹ̀ wá yíò Ilé agodo láti mọ àtúkò ètò ní ètò wa ọ̀hún. Abẹ́rẹ́ ọ̀hún ọba Subhanahu wa ta'ala, ìmọ̀nì yìí, ọ̀fọ́dìlì yìí, ọ̀kọ́rọ̀ nìyí. Ògbélé tí a ti ń rí láti ìwáṣẹ̀ tọ́nà ọba àlẹ́gbẹ́rá kó jọ kó fi sínú exam assignment ẹnì kọ̀ọ̀kan wa àti àwa tí a wí àti àwa tí a gbọ́. Gírámù tí Yá Rahman Rahim, ẹ̀yin olùgbọ́ anúwe láyé, à ń tẹ̀síwájú nípa agbọ́nrin. Mọ́n jáhà Anna Sábàbà Kúfúrì Bani Adam. Wàtẹ́rí kìhín díìnìhín wàlùgùlówó fi sọ́ọ́lì hìí. Àlàyé nípa pé kí ni nǹkan tí ó ṣe sábàbí in tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Bani Adam tí wọ́n fi ṣe àìmoore tó ṣe kẹfìrí pẹ̀lú Ọlọ́run ọba Subhanahu wa ta'ala. Òun náà ni àwọn ìfẹ́ àníjù tí wọ́n ní sí sàkáání àwọn ẹni rí tàbí àwọn òrùlé Ọlọ́run tàbí àwọn àyọ Ọlọ́run tàbí àwọn ànábì Ọlọ́run ọba tàbí àwọn òṣìṣẹ́. Eléyìí òun náà ni àlàyé ilé tí a wà ní orí rẹ̀. Àfáwọn ṣàlàyé àwọn àǹfààní eléyìí tí ó jẹyọ nínú àwọn àkórí yìí níbàámu sí bí a ti ń gbébọ̀ láti ẹ̀yìn. A ti ṣàlàyé márùn-ún níbẹ̀. Ibi ẹlẹ́ẹ̀karùn-ún ibẹ̀ ni a ti tún ọwọ́ ba ọ̀rọ̀ Mùlídì Nàbí ìmọ̀ọ́ṣe Mùlídì Ànábì Sálásálá látara ìfẹ́. Àníyàn ìfẹ́ àníyàn dáadáa tí àwọn tí wọ́n gbé ṣalágbàtẹnu mòlúdì tí wọ́n ní ó bá àwọn kan wọ̀nyí òun náà ni aṣọ tí a fi rogun débì kan ní ìjókòó tó kọjá. Ẹlẹ́ẹ̀kẹfà tafsirul ayati allati fi suratu nur. Àǹfààní a tún rí gbọ́ nínú àlàyé tí a parí yìí pé àǹfààní tí ń bẹ nínú àlàyé suratu nur tí Ọlọ́run ọba àlékọ́lá tí ó sì lálàyé fún wa ká mọ̀ tó máa padà sẹ́yìn. Eléyìí nínú àwọn nǹkan tí a ti sọ ni àkọ̀dé sábà kan dá léka ọ̀bá yánu annahum yatawa sọ́ọ́nà bilbati. Wọ́n ní àlàyé nípa eléyìí a ti sọ sẹ́yìn ìmọ̀ ká mọ̀ tó ṣàlàyé tó ń jáwéré lórí. Òun náà ni wípé àwọn ìjọ ànábì náà yatawa sọ́ọ́nà bilbati wọ́n ń sọ àsọtẹ́lẹ̀ pẹ̀lú kí wọn pẹ̀lú ìbàjẹ́. Wọ́n ń sọ àsọtẹ́lẹ̀ pẹ̀lú ìmọ̀ fẹ́ẹ́rán àwọn èèyàn ní oko kẹfìrí àta oko bídíà. Pẹ̀lú gbóná tí wọ́n ń sọ níbàámu sí àlàyé tọ́lọ́ ọba àlékọ́lá sọ́nà rẹ̀ ní pé wàkọ́lú látàdárú nà áàlì hátàkú wà látàdárú nà wà dáwó wà láṣùwà. Wọ́n sọ wípé ẹ mọ́ dára bí mo ń lò ó gbogbo nǹkan tí ń pè ní pé kẹ mọ́ ṣe ó ní kẹ́ẹ̀tẹ̀ bàtì òní kẹ́ẹ̀ mọ́ ṣe o. Ẹ mọ́ fi àwọn òòsà yín lẹ̀ o, ẹ mọ́ fi ṣùwà, ẹ mọ́ fi yàgòs, ẹ mọ́ fi násùrù, ẹ mọ́ fi gbà wọ́n yìí, ẹ mọ́ fi wọ́n sílẹ̀. Àwọn ni kẹ́ ẹ mọ́ ọjọ́sìn fún torí pé orípa yìí náà ni bàbá ńlá bàbá yín wà nígbà tí àwọn náà sì kíni o, nígbà tí àwọn náà ń bẹ láyé. Àfáàní wàhálà kìláàfù tọ̀rí kìlímọ́ mímí. Wọ́n ní eléyìí ó sépa ó sì yàtọ̀ gédégédé sí ojúkan àwọn olùgbàgbọ́ òdodo àlẹ́dí náà yàtọ̀ àsọ̀nà bíi hákì wà sọ̀dọ̀ àwọn tó yẹ pé wọ́n máa ń sọ àsọtẹ́lẹ̀ pẹ̀lú òdodo àti sùúrù wọn mọ̀rànmà àti àánú wà ìṣubí ohun alùbátì wà bẹ̀lá àlẹ́dí náà yàtọ̀ àsọ̀nà bíná ohun àlẹ́yẹ wọn ni ohun tó jọ wọn ní ojú kejì òun náà ni àìṣesí àwọn aláìmọ̀kan àti àwọn ẹni àmì tó yẹ pé àwọn ohun tí wọn yóò mọ sọ àsọtẹlẹ pẹlú ìbàjẹ àti bídà àti ṣàdádárẹ àti àmì sàwa ankanu rọ àsáwò sí ya sí yìí yálà wọn jẹ àwọn olórí náà tí wọn ṣèjọba ní o àwọn àsáwò di ni yìí àbí àwọn tí wọn jẹ olórí náà tí wọn darí ẹsìn yẹntẹsibúnà ìlàdí wọn kàn ń ṣàfi ti ara wọn sẹsìn ni wà dínú nínúbarí ẹsìn gangan fúnra rẹ kò kọ ní gbogbo ìlànà ẹpà àkàtúndẹkùn mọ àfáàní àtẹjúdi wáhìdà mínú láyà mọtò ilá wà pọdùwápọ aláhùn rọkíza tó ní ìbàdí wọn ni àwọn tí wọn dáwọn olórí ẹlẹsìn ẹrí pé ẹlòmíín wọn tó bá ti kú nínú àwọn nǹkan tí ó bá ṣẹkù nínú àwọn ìfẹ àwọn ìrètí ń bẹ lọkàn wọn ó gbé àwọn tó ti kú yìí wọn lè fi wọn sọrí wọn lè mọ èrè wọn tó yẹ pé ìmọ̀ọ́nì hádà amúrù àlẹ́dí wà lè yìí gbogbo àwọn àna táwọn náà ti dúró lórí àti àìkìlọ̀ fún àwọn tí wọ́n ń tẹ̀lé ọkọ̀ tá a bá kú èèyàn náà níwá o àìsẹ̀ bọ́ra o àìsọ ọlọ́run àwọn àìsọtẹ́lẹ̀ tí wọn ò ṣàsọtẹ́lẹ̀ rẹ̀ ní ti dáadáa yìí yóò kó orí ibú bá àwọn tí ó bá tún tẹ̀lé wọn tó yẹ pé àwọn wọ̀nyí òun náà ni wọ́n tún wá ṣalágbàtẹ́nu gbogbo àwọn nǹkan wọ̀nyí táwọn náà dúró lórí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àfáàní àsábíà èyí tó jẹ́ lẹ́ẹ̀keje jibilatul adami fi taunil haki yankusu fi kolbi afaani akingboyin bẹ wipe adamu ọmọ nìyẹn òun náà ni pé kí ni òdodo mọ ń yòrò lẹ́mìí ọmọ nìyẹn ní tàdámọ́ walbatilu yezid ṣùgbọ́n ohun tó jẹ́ irọ́ òun mọ ń dàgbà lẹ́mìí ọmọ nìyẹn ọlọ́run ọba subhanahu wa ta'ala ó sọ ilé ìfún wa kọyankọyan ní alukur'an kẹrin ó ní inna nafsa la amara tó ń bi so ẹ̀rí ẹ̀mí ẹ̀mí bó ṣe wà yẹn kò sí nǹkan kan mínú tí mo ń pààyàn láṣẹ ju aburú àti àìdá lọ àfáàní walbatilu yezid ẹ̀rí ń tàpé ní aburú àti ìbàjẹ́ yezid nínú àdámọ́ ọmọ nìyẹn wọn ni wípé òun máa ń lé kọ́mítì ẹ̀lójoojúmọ́ ni wọ́n ní eléyìí wọ́n ní àádégbólóhùn yìí pẹ̀lú kí ni o pẹ̀lú wípé èèyàn jẹ́ ọmọ nìyẹn ìkọ́tí ìnáfọ́r aláàmú yẹmúnú lọ́wọ́ alẹ́ yìí ní tẹ́síkíá ti nọ́ọ̀sì yàtọ̀ sí wípé kí agbe kan pé ní bẹnu àwọn ọmọ ènìyàn lódodo tí ọlọ́run ọba àlékọ́lá tí ó sàánú tí ọlọ́run ọba àlékọ́lá tó sì kẹ́ pẹ̀lú tẹ́síkíá ti nọ́ọ̀sì òun náà ni ṣíṣe àfọ̀mẹ́yìn mí fàyínà láha yakú ọlọ́run ọba subhanahu wa ta'ala inú súrátù shamsi ẹsẹ̀ kẹsàn-án àti kẹwàá ọlọ́run ní kọ̀dí afláhà mọ́ zakáhà wàkọ̀dí xọ́ọ́bá mọ́ndà sáhà ẹ̀rí ẹ̀mí gbogbo ẹnikẹ́ni tó bá ṣàfọ̀mẹ́ẹ̀mí ọlọ́run ní kọ̀dí afláhà irúfẹ́ onítọ̀hún ó ti lálúyọ́ irúfẹ́ onítọ̀hún ó ti ṣàṣeyọrí irúfẹ́ onítọ̀hún ó ti ṣe àṣeyege wàkọ̀dí xọ́ọ́bá mọ́ndà sáhà gbogbo ẹnikẹ́ni tó bá fi lè dọ̀tí ẹ̀mí rẹ̀ kọ̀dí xọ́ọ́bá irúfẹ́ onítọ̀hún ó ti fọwọ́ bólẹ̀ irúfẹ́ onítọ̀hún ó ti níjàkulẹ̀ wọ́n ní ẹ̀rí ọ̀rọ̀ tí a bá sọ wípé jìbílà aláwázé fìrìlà wọ́n ní gbólóhùn jìbílà àtẹ̀ríyàn wàhùwà mọ́ yẹ́júbùlù mọ́rú àlẹ́ òun náà ni tí ọmọ ènìyàn bá sáábà ayé yákúnkún àlẹ́ tó yẹ pé orí ẹ̀ náà ni wọ́n dalé lórí wàyútúbáwò wàyúbúdíwò tó yẹ pé orí ẹ̀ náà ni ó ti mọ tó ń gbin nǹkan míì lé lórí bímánà àtọ̀bí àtúnlẹ̀ tí àlẹ́ alìsàn wọ́n ní ìtumọ̀ náà ni wípé àdámọ́ tí àwọn ọmọ ènìyàn tí wọ́n dá ní ayé fún wa ìsàn pẹ̀lú wípé ó jẹ́ ọmọ ènìyàn yàtọ̀ sí wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó lè kẹ́ ọmọ ènìyàn pẹ̀lú kí ni pẹ̀lú tẹ́síkíá tu nọ́ọ̀s ó lè sàánú èèyàn bẹ́ẹ̀ bákan náà ó sì tún lè fi àdánwò kan ọmọ ènìyàn lórí tẹ̀dísíìsù nọ́ọ̀s nípa wípé kó máa ṣe ààbò síṣẹ́ ẹ̀mí ara rẹ̀ pẹ̀lú wípé kí ni kó máa ọkàn rẹ kó mọ fọ ọmọ àfààní fàlì ìsàn ní haìsùn ìwà ìsàn wọn ní èèyàn níbàámu sí ìjẹ èèyàn rẹ wàsọfà ọlọhùn bí wàsáì ìròyìn kọ́lítì méjì ìròyìn méjì ní ọlọ́run ọba àlékọ́lá ló fi ròyìn ọmọ nìyẹn ọkọ̀ ọ̀là tààlà Ọlọ́run ọba Subhanahu wa Ta'ala o sọ ní Súrátù Ibrahim aya 34 Ọlọ́run ní innal insana ladhulumun kafar ẹ̀rí ọmọ ènìyàn dájúdájú ọmọ ènìyàn ladhulumun a alábòsí ọmọ ènìyàn kafar bákan náà aláìmoore o sì ní kí ni òun lọmọ ènìyàn. Àkọ́lá tààlà Ọlọ́run ọba Àlékọ́lá ó tún sọ fún wa ní Súrátù Azab aya 72 Ọlọ́run ní wàhámálà al insan ẹ̀rí àmọ́ náà nígbà tá a dojú àmọ́ náà tá a gbé síwájú òkè òkè yẹ rí agbe síwájú òkè kó gbà òkè yẹ ọmọ èèyàn ṣe kí ni ọmọ èèyàn wá gbà lẹ́yìn ìgbà tó kè yẹ tán ọlọ́run ní iná àdọ́dúnmẹ́lẹ̀ àmọ́ lẹ́ta alásàmọ́ wá ti wàljibal ọlọ́run ní òun gbé àmọ́ náà lórí sánmà àti ilẹ̀ àtòkè wọ́n jẹ́ fa àbáyínà ayé àmínà ha wọ́n kọ tí ọ̀gbọ́n pé ìgbà fipamọ́ yìí àwọn ò lè gbá o ọlọ́run ní wàhámọ́là ha al-insan jẹ́ẹ́jẹ́ ni òun gbé fún òkè àti ilẹ̀ àti sánmà wọn ò gbá wàhámọ́là al-insan ọmọ ènìyàn wa tẹ̀rí sí pé ọlọ́run ẹgbẹ́ fáwa àwọn ò ṣe kí ni àwọn ò gbá ọlọ́run ní iná hu kánàbọ̀ ló mọ ń jàhúlá ọmọ ènìyàn ó mọ̀ sáláìmọ̀ kan ọmọ ènìyàn ó mọ̀ sálábòsí o ama mi haifu ma ya munu lohu bihi alayhi min al-iman won ni eri nipa abala ni pe olorun ba le kela sa eruke olorun ba le kela o sa na eru re pelu pe kini o jin ki re pelu igbagbo to ye koro wala amalu salih ati se daada fa innahu yartaki an hadha won ni ile ni o wa fun eyan ni ore ofe latun ti dagba soke kúrò níbi ìpele 36 ìpele pé èèyàn ṣe tahbib fún ẹ̀mí àbí èèyàn dọ̀tí ẹ̀mí àbí èèyàn kọ ẹ̀rẹ̀ bá ẹ̀mí ṣùgbọ́n torí pé ọlọ́run ọba Àlékọ́lá jìǹkẹ́ ẹrú rẹ̀ ó kẹrú pẹ̀lú iṣẹ́ rẹ̀ àti gbàgbọ́ fa ìnáwó yẹtẹ́kì àlàgà wọn ni ilé yóò fún ní oore ọ̀fẹ́ láti ti gbé pẹ́ẹ́lí kúrò ní ìpele tí a sọ yìí lakọ́dé kọ́lákùnrin ìsánà fi ahsani tẹ̀kùn ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹgbẹ́ bó ṣe sọ wípé òun ti dá ọmọ ènìyàn fi ahsani tẹ̀kùn nínú títò eléyìí tí ó rẹwà jù nínú títò eléyìí tí ó dáa jùlọ súnmọ́ dádúnáwó asfáàlà sáfílẹ̀ ọdún lẹ́yìn wá gbà náà a tún dá padà sí ẹ̀yìn pátápátá ńlálẹ̀ nínú amọ̀nìwó amọ̀nì sọ́ọ̀lì hajj àyàfi àwọn tí wọ́n bá ṣiṣẹ́ rẹ tí wọ́n nígbàgbọ́ ní ọlọ́run fọlá ohun ajúrò ìlẹ́rú mọ́mún wọ́n ní àwọn eléyìí ẹ̀sán tọ́lọ́run ọba Àlékọ́lá ó san fún wọn ẹ̀sán tí ò ní ní di ẹ́ndì ni ẹ̀sán tí ò ní lókun àfáà tẹ̀síwájú àfáà ní fani insan ó ẹ̀rí ọmọ ènìyàn alẹ́dí yẹn múnú lọ́wọ́ àléhì bìbúdà kí ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ó kẹ pẹ̀lú kí ni pẹ̀lú ọ̀nà náà kí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó kẹ pẹ̀lú guidance wọ́n ní irúfẹ́ ọmọ ènìyàn yìí fa ilẹ̀ bátìlà lẹ́dí fi kọ́lbì yìí ẹ̀tàná kọ́sù àfáàní ẹ̀rí bátìl etí a mọ̀ sí ìṣesí ìnífẹ̀ẹ́ àlò tí ẹ̀mí bá ti mọ́ ọlọ́run ọba Àlékọ́lá kẹ́ ọkàn pẹ̀lú ìtẹ̀lé òdodo àti ìgbà òdodo ẹ̀mí eléyìí tí máa jẹ́ kéèyàn ó rìn ní gbèrégbèré àlò àti ìparun ẹ̀mí yẹn ń tiẹ̀ lẹ́vù ìparun yẹn ìmọ̀ràn ní gbèrégbèré ìparun yẹn yóò mọ dínkù ní ẹ̀mí rẹ̀ torí pé ọlọ́run ọba Àlékọ́lá ó ti ṣe kí ni ó ti kẹ pẹ̀lú ìmọ̀n ọlọ́run ọba ti kẹ pẹ̀lú ìgbàgbọ́ ọlọ́run ọba ti kẹ pẹ̀lú iṣẹ́ rẹ̀ wàrúbà mọ́ yẹ̀zúùlù bílkù lè yà àfáàní ẹ̀mí ìbàjẹ́ yìí ẹ̀mí àìdá yìí ẹ̀mí ìrìkísí yìí nígbà tí ìgbàgbọ́ bá ti jedò nínú ọkàn rẹ̀ ẹ̀mí ìrìkísí ẹ̀mí àìdá ẹ̀mí ìbàjẹ́ ẹ̀mí aburú èyí tó súnmọ́ ni pé tó bá padà wàá yá tẹ́ni ẹ bá ti pẹ́ nínú ìjọsìn gan-an gbogbo àwọn ẹ̀mí burúkú ẹ̀mí kẹ́nimẹ́ni ẹ̀mí ìfojú nǹkan burúkú fojú wo nǹkan mọ́ lakejì gbogbo àwọn nǹkan yìí yóò yẹ yóò kúrò fún yẹn pátápátá ta Umar ibn al-Khattab wọn ní lápèjúwe àfáwa Umar ibn al-Khattab sàbí ńláńlá sàbí pàtàkì ni àti àfáwa Khalid ibn Walid wa Ikrimah ibn Abi Jahl gbogbo àwọn táwọn sọ pátápátá wàgá ìrùhùn àti àwọn míì tí wọn bá tún fara kí wọn sàábí ni gbogbo àwọn táwọn sọ pátápátá a rí wípé ní pilẹ̀pilẹ̀pilẹ̀ gbogbo àwọn táwọn sọ ìwọ kìí ṣe mùsùlùmí o Umaru kìí ṣe mùsùlùmí ní pilẹ̀ Khalid ibn Walid kìí ṣe mùsùlùmí ní pilẹ̀ Ikrimah ibn Abi Jahl kìí ṣe mùsùlùmí ní pilẹ̀ ṣùgbọ́n kan olorun oba ile ti ola o pada teran pelu suhba debi pe olorun oba da kadara pe o pada ran islam lo to pada disabi to pada gba islam e ri pe gba ti won gba islam emi won wa mo okan won wa mo to pe ida keji be na sile mi e wa tele tele ṣugbọn olorun oba subhanahu wa taala manna alaihim bil iman wal amal salih olorun oba ke won o sa won ke o sa won lesa pẹlu igbagbọ ati ise re ise re lo wa jindun ni titi fa to bi je pe ta ba tu eru won aya fi awon o ba mo ti se yi ninu aida to pe a ki mo rin ko mu mo mi leyin yen ko se ni kan to pe ohun ri aburu kan ti won se abun ori baje kan ti won danwo abi kan abon dari ilu won so olubasubasu gbogbo awon kan yi ko si ni isesi won bo se ri fun awon afa awon mo dun ka to kan jawon sabe wa yi na ni yoo ri fun gbogbo enikeni to ba pa iriti gbogbo enikeni ti o ba fi le mu ijosin ise re to mu lokunkundun to mu igbagbo to mu lokunkundun to ba pada wa ya a pada ri pe gbogbo awon emi ibajeun olorun pada wa fo mo kuro ni igbaya re patapata afa tesiwaju afa ni afa n soro awon afa wa ton ja won sabe anabi sallallahu alaihi wasallam awon mo ro pe odo won nikan lo mo pe awon sabe mu o ẹwọ àwọn tí wà àwọn òní àlè dàbí àwọn sàbẹ ẹja mọ dẹsẹ lọ àlèdàbí àwọn sàbẹ ẹja mọ wàbàjẹ lọ ẹja mọ mutí lọ ẹja mọ sísìn náà lọ àlè dàbí àwọn sàbẹ àfààní ẹtọ gbà kẹfì kan ọkàdá àlìkà harun ẹni wọn ni gẹgẹ bẹẹ náà ni àwọn onímọ gẹgẹ bí àfàwà abdul hasan alashari káànà mọtẹsílẹ yan wọn ni abdul hasan alashari tẹlẹ tẹlẹ ó wà ní orí ọ̀nà àwọn ẹtizal súnmọ kìlàbíyà lẹyìn náà ó tún bá súnmọ ojúlànà kìlàbíyà súnmọ sùnìyà lẹyìn náà ó tún wá di àáfàá súnmọ tí ń pèpè sí tọlọrun àti tànàbì sọsọlà lórí mọnàjù àwọn sálà bákan náà ìyẹn nìkan kọ wàbùn kọyìm wọn ni àáfàá wa ibùn kọyìm aljazia tí wọn jẹ ọmọ kí wọn gbà fún alimam ibùn tèmíyà rahimahumallahu ta'ala wọn ni àwọn náà bákan náà kánà sùfìyàn àwọn náà wọn sí lórí nílà súnmọ alkitab tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn wà lórí ìlànà àtàsọ́wò súnmọ mọnà lọ́wọ́ àléhìn ìbísòhùn bá ti ṣéèkì ìsìláàmì ibùn tèmíyà wọn ni ọlọ́run ọba subhanahu wa ta'ala ó tún wá kí àáfàá wa ìgbìn kọ́yìn aljazia pẹ̀lú wípé ọlọ́run jẹ́ kí ìkẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àáfàá wọn ṣéèkì ìsìláàmì ibùn tèmíyà ó jẹ́ sábàbí láti tọ́ wọn sí ojú ọ̀nà kitab àti súnnà fàdọ́hùn lọ́wọ́ aláyàdìyí àtàkánà rọ́bánìyà wọn ni àáfàá yìí wà pẹ̀lú àáfàá wọn títí táwọn náà fi wá di àáfàá ńlá tí wọ́n di àáfàá olùpèpè tí wọ́n di àáfàá olùreni lórí ìlànà kitab àti sunna àfàmìnà àáfàá ní ẹlẹ́ẹ̀kẹjọ fíhì ṣáìd lèmọ́ nukìlá àní sálàf àná nìbídá sábàbù kófù wọ́n ní nínú àwọn àlàyé tí a ṣe tán yìí wọ́n ní a rí ìjúwe wípé nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n ó dé tí gbọ́ wa látọ̀dọ̀ àwọn sálàf òun náà ni pé kí ni àlìbídá sábàbù kúfùrù àdáadáalẹ̀ nínú ẹ̀sìn nítànà bí ò ṣe ká mọ̀ ṣe wọ́n ní bá àbá sọ́ra ṣe ó lè gbé ẹ̀dẹ́ oko kẹfìrí ọ̀nì kọ́lá hálẹ̀ ẹ̀mí àwọn àáfọ̀ olùmẹ̀sìn wa wọ́n ní inland kúfọ̀ wọ́n ní ẹ̀rí ìṣe kẹfìrí pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala lahu asbabu muta'addida wọ́n ní eléyìí ó ní àwọn ìdí tí ó lè pọ̀ tó lè fà á wàlá mọ́ ní àkóso burú bẹ́ẹ̀ àyà kùnà lè ṣe ìlú wáhìd kí a sọ pé nǹkan ẹyọ kan asbabu muta'addida fábàtà ti làwọ pé nǹkan tó lè fa kí nǹkan ẹyọ kan wáyé nǹkan tó pọ̀ ni wàmí ń dárí kàlùkùfù wọ́n ní nínú ẹ̀ òun náà ní ìṣe kẹfìrí zakaru ni asbabu bida wọ́n sọ wípé kúfùrù yìí o inú nǹkan tó máa ń fa òun náà ní kí ni o òun náà ní abida wàkọ́lù wọ́n tún sọ wípé iná bida ata láta zaalo fi kọlbi wọn ni wọn sọ pé bídíà kò ní gbòkò ní ẹ nínú nǹkan tí mo àlọkan ẹrú yẹzlimu miniha ṣe án fàṣeà débi wípé yuzlimu miniha ṣe án fàṣeà yóò mọ jẹ kí ẹmí kó dúdú níwọnba díẹdíẹ ata yẹsìlá ilà kófùrí títí tí ó fi dékinu tí ó fi dórí ìṣe kẹfìrí wàsítàdálù bìkan ó lè yí sàlàsàlà wọn wá mú ẹrí wá pẹlú ọrọ ànábì sàlàsàlà sọ wípé kúlù bídé àti bọ̀lára wàkúlù bọ̀lára ti fi náà gbogbo àdáadáalẹ̀ ànú ni wàkúlù bọ̀lára ti fi náà gbogbo ànú o si nja si a inu na hadisi alimamu nasai onuwa ba pelu isna de ti olalafia wa qalu aidan afa ni ko ti tan sile oni ke to fe ni mo ko e awon olumo o so fun pe inna al maasi eri ese baridul kufu ese gangan oni nta le pe ni bi letter n ti o gbe letter lo si bi kan lati leto kan o lo si leto mi parid bi ka pe a post office ibi te yan ti mo fi letter ranse si bi kan pe inna al maasi e ri ese ati ya pa se olo baridul kufuri o gangan ni o gbe keferi lo si bi to ba lo wa yuridu wa baridu shay afani e ri nti wa lo pe nkan lo mu nkan debi kan ta ba so pe nkan baridu ni o baridu nkan ni kini o ma yu solu ila al ghaya o na ni ma yu wasolu bihi ila al ghaya o na ni nkan ti o mu nkan de ibi tin lo wal maasi afani e ri ese kama akhbaro nabiyyu sallallahu alayhi wa sallam ega bi anabi wa muhammad sallallahu alayhi wa sallam ega bo si fun wa ni ro pe ese o tataro kamu alal qalbi yo mo sodo sori okan patan kutu fi nakta tan sauda oni ese te wa ri yen o yo wa mo fi black dot yo mo fi si ori qalb yo mo fi sori okan fa yin taba bi en to ni okan yin to ba tun ba o tora forijin lodo olorun ba subhanahu wa taala sokun la qalbuhu wa biyadhu woni okan ta ri o yo wa polished wa biyadhu o se kini o yo si funfun bi eyin yo si funfun wa illa woni to ba ri be fala tazalu hadhihi an nuqtatu sauda'u tatazayadu hatta yusbiya muzlima woni to ba ri be fala tazalu hadhihi nuqta woni awon dot ta so yi to je dudu ta so yi tatazayadu woni yo mo le hatta yusbiha muzlima ti fa ti o fi wa di okunkun birimu se mo pe akawe ti anabi wa muhammad sallallahu alaihi wasallam pe se fa ni pe bo eru ba dese yo kan kini lukan si lokan o tun dijo keji o tun dese yo to kan lukan si lokan o tun dijo keja o tun dese yo to kan lukan si lokan ti do pe tese re ba ti wa po ko wa ni si aye kankan ninu okan re mo afi dudu o nkan ti afa so pe tatazayadu yo mo le to ba tin le ni ese yen awon natatu sauda ta so pe awon kini dudu black spot ti mo wa lori okan tatazayadu yo mo le ko hatta yusbiha muslima titi ti o fi dudu kirikiri wa kadhalik oni be na ni hazara min muhakkirati dhunub oni kan le keji to tun fa nkan wo yi muhakkirati dhunub awon ese keke ka mo foju di awon ese pe ese leyi ese kekere ni ese leyi akonutuma ese leyi kere wa daraba laha mathala liqaumin nazalu ardan wala anabi wa muhammad sallallahu alaihi wasallam ima si ese kekeke anabi sallallahu alaihi wasallam anabi shuwe awon ijo eyan kan awon ijo eyan yi won lo si ileto kan won fa se kini won fa dana ngba kan fa dana kan fa jeun awon ani kaluku fanka ko lo wa igiwa ti won fi dana fata hada bi udu oni ele gbegi tewa ele na gbegi tewa fajamuhuha oni won a ko gina jo fa adoro mi maro ke biro won si pada da ina to tobi to po e ri wi pe awon to ko giwa won se eni kankan na lo wa gi tewa ngba ti won si wa kan mo de o pada da ina ti won e pada tobi afani wa hakadha al maasi oni gege be na ni ese al maasi won e ri ese la uta firu kowi woni ese ta ri yen o ohun naa mo ni ilapa to mo lagbara woni alal qalbi lori okan wa shaddu ata firun ashawa woni ile to tun wa buru ju nbe ohun naa ni kini ohun naa ni shawa pelu gan naa ba to ba di ijoko to n bo a tun mo pade lori eto wa eto alhidaya iti di ijo mejo ta tun mo pade lori eto yi ni omo iya yin abuwa iman alasali lo n kiwa pe لقاء ولاد العسل والسلام عليكم ورحمة الله وبركاته
3: Hello. ni iwo to ngbo mi lowo o ya na ika akosile ti o ba ti fi oja to fe ra sile ninu ase oja tabi ajoba pelu ireti wipe eduwo yo ba tuno ka akosile to ba ti tile itaja kan bo si omiran nitori wipe o wa ibi ti oja ti diwo kiri ti o ba na o kere to ika akosile ninu ere yi o tun mo si wipe ibi to ba pi olu ma nya si kilo wa de titi le fowo pamọ re fi gbọdọ da yato
4: o ti se wahala to download smart cash app loni ko si je ki owo re sise fun o je anfani ida 15% lori gbogbo owo to ba fi pamọ lodun bẹ́ẹ̀sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdámẹ́wàá
5: 10% ní gbogbo ìgbà tó bára dátà
4: tẹnu lásán kọ́
5: òfin àti ìlànà à ń tẹ̀lé wa o
4: smart cash látọ̀dọ̀ airtel.
6: Baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni koda ti e kan sun lo ni
7: aba aju ko ti igbo ni nipa 24/7 aba make sure koronjo gungun bile tawon okunrin bire fun gba gbogbo akanse gbogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o ka gu eyin didun ara riro afo gede gede jo ti ara danu logo lo mo kuri abaduro to ti o si ma sise akori lodun lolufe re iwe atego la fi pelu re ajo nadaki fun te gba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062623 0916062623

0: rẹ. Bẹ́ẹ̀ni, ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́, o ya na ìka àkọsílẹ̀. Tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí àjọgbá pẹ̀lú ìrètí wípé ẹ̀dínwó yóò máa túnà ka àkọsílẹ̀. Tó o bá ti ilé ìtajà kan bọ́ sí òmíràn nítorí wípé o wá ibi tí ọjà ti dínwó kiri. Tí o bá náà o kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí, o túmọ̀ sí wípé ibi tó bá pín ọ ló máa ń yà sí. Kí ló wá dé? Títí ilé ìfowópamọ́ rẹ fi gbọdọ̀ dá yàtọ̀.
1: Ó ti ṣe wàhálà tó. Download Smart Cash app lónìí, kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ. Jẹ́ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún. Bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́. O tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé. O sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá 10%
2: 10% ní gbogbo ìgbà tó bára dátà.
1: Tẹnu lásán kọ́.
2: Òfin àti ìlànà à ń tẹ̀lé wa o.
1: Smart Cash látọ̀dọ̀ Airtel.

0: ẹ kú lẹ gbogbo ọmọ nàìjíríà ìlú kùnrin ìlú bìnrin.
1: ọba ńlá ni ó ṣe mọ àgbẹ̀ lọ́ba ọba ńlá ni ó ṣe mọ.
0: ẹ̀yin àgbẹ̀ lókè ẹ̀gàn mo kí gbogbo yín o ẹ kú iṣẹ́ ẹ kú ìgbìyànjú ẹ kú akitiyan ẹ kú kó lè dáa mo kí yín o mo kí yín o mo kí yín mo kí yín ẹ kú ìgbìyànjú nítorí pé alárojinlẹ̀ ní ṣiṣẹ́ oko alárojinlẹ̀ ní ṣiṣẹ́ oko aláforítì ní gbé lókè ẹ̀gàn ṣe mọ̀ pé ọjọ́ abágbésu kọ́ ni súnta àgbẹ̀ ní àforítì púpọ̀ jù ọjọ́ abágbèǹgbàdo kọ́ ní yọmọ eré àgbẹ̀ wà ń bẹ̀ dáadáa gbogbo ẹ̀yin tẹ́ ń fomi jẹ́ fúrúgbìnlẹ̀ fa ọ̀ka lágbára ọlọ́run ọba ojú yín ti rí pípọ́n bí iná lókè ẹ̀gàn ẹ̀ sì padà rí yendeyende bí i dẹ má lọ́mọ́ ń kí yín o ọmọ ọlọ́dẹ ògúnbíyì tìlú ẹ̀ta igbájú èkìtì kwara bọ̀dá ẹlẹ́nu

0: gbogbo ẹni tẹ n pè mí lábẹ aṣọ pé nọmba 070 54 51 44 77 lẹẹkan sí 070 54 51 44 77 nọmba tó dọdọ eléré okunu àrẹwà dàrẹtọ pátápátá nọmba gm wọn ọlọwọ tún wọn ó ní 080 51 83 15 25 080 51 83 15 25 ẹ ò nọmba gm nìyẹn gbogbo nǹkan tí ẹ bá àlàyé lẹkùnrẹrẹ lórí gbogbo nǹkan tá a ti sọ láti ẹ̀kan lórí kí ọ gold plus ni o lórí lórí grow mighty ni o lórí ofa power lórí reactive lórí fa partner lórí green star gbogbo àwọn nǹkan tá à ń tà nílé iṣẹ wa ẹ bèrè lọwọ wọn lẹkùnrẹrẹ ń búlẹwà wọn ò gbéra àwọn èèyàn wọn wá gbé fún yín tẹ bá ti jọ sọrọ ọrọ tiwa ò le tó bẹẹ ọrọ tiwa ò le tó bẹẹ mo fi kí yín o lẹẹkan sí o ètò ń tẹ ẹ wájú ètò ń tẹ ẹ wájú.
1: bẹ́ẹ̀ ló bí òye jẹun owurọ̀ lágogo méjìlá. a ti máa gbé dọ́ṣọ́ dókítà òyìnbó ká tó fura.
0: ẹ̀yin tẹ́ ẹ bèrè lọ́wọ́ mi bóò la ṣe ń lo cure go plus nọ́mbà ọ̀gá lẹ̀ pè lẹ́yìn ètò dàbí tẹ́ ẹ bá ti fẹ́ wá rà á wọ́n mọ̀ já yín sí bẹ́ẹ̀ ṣe ń fi tó kù náà la ṣe ń fi ṣùgbọ́n oríṣi méjì ni cure go plus tọ̀dọ̀ wa a ní olómi àti gbẹrẹfu tó wà sásẹ̀tì àtolómi ẹ̀ méjèèjì lẹ́wà papọ̀ ló bá tán ló bá tán tẹ́ bá ti fin lẹ́yìn ọgbọ̀n ọjọ́ ni lẹ́yìn ọgbọ̀n ọjọ́ ọgbọ̀n ọjọ́ náà kọ sínú ẹ̀ ṣùgbọ́n a mọ̀ pé ó ju ọgbọ̀n ọjọ́ lọ bẹ́ẹ̀ ni ibi tó bá súnmọ́dọ̀ tó wà nínú omi pé omi wà lọ́tún omi wà lọ́sì tá a mọ̀ pé ilẹ̀ alábàtà ìyín ni òní ogúnjọ́ àtọjọ́ mẹ́rin ogúnjọ́ àtọjọ́ márùn-ún ogúnjọ́ àtọjọ́ mẹ́ta lẹ́ẹ̀rin ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta òní ká lọ gbasílá ṣùgbọ́n ibi tó bá ti wà lókè tí ò súnmọ́dọ̀ ọgbọ̀n ọjọ́ ni ọgbọ̀n ọjọ́ ó lé ní ṣùgbọ́n ọgbọ̀n ọjọ́ la gbọ́dọ̀ sọ fún yín ṣe gbọ́ báhùn ní ti cure go plus bẹ́ẹ̀ ṣe máa lò nìyẹn grow mighty ofa power reactive ọmọ ìyálà àwọn mẹ́tẹ̀ẹ̀ta a lè kó àwọn mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ bá a bá ṣe ń fi cure gold a tún lè máa a máa bu díẹ̀ díẹ̀ sí náà torí kíkó epo yẹ kó lè máa jáde lóṣooṣù kó lè máa jáde lóṣooṣù kéèyàn lè máa jáde kéèyàn lè máa yọ tuntun yọ tuntun a máa ṣe bẹ́ẹ̀ ìyẹn bẹ́ẹ̀ green star àìfí òun titi ẹ̀ a máa ń fi fín ara gini kò ní dára ewé sílẹ̀ ẹ̀lẹ̀ kòkó obì bó ṣàgbàdo a lè lò fún a máa ń lò fún ẹ̀gẹ́ a ń lò fún isu a máa ń lò fún isu gbogbo nǹkan tá a bá ń gbìn tó sà ti wọnú lẹ̀ la máa ń lo gbogbo àwọn nǹkan wa fún ẹ ṣé o ṣe ń tẹ̀lé mi bọ̀ mò ń kí gbogbo yín lẹ́ẹ̀kan sí o ọba làgbẹ́ o.
2: Iléeṣẹ́ Funtus Modern Farmers Ọbalagbẹ Globally tún ti gbára nídìí àràǹbarà ńlá aṣọ ọ̀gà ìrànlọ́wọ́ tí kò lẹ́gbẹ́ àti ìrónilágbára èyí tí iléeṣẹ́ Funtus ń ṣe fáwọn àgbẹ̀ oní nǹkan ọ̀gbìn láti bu òróró síbi tí bàtà gbé ń tà wọ́n lẹ́sẹ̀ kí ọ̀dá owó lè jìnà sí wọn gédégédé òmíì ló tún dé yìí o ẹ̀dínwó tó ga yàtà lórí àwọn èròjà àmukòjí pépé tó ń jáde láti iléeṣẹ́ Funtus Modern Farmers Ọbalagbẹ látàsìkò yìí lọ èròjà tí iye rẹ̀ jẹ́ 800,000 tẹ́lẹ̀ ti di 350,000 báyìí èyí tó jẹ 280,000 tẹ́lẹ̀ ti di 200,000 naira tí o ní 110,000 naira tẹ́lẹ̀ yóò mọ̀ di títà ní 100,000 naira títí di November 30, 2026 ṣe rí pọ́bù yàrí Funtus Modern Farmers náà ń ló tó bẹ́ẹ̀ wọ́n ní kẹ́yìn àgbẹ̀ ó mọ̀ fi yìí ṣàrànì dín tí farmers festival tọdún yìí yóò tún fi dé December 2 ni fàlàyé sí ẹ pé ààrẹ sórí 07054514477 tàbí royal father sórí 07055785705 ọba làgbẹ̀ ló ní àgbẹ̀ lérè o.
0: ọ̀rọ̀ lẹ́gbẹ̀rún bó la ṣe ń lò ó bó la ṣe ń lò ó lò wọ́n tá a bá fẹ́ fi fín kòkó tá a bá ti pa reactive àti reactive papọ̀ mọ́ grow mighty àti ofa power tá a bá ti mix mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ sínú ibì kan ọ̀làwà máa yọ sinu Kyogo Plus ta ba fe fifi nu o so mo ba je pa fe da fi ati we ati gi ati gbo la fi fo na fi titi e bo se koko bo sobi amo to ba je pa fe fifi su ni ewe su ati ibi ti opin su gba lole la finfin la finfin yo si ta de bi pe nu odun bo ba je pe ege be na ni amo tagbado ati sonjo ni pe o ni ona ta n gbe tagbado gba te ba fe ku mu yesi ona ta ma n gbe gbare ona ta ma n gbe gbare a ba kokko fi ro ka to gbin ta ba ti wa gbin tan to ba ti to bi osu kon ta ti gbin grow mighty oni kan la lo fin si grow mighty ati reactive to ba je pe le ti o gbera daada mejeji un la kokko lo fifin a fifin gbogbo ewe mo yepe mo lelebe abati wa fin to ba tin wo bi osu meji to tin tu ko to da pe yo tu tan daada ta ba lati ri pe o tin tu eh pe ko le ga monu ta gbadu ba ti tu agbadu le ga mo ta gbadu ba ti tu agbadu le ga mo ko to da pe yo mo yo mo o lati lo fi papo mo jejere wale amo igba na a gbodo fi ofa power pelu e a fi ofa power pelu e omo won a gun daada ba se se ta lagbado nu a fi fin a ti je ko tutan tori ti o ba ti tu ta ba lo fin opolopo agbado un o saba ma ngaju omo lo o saba ma ngaju omo lo sugbon ta ba ti ri ko ti tu ko le gamo o ti dopin e o a wa lo fin ba un a lo fin ko to da pa fe mo yo mo ye o a ti mo yo be ye die die a wa lo fin be a ba ti ri center ibi to tin yo mo a tun wa te soju e daada je ko fin e pa ta fun mi ogun ti mo ko yin bo mo je kin doke odo ka je wo bi awon kankan to tun ku ko to da pa mo kan gara wa die die fun tose yi
3: ko sa gbe ko so ri le do agbele adoju ijoba ede bo ti wo
2: Didi asiko yi o ile ise Funtos Modern Farmers Obalagbe globally ile ise tin ba awon agbe ton se lo ran me si gbogbo agbe patapata gege ba se mo wi pe ise agbe ni se ile wa ise to lo la pupo ni eyin agbe e ma je ki se osu yin e wo todun yi o tun dara ju ta awon odun to ti koja seyin lo baba se nsise wa kadi wi pe a n tele awon ilana to ye ka tele ka si lo awon eroja tin jade ni le ise Funtos Modern Farmers Obalagbe globally eji ti o mu ki awon ogbin wa o se daada ka si kore lopo janturu e wa je asuma ile ise yi ka ba wa dowo po ka si gba moran lati le ise wa ore agbe ni wa a si ti duro gege bi ojutu si isoro gbogbo agbe awon fasiko yi ro gbogbo eyin oba baale gbogbo oto okunrin ilu wipe egbaruku ti ile ise Obalagbe e darapo mo wa ka le tubo jo gbe ise agbe laruge nitori opolopo iranwo ati ironi lagbara ni le ise yi ti se ka si tun tesiwaju lati ma se opolopo si ile ise Funtos Modern Farmers ti pin iwe iye notebook fawon egberun mewa akeko 10,000 students bakona o le ni egberun mefa awon agbe ta ti se ironi lagbara fun ise iranwo wonyen si nlo ni ko duro ka kun ile ise Funtos Modern Farmers lowo ka le jo gberu dakesan ti se baale oja ni bayi awon eroja ogun ti mu kise agbe o rorun fun ni ti si mu ka doloro ni di ise agbe eyi ti le ise yi gbe jade lokan ojo kan gbogbo e lo tun ti fi agbara kun agbara o wulo pupo fun gbogbo agbe to fe kore lopo yanturu awon eroja bi overpower amoko ji pepe amu igbe aye ro agbe lorun grow mighty awogbarun asoko fun ere ogun kokoro ti ba nkan ogbin je reactive force eroja funle lokun ati agbara ati nkan ta gbe sori ile green star organic soil conditioner eleyi ti nlo sona jijin lati pese ounje ti ile wa nilo bakan na ni kyo gold plus ekun oko korikori loke egan ti gbogun ti kokoro ti ba koko ata tomato atawon nkan ogbin mi je gbogbo awon eroja won yi ni nbe nle be bara te lo eyi na o ma dupe fọlọrun ni lati ti ba wa dowo po e ma bo ni le ise Funtos Modern Farmers Obalagbe awon address ile ise wa re o ni ilu ore awani 11 Oluseyi Street Orita Ojo Odigbo ore ni ilu Ondo 35 Ilemoboro Street Sabo Ondo bakona e le kan si wa ni Ijebu Jesa ati Iwoye Jesa awani Onibokun Building opposite St Matthew Primary School fun ibadowo po ibere tabi alaye lekunrere e ma pe sori awon number ero ibanisoro wonyi are 070 54 51 4477 iyalaje 080 34 68 44 19 gm 080 51 83 15 25 royal father 080 66 40 63 12 e ma gbagbe o ile ise Funtos Modern Farmers Obalagbe globally gbangban la wa leyin gbogbo agbe e sumo wa e ba wa dowo po e si gbaruko ti wa ki gbogbo wa o le bere ise agbe je ise wa o ni dise o ami
0: o da ise mo dupe o alalubarika association le mi na ba lo number gm to dodo general manager Funtos Modern Farmer ona ni 080 51 83 15 25 080 51 83 15 25 team gege okay share team okay 080 51 83 15 25 ulododo gm wa e pe number won bi te ba wa agbedodo yin ni seju aya ko da be wa in Canada o se London ibi te ba ti wa eyin agbe loke egan ni ogun ata nfun rere care good eyin agbe e need e bayi o e titira te fi ko 33 days ojo marun marun ojo mewa mewa un rara e ba ti fi ko yin tun travel e ba ti fi ko yin tan to mi o jina sibe agaga yin te do lohun eyin ti si fan e wa ko ni witi witi te ba ti fi ko yin te travel tell omo ye ko ni 2 days be ri pe eyan lo ye takute okerewo rara rara rara te ba ti fi te ku me olo ade mo dawole gba ti je pe olorun na la ba duro ni le se wa e o number ileri oko wa are wa e pe number awon na fun awon opolopo alaye lori gbogbo awon kan ta ba ti da ko late kan 070 54 51 44 77 le kan si 080 54 51 4477 number to de odo oga aminu efajeli staiwo eromi dola 080 oni ti yafin ajoke oba lagbe 080 51 83 15 25 eje kin sare mummy kin to mo kangara mi die die
4: ti mo lanu ko to tori bo si mi lenu fe mo la mi akam ori ni
0: ise dope ninu ise ogbin oga mi ni kin je ko yi wa o pe eyin sagoda bule loko egan lohun won ni ke kura yin jo logun logbon e o ke ba ti kura yin jo tan e o e pe number wa ka wa ba yin a ko ogun fun yin tori pe a so pe ise dope ninu ise ogbin awa agbe ti awa todo wa a de fi ara ni eyin agbe tori ari akitiyan yin e o ari akitiyan yin o la fi so wi pe e kura yin jo logun e kura yin jo logbon ke pe number wa ka wa e je kin gbo jingu ki o go plus ntan ti ma ti wa gbo ba un kin wa ma nlo bo se jenu e kura yin jo logun logun lo laba oko wa eyin te si nwa se eyin na e ma nbo ise dopin ninu ise ogbe o

0: dáadáa lórí mattress Mooka.
1: Kódà ẹni tí ń ṣiṣẹ́ takuntakun jùlọ nílò oorun tó kúndú òṣùwọ̀n ẹ̀mí ìrírí ìtùnú pípé fún oorun alẹ́ tó dáa. Mooka a ń fi ìdẹ́ra kún ìgbésí ayé ènìyàn.
2: Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Orimisan Ayédàtiwa ni ló ti pàṣẹ fún iléeṣẹ́ tí mójútó ọ̀rọ̀ àyíká àti ètò ìlera láti fi oògùn sí odò ìgbọ́kọ̀dá lẹ́yìn ẹ̀sùn àwọn èèyàn tí ó jẹ́ olùgbé ibẹ̀ pé òórùn tó le ló ń jáde láti inú odò náà lẹ́yìn tí ọkọ̀ òfurufú àwọn tó ológun ojú òfurufú já lulẹ̀ ńbẹ̀ lọ́sẹ̀ tó kọjá. Gómìnà náà ṣàlàyé pé ìdásí náà ń bẹ lédúró àti balẹ̀ dínà ìbẹ́sílẹ̀ àìsàn gẹ́gẹ́ bí odò náà ṣe jẹ́ ibi tí ó jẹ́ nǹkan tí àwọn èèyàn ìlú náà mú tí wọ́n sì ń lò fún ìgbé ayé rẹ̀ wọn àti ní àwọn agbègbè ibẹ̀. Ayédàtiwa ló tún pàṣẹ fún ìjọba ìbílẹ̀ ìlàjẹ́ láti pèsè àwọn àgbá omi fún pèsè omi mímu fáwọn èèyàn náà tómi náà tí ó bá sì jẹ́ pé kò tí ì da fún lílò. Níbẹ̀ gómìnà náà tún wá pàṣẹ pé kí wọ́n pín àwọn aṣọ ìbòmú àti àwọn nǹkan ètò ìlera míì fáwọn olùgbé agbègbè náà láti bá lè dáàbò bo wọ́n lọ́wọ́ àìsàn. Ó wá tún tẹnu gan ìfẹ́ ìjọba ìpínlẹ̀ Ondo láti ṣàtìlẹ́yìn àjọ ológun orílẹ̀-èdè Nàìjíríà nínú kíkó àwọn tí ó farabá nínú ìṣẹ̀lẹ̀ náà bẹ́ẹ̀ àti láti rí pé ààbò ń bẹ fún àwọn èèyàn ìlú tí ń bẹ ń bẹ̀. Àwọn tó ní í ṣe lọ́rọ̀ ìpínlẹ̀ Ondo iná ti pé ìjọba ìpínlẹ̀ yìí láti mú ọ̀rọ̀ ìpèsè nǹkan èlò amúlùúdùn lọ́kùnkúndùn bẹ́ẹ̀ sì ni kí wọ́n ṣe àwọn ọ̀nà láti mú gbéga bá ìdàgbàsókè tó dọ́gba. Èyí ni ìpè tó wáyé níbi ìpàdé ìfikùnlukùn èyí tí ọ́fíìsì ti mójútó ètò ìsúná lábẹ́ iléeṣẹ́ ààtò ọrọ̀ ajé àti ètò ìsúná tó gbé kalẹ̀. Wọ́n tún rọ ìjọba ìpínlẹ̀ yìí láti mójútó ọ̀rọ̀ àìsáàbò ní pàtàkì láàrin Àkúrẹ́ sí Ọ̀wọ̀ tákìsìkìlọ̀ pé eléyìí lè dínà ìdàgbàsókè. Aládé okun ti aládé ìdànrè ọba Ayọ̀délé Akínádéjù ló fẹ̀dọ̀ ọkàn lórí ọ̀rọ̀ pípa àwọn ìlú kan tì tó sì pè fún píparí àwọn iṣẹ́ ọ̀nà ìtí ń lọ lọ́wọ́. Ọba ìlú Arárànmi Ọmọládùn ní agbègbè ìjọba ìbílẹ̀ Ìfẹ́dọ̀rẹ́ ọba Ajayi ọba Alábí ló wá rọ ló pàrọwà fún ṣíṣe ọ̀nà èyí tó so ìlú náà papọ̀ mọ́ ìrẹsì àti àwọn agbègbè tí ń bẹ ní àyíká wọn. Alákòóso fún ààtò ọrọ̀ ajé àti ètò ìsúná Láolú Akíndólé ẹ̀ ni ó fi dá àwọn tó ní í ṣe lọ́rọ̀ ìpínlẹ̀ Ondo náà lójú pé ọ̀rọ̀ wọn ni wọ́n gbé yẹ̀wò nínú ìṣètò ìjọba. Ọmọọba Jọlá Adé Maxwell Abiodun ni wọ́n ti yàn gẹ́gẹ́ bí èkìrì tuntun ti ìlú Èró ní agbègbè ìjọba ìbílẹ̀ Ìfẹ́dọ̀rẹ́ nípínlẹ̀ Ondo. Jọlá Adé ni ó ní ìbò mẹ́rin nínú ìbò méje yìí tí àwọn afọbajẹ tí wọ́n dì bẹ́ẹ̀. Ó wọlé nínú ètò ìdìbò náà èyí tí ó kan àwọn ọmọọba mẹ́rin tí wọ́n díje pẹ̀lú rẹ̀ sí ipò ọ̀hún èyí tí ó ti ṣí sílẹ̀ lọ́dún 2020 lẹ́yìn tí èkiri ti ìlú ọ̀hún tí ó wájà. Àwọn tí ó díje pẹ̀lú rẹ̀ ni ọmọọba Jọlá Adé Adédára, Jọlá Adé Félix Ẹniọlá àti Aliadegboroye Lékan Olabi. Ètò yíyàn náà ni akọ̀wé ìjọba ìpínlẹ̀ ọ̀hún Collins Awoṣẹ́yẹ àtolórí ẹ̀ka àṣàkóso ìjọba ìbílẹ̀ náà arábìnrin Aya Awolere pẹ̀lú àwọn aṣojú àjọ aláàbò péjú sí. Ètò náà ló jẹ́ ìgbésẹ̀ lójú náà àti di àlàfo oyè tó ti ṣí sílẹ̀ níbẹ̀ láti bí ọdún mẹ́fà sẹ́yìn. Nítorí ọ̀rọ̀ àtibá ní àwọ̀ pupa, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ra àwọn nǹkan àpárá tó lè sún wọ́n di pupa tàbí àwọn oògùn èyí tí wọ́n lò bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ ló ń gba abẹ́rẹ́ lérò bẹ àti bá lè tètè rí pé ara wọn pupa. Ṣùgbọ́n lẹ́yìn ìpinnu àti ní àwọ̀ pupa náà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ewu ní bẹ nínú rẹ̀ èyí tí ó lè ba àwọ̀ jẹ́ tó sì jẹ́ pé ó lè fa wàhálà míì tí wọ́n bá lo àwọn nǹkan náà dáadáa. Pẹ̀lú bí àlékún ṣe ń bá ọ̀rọ̀ ẹwà lórí ẹ̀rọ amáyélujára báyìí, àwọn tó kọ́ṣẹ́mọṣẹ́ iná kìlọ̀ tako ọ̀rọ̀ fífi ìlera èèyàn jáfara fún àtibá àlè pupa. Alága ẹgbẹ́ òṣèlú All Progressive Congress Ọ̀jọ̀gbọ́n Netanwe Iltuada ló ti ṣàlàyé pé ẹgbẹ́ náà ni ó dá lójú pé yóò kógojá nínú lásìkò ètò ìdìbò ọdún 2027 tó sì jẹ́ pé yóò dáàbò bo àkọọ́lẹ̀ rẹ̀ níwájú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Yetuada, ilo soro na anibi ifilole igbima ipolongo sepo ware tegbe oselu APC to si toka si asiyori awon emo egbe na lasiko idibo abele eti o waye laipe to si je pe o le leyi mu ki idanlojo wa fun wa o salaye pe egbe oselu APC in lo gbagbo ninu aserori to se to si je pe yo asiyori na yo soro fun egbe ohun to si kun pe won gbe awon nkan to ti sele kale ni waju awon eyan ile leyi ti won ti se lati le mu ki awon eyan omo orilede Nigeria ki ani gbekele si won lati dibo lasiko eto idibo na alaga egbe oselu APC na wa ro awon omo egbe alatako lati moju to awon lati ma soro lori awon nkan ti won se awon alana ati awon kan ti won gbe se pelu akole won lati ba ri pe alaafia ajoba lasiko ipolongo ki won si bo fun awon orilede Nigeria yudada wa pinu pe igbimo alase egbe oselu APC orilede yo sise pelu iko olupolongo ide idibo yan are na ati awon emo egbe yoku lati le je ri ero won o tun ro awon egbe oselu APC lati so opo ki won si mura si oro egbe na gege bi an se ngbera tan se ngbaradi feto idibo odun 2027 gomina ipinle osun ademola adeleke lo ti ro awon olede Nigeria lati satileyin are Bola Tinubu lori yiyan pada re lasiko eto idibo 2027 to si so pe odun merin ni ko to fun awon aseyori ati awon atuto re lati meso re wa adeleke lo soro na loni ni bi eto ifilole igbimo ipolongo eto idibo yan are fe gbe oselo Progressive Congress ni ile are nilu Abuja o salaye pe are nilo asiko si lati samulo awon alana re to si kun pe o dahun lojo pe yo kogoja lasiko eto idibo odun 2027 ni bayi gomina ipinle Anambra Shuku Masoludo lo ti fi igbekele han pe are Bola Tinubu yo wole saa keji lasiko eto idibo odun 2027 o salaye awon atuto eto oro aje ti are gbe kale gege bi nkan to le sugbon to je pe o to to si ro won to si ro lati tesiwaju iru awon alana be Soludo ni wa tenu ma ti leyin re fun Tinubu to si jalaye pe awon egbe onitesiwaju ina gbudo sise papo lati jeri ati ni orilede Nigeria eto yayi alaga ajo eto idibo orilede yo jogbon jo asampita lo ti fi da awon orilede Nigeria lojo pe ima gbogbo nse artificial intelligence ini ko ni gbero abajade eto idibo gbogbo odun 2027 amupita lo fi idaniloju nibi ipade kan lori oro ipa ti ima artificial intelligence ko ninu ijoba tiwantiwa ti odun 2026 nilu Abuja to ti salaye pe agbara lati yan awon asaju orilede Nigeria ini nbe lowo awon ondibo o salaye pe ajo eto idibo yo lo ima gbogbo nse artificial intelligence lati mu igbega ba ilosiwaju eto idibo na awon nke ilo re pipin awon osise ati awon nke ilo pelu mimo awon aisedede ti nbe la awon ibudo eto idibo alaga ajo eto idibo na lo salaye pe ajo ohun lo ti pari awon eto mewa ninu merinla lori eto idibo ti o gbe kale ti o si ti bere ti gba awon ero ti n sayewo oruko awon odibo saaju eto idibo ohun o fi kun pe ajo naa n lo ti se akole o le ni bi 1500 awon oludije nipase ojopo ero amayelujara re laarin egbe oselu 22 ọ̀gá àgbà àjọ ọlọ́pàá Ọlátúnjí Dìsù ló ti fi dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú pé àwọn ọlọ́pàá ni ó ṣiṣẹ́ wọn bí iṣẹ́ ṣáájú lásìkò àtìlẹ́yìn ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Dìsù sọ̀rọ̀ náà níbi ìfilọ́lẹ̀ ìwé kan nílùú Port Harcourt tó ṣàlàyé pé àjọ ọ̀hún ni ọ̀rọ̀ àti mú kí Nàìjíríà ọmọ Nàìjíríà ó ní ìgbẹ́kẹ̀lé sí wọn nípasẹ̀ ìṣesí wọn lásìkò ètò ìdìbò náà tí ó jẹ lógún ó wá ṣàlàyé pé àjọ ọlọ́pàá ló ti ṣe ìpàdé lọ́kan òjọ̀kan pẹ̀lú àwọn alákòóso àjọ ọlọ́pàá àti àwọn lọ́gàálọ́gà lẹ́nu iṣẹ́ ọlọ́pàá míì láti gbaradì fẹ́tọ̀ ìdìbò ọ̀hún ọ̀gá àgbà àjọ ọlọ́pàá náà sọ pé àwọn ẹ̀kọ́ tí wọ́n ti kọ́ láti ara ètò ìdìbò àtẹ̀wá iná ti ṣàgbéyẹ̀wò rẹ̀ tí wọ́n sì mú àwọn ibi tí wọ́n ti ṣàṣeyọrí àti ibi tí àwọn àléébù wà láti bá lè mú gbéga bá ìṣesí àwọn ọlọ́pàá nínú ètò ìdìbò ọdún 2027 ó fi ìgbẹ́kẹ̀lé hàn pé ìgbáradì ọ̀hún yóò ran àwọn ọlọ́pàá lọ́wọ́ láti lè ṣiṣẹ́ wọn bí iṣẹ́ lásìkò ètò ìdìbò gbogbogbò tí ń bọ̀ minister fetu eko tun ja lo sa lo ti salaye imo gbogbo nse gege bi nke ilu eto yaye lati ri gbogun ti oro aisabo ninu oro nje aito ajunje tero nja e pe to ati igbisoro tin doju ko eto ilera Nigeria alausa eti akowe agba fun ajo kan tin moju to ajo UNESCO ni orilede Nigeria ti iye idowo alagunju soju lo soro na ni bi ipade karun agbaye lori oro imo gbogbo nse nilu Abuja lojo ojoru o se pe imo gbogbo nse ni o mu gbe gaba ipese ise ogbin ti o salekun awon ire oko be si ni yo mu ki oro anje onje teronja pe ki o yaye ati lati satileyin dagbasoke abere atawon ke eto ilera yoku minister na wa pe fun ibasepo laarin awon olusewadi awon ajo ijoba awon aladani ati awon to je pe won lo imo science lati wa ojutu si soro awon maniyan o dari agba ajo ibodo ti mo jo imo gbogbo nse na iyan ojogban emezuriki opara o ro awon omolede Nigeria lati mojuto oro sisamlo awon ilana imo gbogbo nse eti okufala afia lati ba le mu gbega ba ipese ise ogbin opara chale ye pe awon adehun igboraye mefa ina ti fo si pelu awon ile ise kan ni Nigeria olede South Africa ati awon olede Africa yoku lati ba le mu ki oro iwadi ki o le de olukun si ati lati mu gbega ba ipese onje minister fun gbogbo oko ofurufu Festus Keyamo lo ti benu atelu igbakeji are tele Atiku Abaka fun sise fun se nkan ti o to lori oro atako re si bi orilede isere Keyamo ninu oro re lori ero X lo benu atelu ijoba ti Atiku ti sise gege bi eyi ti o ta ile ise oko ofurufu orilede Nigeria lodun 2004 yi to fa ki opolopo awon osise ki won kuro lenu ise lai gba eto won o salaye pe are Bola Tinubu lo ti fo si bilionu 36 naira lati san owo ti won ja awon osise tele ti le ise oko ofurufu na to si pe awon ti o njanfani re na ti be se gba owo na minister na benu atelu Atiku fun gbigba oriyin fun awon aseyori to waye ninu ijoba to ti sise sugbon to ba ti di igba ti won soro nipa abuku ti nbe nbe yo ye ri ilara moke lati royin lati le ise radio adaba 88.9 fm akure ninu royin lati gbo iroyin lati le okere ti agbo amoludun ati ti are idaraya
3: e ba mi confirm ẹgbẹrun lọna adorin ti mo fi sọwọ si yin
4: mo ti ri o ba mi gbe alawaro fun won
3: ile taja yin yi ti wa ku fofo o
4: to ba je pe nigba kan to se tabili kan soso nita ni ninu ojo ora ni mo ma fi bo awon jami ti ma gbadura pe ki ojo na tete da loni tabili kan ti dile taja ile taja kan ti ni eka meta o pin dagba soke oja mi dagba soke
5: ọdún mẹjọ opay àwọn èèyàn gidi ìtàn tó dára ó sì dára náà síbẹ̀.
6: Opay is okay.
7: Your Nescafe is not just a drink, it's your

0: up your vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe. Make your world.
3: Ọ̀rẹ́, bẹ́ẹ̀ ni, ìwọ́ tó ń gbọ́ mi lọ́wọ́, ó yanú ìka àkọsílẹ̀. Tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí àjọba, pẹ̀lú ìrètí wípé ẹ̀dínwó yóò máa túnọ̀ ka àkọsílẹ̀. Tó o bá ti lè tajà kan bọ́ sí òmíràn, nítorí wípé kò ń wá ibi tí ọjà ti dínwó kiri. Tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí, ó túmọ̀ sí wípé ibi tó bá pè ọ ló máa ń yà sí. Kí ló wá dé? Títí ilé ìfowópamọ́ rẹ fi gbọdọ̀ dá yàtọ̀.
4: Ó ti ṣe wàhálà tó, download Smart Cash app lónìí, kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ. Jẹ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún. Bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́. O tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé. O sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá 10%
5: 10% ní gbogbo ìgbà tó bára dátà.
4: Tẹnu lásánkọ̀.
5: Òfin àti ìlànà à ń tẹ̀lé wa o.
4: Smart Cash látọ̀dọ̀ Airtel.
6: Tẹ bá fẹ́ máa gbọ́ àwọn ètò àtìròyìn iléeṣẹ́ rédíò àdàbà níbi ìhòhò lágbàáyé, kà sójú pé ẹ̀rọ ayárabíàṣá www.adaba889.fm. ẹ sì lè gba application iléeṣẹ́ rédíò àdàbà sílẹ̀ ní Google Play Store. Bẹ́ẹ̀ sì ni ẹ lè darapọ̀ mọ́ lórí Facebook wa ní www.facebook.com/adabafm88.9. lórí X àti Instagram ẹ pàdé wa ní @adaba889fm. Tẹ bá sì fẹ́ fún wa níròyìn lẹ́ka ròyìn wa, ẹ fi ṣọwọ́ sí email address wa ní newsroom@adaba889.fm. ìròyìn láti ilẹ̀ òkèèrè. Ààrẹ àná lórílẹ̀-èdè Democratic Republic of Congo yẹn Joseph Kabila ni ó ti darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ olódì ọba orílẹ̀-èdè ọ̀hún, ni ó sì bá ìbẹ̀rù wípé àlékún yóò bá ogun èyí tí ń ṣẹlẹ̀ ní ìlà oòrùn orílẹ̀-èdè náà, èyí tó ti pa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Kabila ló gbé ikọ̀ ológun tuntun kalẹ̀ láti fi rọ́pò ẹgbẹ́gun olódì ọba M23, èyí tí ó ń bá ìjọba jà tó sì ti ń ṣàkóso ọ̀pọ̀lọpọ̀ àwọn agbègbè ní orílẹ̀-èdè Democratic Republic of Congo. Agbẹnusọ fún ikọ̀ náà Claude Ibalaki ṣàlàyé pé ẹgbẹ́ tuntun ọ̀hún ni ó fòpin sí ọ̀rọ̀ ìdúnkokò mọ́ni látọ̀dọ̀ ẹni yòówù, èyí tí lílo agbára ń bẹ lára rẹ̀, èyí tó ṣàlàyé pé eléyìí ti ń ṣe ifá ìṣerúbà fún ìjọba tíbẹ̀ nílùú Kinshasa. Popleo ni wọ́n ti ní àìsàn jẹjẹrẹ ẹ̀dọ̀fóró lẹ́yìn tí wọ́n ṣe iṣẹ́ abẹ kan fún láti fi yọ nǹkan kan tó wú sínú ẹ̀dọ̀fóró rẹ̀. Àwọn aláṣẹ ìlú Vatican ló kéde pé ọmọ ọdún 81 náà ìyẹn ló ṣe iṣẹ́ abẹ èyí tó tóbi ìṣẹ́jú 75 ní ilé ìwòsàn kan tán pè ní Gemelli ní ìlú Rome lẹ́yìn tí àwọn dókítà rí i pé nǹkan kan wú sínú ọkàn rẹ̀. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe wí, pope ọ̀hún ni wọ́n ti ṣe iṣẹ́ abẹ náà fún, tó sì jẹ́ pé ó ti wà lálàáfíà, tí wọ́n sì retí pé yóò kúrò ní ilé ìwòsàn níbi ọ̀sẹ̀ kan kí ó tó di pé yóò kúrò ńbẹ. Orílẹ̀-èdè America ló ti fòfin, ló ti ta ilé ìfowópamọ́ Bank of America lójì $1.2 billion lórí ọ̀rọ̀ pé ó rí àṣedéédé kan nínú ọ̀rọ̀ à ń fowó orílẹ̀-èdè náà lọ́jọ́ sílẹ̀ òkèrè ní ìbámu pẹ̀lú òfin tí ó ń bẹ lórílẹ̀-èdè náà. Iléeṣẹ́ ètò ìsúná orílẹ̀-èdè America sọ ìpele ìfowópamọ́ ọ̀hún, èyí tó jẹ́ ìkejì tó tóbi jù lórílẹ̀-èdè náà nínú àwọn dúkìá tó ní lókùnà, láti sọ nípa bí owó tó tó $5 billion èyí tí wọ́n kó kúrò ní orílẹ̀-èdè náà, láti tí wọ́n fura sí pé ó lọ sí orílẹ̀-èdè China, àti ọ̀rọ̀ ètò ìnáwó lẹ́nu bodè wọn pẹ̀lú orílẹ̀-èdè Mexico. Agbo amúlùdùn gbajúmọ̀ lórí ẹ̀rọ amáyélujára ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni ìyẹn Habib Hamza àti gbogbo èèyàn mọ̀ sí Pella, ni ló ti kéde ètò àti gbàlejò ẹni tó gbàmí àmì ẹ̀yẹ Nobelu rẹ̀ nìyẹn Ọ̀jọ̀gbọ́n Wọlé Soyinka lórí ètò rẹ̀. Pella ni ló kéde yìí lásìkò tí ń ṣe ètò kan tó sì pinnu fáwọn tí ó jẹ́ olólùfẹ́ rẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ìbò ni wọ́n gbọ́ lórí ètò náà. Ó fi kún pé àlàkalẹ̀ ìlànà ọ̀hún ìlò yóò kéde láìpẹ́. Òǹkọrin ẹ̀sìn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nìyẹn Tolúwa Sing ni wọ́n ti ṣàlàyé pé ó ti dolóògbé. Ikú rẹ̀ ni pẹ̀lú mi Ọlájẹ́ngbèsì tí ó kéde lọ́jọ́ Ọjọ́rùú, tí ó sì jẹ́ pé Ọlájẹ́ngbèsì fi ẹ̀dùn ọkàn lórí ọ̀rọ̀ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń kú, tó sì pè fún àánú Ọlọ́run. Fún ìròyìn nípa eré ìdárayá, ẹ jẹ́ kí a darapọ̀ mọ́ Fọlájì Oyetayo.
7: ekale eka bo sabala iroyin re daraya wa fun ti asale toni iko egbe agbabolu orilede Nigeria tojori won be labe odun 17 obirin yen flamingos on lo ti bale bage bayi ni rabat lorilede Morocco saju ifese won se akoko won ni bi ti won ti kojo orilede Poland ninu idije feya gba nla aye tojori won be labe odun 17 to je ti obirin eleyi ti o gbera so iko egbe agbabolu won eleyi ti akoni mo gba won Akim Buzari lewaju e ni won se igbaradi ranpe ni Casablanca lojo aje ko to di wipe won rin rajo lo si Rabat lana ojo segun nibi ti won ti ni igbaradi lo ni ranpe iko flamingos ni won je ko ni wipe won bale bage si ibudo kan eleyi ti won ti wo ko to di ojo Saturday nigbati ifese won se won yo waye laarin orilede Nigeria at orilede Poland ninu papa sire Mohammed Stadium eleyi to wa ni orilede na mi bi ti ifese won se won yo ti gbera so ni nkan bi ago mejo ale orilede Nigeria ni o kojo orilede North Korea at orilede Puerto Rico ninu ipin kejele ti won wa nibi won si ma wo lati le je kun o kogoja lo si ipele to kan ninu idije na ifese won se won lo fun orilede Nigeria lanfani lati le je kun o ta kan gban pelu awon akegbe won lagbaye loju na ti le je kun o tun lo si ipele to kan ninu ifese won se na waye oyiko egbe agbabolu obirin agba ojo orilede Nigeria Super Falcons oni o ma kojo orilede Morocco obirin bayi ni ipele keta ninu ifese won se ko mesi yo si idije ti Olympic odun 2028 iroyin je ko ye ni pe orilede Nigeria yen Super Falcons lo yen yo si ipele to kan leyin igba ti won ti fi ami aye meje sodo jawe olubori kojo orilede Comoros ninu ifese won se igbesi akoko ati elekeji eleyi to waye nilu Ikene ifese won se oni igbese meje ohun kojo orilede Morocco ni yo waye ninu osu keji ati ninu osu keta odun 2027 Morocco obirin lo lo si ipele to kan leyin igba ti orilede Congo Brazzaville ti yowo yose kuro ninu idije na orilede Nigeria obirin yen Super Falcons ni o ma woye woye lati lo sinu idije ti Olympic fun igba kerin leyin igba ti won ti kopa ninu idije ti Olympic to waye ni Sydney lodun 2000 e to waye ni Athens lodun 2004 atele to waye ni Beijing lodun 2008 are ajo to mojuto ere bola lafesegba nile adulawo o ni nkan o senu re fun baye latari bi awon eyan miran nile adulawo nibi ti atiri agbabolu mo orilede Cameroon nigba kan ri Samuel Eto ti se se lalaye pe o na le furu kokko bayi lati dije dupo ipo are na iroyin je ko ye ni pe opolopo oro lo tin lo nipa bi awon miran ti se nle furu kokko bayi loju na ti le je ka awon na dije dupo fun ipo en ti o madari ajo CAF nile adulawo Eto en ti o je are ajo efe lorilede Cameroon to tun wa ninu igbimo ajo CAF nile adulawo ni iroyin je ko ye ni pe o wa lara awon to na to se se ko lewaju lati dije fun ipo are na ewe Montepelo ti fidi emule yi pe ohun ko ni dije fun saa keta l'office ti saa re ba ti pari tan lodun 2029 ibi la ori mo la bala iroyin re daraya wa fun ti asale toni Folajin Oye Tayo lo ni royin yin e ku ka
6: bi royin ti ale oni yo se manu yu kutun de lola agbara Olorun Olasukan mi lojoba lo lotu Adeyemi la wa sin oni royin lowo mo yin kasun re
8: Adaba 88.9 FM Awolu Solu Dero Pese.
9: What makes 8?
10: I've been there since I was here since year one. They say this business would not survive, but I'm still here.
11: One table has become one shop. One shop, it don't become three branches.
12: 8 years, same building. My fees were covered. My mother could breathe again.
13: Different voices, different places. One story, still okay.
14: OPay at 8. Real people, real stories.

0: ẹkú kalẹ̀ gbogbo òbí abiyamọ gidi tẹ ń gbọ mi àkànṣe ètò nìyí tó jẹ wípé tẹ ẹ bá gbọ tán ẹ padà dúpẹ ni ò pàápàá jùlọ gbogbo ẹyin tẹ ti lọmọ tó ti ṣe wàhálà ẹka àti nẹkọ pẹlú gc tí wọn ò sì rọnà àbáyọ láti wọlé sí yunifásitì kankan ó yá ẹ fi ti balẹ̀ kẹ ẹ gbọ́rọ̀ tálejò pàtàkì mi yìí fẹ́ sọ ó yá àlejò mi ẹ bá ń dárúkọ yín fún gbogbo àwọn èèyàn wa kẹ ẹ sì sọ iléeṣẹ́ eléyìí tẹ́ ń ṣojú fún.
1: ẹ ṣe gan ni olótú orúkọ mi ni mrs jemine mo jẹ aṣojú iléèwé st albans university college tó kalẹ̀ sí number 17b ijero street ìjàpọ̀ estate ní àkúrẹ́.
0: ilé ẹ̀kọ́ st albans university tẹ́ ń sọ yìí kí ni wọ́n ń fi àwọn ọmọ rọ ńlẹ̀.
1: lákọ̀ọ́kọ́ ná a fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn òbí àti alágbàtọ́ tí wọ́n ní ìgbàgbọ́ nínú wa tí wọ́n sì rán àwọn ọmọ wọn wá sí ilé ẹ̀kọ́ st albans university college. a gbé ilé ẹ̀kọ́ yìí kalẹ̀ fún àwọn ọmọ tí wọ́n ti ṣetán ní ilé ẹ̀kọ́ girama tí wọ́n sì fẹ́ tẹ̀síwájú lọ sí universities. ilé ẹ̀kọ́ st albans university college ń ṣe A level programs bíi Cambridge International, JUPEP àti IGMB èyí tí ọmọ lè lò láti lọ sí universities ní 200 level directly.
0: kí wọ́n ní àǹfààní tí ń bẹ nínú àwọn ẹ̀kọ́ mẹ́ta ilé ìtẹ̀ ti dárúkọ wọ̀nyí.
1: ẹ ṣeun lótú ọmọ tó bá ṣetán lọ́dọ̀ wa ní ilé ìwé st albans university láàrin oṣù mẹ́sàn-án sí mẹ́wàá ní àǹfààní láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní ìpele kejì ní university. ọmọ tó bá ṣetán lọ́dọ̀ wa ní ilé ìwé st albans university ní àǹfààní láti ṣe dáadáa ju àwọn akẹgbẹ́ wọn lọ nítorí pé a máa ń fún wọn ní ètò ẹ̀kọ́ tó yanrantí ní ilé ìwé wa èyí sì máa ń ràn wọn lọ́wọ́ láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní university ní 200 level directly.
0: ó dáa kí wá ní tiyín fi yàtọ̀ sí tàwọn tó kù.
1: lákọ̀ọ́kọ́ ilé ẹ̀kọ́ st albans jẹ́ iléèwé tí ó gba àṣẹ ìjọba àwọn olùkọ́ tó sì wà ní iléèwé yìí jẹ́ olùkọ́ tí ó dángájíá tí a sì fún àwọn akẹ́kọ̀ọ́ ní ìmọ̀ ẹ̀kọ́ tí ó yè kooro. our teaching and learning method jẹ́ ti ìgbàlódé a dẹ̀ tún wà ní conducive learning environment anybody knows facilities fún àwọn akẹ́kọ̀ọ́ tí ó bá wá láti ọ̀nà jíjìn. a máa ń ṣe ìgbáradì fún àwọn akẹ́kọ̀ọ́ wa èyí tí ó máa ń ràn wọ́n lọ́wọ́ láti ṣe dáadáa ju àwọn akẹgbẹ́ wọn lọ nígbà tí wọ́n bá dé university nítorí pé a tún máa ń ran àwọn akẹ́kọ̀ọ́ wa lọ́wọ́ nípa kíkọ́ wọn ní english language mathematics and computer.
0: kí ni àwọn nǹkan àmúyẹ tí ẹni tí ó bá fẹ́ wọlé sí iléèwé tí ó ní ìyẹn entry requirements.
1: ẹni tí ó bá fẹ́ darapọ̀ mọ́ wa ní iléèwé st albans university college máa ní 5 O-level credits ní èsì ìdánwò waec tàbí neco.
0: ìbéèrè kan tí ó mọ tawọ́tasẹ̀ inú àwọn èèyàn báyìí ni ti ọ̀rọ̀ owó iléèwé owó iléèwé yín ṣé kìí ṣe léyìí tí yóò kanyàn lé egun ẹ̀yìn.
1: olóòtú owó iléèwé wa ò pọ̀ rárá kò ní kán àwọn òbí ní egun ẹ̀yìn a sì tún bá kí àwọn òbí máa sanwó yìí díẹ̀ díẹ̀.
0: gbogbo ẹni tó bá wá nífẹ̀ẹ́ láti darapọ̀ mọ́ iléèwé yìí ọ̀nà wo ni wọ́n gbà.
1: ọmọ tí ó bá fẹ́ darapọ̀ mọ́ wa ní st albans university college kó wá sí ilé ìwé wa ní number 17b
2: ijero street ìjàpọ̀ estate ní àkúrẹ́. tí ẹ bá ti wọlé láti òkèjẹ̀bù gate ẹ kàn rọra rìn díẹ̀ sísàlẹ̀ tàbí kí ẹ drive down wá sísàlẹ̀ ẹ ó rí second turning ní apá òsì kí ẹ yà síbẹ̀ tí ẹ bá ti débẹ̀ ẹ ó rí pátákó ajúwe wa tó wà níbẹ̀ tó ń tọ́ka sí ilé ìwé st albans university college ní ijero street.
1: number 17b fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí ìbéèrè ẹ lè pe àwọn nọ́mbà wọ̀nyí 07033988200 lẹ́ẹ̀kan sí 07033988200 tàbí
2: 07030063992.
0: ó dáa kí n tó yọ̀ǹda yín kí ni àmọ̀ràn yín fún gbogbo àwọn òbí àtàlágbàtọ́ pẹ̀lú àwọn ọmọ iléèwé gan pàápàá tí wọ́n wà nílé tí wọ́n sì ń wọ̀nà láti wọlé sí university.
1: àmọ̀ràn mi fún àwọn òbí àti alágbàtọ́ ni wípé kí wọ́n má jẹ́ kí àwọn ọmọ wọn dúró sílé máa fi àkókò ṣòfò di ìgbà tí èsì ìjàm̀bù wọn máa dára ẹ jẹ́ kí wọ́n wá sọ́dọ̀ wa ní ilé ìwé st albans university college láti wá ṣe ẹ̀kọ́ A level èyí tí ó máa fún wọn ní àǹfààní láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní university tó bá wù wọn láti ṣe course tó bá wù wọn lọ́kàn. láàrin oṣù mẹ́wàá péré ni wọ́n fi ṣe ẹ̀kọ́ A level program yìí ní st albans university tí wọ́n bá dẹ̀ ti ṣetán wọ́n á lò láti wọlé sí university èyíkéyìí tó bá wù wọn láti lọ ṣe course tó bá wù wọn ní 200 level.
0: tó bó ti jẹ́ òun lẹ ti gbọ́ yẹn o láti ilé ìwé st albans university college matthew adekunle ọládìjì ló kọ́ mi tẹ́ ń pè ní òdòdó ẹ kú kalẹ̀.
3: ọ̀nà àbáyọ láti wọlé ìwé gíga st albans university.
4: Yes, you would hear me like this. Make you bring one finger down. If you don't leave something where you won't buy before, but can't they wait? They hope say,

0: wípé irú ayọ̀ la ó máa gbọ́ ní àgọ́ àwọn olódodo. À ń kè yín káàbọ̀ sórí ètò yìí, ètò irú ayọ̀, èyí tí ìjọ St. Paul's United Church of Cherubim and Seraphim tó wà lẹ́yìn ṣébí òkè méjì community nílùú Àkúrẹ́ ṣe onígbọ̀wọ́ ẹ̀. Ìránṣẹ́ Ọlọ́run àlùfáà àti ajínrere dáadáa Ọpẹyẹmí ni Ọlọ́run á máa lò fún wa nínú ọ̀rọ̀ rẹ̀. Ẹ jẹ́ ká fara balẹ̀ bí a ti ń gbọ́ ọ̀rọ̀ yìí náà.
1: Bàbá wa àti Ọlọ́run wa, Ọlọ́run láéláé, olúwàgbà ọpẹ́ wa.
2: Ẹ̀mí mímọ́, olúwàgbà ọpẹ́ wa.
1: Atóbi jò, olúwàgbà ọpẹ́ wa. Ọba ìyẹ̀, ọba ìyanu, olúwàgbà ọpẹ́ wa. Gbogbo ẹ̀ṣẹ̀ Ọlọ́run dáríjì. Ògo ni Fọlọ́run lókè ọ̀run. À ń lọ lọ́sẹ̀ yìí, máa bá wa lọ. Ọ̀rọ̀ Ọlọ́run tòní, Olúwa sọ ara rẹ jáde, jẹ́rí ara rẹ. Jésù Olúwa wa.
3: Ní orúkọ Jésù.
1: Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ mìíràn tó tún fún wa ní àṣálẹ́ yìí. Lórí ètò yín, ètò wa ìró ayọ̀ lórí afẹ́fẹ́. Láti inú ìjọ kérúbù àṣírafù oníṣọ̀kan ẹ̀ka àti bàbá mi ẹni òdúrójà ayé adéretí láti inú ìjọ ìró ayọ̀ èyí tí à ń gbọ́ ní ọ̀sọ̀ọ̀sẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run tí a tún máa tẹ̀síwájú lónìí lọ́sẹ̀ tó kọjá abáwa sọ̀rọ̀ lórí gbígbé ìgbésẹ̀ ìtẹ̀síwájú ni abára sọ̀rọ̀ lórí nínú ètò ìgbé ayé rẹ. Ìgbé ayé mi gbé ìgbésẹ̀ ìtẹ̀síwájú tí a sì wo láti inú ìwé Genesis orí 21 tí a ka ẹsẹ̀ ìkíní sísàlẹ̀ tí a wo ìtàn Lábánì àti ìtàn Jákọ́bù. Bí Jákọ́bù ti gbé lọ́dọ̀ Lábánì àti ohun gbogbo tí ó ṣẹlẹ̀, gbogbo ẹ̀ la gbéyẹ̀wò. Ṣùgbọ́n lọ́sẹ̀ yìí gẹ́gẹ́ bí a ti wí fún wa, a ó tún máa tẹ̀síwájú. Ní ìgbésẹ̀ ìtẹ̀síwájú ti ọ̀sẹ̀ yìí, kò ní pé ọ̀nà sí ìjọba Ọlọ́run. Ìwọ gẹ́gẹ́ bí onígbàgbọ́, èmi gẹ́gẹ́ bí onígbàgbọ́, gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ǹjẹ́ o tilẹ̀ rántí pé àjò láyé yìí, kí ni ìgbésẹ̀ rẹ, kí ni ìgbésẹ̀ ìtẹ̀síwájú? Torí pé lọ́sẹ̀ tó kọjá yẹn ní Genesis 31, Jákọ́bù gbọ́ ọ̀rọ̀ tí àwọn ọmọ Lábánì sọ. Ẹsẹ̀ ìkejì, ó sì rí pé ojú Lábánì kò rí bíi ti ìgbà àtijọ́ sí òun mọ́. Ohun gbogbo yàtọ̀. Ẹ̀yìn ìgbà yẹn ló pe àwọn aya rẹ̀ sí pápá láti bá wọn jíròrò. Ṣùgbọ́n lónìí, ẹ jẹ́ ká wo nǹkan tí ìwé Kólósì sọ. Kólósì orí kẹta, ẹsẹ̀ ìkíní àti ìkejì.
3: Ǹjẹ́
1: yes.
3: Bí a ti jí dìde pẹ̀lú Kristi,
1: yes.
3: Ẹ máa ṣàfẹ́rí àwọn ohun tí ń bẹ lókè,
1: yes.
3: Níbi tí Kristi gbé wà,
1: yes.
3: Tí ó jòkó ní ọwọ́ ọ̀tún Ọlọ́run.
1: Ìdí nìyẹn tí a fẹ́ bá wa sọ̀rọ̀ yìí lónìí. Àwa gẹ́gẹ́ bí onígbàgbọ́, Bíbélì wí pé Paul Apostoli ó advice Kòlósàn pé ẹ máa ṣàfẹ́rí àwọn nǹkan tó wà lókè níbi tí Kristi gbé wà, tí ó jòkó ní ọwọ́ ọ̀tún Ọlọ́run. Ní ọwọ́ ọ̀tún Ọlọ́run. Ẹ ká ẹsẹ̀ kejì.
3: Ẹ máa ronú àwọn nǹkan tó ń bẹ lókè.
1: Ká ronú àwọn ohun tó wà lókè.
3: Kì í ṣe àwọn ohun tí ń bẹ ní ayé.
1: Kì í ṣe àwọn nǹkan tó wà láyé. Àwọn nǹkan tó wà láyé yẹn máa bá ayé lọ. Àwa onígbàgbọ́ àkókò yìí, ẹ jẹ́ ká ronú àwọn nǹkan tó wà lókè. Nǹkan tó wà láyé, ayé yìí ló máa bá lọ. So bí a bá wá ronú ti ayé, ó túmọ̀ sí pé àwa náà máa báyé lọ pẹ̀lú ayé. Torí náà, ọ̀rọ̀ Ọlọ́run tòní, ohun tó máa dálé lórí nìyẹn. Ẹ jẹ́ ká wo nǹkan tí ìwé Máàkù sọ fún wa. Ìrere ti Máàkù orí kẹwàá, ẹ jẹ́ ká kà á láti ẹsẹ̀ ìkẹtàdínníogún. Mark 10:17. Yes.
3: Bí ó sì ti ń jáde.
1: Yes.
3: Bọ̀ sí ọ̀nà.
1: Yes.
3: Ẹnìkan sáré tọ̀ wá.
1: Ẹnìkan sáré tọ̀ Jésù wá.
3: Ó sì kúnlẹ̀ fún un.
1: Ó kúnlẹ̀ fún un.
3: Ó sì bi léèrè pé.
1: Ó bi léèrè pé.
3: Olùkọ́ni rere.
1: Olùkọ́ni rere.
3: Kí ni èmi ó ṣe?
1: Kí ni kí èmi kí ó ṣe?
3: Èmi ó fi jogún ìyá ìní pẹ̀kun.
1: Ọwọ́ Jésù ni ọmọkùnrin kan ti béèrè ìbéèrè yìí, èyí tí gbogbo wa mọ̀ dáadáa tẹ́lẹ̀. Bó ti ń bọ̀, ó sáré pàdé ẹ̀. Kí ni kí èmi kí ó ṣe? Kí èmi kí ó lè dojú ogún ìyá ẹ̀ nípẹ̀kun? Yẹ́sẹ̀ kàwé náà. Jésù wí fún pé.
3: Kí wọ́n fi ń pè mí ní ẹni rere?
1: Èmi gan fúnra ara mi, kí ló dé tó o pè mí lẹ́ni rere? Kí ló dé tó o fi ń pè mí bẹ́ẹ̀? Yẹ́sẹ̀.
3: Ẹni rere kan kò sí.
1: Ẹni rere kan kò sí.
3: Bí kò sí ẹnìkan.
1: Bí kò sí ẹnìkan.

0: Ọlọ́run.
1: Èyí ni Ọlọ́run.
0: Ọlọ́sẹ̀ mọ òfin.
1: Ó mọ òfin.
0: Má sì ṣe pàṣágà.
1: Ìyẹn ló ń sọ fún aláṣálẹ̀ yìí pé ọ̀rọ̀ Ọlọ́run yìí kò yọ ọ́ sílẹ̀, kò yọ mí sílẹ̀, kò yọ olùdásílẹ̀ sílẹ̀, kò yọ ọkọ sílẹ̀, kò sí ẹnikẹ́ni tó yọ sílẹ̀. Má rò wípé ọwọ́ rẹ ti tẹ̀, kò sẹ́nìkan rere. Gbogbo wa la nílò láti dù, láti máa dù bí ọwọ́ wa ti máa tẹ̀, bí a ti máa rí ìjọba Ọlọ́run rẹ kàwé yẹn síwájú.
0: Má ṣe pànìyàn.
1: Má ṣe pànìyàn.
0: Má ṣe jalè.
1: Yes.
0: Má ṣe jẹ́rìí èké.
1: Yes.
0: Má ṣe rẹ́ni jẹ.
1: Má ṣe rẹ́ni jẹ.
0: Òfin bàbá rẹ, òun ìyá rẹ.
1: Yes.
0: Ó sì dáhùn sí mi fún pé.
1: Ó dáhùn owó fún Jésù pé.
0: Olùkọ́ni.
1: Olùkọ́ni.
0: Gbogbo nǹkan wọ̀nyí ni èmi ti kí o sí.
1: Yòó gbogbo tí Jésù ń kà sílẹ̀ pátá. Mo ti kíyèsí láti gba ìwé mi wá. Ọ̀pọ̀lọpọ̀ wa lónìí ewì tí à ń kà ni pé pásítọ̀ ni mí, wòlíì ni mí, mo ti gbọ́ ìpè tipẹ́, alàgbà ni mí, èmi lọ ọ̀gá akọrin, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo ohun tí ó jẹ́ tí à ń wò yẹn pátápátá ọ̀tọ̀ sí nìyẹn. Gẹ́gẹ́ bí Jésù ti sọ fún, kí lọ ọmọkùnrin yẹn fi dá Jésù lóhùn. Yes.
0: Nígbà náà ni Jésù sì wò
1: ó. Wò ó.
0: Ó fẹ́ràn rẹ̀.
1: Ó fẹ́ràn rẹ̀.
0: Ó sì wí fún pé.
1: Ó wí fún pé.
0: Ohun kan ni ó kù.
1: Gbogbo nǹkan tó kù yẹn, ipò tó dì mú nínú ìjọ, o ti ní ìjọ bíi mẹ́wàá, ìwọ gan ló ti ẹ̀dá gbogbo ìjọ ayé yìí sílẹ̀, kinní kan sì kù fún ọ. Èmi náà tí mò ń sọ̀rọ̀ yìí, kinní kan sì kù fún mi. Àwa olùgbọ́ ọ̀rọ̀ yìí, àwa ìránṣẹ́ Ọlọ́run, àwa agbé bíbélì, àwa akéde, àwa ọmọ ìjọ, kinní kan sì kù fún wa o. Torí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lónìí, gẹ́gẹ́ bí Jésù ti wí. Yes.
0: Lọ ta ohunkóhun tí o.
1: Gbogbo ohun tó o ti gbé sọ́kàn tẹ́lẹ̀ yẹn.
0: Yes. Kí o fi fún àwọn tálákà.
1: Jésù sọ fún pé gbogbo ohun tó ní yẹn lọ tà á, kí o fi fún àwọn tálákà. So wá rí gbogbo nǹkan tí o gbọ́kànlé tẹ́lẹ̀ yẹn lọ gbé wọn sí ẹ̀gbẹ́ kan. Ìwọ ló ń wàásù ní ṣọ́ọ̀ṣì yín, ìwàásù ẹ sì dúró dáadáa. Ìjọ tó lórúkọ ló ti ń jọ̀sìn, wọ́n ń sọ òótọ́. Ìjọ tó ti ń jọ̀sìn òjò kékeré, wọ́n ń sọ òótọ́. Ìwọ gan olóòótọ́ ni ọ́. Bíbélì wí pé gbé e sí ẹ̀gbẹ́ kan. O kù kinní kan fún ọ. Odidi ni ẹjẹ́ sọ pé lọ ta gbogbo tó ní ká. Kò wí fún àwọn tálákà. Lẹ́yìn náà kò wá gbé àgbélébú ẹ, kò wá bẹ̀rẹ̀ sí tọ̀mí lẹ́yìn. Ẹ kàwé yẹn síwájú dẹ̀.
0: Wọ́n sì ní ìṣúra ní ọ̀run.
1: Ìgbà ẹnu tó máa ní ìṣúra lọ́run.
0: Sì wá gbé àgbélébú.
1: Wá gbé àgbélébú.
0: Kò sì máa tọ̀mí lẹ́yìn.
1: Kí o máa tọ̀mí lẹ́yìn. Kí ló wá ṣẹlẹ̀ sí ìránṣẹ́kùnrin yẹn? Bíbélì wípé ó ló jáde pẹ̀lú ìbànújẹ́ torí ọ̀rọ̀ tó ní tó pọ̀. Kí n ta lémi Àbújá, kí n tẹléyìí, kí n ṣeléyìí, kí n ṣeléyìí, kí n máa tẹ̀léhun. Òun náà ló túmọ̀ sí pé nígbà tó sọ pé ìwọ ọ̀gá akọrin, ìwọ ni youth pastor, pastor Mrs. ni ọ́, tí ẹnìkan sọ pé gbogbo ẹ ò nítumọ̀, kí o tí qualify. Ẹ rí pé bó ṣe máa dùnyàn tó. Torí náà mo ń sọ fún ọ ní àṣálẹ́ yìí, àpáta ajẹ́ ìránṣẹ́ Ọlọ́run, kinní kan sì kù fún ọ. Òun ni wípé ǹjẹ́ ọ̀nà síjọba Ọlọ́run? Gẹ́gẹ́ bí o ti jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, irọ́ sì wà nínú ọ̀rọ̀ ẹ. O ti bọ́ nìgẹ̀ lóòótọ́, ṣùgbọ́n náà tí àwọn nǹkan tó sì dìdání, ó mì pé ó sì kù kinní kan fún ọ. Ìyẹn ni Bíbélì sọ pé ohun gbogbo tó ṣe yẹn ó sì kù díẹ̀ káàtó. Ó kù díẹ̀ káàtó. Ìyẹn ni pé ó sì kù kinní kan fún ọ. Kí ni Jésù gan fún ara ẹ kọ̀mándì fún wa? Ẹ jẹ́ ká bu nǹkan tí Matthew 6:33 tí ó sọ fún wa. Yes.
0: Ṣùgbọ́n.
1: Ó ní ṣùgbọ́n.
0: Ẹ tètè máa wá ìjọba Ọlọ́run náà.
1: Ẹ tètè wá ìjọba Ọlọ́run náà.
0: Àti òdodo rẹ̀.
1: Ẹ dúró dé àlàgbà. Ẹ tètè wá. Ìyẹn ni wípé ẹ sáré kẹ́ ẹ tètè wá. Ẹ mọ̀ dúró. Ìyẹn ni kékeré má fi dá ọ̀la. Ẹ tètè wá ìjọba Ọlọ́run náà. Àti òdodo rẹ̀. Ohun gbogbo tó níyẹn nípa kí ló fi ni tètè wá ìjọba Ọlọ́run. Yẹ́ ẹsẹ̀ kàwé síwájú.
0: Gbogbo nǹkan wọ̀nyí.
1: Gbogbo nǹkan wọ̀nyí.
0: Yóò fi kún fún yín.
1: Eléyìí tó kù a máa fi kún fún wa. Fi kún ìwo àti èmi. À fi kún fún wa. Àwọn tí Ọlọ́run fi sí ìkáwọ́ rẹ láti ṣe tètè ṣe é ní àkókò. Kí ni ìgbésẹ̀ tó yẹ kó o gbé báyìí? Kí ni ìgbésẹ̀ tó yẹ kó o gbé? Ẹ jẹ́ ká wo John 3, ìwé Jòhánù orí kẹta, ẹ kà á láti ẹsẹ̀ ìkẹta. Yes.
0: Jésù sì dáhùn sí wí fún un pé.
1: Wí fún un pé.
0: Lóòótọ́ lóòótọ́ ni mo wí fún ọ.
1: Lóòótọ́ lóòótọ́ ni mo wí fún ọ.
0: Bí o ṣe pé atú ènìyàn
1: bí. Bó o bá ní gbogbo ẹ̀ tó o bá di àtúnbí, iṣẹ́ lásán ni ló kàn ń ṣe. Iṣẹ́ lásán, iṣẹ́ lásán. Tá a bá tú mi bí, tá a bá tú ọ bí, kí iná máa yọ lẹ́nu ẹ. Bó ti wù kó o lágbára tó, bó ti wù kó o gbọ́n tó, bo ti ko lowo to ba ba tu obi yes
0: won ko le ri ijoba
1: olorun won ko le ri ijoba olorun
0: nikodemu si fun pe
1: nikodemu wi pe
0: o ti se tu eniyan
1: bawo la se ma tu eniyan bi
0: o ti di agbalagba tan
1: o ti di agbalagba
0: won le wo nu iya re
1: se o tun le wo nu iya re lo
0: nigba keji
1: nigba keji
0: ka se bi
1: ki tori na gbogbo awa olugboro yi iwo to je pe omokunrin yen ti ti o ti se da se bo lohun ti pa gbogbo ofimo melo le mi ati re pamo mo fe ko ran ti bi ta ti bere teyan ni jejo bi ko oju labani ko ri bi ta ti jo si jacob iwo nu a ri pe aye yi na o ri be na si o na oju aye yi na o ri be na si o on gbogbo o ri bi ta teyan wa awa iranse olorun e je ka wo bi ijo ti da ko ri bi ta teyan wa mo ki la wa nwa loni e je ka gbe igbese ijoba olorun iyen ni ke je ka ronu awon atrocities to sele tan commit loni ta de dise igbagbo dani se ki se ona se orun apadi tori na e je ka tesiwaju e je ka wo nkan ti genesis 32 so fun wa genesis 32 e ka lati 24 ita ka wa nbe yes yes
0: o si ku jacob nikan
1: nigba to ku jacob nikan
0: orun kan si ba jija
1: o ku nikan ba jija kade
0: o di afemoju
1: o di fun to di afemoju mo njuwa
0: o si di pe
1: nigba tori pe
0: o ko le da
1: o ko le da
0: o fowo kan ni iwo egugun
1: o nigba ti angeli o le da jacob so o lagbara ise agbara pupo ni fun o ki se nkan afowo keri se ki se nkan kekeke ki se nkan die yes ki lokun yen se o fowo to o fowo teni koko se yes
0: o egugun itan re
1: egugun itan re
0: egugun itan o jacob
1: o ye lori ke ye yes
0: ti bi o tin ba jija kadi
1: bo tin ba jija kadi yes o bi pe
0: je ki emi ki o lo
1: je ki emi ki o lo
0: o ti oju moto
1: ori oju moto
0: o ti wi pe
1: o wi pe
0: emi ki o je ki o lo
1: mi o ni je ko lo
0: se pe iwo ba sure fun
1: mi ko se pe iwo ba sure fun mi so bo ba ni gbogbo nkan aye yi lai si olorun nbe on ti igba ti angeli yen to sure fun ni gbogbo eru to ko nile labani gbogbo to ge ni nbe ataya atoma ati gbogbo e igba ti olorun to wa ni olorun to sure fun ni angeli olorun sure fun igba en lo to di alabapin emi mimo igba en gan ni rin ajo aye to nitumo on ti ti o ba bere si gbe igbese itesiwaju baba lo gbe igbese ni akoko yi e je ka wo nkan ti iwe Rome so iwe Rome ori kerinla e je ka ka lati verse 17 Rome ori kerinla e ka lati ese iketadilogun yes
0: nitori ijoba olorun ki se si jije
1: ki se si jije
0: ati mimu
1: ati mimu
0: ko se ododo
1: ododo yes
0: ati alaafia
1: ati alaafia
0: ati ayo
1: ati ayo
0: ninu emi mimo
1: ninu emi mimo to ijoba olorun ki se pe ile melo loko ona melo loni kini kan loni ki se si jije ki se si mimu bi ko se si emi mimo yes e ka wi siwaju
0: tori ani to ba n sin kristi ninu nkan wonyi
1: ninu nkan wonyi
0: o se itewogba lodo olorun
1: ki yo se itewogba yes
0: ki o si ni iyin lodo eniyan
1: yes
0: nje nitori na
1: nitori na
0: ki awa ki o ma lepa ohun ti se ti alaafia
1: e lepa ohun ti se ti alaafia
0: ati ohun ti a o ma gbigbe awa ro
1: yes
0: nitori ounje
1: yes
0: ma se bi ise olorun
1: subu tori na ma se bi subu ma rupe tori kini ma je loni tori oro aye yi pa iyen ti se gbe kan ni akoko yi gbe igbese di atunbi romo kristi den ko wa bere si gbe igbese ohun ko bere si gbe igbese re lati rin ona fun isi ijoba olorun loruko jesu gbogbo agbara okunpo ninu aye re ninu aye mi loruko jesu le lanu ko gbe mi gbogbo agbara so ni dero eyin gbogbo agbara ti ki je ke eyan le se bo ti ye ko se loruko jesu le lanu ko gbe mi mo fe ro loni onilo lati tesiwaju onilo lati tesiwaju oju kan to wa in to gbe lowo yi in to ro pe boya ko ti pari rara kò tí rí bẹ́ẹ̀ o ohun tó nílò láti ṣe òun náà ni pé kí o bẹ̀rẹ̀ sí tẹ̀síwájú ohun tí jésù tiẹ̀ kọ̀máàndì fún wa ni wípé ẹ̀rọ̀nù ẹ̀pẹ̀wàdà tabawo matthew 4:17 láti àtúnkò yẹn ó ní ni jésù ti bẹ̀rẹ̀ sí wàásù ìjọba ọlọ́run ó ń wípé ìjọba ọlọ́run kù sí dẹ̀dẹ̀ nítorí náà ẹ jẹ́ àgbẹ̀ ìgbésẹ̀ ní àkókò yìí akàn iṣẹ́ ìgbàgbọ́ tá à ń ṣe yìí ronú ọjọ́ tó máa kú ronú bí ìjọba ọlọ́run rẹ ti máa dé ẹ jẹ́ ká sáré wo nǹkan tí Rome orí karùn-ún ẹsẹ̀ ìkíní tó sọ fún wa.
0: Ǹjẹ́ bí a sì ti ń dá wa láre nípa ìgbàgbọ́
1: yes
0: àwa ni alaafia lodo Olorun.
1: Yes.
0: Nipa Oluwa wa Jesu Kristi.
1: Yes.
0: Nipa se eni ti yawa ti ri ona gba.
1: Yes.
0: Igbagbo.
1: Nipa igbagbo. Sinu ore ofe.
0: Ninu eyi ti awa gbe duro.
1: Ninu eyi ti awa gbe duro o ti da beyen alagba. O ti da beyen o na wa nsogo ninu wahala ninu suru ninu ninu iri ati ireti. Ireti ki si doju ti ni. Tori na be igbese itesiwaju loni Olorun ayirayi ko sure fun o.
0: Amen.
1: O ra anu gba.
0: Amen.
1: O ro wa agbara Olorun. O ni subu ara. O ni subu emi. O ni gbofa emi. O ni gbofa aye. Olorun ko gba be. Bu adua.
0: Amen.
1: Jesu Oluwa wa.
0: Amen.
1: Amen.
0: Amen.
1: Loruko Jesu.
2: Gbagbo wipe Olorun ti ba aye yin pade nipase oro na eyin na le ba wa josin ninu awon ipade adura wa tabi lojo isinmi ijo St Paul's United Church of Caribbean Seraphim wa ni eyin se bi ni oke meji community be ba ti wole lati le ko northwest ebere ijo CNS iru ayo ibe Olorun ti dabira fun adura ibere tabi itoni e ma pe baba alufa ati ajin rere dada opeyemi sori number yi 080-6075-7895 Ego number yele konse 080-6075-7895 Alafi Oluwa koni fi wale wa
3: Mo ń gbádùn àdàbà.
4: Gbogbo wa là ń gbádùn àdàbà.
5: Ibi sàpà máa gbà ọkọ̀ yẹ́nìyàn.
6: Ẹ kú dédé àkòyé. Ṣé láfíà lẹwà ṣe láyọ̀ láyọ̀ mo dé báyìí.
5: Ayẹlẹ
6: ọ̀. Níbo lẹwà tí ẹ ti fẹ́ máa gbọ́ àlérè. Èyí tí àgbà wọn ìṣègùn bílẹ̀ ni tó ṣe agbátẹrù fún yẹ ni Aláàjì àgbà bàbá aláàánú. Wọ́n ní kí n sówó, wọ́n ní kí n sọmọ. Wọ́n ní kí n sálùbáríkà bàbá ọ̀rọ̀. Àwọn tó ń ṣẹlẹ̀ káàkiri ayé là ń papọ̀ tá a fi ń sọ bí dúnìyàn ṣeré fún yín lórí ètò. Gbogbo ọgbọ́n tẹ bá sì ń kọ́ ẹ máa fi pamọ́ sí apá òsì kẹ́ ẹ lè bá a fi kọ́ ẹlòmíì. Sunday Akanji Adelunke Elembe o. Nọmba ilé iṣẹ́ tó ran wa níṣẹ́ tí ẹni a máa sọ kó sì máa joyin gbọ́ àti wípé gbogbo ntẹ́ ẹ bá rédè mú bẹ̀ kó ṣe láǹfààní. Nọmba yìí sì lọ́wọ́ ilé iṣẹ́ náà ẹni tí ó sì gbé ni Aláàjì àgbà bàbá aláàánú 08063 970829 ṣe ìrántí ọmọ ilẹ̀ Badagry kan tó ralẹ̀ sí cemetery níbi tí a ń sìnkú sí lórí bẹ́rì kan tó wà ní cemetery yìí ọ̀pọ̀lọpọ̀ òkú ni a ti sí sórí ilẹ̀ náà ni wọ́n bá tabẹ̀ fún ní bẹ̀ sí ń já yẹ̀pẹ̀ tó sì fà á àwọn ọmọ orílẹ̀ lọ́ta fún wípé wọn ò lóbẹ̀ mọ́ àwọn ẹ̀gán sì ti gbabẹ̀ wọn ò lóbẹ̀ mọ́ lóòótọ́ ṣùgbọ́n àwọn òkú kan ti wà ní ọdún mẹ́wàá ọdún márùndínlógún ogún ọdún tí a ti sí sí cemetery tá à ń sọ náà. Ìgbà tí wọ́n mọ̀ ṣánbẹ̀ tí wọ́n wúge ìrókò wúgbá wú àwọn wúkòkò bàbá àṣà sùn. Ni wọ́n bá fi téèpù wọ́n fún 60x1 kan wọ́n ṣáà talẹ̀ fún ọkùnrin tá à ń sọ yìí. Wọ́n bá lẹ ọ̀rà cemetery lọ́wọ́ wọn. Wọ́n fi rọpọ́n wọ́n pọ́nrọ́ wọ́n gbé dọ́kúmẹ́ǹtì kan léwọ́ rẹ̀. Wọ́n ní kó ti wọ́ bọ̀ ni wọ́n bá gbowó ribiribi lọ́wọ́ rẹ̀. Òun ralẹ̀ tán. Wọ́n bẹ̀rẹ̀ sí ń jápé yẹ̀pẹ̀ àtòkúta sí. Wọ́n bá fẹ̀ kan ó fìlì gbogbo lẹ̀ òkúté ń bẹ lábẹ́ ẹlẹ́ ń kò wú wọn. Ọkàn fẹ̀ kan fìlì wọn. Ọjà kúta ọjà gírafò kò ṣe foundation ilẹ̀ kankan ń bẹ̀ ọ́. Ohun tó ṣe ni pé ń fò kúta ó tẹ gbogbo ẹ̀ bọ́nú àwọn sàárè òun ni wọ́n kúkú ni wọ́n ṣe kíni ni wọ́n bá kàn kéré orí rẹ̀. Tó sì ń ṣe lórí ibẹ̀ ni pé ń ta mọ́tò. Ọ̀pọ̀lọ̀ ká máa ta mọ́tò kò nílò wípé a ṣẹ̀ṣẹ̀ ń ṣe foundation à ń kọ́ gbá kọ́ àwò. Gbangba wálíà ló ti máa wọkọ̀ wọ́n sì máa nù ń jojúmọ́. Àwọn ọkọ̀ tí ń lọ yìí kó láti ìlú Òyìnbó tí wọ́n kò dé pọ̀tun ibẹ̀ ni lọ́mọ já wọn sí. Àwọn tòkúbọ̀ tó lé ńlẹ̀ ni ọkọ̀. esi mo po Olorun oba yi gba nkan kan won sakata ba yo fun oniyan Olorun lo yo fun Olorun o si se amese ope li lo bibo ope wipe awon eyan ti le nwa won de ba lubarika ni agbala ile ise won nibi ti ewe atebo to ti gbe down nibi ti ewe atebo to ti nkapa awon kudie kudie
3: aye ba ko le si mi ni ko pada
6: te kan se ni pele ondo ni ke ba wa jo ke ba wa yo baba la nu pogun odun ti an ti wo pele ondo ngbo si ti de lo ti wa n fi we atebo ati lana dura to fi n taye se Olorun o si je ko ko won o baje Olorun o si je ko ko won o baje e ku lele kan se bo la gu ara yin ti rin bo ni o se nse yin so nse yin kudie ni to ba se yin be loni yo yonda yin lola to ba tun totun la yo tu ti apa abomi mu e si ti nawo e nara e ti gbiyanjo ona kan soso ti mo le fese yin to te ti le lo le gba moran oni ofisi alaji agba baba laanu won be lakore won be lowo won tun be nilu ore awon shalaye gbogbo bi te ti ri won atawon ojo laipe e ku lele kan se won ni ka so fun yin lati akoye lo en ti e ba wa sile se alaji agba baba laanu te ba ti gba card eran ti lati gba ticket lo fe se o iye ni won fi yikoto ajodun ogun odun ti baba ti n ba se isegun bo to ti gbe wo ipinle ondo nu ticket ye ti ma wa woran oko nbe alopopo igba ni awo ni keke maruwa ati bebe lo gbogbo e na ni o dijije njo na njo te ba towo ba se njo ta ba mu laipe ibi ori ko ti won o ti se ati agbala bi ti kaluko peju pese si ti won o ti jebun a ma so fun yin e je n kala ji agba e ku bolon ba bo tin kin leyin te fi mo se ba mo si pe olorun ba kin leyin gan ni latogun odun e ba ti fi pinle ondo le ko si gbogbo ohun ti o nilo akose jaye lati wa sayewo kaye o le ba da a nse ni igba aye iwase olohun obinu si nta agbanju ba ni nto olohun fe ka gbanju ba la gbanju ba ni ibere pepe sugbon gba ti nkan wa yi to yi to yi olohun okuku so kale awon ara bi na ni o kesin mi wa lo ba di kankan ni o ba yi da bes re iwo gbe tele yi o ba se gbe eja lo lana keji option lo ni le aye division of labor ni eri tapa bi gbagbe ti e kawon tewe tegbo na ki won gbe ti won ani ki lo toro ani ki alaafia ko sa ti joba lori ile aye won yi ko ti orire ni pinle ondo e fun ti aye isami si ogun odun ti baba ti wa ni pinle yi tolorun o si je kara o ni won lara awon ebun kan rin to ti wa nle ayokele toyota nbe nbe tuntun yaran yaran o nti ala ilonu keke maruwa tuntun yaran yaran alopopo okada tuntun yaran yaran baba lohun fe ran enikan lo meka yo si ran enikan lo si ile jerusalem e mo ye million ti an fi lo ni isin ehe baba lohun o fi gbogbo eyo saka popo gungogun odun ara osi ni ohun nipinle ondo to n ti n toju onile atalejo to n ti n gba won moran eja wo ile ona ta gba wo ni wipe ko si n ti olorun oba ko le se kayefi si ni se olodumare bi e ba fe kopa eyin ti e ba fe wa gba card lati oni lo lati akoyi lo ni mo n so te ba ti gba card e bere ticket bonanza ogun odun ti alaji agba baba laanu to ti wo pinle ondo ta fe se won fun yin ni ticket e ofe ni ticket o owo card nikan le ma san be ba ti wa san e ri bi ti an je lo nte nbe original ticket ni nbe lowo yin e mo je ki awon kan o pe n si gbangba ta o abi won pe n si koro bi kan pe e wa ra ticket ke le ba ri toyota ri gba rawo je iro ni an pa yato sile yi to ti agbala office meteta ti won ni sipinle ondo n jade wa eyi to ku fake ni
7: ohun alanda ku ko le ni ko le ni su ṣugbọn to ba fi gbọmọ
8: ifade fa mara fa fa anfani lo ba le bagẹ ti le se alaji agba baba laanu spiritual home titi dinu odun tutun lo lukuluku o lanfani lati jawon ebu kan karibiti yo kada keke marwa television radio ati phone olowo yebiye olubori gbogbo e doko ayokele olomi tutu ona kan gbogire lati fi sami dupe ayeye ogun odun 20 years ti alaji agba baba laanu ti se wo so fun tomode tagba ko tan sibe o muslimi kan lanfani ticket ofe osilu mega ti christiani kan lanfani lati lo jerusalem alaji agba baba laanu lo to be e ma lo si eyikeyi offices baba laanu ko itoju e gba card yin e tun ba ticket a fi yikoto ti o waye laipe pd mango okiogba nilu akure e gbo kada ni lafe junction e lo gba wosan ke gba ticket ina go plaza opposite alafia hotel owo e lo gba wosan gba ticket ni bakusa street to doju ko ile iya bakusa ilu ore e ma je ki card ati ticket yin sonu o ohun la fi yikoto telephone 006-397-0829
6: se igbagbe nipa gbalo eyi ti o n jade wa lati agbala ile ise won ko if dawo duro e mo ro pe boya nitori ayeye bonanza ti n bo ogun odun yi pe yo di ti agbalu lo ko di ta agbalu lo agbalu n be bo ti e o wa agbalu ni tin to ni sona tin gba ni lowo awon kudie kudie akanse akanse eto aje oni tawon eyan lo n gba ni agbala ile ise alaji agba ikan odi kan lo nitori pa gbalu ye lawon eyan wa fun witiwiti ki ayeye ogun odun kọlọrun to tun wa ko die si baba adupe o kọlọrun mo ko die imo se si wa alaji agba e ku pale mo o e si ku odun ogun odun te tin ba bo nipinle ondo gbogbo yin yo wo tin ba nbe da finra lan ta ko ni ko loju ni eto ajo agba lo ni pataki julo eyin oloselo nto towo bo boya ko gbe ni boya ko mo gbe boya ko dide si boya ko nawo si mo nawo si ilana nbe awon eru olohun se wa awon eniyan ilari olohun o le to sona nbe na ni mo fi ni pe bi e ba di agbala ile ise alaji agba dodo lo sa so nipinle ondo iye ni kankan fun gbogbo eyin ti o ku die ka to fun labe orun olohun o da wa kajiya owo awon eniyan atawon to sunmo ni eti ja se bere ka bere lowo iya to bi o baba to bi o ka bere lowo omode ka bere lowo agbalagba tori bile yi ti re olohun ko loje ori be nkan lora nbe lagbegbe yi oni ka ma je ka ma mu ka ma bisi ka si ma re si oni ka ma gbadun yin opolopo ni ori igbadun ye lo ki n se poro olohun oba ose sugbon ituta wa idanta lawujo ara wa ni lo nitori mo oni lo ayewo akose waye akose jaye akose mo bi o fese si taye o fi da gbogbo e pata lolohun oba to ko kokoro ile owo alaji agba baba laanu bi se re ba mo tiru talaji yi lo fi mo mo ise to ba gbe lowo to ba ni dudunu awon eyan o ti e ti se si oso lo are dini yi ti le ise won fi n gboro omo ilu ibadan ti n dabembe yeke lakure lakure oloye mekun omo olohun ofe rombadan iku odun alaji agba ti n ro pe boya alaji ti n ko fuji ni ewe ati gbola won n ja akoko wa ti sun gẹrẹ sọwọ ẹyin diẹ jẹ n do bayi na a tun ma pade nu episode mi e mo gbagbe o e n ba gba kaadi ko gba tiketi ti o fi jẹun o mo gba tiketi lapa bomi jibiti n bẹ lode o eyi ti a ti jan lohun tẹ lati agbara ile ise won ni ọgba alaji ni n kiyin o alaafia yin ko ni di fiafia sile mo pe baba lori number 08063970829 08063970829 08063970829 awon ti omo baba ri omo njo na gbogbo wa la sayeye ogun odun oni se olobe se o pe n te ba doje e ku aibinu alakanji adele mi nje mo n pada si gogo obere lóko àwa ikọta àjọwá sórí ètò ẹ ṣe púpọ̀ o ayé ò ní ṣe wá ṣe bala ṣe bolo ó dàbọ̀.
9: Ohun aláǹdà kò ó lè ní kí kò lè ní ṣùkú.
7: ṣùgbọ́n tó bá fi gbọ́ mọ́
8: ẹ̀yìn. Ìfàdé fàámọ́ra fàáfà àǹfààní ló balẹ̀ bàgẹ̀ sí lè ṣe àlàájì àgbà bàbá aláàánú spiritual home títí dínú ọdún tuntun lòlúkúlùkù ó láǹfààní láti jáwọ́ ẹ̀bùn kankan ibi tí yóò kadà kẹ̀kẹ́ márúwá tẹlifíṣàn rédíò àti fóònù olówó iyebíye olúborí gbogbo ẹ̀ rọkọ̀ ayọ́kẹ́lẹ́ olómi tútù ọ̀nà kan gbòógì rèé láti fi sàmì dúpẹ́ ayẹyẹ ogún ọdún 20 years tí àlàájì àgbà bàbá aláàánú ti ń ṣèwòsàn fún tọmọdé tàgbà kò tán síbẹ̀ o mùsùlùmí kan láǹfààní tíkẹ́ẹ̀tì ọ̀fẹ́ ọ̀sìlú mẹ́kà tí kìrìsìtẹ́nì kan láǹfààní láti lọ Jerusalem àlàájì àgbà bàbá aláàánú ló tó bẹ́ẹ̀ ẹ máa lọ sí èyíkéyìí offices bàbá aláàánú fún ìtọ́jú ẹgbà káàdì ẹ̀túngbà tíkẹ́ẹ̀tì àfi yí koto tí ó wáyé láìpẹ́ pídì mango òkè ọgbà nílùú Àkúrẹ́ ẹgbọ́kadà ní Lafayette Junction ẹ lọ gba àwòsàn kẹ́ẹ̀gbà tíkẹ́ẹ̀tì Inaco Plaza opposite Àlàáfíà Hotel ọwọ́ ẹ lọ gba àwòsàn gba tíkẹ́ẹ̀tì ní Bakusa Street tó dojúkọ ilé ìyá Bakusa ìlú ọ̀rẹ́ ẹ má jẹ́ kí káàdì àti tíkẹ́ẹ̀tì yín sọnù o òun la fi yí koto telephone 006-397-0829.
9: Your Nescafe is not just a drink, it's your

0: Turn up your vibe with the irresistible aroma and rich taste of Nescafé.
1: My coffee, my Nescafé.
2: Make my world my way, yeah.
0: Nescafé. Make your world.
3: Baba kere wa de bale kasagwa lori itoju ilera ati aile se dede olomokunrin nikan soso chai chai chai idunu subu layo fokunrin atobirin opo gbeyawo lo ti denu kole latari wipe awo oko re o kaju ludada baba boda o le tate kan le du be lo simi jakuje debi pe ti wa so da ku rete loro olurufe re ah baba kere wa ni o foro re lo lori aile se dede tin bo fira idakole arara ti ekan sun lo opo eyin dudun ara titara gbigbona inu kikun inu kikun aya tin lu pipi pipi ma le gbapa ma le gbase owo atese to kuriri ni waju tani baba kere wa ni o kan si pelu ero igbalode tun ma so bi tin kan lugo si lara ti e ogun te ba lo laarin iseju merin le logun ti o ba ti se o futu fe teni ki se ti baba kere wa
4: ile ise baba kere wa aka stand action koboko wa ni waju continental guest house ni lu apure telephone 08164122777
3: baba kere wa wa pe mi dibe
5: bazo olorun ma jarobo
6: mo ki onile mo ki alejo ani faisan lo gba oruko ti emi ni babangana ti gbogbo aye ma pe ni baba kerewa alase ati oludari stand action koboko eike ikude kude to wa le ma ba iwo olomokunrin ja kan si mi
4: ni iwaju continental guest house nepa ni lu akure
6: phone number mi 08164122777
7: kila mo si stand action koboko awon egbogi to da fun olomo okunrin nikan soso o ni a pe ni stand action koboko ani ni olomi ani oni powder olomo okunrin nikan soso lo sise fun o ti nkan omo okunrin re ko le ma gbera dada ki agbo re ko le ma kan bi agbo ki e sara re ko le ma gbera abi oruko ti e ti e ti ri pada si boda suke suke niwaju ololife re iru nkan bayi ko da o ma fa itiju fun olomo okunrin ni tori re la se mu egbogi stand action koboko wa fun olomo okunrin nikan soso aisan ti o gbogun olowo ni fi se wa gbogbo nkan ti o ba le ma se olomo okunrin fe ko gbiyanju ko wa ba mi egunje egun osajo osa ogun temi o ba mo emi o ni soro nipa e egbogi ti emi gbe kakiri nkan ti mo jogun lo ba la wa ni baba wa a ma dagba a ma wo 90 wa ma fe iyawo meji meta merin won si ma capable to ti ma ba won se boya omo ogoji odun ni eni 50 odun ni eni 60 odun ni eni tori pe e sara re o gbe dada agbore o le kan bi agbo abi e sara ti re kere ju ojo ori re lo aja fo re o le gbe dada ma fi dagula
4: mo wa ni waju Continental Guest House, Nepa, Nilu Akure.
6: Phone number ni 08164122777
7: ti e ba wa si odo wa e mo pe omi yato sagbo agbo yato somi gbogbo e ti e ba wa si odo wa oni eje anfani ayewo ofe nipa ona igbalode wa ati awon baba nla wa ti a mo ni ona onifade eyin re ni gbogbo igba erikeri ka ran ro ni ara nje eje ni abi omi ji ara re ti o fin bi so fin re si ko po to ba fi dagula boya won se eyo e marun e mefa kile to mo bo se se eyo lo se mo mi abi baba ye se eyo ti e a ma ta a ma yun e ba fi dagula gbogbo nkan ki nkan ti o ba ma se ninu ago ara re boya ara n ta eni abi ara n ja eje ni abi inu re n kun ni gbogbo igba orukun ru eni orikerike ara n ru eni abi ati rin ibuso kan sibi keji o di ogun abi won ti e ti ni ipenija ninu iso ara ni iye olomokunrin ni pe ko ji lowuro ki nkan omokunrin re ko duro dede to ba ti ri pe nkan omokunrin yo dode a je pe aisan kan wa to n fa ipenija ninu iso ara ni se mo pe ogun kan wa ninu moto ti a n pe ni carburetor ti carburetor yi to ba ti ni idoti or to ba ti ni ipenija ninu awon waya to gbe ise wole sinu e olo ma n fa ki carburetor ko ma le se bo se n se ibi to mi n gba wole omi o ni le gba be wole mo carburetor yi ko ni le se daada o de wa ninu iso ara omo olomokunrin iso ara kan wa to sise pato ti iso ara yi to ba ti ni ipenija o ni olomokunrin ma di boda suke suke abi won ti e ni aisan ti a n pe ni arun jedijedi won fe se gaati e nkan ma jade nibi gaati e won ma fo ti sinu iru nkan bayi yoo da kan si mi
4: ni iwaju continental guest house nepa nilu akure
6: phone number mi 08164122777
7: agbo marugbo takebe ohun ni agbo ti emi n gbe kakiri ti olomo okunrin to ma le dangaja to ma le se daada abi ipenija titi e o ti e ti fa ese re n wu ni o le sun daada bo se n sun tẹtẹlẹ gbogbo oru nkan bayi ko da elomi to ba logun lọwọ asise ti ogun ba tan a tun pada si bo se n se ni iru nkan bayi ko da a ni lati se ayẹwo ka le mọ iru ogun to ma ba e lara mu ti irin ajo ọsẹ kan ti o fi ni di ọdun kan mọ e lọwọ ti o ba wa si ọdọ wa ti a ba bere lọwọ awọn to nilẹ a mọ pe nkan bayi lo n se o ka to mọ oògùn ta ma fún ọ àwa kì ń ṣe èyí àwa kì ń ṣe ọhún ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi bóyá ó wá nítorí ọkọ rẹ̀ kọ sí mi
4: ní iwájú Continental Guest House NEPA nílùú Àkúrẹ́
8: phone number mi 08164122777 lẹ́ẹ̀kan sí 08164122777.
9: Ẹyọ ìyanra òyìnkun Èkìtì-Kẹtì ẹ̀mí ọmọrin gorosọ Èkìtì Olúmọlẹ̀kẹ́ Jìbáwẹ̀ rẹ ni wẹ́lẹ̀ Èkìtì wọ́ fẹ́rẹ̀ rulé lọ́lọ́ka múrọ̀ ọlọ́run abọ̀lú sí díkì ẹ̀ wọ́ fẹ́ra tẹlifíṣàn ni o wọ́ fẹ́rẹ̀ fàánù ni o wọ́ fẹ́ra díp frizà wọ́ fẹ́ra wọ́ṣẹ́ machine wọ́ fẹ́ra microwave wọ́ fẹ́rẹ̀ ro kitchen gas cooker and co ẹyọ abọ̀lú sí díkì ẹyọ wọ́ yóò asan díẹ̀ kan dẹ̀ gbà ní èlé èlé lórí wọ́ yóò san lóṣooṣù wọ́ yóò san lọ́sọ̀ọ̀sẹ̀ kó a ti san òré dáárín àgbéhun kọ̀ yára kọ́ ṣé ó ti yé ọbẹ̀ ẹ̀ náà rọrùn yéyéyé láìsí èlé ni o ọ́fíìsì rẹ̀ lè Danco Plaza Lajilosun Lado Èkìtì ẹ ò wọ́ ọkàn sí ọ pẹ̀lú nọ́mbà 07074843351 yémi pé lẹ́ẹ̀kan sí 07074843351 ṣé ó ti yọ yára èrú lẹ́ o.
10: Bàbá ẹgbà mi ẹ̀rà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
11: Abba aṣọ òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abba Mission kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission kò lọ́tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegùn láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó dá alágbó ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 09160626253 09160626253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mission gbogbo ìgbà ìjà wà ìjà ò sí always guide me.
12: Yes, òun gangan nìyẹn. Tẹ bá ti gbọ́ tó dúbẹ̀ ládàbà. Ọjà ọdún ti bẹ̀rẹ̀.
13: Ọjà ọdún ti dé. Àdàbà gbé.
12: Kí lẹ ń tàṣà? Kí lẹ fẹ́ ṣe mà? Kábà yí gbé jáde. Lásìkò ọdún yìí àsìpé. Wọ́n ti kọ́jà ọdún dé. Kárajà ọdún, kátajà ọdún, kájìfà ọdún, àpolówó ọjà ọdún. Ẹ ṣé àmọ̀nà o. Pápá tayọ orílẹ̀ ìgbà pé ṣẹ́jú iṣẹ́. Ètò ọjà ọdún ò ní Classmate. Tó bá débi kápò olówó ọjà lórí rédíò àdàbà látàsìkò yìí lọ́dà ìparí December gbọ̀ngàn.
14: Oya ẹ máa bọ̀ wá o.
13: Ìrẹ́pẹ̀tẹ̀ ni ọjà ọdún ti dé.
12: Tiwọ́ náà máa ń gbẹ̀yìn lọ́dún yìí o. Orí ètò ọjà ọdún làwọn ọlọ́jà tó nílé iṣẹ́ ti ń fe ní mẹ́ni fèjì méjì fẹ̀tàfẹ́ta tá jẹ́ ń kúra wọn tó ń jọra wọn. Ẹ kàn sí wa lẹ́ka ìpolówó ọjà àdàbà tó wà ní. Mọ̀sílò Building lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station lọ́ba Dẹ́ṣídà Road Àkúrẹ́. Kẹ́ ní ètò ọjà ọdún lẹ ti fẹ́ polówó. Ọdún yìí á dùn yògbàyògbà á jì jọ ta warawara. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé Karim sórí 08030414344. Grace 08032474686. Tàbí Fẹ́mi sórí 08060864428. Ètò ọjà ọdún lórí rédíò àdàbà ó ti bẹ̀rẹ̀.
15: Padà má lọ síbẹ̀ yẹn o. Marketing Office Àdàbà FM ni wọ́n ń wá. Nọmba 1 la wà. Ilé gogoro tó wà lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station. Ọba Adéṣídà Road nílùú Àkúrẹ́. Ó dẹ̀ tún lè pe Marketing Manager sórí 08030414344. Ronke sórí 07035295755 tàbí Grace sórí 08032474686.
16: Is this budget to make fun of our two gaps? Let's have a talk.

0: ó máa tiẹ̀ rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
1: Ó bẹ́ẹ̀ lábí ni ìṣòro ìsara iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí ìsara yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò òun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú. Ọ̀rọ̀ náà báyọ̀ jẹ. Ayé òun ti wá sú mi.
2: Àgbọ̀n yìí ṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wò ó gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460649 0706460649. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 07 60 60 64 19. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lólórí àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà máa rí pé tóun bá sùn báyìí tóun bá jí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọ̀jẹ̀ fóun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrá àdí òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà máa rí pé gbogbo inú ara ni nǹkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti irú oorun sùn rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jà wo ra wa nírẹ̀. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́ tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 07 60 60 64 19. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò lè dá gbé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde àfikọ́ mọ́ fà jáde tàbí kẹ́lòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tìhun síwájú ni gẹ́gẹ́gẹ́ bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa ẹlòmíì wọn lọgọ́rùn-ún ọdún wọn lọgọ́fà ọdún pẹ̀lú sí àṣekára ẹlòmíì ń ṣe sí àgbẹ̀ ẹlòmíì ń ṣe sí ọdẹ. Bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé ṣé bí ewé àti egbò yìí náà lẹ̀wọ̀n náà ń lò. Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àti egbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú ìsẹ́yìn ọ̀rọ̀ àwọn ewé ajíṣẹ́ dáadáa àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa tá a bá ń lò táwọn náà máa rí ta máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi. Ẹ̀yin náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní 30 ìṣẹ́jú a lè rìn ní wákàtí kan a lè rìn ní 40 ìṣẹ́jú tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò ìwọ náà wá jàǹfààní ewé àtegbò lọ́dún èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 60 64 19 07 60 60 64 19. Àlàáfíà ara wo ni bí fi àbí.
4: Okay, to make fun of our tooth gap, let's have a talk.

0: ẹgbà mi ẹrà mi kalẹ ọrọ kọ mi yi ma ti sú mi ìṣe ló ń pariwo ẹyin dídùn ara ríro ẹ wo mo ṣe mọ pé kò lè mú ọkọ lọ oko mọ ni o ṣe ṣúkẹṣúkẹ dàtọwọ rẹ lẹ ni kódà ṣe kan sun lọ ni.
1: Abba ajo ko ti igbọ ni nipa 24/7 Abba Mission kọrọjọ gbogun nilẹ tawọn ọkùnrin bere fun gba gbogbo akanṣe gbogi ibilẹ ta gbe kalẹ lọna ti gbalode 24/7 Abba Mission ko lọ tinu rara o kagbo ẹyin dídùn ara ríro afọgẹdẹgẹdẹ ìdọ̀tí ọrọ danu lọgọ lọmọ ọkùnrin abadúró tán tí ó sì máa ṣiṣẹ akọrin lọdọ olólùfẹ rẹ ìwé àtẹgbò láfi pèlú rẹ àjọ nafdac fòǹtẹ̀lú gbà ó dá alágbò ara 24/7 Abba Mission láti jẹ alágbàtà jákèjádò lẹ nàìjíríà ẹ máa pe 0916062653 0916062253 orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 Abba Mission gbogbo ìgbà.

0: lóde tó ń kún hùnù hùnù.
1: Yé Romina.
0: Ṣó ti gbọ́ ni. Bẹ́ẹ̀ ni gbogbo àárọ̀ ọjọ́ Tọ́sídẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀.
1: Ọlọ́run náà máa ń lò ó láti fi ìfẹ́ rẹ̀ hàn.
0: Sáwa ẹ̀dá èèyàn ni. Ọjọ́ náà ni àrágbá yamuyamu ìpàdé àdúrà ńlá kan máa wáyé. Tá a sì ti máa ń ṣiṣẹ́ lórí àwọn kókó àdúrà lóríṣiríṣi. Láti dojúkọ ogun tí ń fa ìbànújẹ́ àtàìnífọ̀kànbalẹ̀ fọ́mọ ẹ̀dá èèyàn. Lórí ilẹ̀ májẹ̀mú àdúrà ọlọ́wọ́ ńlá prayer ground tó wà lẹ́gbẹ̀ẹ́ Mechanic Village, Second Gate, Army Barracks, Ondo Road nílùú Àkúrẹ́. Ṣé máa tàn yín ìyanu tí ò pọ́nmọ̀ lọ́lọ́run ṣe ń bẹ́ o. Prophet Mike Olú Adégòkè àtàwọn ìránṣẹ́ ọlọ́run míì tí wọ́n kún fún ẹ̀mí mímú. Lọ́lọ́run tọwọ́ wọn dábìrà ń bẹ̀. Kò sí ròmú tàbí àròyé mọ́. Wá pẹ̀lú àwọn ọlọ́pẹ́ àtàláyọ̀ ní Tọ́sídẹ̀ ọ̀sẹ̀ yìí. Kó o sì bẹ̀rẹ̀ sí ní jẹ́rì sagbara Olúwa. Ìwọ lọ́lọ́run máa kọ́ dálù.
2: Ṣé bẹ́ẹ̀ mọ̀ pé ọmọ ẹrú lásán-làsàn àjòjì òun ni Ésítérì? Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n ó mà di ayaba. Ìbá má láǹfààní láti di ayaba bí kì í bá ṣe ti àánú àti orí ọ̀fẹ́ Ọlọ́run. Nípa àánú àti orí ọ̀fẹ́, bí ìwọ náà bá gbàdúà, ìwọ náà lè dọba. Bẹ́ẹ̀ ni, tọ́ ẹ jẹ́ kí a rí wípé àtẹ̀ramọ́ àdúà. Ká sì gbẹ́kẹ̀lé Ọlọ́run ní gbogbo ìgbà, gbogbo wa lásìjọba, torí pé Ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ kí gbogbo wa kájọba lórí ilẹ̀ ayé. Tọ́ eléyìí ni mo fi ń kí wa káàbọ̀ sórí ètò ọwọ́ ńlá èyí tí ìjọ àpọ́sẹ̀lì ti Kristi CAC Benevolent Prayer Ministry ṣo nígbọ̀wẹ́. Ẹ̀yin náà ti mọ̀ pé lọ́sọ̀ọ̀sẹ̀ bàbá ti dórí ètò báyìí. Bàbá ìránṣẹ́ Ọlọ́run alààyè Prophet Mike Olú Adégòkè bàbá ọlọ́wọ́ ńlá ti dé sórí ètò nìyẹn. Tòní ò tún lágbára pọ̀. Matthew Adékúnlé Ọládèjì lorúkọ tèmi o, tí gbogbo èèyàn ń pè ní òdòdó. Mò ń bọ̀, ẹ jẹ́ ń sílẹ̀kùn fún bàbá, kí wọ́n wọlé ká bẹ̀rẹ̀ ètò ọ̀hún.

0: tán lórí ètò láṣàálẹ̀ ibi mo ti wí lẹ́ẹ̀kan bàbá mà ti wà nù lè gbóhùn sáfẹ́fẹ́ bàbá gẹ́gẹ́ bí ṣe wa ẹ gbàdúrà fún wa ká bèrè
1: orúkọ jésù ọlọ́run ayérayé adúpẹ́ lọ́wọ́ rẹ ayìn ológun agbé ọ̀gá olúwa gba ọpẹ́ wa adúpẹ́ fún oore gbogbo ìgbà tó ń ṣe fún wa olúwa gba ìyìn wa adúpẹ́ bó o ti ń fi ọ̀rọ̀ rẹ to ìdílé kọ̀ọ̀kan olúwa gba ọpẹ́ wa adúpẹ́ fún etí gbígbọ́ àti àyà tí ń tẹ̀lé olúwa gba ìyìn wa adúpẹ́ torípò fún wa ní ọ̀rọ̀ rẹ gbọ́ o sì fún wa ní ẹ̀mí tí ń tẹ̀lé olúwa gba ọpẹ́ wa ògo ni fún orúkọ rẹ bàbá ọmọ àtẹ̀mí mímọ́ ọ̀rọ̀ rẹ tó ń jáde lọ sáyé lónìí Oluwaru lagbara. Oluwaru lagbara. Oluwaru lagbara. Gbogbo etí kọ̀ọ̀kan tí yóò gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lónìí lórúkọ Jésù ẹ̀ nífẹ̀ẹ́ tí ara gbọ́. Gbogbo etí kọ̀ọ̀kan tí yóò gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lónìí ẹ ó fi ọkàn ẹ̀mí mi gbọ́. Ẹ ó fi etí ẹ̀mí gbọ́. Òye ti ẹ̀mí yóò yé yín. Ilé wa yóò wà ní àlàáfíà. Ìfẹ́ ìjìnlẹ̀ ní orúkọ Jésù kó wọnú ìdílé kọ̀ọ̀kan lọ. Ayé Ọlọ́run kó bàbá wa gbé. Ògo ni fún orúkọ Olúwa o.
0: Hallelujah.
1: Ní orúkọ Jésù Kristì Olúwa wa.
0: Tọ́ ọ̀dà bàbá lórí ètò lónìí àní fi àkókò ṣòfò rárá torí pé ọ̀rọ̀ Ọlọ́run ìdánilẹ́kọ̀ọ́ nípa tìdílé tá a gbọ́ lọ́sẹ̀ tó kọjá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti ń pè wípé Ọlọ́run lò láti fi bá ayé wọn pàdé ojúlówó ìfẹ́.
1: Ojúlówó ìfẹ́. Bẹ́ẹ̀ni.
0: A sì ń tẹ̀ síwájú nú ẹ̀ lónìí.
1: Ibi tá a gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yẹn dé. Èmi náà ti ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbéèrè tí wọ́n tẹ̀ ránṣẹ́ sórí ẹ̀rọ tẹ́ ẹ pè. A mọ̀ dáhùn. Ṣùgbọ́n mo fẹ́ ká kọ́kọ́ bá ọ̀rọ̀ Ọlọ́run yẹn délẹ̀. Àbọ̀ ọ̀rọ̀ mọ́ sọ lọ́rọ̀ ọdọ́mù gan ni. Mo fẹ́ gbogbo èèyàn gbọ́ lẹ́yìn náà ká wá dáhùn ìbéèrè.
0: Ọ̀dà bó ti jẹ́ nìyẹn bàbá ìpàdé àdúrà ọlọ́wọ́ ńlá ojoojúmọ́ ní lè sí.
1: Ọlọ́run ni.
0: Tọ̀la yóò tún lágbára púpọ̀.
1: Pẹ̀lú ògo Ọlọ́run Tọ̀la yóò lágbára. Ododo.
0: Bàbá.
1: Ẹ̀rí ń tẹ̀lé. Bíbélì wípé Olúwa sì ń bá àwọn àpọ́sẹ́lì ṣiṣẹ́ pẹ̀lú àmì tí ń tẹ̀lé. Àmì iṣẹ́ ìyanu ń tẹ̀lé. Ẹ̀rí ń tẹ̀lé. Àdúrà ọ̀sọ̀ọ̀sẹ̀ yẹn kò lọ lásán láyé àwọn ènìyàn.
0: Bẹ́ẹ̀ni.
1: Só ti ẹ̀rí ẹnu ìgbà tá a bẹ̀rẹ̀ ti ìwòsàn àti ìmúláradá.
0: Bẹ́ẹ̀ni.
1: Mo yin Ọlọ́run lógo fún ohun tó ṣe. Mo yin lógo fún ọwọ́ agbára tó nà.
0: Adúpẹ́ o.
1: Mo yin lógo fún iṣẹ́ ìtúsílẹ̀ àti ìdáǹdè tó ṣe.
0: Olúwa ṣe.
1: Mo yin lógo fún ìwòsàn ojúkoroju tó fi hàn lára àwa ènìyàn.
0: Olúwa ṣeun.
1: Mo yin Olúwa lógo.
0: Adúpẹ́ bàbá bá a ti wá ń gbàdúrà yìí kókó àdúrà yẹn lágbára pọ̀ ṣé a tún tẹ̀ síwájú lọ́la ni.
1: À ń tẹ̀ síwájú lọ́la o. Ododo.
0: Bàbá.
1: Sọ mọ̀ pé mo sọ pé kí ni a ń pè ní àìsàn.
0: Bẹ́ẹ̀ni.
1: Mo kọ́kọ́ sọ ìtumọ̀ èèyàn. Mo wá sọ àwọn ọ̀nà mẹ́rin tí àìsàn wà. Àìsàn ara. Àìsàn ẹ̀mí. Àìsàn rírí. Àìsàn àìrí. Àìsàn ọkàn.
0: Bẹ́ẹ̀ni.
1: Àìsàn nínú ẹ̀mí. Ododo.
0: Bàbá.
1: Lẹ́yìn tí mo yànnà ní èèyàn tán. Mo wá sọ kí ni mo fa àìsàn gan. Kí ni mo fa àìsàn. Ibẹ̀ ni mo bá ọ̀rọ̀ Ọlọ́run yẹn dé. Láti orí pọ́ìntì yẹn ni màá ti bẹ̀rẹ̀ láàárọ̀ ọ̀la. Kí ni mo fa àìsàn. Àwọn okùnfà àìsàn. Ọ̀nà tí àìsàn máa ń gbà wá. Màá wá bẹ̀rẹ̀ sí yànnà náà yẹn lọ́la. Kí n tó wá wọnú àkòrí tó sọ pé ǹjẹ́ ìwọ fẹ́ ká mú ọ lára dá bí.
0: Ǹjẹ́ ìwọ fẹ́ ká mú ọ lára dá bí.
1: Jésù ló bèrè ìbéèrè.
0: Ododo. Bàbá.
1: Ododo.
0: Bàbá.
1: Àárọ̀ ńlá máa ní agbára nínú ọ̀rọ̀ Ọlọ́run. Olúwa kì mí kún ọ̀rọ̀ mi sáwọn èèyàn. Gbogbo ènìyàn lolúwa rán mi sí. Ọ̀rọ̀ rẹ̀ ni ó ní ó rán ọ̀rọ̀ rẹ̀. Ododo.
0: Bàbá.
1: Ó sì mú wọn lára dá.
0: Bẹ́ẹ̀.
1: Ó gbà wọ́n kúrò nínú ìṣẹ́ oró wọn. Ọ̀rọ̀ ni ó ṣiṣẹ́ ìmúláradá. Ododo.
0: Bàbá.
1: Ọ̀rọ̀ ni ó ṣiṣẹ́ ìmúláradá. Apọ́sítélì Paul ń wàásù ní Lísra. Kò tí ẹ̀ tí ì pé àdúrà. Arọ́ sì dìde ó sì rìn. Bíbélì wípé torí pé arọ yẹn tẹjú mọ́. Ó ń wò nígbà tí ń sọ ọ̀rọ̀ Ọlọ́run. Agbára ọ̀rọ̀ jáde lọ. Ó gbé arọ dìde. Láì fọwọ́ kàn án. Arọ́ sì dìde kúrò nípò ìyàrọ̀. Ododo.
0: Bàbá.
1: Ọ̀rọ̀ ló gbé arọ dìde látọ̀dọ̀ Pétérù. Lẹ́nu ọ̀nà tẹ́ḿpìlì dáradára. Ọ̀rọ̀ ló gbé dìde. Ó ní wúrà àti bàdákà. Àwa ò ní. Ṣùgbọ́n kinní kan la ní tá a fún ọ. Ó ní ní orúkọ Jésù dìde kọ ọmọ rìn. Ododo.
0: Bàbá.
1: Arọ́ mọ̀ fòfáyọ̀.
0: Ó fò.
1: Bíbélì wípé nǹkan mẹ́rin ní ṣe papọ̀. Ó ń rìn. Ó ń fò. Ó wọnú tẹ́ḿpìlì. Ó sì yin Ọlọ́run lógo.
0: Bẹ́ẹ̀.
1: Ọ̀rọ̀ ló wò sàn. Ọ̀rọ̀ ló mú láradá. Àwọn adẹ́tẹ̀ mẹ́wàá ń lọ. Bíbélì wípé wọ́n wá sọ fún Jésù pé bí ìwọ bá fẹ́ o lè sọ wá di mímọ́.
0: Bẹ́ẹ̀ni.
1: Ododo.
0: Bàbá.
1: Jésù ni mo fẹ́. Ẹ di mímọ́. Ọ̀rọ̀ rẹ̀ ló mú wọn láradá. Ọ̀rọ̀ yẹn lèmi ọ̀ sọ. Ń sọ ọ̀rọ̀ Ọlọ́run tí ó mú àwọn èèyàn láradá. Lọ́la. Nígbà tí n bá ti wá sọ ọ̀rọ̀ rẹ̀ tán. Àdúrà tó ń ṣiṣẹ́ mi láradá. Ododo.
0: Bàbá.
1: Ìwé James wípé ẹnikẹni àṣàìsàn nínú yín bí jẹ kí ó to àwọn alàgbà ìjọ lọ òdodo ni mo fi ń pe gbogbo ènìyàn tó wà nílé àìsàn ara ìṣẹ mi ń bẹ kò sẹni tó mórí bọ àfi kí kálukú ọgbà tó wa ó ní kó to àwọn alàgbà ìjọ lọ kò sọ pé kó jòkó sílé kò sọ pé kó gbẹkẹlé dókítà nìkan ò ṣeé gbẹkẹlé béèyàn bá fẹ gbà mọ lára láti pé èèyàn ń lo oògùn sàìsàn míì tọba jọ wá ayé tí ò sì ní lọ òdodo èèyàn ń lo oògùn sí àìsàn míì tí ó tún jòkó ní pèrèpè sínú àgọ ara ṣùgbọn bẹẹ bá pàdúrà ru síta àtòògùn òyìnbó àtàdúrà wòlíì yóò ṣiṣẹ ìmúláradá pípé lọla ibi táwọn ti ṣiṣẹ nìyẹn ìwọ ń fẹ ká mú ọ lára dá bí yes a wá sọ àwọn okùnfà àìsàn then a ó gbàdúrà fún ìmúláradá ọrọ rẹ yóò mú wa láradá òdodo dídìde fúyà tí ẹni tí ń gbọ́ mi nínú ilé yìí náà bá dìde bẹ́ẹ̀ni aláìsàn yẹn ọba tí ẹ lé dìde ìwọ dìde kọ́ ọ wá torí ẹ bá a bá gbóhùn sókè àdúrà fún àdúrà gbàgbọ́ bíbélì ni yóò wo aláìsàn náà sàn ọsán lọ́sẹ̀ tó kọjá mo ní ẹni ọba wa máa bẹ́rẹ́ tí dárí ẹ̀sẹ̀ jìyàn kọ́ wá sọ fún mi dókítà oníṣègùn òyìnbó ni bàbá mi títí tó fi kú kò fa bẹ́rẹ̀ ìdarí ní ẹsẹ̀ hàn mi òdodo bíbélì wípé ẹ jẹ́ kí ó to àwọn alàgbà ìjọ lọ àwọn alàgbà ìjọ kí wọ́n ó ṣe ntáàsì lọ́la náà ni bíbélì kọ wà pé ká ṣe ó ní kí wọ́n ó gbàdúà sí orí rẹ̀ that is kí wọ́n ó gbàdúà ìmúláradá sí orí onítọ̀hún bíbélì wípé àdúà ìgbàgbọ́ yóò wo aláìsàn náà sàn ọ wá wípé bọ́ bá ṣe pọ́ dẹ́sẹ̀ ọlá àdàríje òdodo njọ́ mọ̀ pé ẹ̀sìn àmọ́ jẹ́yàn sáàárẹ̀ ẹ̀sìn àmọ́ má ìlera wá ẹ̀sìn àmọ́ gbẹ̀yàn sípò àìsàn jésù wẹ nìkan sàn nínú bíbélì nígbà tó fẹ́ ṣiṣẹ́ ìwòsàn tó fẹ́ ṣiṣẹ́ ìmúláradá kò sọ wípé dìde mọ́ rìn kò sọ wípé àìsàn tí ń ṣe kó lọ ó ní ọmọ adarí ẹ̀sẹ̀ rẹ jìyàn lẹ́sẹ̀kẹsẹ̀ àìsàn tí ń ṣe sí lọ ó túmọ̀ sí pé ẹsẹ̀ rẹ̀ ló ti wọnú àìsàn yẹn bó ti sọ pé ọmọ adarí ẹ̀sẹ̀ rẹ jìyàn báyìí ara rẹ̀ sì yá so ó túmọ̀ sí pé ẹsẹ̀ a máa de èèyàn mọ́lẹ̀ bíbélì wá wípé nígbà tó bá gbàdúrà nígbà tó bá tó àwọn alàgbà ìjọ lọ ọlá àdarí ẹsẹ̀ yẹn dé bọ́ bá ṣe pé ó dẹ́sẹ̀ ó ní àwọn òdarí jẹ so gbogbo nǹkan wọ̀nyí lọ́lọ́run yóò sì lọ́la nígbà tí àwa bá ti rán ọ̀rọ̀ rẹ̀ jáde nígbà tí àwa ti fi orúkọ rẹ̀ gbàdúrà nígbà tí àwa ti gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́ àdúrà gbàgbọ́ yóò wo gbogbo ènìyàn sàn yóò mú gbogbo èèyàn láradá kinní kan tó wá rẹwà jùlọ òdodo bí ò bá sí aláìsàn yẹn nítòsí bí ẹnìkan bá lè rẹpísẹ́ǹtì ẹ̀ tó bá lè mú ẹ̀ wánú àdúà tàbí ó mú àwòrán rẹ̀ lọ́wọ́ èmi gba ẹ̀rí ọlọ́run mi jẹ́ afẹ́fẹ́ ni àdúà kò síbi tí ò lè fẹ́ dé ó wà nílé ó wà lájò yóò sì wòsàn pátápátá ọlọ́run ṣe bẹ́ẹ̀ ó sì ṣe agbára mo rí ẹni tí wọ́n máa wòran rẹ̀ wá lọ́sẹ̀ tó kọjá tí mo ti gbọ́ tẹsímọ́nì lọ́jọ́ Tuesday bẹ́ẹ̀ ni.
0: Àdúpẹ́ bí ó ti jẹ́ lọ́la rẹ̀ inú pàdé àdúrà ọlọ́wọ́ ńlá ọlọ́run ó tún náwó agbára bíi tìgbà nì ìwòsàn pípé àti ìmúláradá yóò jẹ́ ti gbogbo àwọn tó bá wá sínú pàdé àdúrà ọ̀hún bàbá a tún kọ́kọ́ gbàdúrà ní pẹpẹ àánú o.
1: bẹẹni aago méje sí aago mẹjọ àbọ àánú lè ṣe a ó gbàdúrà ní pẹpẹ àánú a kò gbogbo fọ́tò àwọn ọmọ wa dání láti wá kígbe pé olúwa sàánú àwọn ọmọ mi ní àárọ̀ kùtùkùtù aago méje sí aago mẹjọ àbọ láwa a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ pàdé àdúrà àwòsàn láago mẹjọ sí aago mọ́kànlá.
0: tọ ọ̀dà aago méje láàárọ̀ kùtùkùtù ní kẹjá ká pàdé ní gbọ̀ngàn ọlọ́wọ́ ńlá ìyẹn ọlọ́wọ́ ńlá prayer ground ní mechanic village opposite second gate army barracks londo road níbi iwájú second gate yẹn gangan ibẹ̀ láti yà wọlé sí mechanic village londo road nílùú àkúrẹ́ aago méje láàárọ̀ ni ó bẹ̀rẹ̀ o lọ́sẹ̀ tó kọjá ó fẹ́ kọjá aago mọ́kànlá díẹ̀ torí àlejò tá a ní lọ́sẹ̀ yìí ní pẹ́ ẹni ó bá pẹ́ kó tó dé kó bá rò wípé yóò tó aago méjìlá ká tó kúrò níbẹ̀ ó ṣeéṣe kó nítorí kó pàdé wa lọ́nà.
1: bẹ́ẹ̀ni
0: tọ ọ̀dà àgbo ti jẹ́ nìyẹn bàbá ṣé ẹ lọ́n fà ní àti rí àwọn èèyàn fún counseling.
1: màá rí àwọn èèyàn fún counseling àtẹ̀mí àti àwọn ìránṣẹ́ ọlọ́run tá a jọ ń káàkiri láàjọ dòkó tá a dá àwọn ènìyàn lóhùn nípa orí ọ̀fẹ́ ọlọ́run
0: ọ̀dà
1: àwọn tó bá wá fúngbà àkọ́kọ́ èmi fúnra mi ni wọ́n dá wọn lóhùn bólú wa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ wà.
0: tọ bákan náà mọ́tò ó tún kó àwọn èèyàn lọ́fẹ̀ẹ́.
1: bẹ́ẹ̀ni ọ̀fẹ́ ni mọ́tò wá sí pàdé àdúrà ọlọ́wọ́ ńlá àti ọ̀fẹ́ nígbà tá a bá parí.
0: gbogbo àwọn ojúkò bíi tí mọ́tò ó sì máa wà rèé ẹ̀yìn tí òkè àrò ẹ̀ láǹfààní àti wọ mọ́tò ní òkè àrò ní abiodun bus stop bẹ́ẹ̀ bá tiẹ̀ ti wá dé bíi junction òkè àrò ni arakale yen abi ke ran si bi waju Saint Thomas's Church e lanfani ati wo moto bus nbe bakana ni oloko iyen ni futa bus stop to wa ni oloko e lanfani ati ri bus wo nbe lola lagbara olohun a soro nipa pade aju alagbara ti o waye ni Saturday ba ba ti pari itola ewade aju alagbara won wa waye lojo Saturday ni joka ni eyin jirima hospital ni joka ni lu akure nbi a fe soro npa e sugbon ka to soro npa e je gbo ni pa pade adu ayen nu fanran a n pada bo
2: kile mi fe
3: Ego, afefe yadno ma fe ojo itusile ma rogwa rawa evi ma akpo ninu akanse ipadi adura ojo kan soso to ma melu titi fu yadno oju koroju eyin odugbe ijoka oluwa to yijije ma ko gba gbegbe to yi ka ti ilu akure lapapo se ti setan fun ibapade olorun yi o ma lagbara pupo baba olowo lambo fun ipadi adura lagbara takori re je igba ohun otun season of new things olorun ti so ni Isaiah chapter 43 verse 19 ojo Saturday ojo keta dilogun osu kewa odun yi 17 October 2026 ni o waye o ninu gbogan olowo nla eka ti joka to wa leyin jide mark hospital ijoka lakure agun meji aro kutu ni o bere ti dagun meji la osan 7am to 12 noon opolopo lori emi dolorun ma lo lati forin fowo olorun so kale o olorun si ti gbe iranse re wo lakotun baba woli agbaye ni prophet mike oluadegoke baba olowo nla lati pase ohun tuntun sinu aye gbogbo ediyo ha aka gbomojo ni robi no je adalayo ede to fe lo doyinbo gba visa ede ti n wa se orise ayo Otun la lehu ninu aye gbogbo eyan e ma gbagbe o ojo Saturday 17 October 2026 ni o waye ni gbogbo lowo nla to wa leyin Jide Mark Hospital Ijoka Road Lakure lago meji aro si meji la osan iwo ni yanu ohun kan o ma bo ninu ipade adura do CAC Bulaland Prayer Ministry lu sagbate ru e
0: eto baba bi mo ti so ba si gbo ninu fonran pe ipade adura lagbara o waye Saturday
1: ben
0: ni Ijoka Lakure mbe
1: ni
0: aje pe lose yi odo ni beji ni
1: odo ni beji lose yi o ki ekule o gbo ko so fun toko o ti toko ba ti kokko gbo ko sare wa wi le o
0: be ni
1: o di oni beji o ni lu akure lose yi lojo Saturday a wa ni eyin Jide Mark Hospital ni Ijoka ni be ni a wa ni opopona to lo si se Michael ta ba ti ya ni begele be le a de de bi pago adua yen ododo
0: baba
1: ile tuntun ni ipade adura tuntun ni akori toluwa ni ka lo je akoko ohun titun ododo
0: baba
1: meteta sise papo igba koko ta ko gbadura lori ile yen ni ododo
0: baba
1: ile ijose tuntun ni
0: be ni
1: oluwa tun wi pe igba ohun titun so a fe gbadura lori akori ta pe ni igba ohun titun e je ka jo pade ni ojo Saturday on the 17th October ni Ijoka leyin Jide Mark Hospital ni on the 17 osu kewa ni ago meje si ago mejila ododo
0: baba
1: awon eyan o ri gbo to wo wa ri mo to wo ni onoko a ma gbe bus kan coastal bus be a tun gbe moto si bi ti a ma gbe moto si ni arakale ni egbe Saint Thomas moto kan ma wa nbe da moto kan wa ma wo nu Ijoka lo ni bi oke obere roundabout moto wa kan wa nbe a wa mo ku awon eniyan bo gbogbo to ba fe wa lati nu Ijoka ore ofe ati ni moto ofe wo wa ko CAC Bulaland olowo nla si moto yen lara e ma da duo gbogbo eyin to ba wa ninu ninu Ijoka lati bi oke obere roundabout titi de oke ya
0: gbogbo awon to wa ni Olope awon to wa ni Davok Junction gbogbo awon to wa ni Sunday bus stop
1: e ma damoto ohun to ori ofe o wa fun gbogbo won lati wo moto ofe wa leyin Jide Mark Hospital ni Ijoka nibe ni pade adu ojo Saturday ti ma waye Saturday ose yi ni o e je ka fi sogan
0: order gbogbo eyan patapata akoko ti ohun otun o lale unu aye wa re ago melo ni pade adu yen ma bere
1: ago meje lo ma bere a de ma pari la ago mejila ipade adu ohun titun ni ago meje si ago mejila
0: order bi o ti je ni e je gbogbo wa ka pade nbe ni Ijoka leyin Jide Mark Hospital ni Ijoka nilu Akure ibe lati pade lojo Saturday ago meje laaro si meji la osan oni o e je adori keji ka gbo nipa pade yen
2: kile mi fe o ti fun mi wo fe
3: wo afẹfẹ ìyanu ma fẹ ojo itusile ma ro warawa ẹri ma po ninu akanse ipade adura ojo kan soso to ma melu titi fun ìyanu oju koroju eyin olugbe ijoka oluwa to yijide ma ko gba gbegbe to yi ka ti ilu akure lapapo se ti setan fun ibapade olorun yi o ma lagbara pupo baba olowo nla nbo fun ipade adura lagbara takori re je igba owo otun season of new things olorun ti so ni Isaiah chapter 43 verse 19 ojo saturday ojo keta dilogun osu kewa odun yi 17th October 2026 ni o waye o ninu gbogan olowo nla eka ti ijoka to wa leyin jide mark hospital ijoka lakure agun meji aro kutu ni o bere titi dagun meji la osan 7 am to 12 noon opolopo lori emi olorun ma lo lati forin fowo olorun so kale o olorun si ti gbe iranse re wo lakotun baba woli agbaye ni prophet mike oluadegoke baba olowo nla lati pase ohun tuntun sinu aye gbogbo ediyan akan gbogbojo onirobi no je adalayo ede to fe lo gboyin bo gba visa ede ti nwa se orise ayo ohun otun la lehun ninu aye gbogbo eyan e ma gbagbe o ojo saturday 17th october 2026 ni o waye ni gbogbo olowo nla to wa leyin jide mark hospital ijoka road lakure lagun meji aro si meji la osan iwo ni yanu ohun kan o ma bo ninu ipade adura do CAC Bulaland Prayer Ministry lu sagbate ru e
2: simi ni papa da si ojo tayo jadi si papa ta o de ba
3: ore wa kilo de to nku hunu hunu je ro mi ro so ti gbo ni pe ni gbogbo aro ojo thursday lo so fe olorun mu o mo nlo lati fi fe re han sa wa ida eyan ni ojo nu ni aragba yamu yamu ipade adura la kun ma waye ta si ti ma nsise lori awon koko adura lorisirisi lati doju ko ogun tin fa ibanuje atai ni fokan bale fo mo ida eyan agun meje si ma wa aro lo waje o 7 to 10 am lori le majemu adura olowo nla prayer ground to wa legbe mechanic village second gate ami barracks ondo road nilu akure se

0: ọkọ rẹ bá wá ṣe ọ báyìí tó ṣe ti ọdá ìwọ lọwọ àdánù oúnjẹ tó ti ṣe fún rí láti fi pàdé rẹ tó bá jẹ pé o ní real love real love torí pé ńgbà tí ádámù àti ẹ́fà ṣe ọlọ́run ní ẹsẹ̀ burúkú tó burú jù ọlọ́run ló wá lọ rán ẹ̀wù awọ tó wá gbé wọ̀ wọ́n so nígbà tí ìyàwó rẹ bá wá ṣe ọ báyìí tó ẹsẹ̀ burúkú tó jẹ pé kò yẹ kí yàn dárí jìn láéláé ṣé kámíò ni àbí kábrì ni tó ṣe déédé ẹ ọ wà lọ rà nígbà tó ṣe ọ ni o ẹ rí i pé mistake yìí ni àwa ọkùnrin máa ń ṣe ìgbà tí ìyàwó wa bá ṣe ń tọdún máa nú la máa appreciate ẹ ó kì í appreciate ẹ lọjọ tó wá ṣe pé fún ẹ ẹ thank you tó bá jẹ pé nígbà ẹsẹ ni gbogbo wa bá ń fi ìfẹ hàn ọlọrun gbọ kò sí ilé tó máa dàrú ṣùgbọn èsù ra wa níyè ní church kò jẹ kí iye wa ó ṣí ẹlòmíà kan dì sáàdá mi ò lọ church wọn mọ kí ló dé a ní mo sick for 3 weeks kò sẹni tó wá bẹ̀ mí wò nínú wọn mi ò lọ́mọ́jàre àṣẹ ọ̀nù lóòótọ́ ṣùgbọ́n wọ́n wàá fi ìfẹ́ hàn nígbà tá a ṣe ọ́ yẹn ọ́ wàá wá bá group leader rẹ pé ṣé ẹ̀fẹ́ ẹ̀fẹ́ mẹ́ta mo pè mí bára mi ọ̀yá ẹ bó tiẹ̀ ti gbóló nǹkan sẹ́yìn lè pè mí padà ó náà wá sọ ìdáyán ọ̀dẹ̀ kan mélòó nínú ènìyàn ló ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run fi ìfẹ́ òun pàápàá hàn sí wa pé nígbà tí àwa jẹ́ ẹlẹ́sẹ̀ kristi kú fún wa ó parí o ọlọ́run á lọ rán ẹ̀wù awọ sáìsì ádámù ó lọ rán ẹ̀wù awọ sáìsì éfà ọwọ́ akosi ọlọ́run pé ẹ mọ sáyé yín lọ ń bí ṣé ẹ mọ̀ pé ìfẹ́ yẹn dẹ̀ ń kọ́ntínú lẹ́yìn ẹ̀ lọ́lọ́run fún ọ lọ́mọ lẹ́yìn ẹ̀ wọ́n dẹ̀ ń lo ọjọ́ orí wọn lọ nítorí ìfẹ́ tó farahàn ní àkókò ẹ̀ṣẹ̀ mélòó nínú ẹ̀yin ìyá tẹ́ ẹ jókòó yìí lẹ nírú ìfẹ́ bẹ́ẹ̀ sí ọmọ yín ọmọ tẹ́ ẹ bí ṣé kìí ṣe nígbà tí ọmọ yẹn bá mú inú bí ọ ṣé kìí ṣe ìpè ló fi ló ń lọ mọ́lẹ̀ ẹ jẹ́ ká padà sínú gbólóhùn àkọ́kọ́ yìí ojúlówó ìfẹ́ ìfẹ́ tó ń ṣiṣẹ́ nígbà tí ẹnì kejì ẹni sẹni àpẹẹrẹ kìíní nìyẹn o ọlọ́run àti ádámù àti ifá bọ́lọ́run bá wa lè ṣe ọlọ́run tó yẹ kó dá wọn lẹ́jọ́ ìkorò ọlọ́run gan bínú débi pé ó fi ẹsẹ̀ pè ṣùgbọ́n síbẹ̀ ìfẹ́ tí ń ṣiṣẹ́ nígbà ẹsẹ̀ ó fi fà wọ́n mọ́ra padà ìwọ náà ti bínú right fine bó bíbélì pé bínú má sì ṣeṣẹ́ tó orí ẹsẹ̀ ẹsẹ̀ sáré sọ̀túnmọ̀ eléyìí ni ẹsẹ̀ bíbélì yẹ kò yí àwọn èèyàn wọ́n ní báyìí náà fààyè bínú lẹ̀ bínú má sì ṣeṣẹ́ ìtumọ̀ rẹ̀ rèé o ìbínú tí kò mú ẹsẹ̀ dání ó ní ìbínú tó o bá bínú tó o fi kọ̀rẹ́ẹ̀tì ọmọnìkejì ẹ tí mo kàn wá báyìí pé ẹ̀gbọ́n mi mi láìkí n tẹ̀sí ah báwo lẹ ṣe ń lè fi ìgò sí ọrùn nínú church mi láìkẹ ẹsẹ fi sí ojú ẹgbọn níbọ tí n bá tún fi sọrùn náà kì í ṣẹṣẹ mi ò láìpẹ ẹsẹ fi sọrùn yẹn kò fáìn mi láìkẹ ìbínú tí ò mú ẹsẹ dánínú ṣùgbọ́n ìbínú tó bínú débi pé ọbẹ̀rẹ̀ sí ṣépè fún fámìlì ìyàwó ẹ ọbẹ̀rẹ̀ sí ṣépè fún fámìlì ọkọ ẹ ìbínú tó bínú tó tó dán ọ̀dáná oúnjẹ mọ́ ìbínú tó bínú tó ní òní sáàyè ìbálòpọ̀ ìbínú tó bínú tó fowó oúnjẹ ọbẹ̀ ẹlẹ̀ ó ti ṣẹ jésù bínú in mark chapter 10 I think from verse 12 ó ní nígbà tí jésù rí inú bí bọ̀ kí ni irú inú tó bí jésù ìmídẹ́lì yẹn nígbà tí jésù rí inú bí mark chapter 10 verse 14 ó wí pé nígbà tí jésù rí àwọn ọmọ ẹ̀yìn tí ń lé àwọn ọmọ kéékèèké kúrò nínú ìsọjí inú bí ṣùgbọ́n kò wá bínú yẹn débi kọ́ máa gbín ẹsẹ̀ pé kò bínú yẹn débi kó ka ìwàásù yẹn tì kò bínú yẹn débi kó ṣàkóò nínú church tí ọba fààyè lẹ̀ fún ìyàwó ẹ tó ti ọgbà gànà tó ti ọlọ́dún tó olóòní ṣe ìtí ìdájọ́ bá dé orí ẹ ní ò ti balẹ̀ ọba fààyè lẹ̀ fọkọ ẹ tó ti ọ ní tó torí ìbínú burúkú tó bínú tó forí gbà gbélébú ìyàwó yẹn lórí ọmọ fọ ẹ gbọ́ tí mo sọ fún yín ẹ gbọ́ dáadáa ìbínú tí kò mú ẹsẹ̀ lọ́wọ́ ó ní ìbínú tó bí láti fi correct ẹ ti ń ṣe ti ọ̀tẹ̀ ọlọ́run tó sọ instantly bí jésù ṣe rí tinú bí ó dẹ̀ sọ fún pé kí ló dé ń lé àwọn ọmọ kéékèèké àwọn gan níjọba ọlọ́run mi ò láìkẹ o ẹ mọ̀ lè wọn mọ́ o jésù dẹ̀ kúrò lórí ẹ ẹ lè gbọ́ pé jésù sì lé àwọn ọmọ ẹ̀yìn kúrò lẹ́yìn rẹ̀ jésù sì gbé pétérù sépè nítorí ọ̀rọ̀ náà kristi sì pa ìwàásù ọjọ́ náà tì nítorí ti inú bí ẹ lè gbọ́ ṣùgbọ́n kí ni ìbínú ti ẹ ti mú ẹsẹ̀ dání ìbínú tó fi kú ìtàwọn ojúṣe ẹ nínú ìdílé ó ti ṣẹ ìbínú tí kò mú ẹsẹ̀ lọ́wọ́ ó ní ìbínú tá a bínú láti correct ẹ ti ń ṣe nǹkan tí ò da ìṣe eléyìí tó rẹ́kọ̀dù pamọ́ ìṣe eléyìí tó kọ́ dáyárì ìṣe eléyìí tí ò kú ọ̀lọ́pọ̀lọ́ ẹ ọlọ́run àti ádámù ó ní àpẹẹrẹ wa àkọ́kọ́ ìfẹ́ yìí ni ó sọnù nínú ìdílé lónìí ìfẹ́ tó ń ṣiṣẹ́ nígbà tí ọmọnìkejì ẹni sẹni ìfẹ́ yìí ló sọnù ní láàrin ọkọ àti ìyàwó lónìí tí ilé fi mọ́ tuká ẹ lè rí ọkọ ko so pe o fe ko iyawo ohun le o mami wa bi lere pe ki lo de to fe ko iyawo ele oni kaso mi o to doti o ti fo kin do so pe mo ma ni mo fe je rice yo tun si ewa si yo tun gonya segbe kan yo ba npo ti na pe a mi ti mo le fe je ninu meteta kin do yo lokan orunko ba ni iyawo mi o fi ma kunle ti o fi ma rin bo a pade mi tori po fe ki oko e idi ti mo fi fe ko le mi se ti gboru e ri bo kini o so ese iyawo ye ese oko ye oni o so ife re o wa le sise nigbati iyawo ye se ni mo da marriage ru mo de yan koko le oko ife ti ko sise ni akoko ese oni mo da gbe iyawo ru to ba je pe gbogbo wa ba le pada sinu ife ti o mo sise ni akoko ti o ni keji wa se wa Olorun gbo ko ni se ti o pari ja ninu dile kankan mo sugbon nigbati oko re ba se o to fi ife la koko yen o wa lo rojo fun enikan eni ya wa bo petros ani a joko ya lo joko so ori biyan ba ti joko ti oko kan soso ori eyan ma buru ni so ori iwo lo npon le to ba ti wole lale ko so fun pe ko ni da fun so to ba bere si gbewere ese pe ori a pe wale emi o ki ngba fun todo mi to wa le jare ti mo ba block e bayi ti mo ba fa so ya akan le ni ke ani of mi ni ti mo bere ko de nse be soko ti e o iwo de derin to rojo ki ko le fi fe han nigba ti oko re se o by doing so o dale are ru awon olokada tin so kada ngboro awon ne le royin ti mo so yi ah awon obirin atawon ti won ta sin awon obirin kan wa awon stubborn to ba ti gori okada gbara ani e pele boda e da kun ti oko eyan ba joko si toilet tis an call ki lo sele yen na so olokada je cancel lo abon lo fi fun ra yin hello mi ni rojo obirin mi a rojo a de gbagbe omo sinu ta sin efo ateja a de gbe efo a de gbe eja o de ti gbagbe omo gbogbo ntoko re oje gbogbo ntoko re o se ama ro ma la so idi niyan ti opo fi ni problem ninu marriage o nte ba fe nu pele oko yin lori lo pada ma sele si yes that is fact to ba ti eri ti ba se nti oda iwo se ma fe nu rere pe ko le yi pada but enu buruku lo fi pe o de buru si ife ti o sise nigba ti eni keje eni se ni number 1 ye o ife ilo sonu thief ituka iyapa to bi nsele ija mo ko lo le yin ija mi o fe omo ija mi kan ti ready lati lo tele do ya omo melo la bi befa ko meta nti mo fa ru ija yen waye ni pe ife yin ki soju lowo number 1 oju lowo ife o ni ife to sise nigbati eni keji eni se ni apere nu we mimo olohun ati adamu number 2 eni ko wa mo so bayi pe ebe olohun ni seyan wa le se ntolo ma se ni je to fe yan na ho to ni ba so ani olohun yen to olohun yen seyan le se kan to olohun ba se seyan le se gbogbo ti olohun se ta ka ninu we mimo ki awa na o le se be ni jesu oluwa ninu we joanu o ni ise ti emi se o ni eyin na yo se pelu ati ju be lo that is the word of god so gbogbo ta nka bible pe olorun se si eniyan e to se ti anka yen anka won a ko won sile ki awa bi eniyan na o le practice number 2 wa lele to ba ni olorun ni o nlagbara o si lo olorun to ba wu lo le se to wa wu eyan genesis chapter 16 verse number 1 to 4 genesis chapter 16 verse number 1 to 4 sarai aya abraham ko bimo fun o ni omo odo kan obirin ara ijibiti agari loruko e efo kan ba mi lo ke ma wo waju sarai yawo ninu ile o lo lo ba oko e pe nise temi o wa bimo yi o erubirin wole to basun je ko bimo ni ori ekun mi o kunle ni o de nbe oko e okunrin yen o ni lokan bo be fe yawo keji o yawo e ni lo be pe mo be o wole to omobirin yi lo ba sun eru mi ni mo ti ra yes pe to ba bimo ebenu kemi o si ma fi somo ni eru ni alele jade lojo ola a si gbomo lo re anupa be emi na sa so pe mo bimo laye iyawo yen lo mu mo ran wa o ife to sise nigba ti eni keji eni se ni oju lowo ife bo ti wa mu imoran wa oko de accept papa o wole to agai ka to mo tin sele agai loyun Genesis chapter 21 verse number 9 Sarai to wa lo ba oko re pe ko lo fe elomi o na ti wa loyun bayi o na ti bimo eyi arubirin na o na ti loyun o ti bimo obirin to ni ti fi kunle listen carefully bible wi pe emi be o so okunrin yen o ni lokan lati se o no be eni to wa be yan lati lo fe omo ni keji e wa to bon tin so ni Genesis chapter 21 ke le mo pe ese nla ati n to buru gba ni nkan ti Sarah ise fun Abraham ko ye ko dariji to ba je bi esu tin gbenu gbogbo eyan loni ni esu ngbenu opolopo ninu marriage won esu ngbenu opo aya esu ngbenu opo oko tori won understand the bible oye iwe mi won oye won won ro pe aye yi nikan ni to ba je bi aye yi nikan ni ko si problem n to ba wu mo le se lori yawo mi emi lo fe ti o ba te olorun yo jade ma fe mi to ba je bi aye yi nikan ni ko si n tokore fe se fun o ti o ba te olorun o jade o tun fe lomi ṣùgbọ́n nítorí ìjọba ọlọ́run àwọn mọ́ṣẹ́ kan wà tá ò gbọ́dọ̀ ṣe àwọn ìkọjá àyè kan wà tá a bá kọjá àyè ẹ̀ láyé níhìn a ó kẹrora oró àti ìbànújẹ́ rẹ̀ tá a bá dọ̀rùn. Mo gbàdúrà tó o bá máa ṣàmí o ò ní fi ọ̀run àpáàdì parí ìgbàgbọ́ àmì. Sara ìwárí níjọ́ tí wọ́n ń ṣe birthday fún Isaac olúwa pamílẹ́rìn ló kọ ọmọ wọ́n wá ń ṣe birthday fún ẹ jẹ́ kí n sọ kí nìkan fún yín tó true níjọ́ tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ ọjọ́ yẹn ni ajá Isaac lẹ́nu ọmú àwọn tó believe pé ọpọ ọmọ ọdún mẹ́ta torí ọdún mẹ́ta làwọn ìyá wa fi ń space ọmọ wọn láyé àtijọ́ 3 years èyí tó bá bílé ọmọ fàbúrò ẹ̀ lọ́wọ́ ni but nísìnyí adúpẹ́ pé orí wa ti pé ìbejì àtọ́dá everybody in work tó bá múra dáadáa tó bá marry in fact after 5 years of your marriage o lè complete gbogbo ọmọ tó fẹ́ bí ó ti bí half dozen mẹ́fà tó bá bímọ kan sìn àwọn ọmọ gan waste time mọ́ sìn ẹ̀rí nísìnyí ètò yẹn ń dàgbà dàgbà dàgbà kó tó lọ́mú fáwọn obìnrin ọlọ́run kò ṣerú èyí mọ́ ọlọ́run ti change pattern parí pé tẹ́lẹ̀ ọdún méjì mẹ́ta ọmọ ò tí mọ lẹ́yìn nísìnyí wọ́n ti fẹ́ mọ lẹ́yìn gan láti inú oyún yes wọ́n ti advance nínú ọ̀run gbogbo ẹ̀yin tí ń wojú ọlọ́run fún ọmọ mo pàṣẹ èyí sínú ayé yín ní orúkọ Jésù ẹ gbà á in the name of Jesus ó ti mọ wá sọ ọlọ́run yẹn o ajá Isaac lẹ́nu ọmú bí ọmọ ọdún mẹ́ta ẹ má sì gbàgbé o 14 years ó ní Ismaeli ló fi ṣàgbà Isaac definitely Ismaeli àti wà bí ọmọ 15 years ọwọ́ arímọ̀ máa rúgbó tí ń jó ló ń wá bú ẹ̀rìn pé wàhálà mọ́ wà nú ilé wa yìí o irú jówo nìyà ń jó yìí ìyá sì ń ṣe bẹ́ẹ̀ de ọmọ wọn tó ṣe pọ̀ ọdún mẹ́ta nínú bá bí lóbìnrin bá yọ ìwà obìnrin jáde Sarah ti wá ń bẹ ọkọ ẹ̀ pé kó fẹ́ Agai ó tún wá padà lanu gbàgà wípé ọkọ mi lé ẹrúbìnrin jáde ẹgbó disappoint ọkọ ẹ̀ lé ẹrúbìnrin jáde pẹ̀lú ọmọ ẹ̀ nítorí ọmọ ẹrú kò ní ṣe àrólé pẹ̀lú ọmọ mi nínú ilé lé jáde verse 11 ọ̀rọ̀ náà sì burú gidigidi ní ojú Abraham sẹ́ri pé wà láti dénú ilé yẹn tó bá sọ pé ọ̀rọ̀ burú yẹn ni pé wàhálà ṣẹlẹ̀ ìjàgidi lé jáde ó ní èmi kọ́ ìrìn lé jáde èyí ọlọ́dún mẹ́ta tá àti mọ̀mí okùn bí ó yé ní mọ̀ lé ọlọ́dún mẹ́ẹ̀ẹ́dógún jáde it's not possible ìwọ lọ jáde pẹ̀lú ọmọ tiẹ̀ ní ìjàmbá dé ṣùgbọ́n Abraham ò mọ̀ sọ gbogbo àlàyé tí mo fi ṣàpèjúwe fún yín yìí nítorí ìfẹ́ tí Abraham ní sí Sarah aya rẹ̀ ó jẹ́ ìfẹ́ tó ń ṣiṣẹ́ ní àkókò tí ẹnìkejì ẹni bá ṣe ni kò mọ̀ lé jáde kò mọ̀ bá ìyàwó já ẹrú tí ìyàwó ní kó lé jáde yẹn náà ló tún padà lé jáde o ní tí ìyàwó rẹ sọ yẹn tí ọ̀dá yẹn òun náà ló padà ṣe kí sì lọ́fà tí Abraham fi ṣìwàhù Abraham fi ọ̀rọ̀ lọ Ọlọ́run ní tí ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ ọkọ fi ń ṣìwàhù lónìí ni pé nígbà tí ìyàwó yín bá hùwà tó bí yín nínú ẹ kì í fi ọ̀rọ̀ yín lọ Ọlọ́run ọ̀rẹ́ yín lẹ mọ́ fi ń lọ tinú yín lẹ mọ́ ṣe bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ obìnrin nígbà tí ọkọ rẹ bá hùwà tó bí ọ nínú kàkà kó kúnlẹ̀ lórí eékún rẹ pé olúwa wo ohun tí mo kàn nínú márẹ́jì mi kó o dẹ̀ gbóhùn olúwa kó olúwa sọ fún ọ pé fìfẹ́ hàn show love ṣe bó ti ṣe ọ demonstrate love proof love nígbà ìbínú burúkú tó ń bí òní jẹ́ kí ojú ẹ̀mí rẹ ó là etí ẹ̀mí rẹ gan á tún wá di títí tó fi gbé ìgbésẹ̀ tí ọwà dàkan rú mọ́ ọ lọ́wọ́ let's read verse 11 ọ̀rọ̀ yìí burú ní ojú Abraham nítorí ọmọ tó kọ́kọ́ rí nìyẹn ọmọ ọdún 15 ti eni o le jade Abraham gboju oke pe abama wo re iwo na lo ni nfe o tun se je loni to tun ni le danu tomo tomo se ri ba ki si Abraham ni kan lo wa laye ngba ye o awon eniyan na nbe laye o bo immediately ti oro yen sele a gbo eni keni ohun ta gbo ni Olorun so definitely Olorun ni Abraham foro lo Olorun lo wa dawun nigba ti Job ni problem ninu we Job gbogbo bo se foro lo awon re ti awon ore re nda lohun gbogbo eni bibeli ko o to ba je wi pe family ni Abraham ba pe bibeli o so pe awon idile re si dahun pe to ba je pe ore ni Abraham ba pe ore re si wi pe sugbon agbon ore agbon ara adugbo even agbon pastor ohun ta gbo laarin yen ni oluwa olorun si wi fun Abraham pe ma binu o fi ife han nigba ti yawo re se ho ma se je ki o buru ni oju re lojo ti yawo re fa so ya mo olorun lojo to disappoint re ti nto fe le lori gan wa farahan lara re mo ma je buru loju e o fe ti si ohun re o pari pe e ma ja nti mama yen ja fun na da e ma ti sera nja fun nti sera nja fun re o ni le israeli ti baba won ba ti ku eni ba je akobi won pin gbogbo property ti baba yen ni si meji dogba dogba akobi o kokoko ko ida kan wa wa sese so fun akobi yen pe ninu ida kan to ku nle ewo lo tun wu o oni o tun kokoko mu ogun ibi niyan ni ile israeli nti sera nja fun niyan to fi so pe e ba nle omo erubirin jade tori omo yo ni se arole nibi ti omo temi wa olorun wa da si pe ki soro oja isaac na la role emi le mi o se be iwo ko lo fo wa ara re se abraham na nja fun pe ti mo kokoko ri igi da ba kokoko se a to le yan fi pa eyan so nu je n kokoko yan ju eleyi na ka to mo ti e keke yi olorun wa ni e fo kan bale eyin ko le se be emi ni to be olorun si to be o de gba eto fun eni ti eto to si odun merinla ni ismael fi ju isaac lo ojo ori ose lore tori ki so mo le ri lati gba yen ni ipo akobi ti mo n bo sowo aburo ninu iran awon abraham so olorun so pe ese ti yawo re si o abraham bo ti buru to loju re yen ma se je ki o buru loju re in to se oda sugbon ogbodo ri bi eti oda fi ife han ni akoko ti yawo re se o ohun to so fun yen oni ko se ma se ohun to lodi ko ma ba kolu emi olorun apere keji niyan o abraham ati sarah apere keta joseph ati maria point kan so mo so lataro o sugbon mo fe bi die mule daada matthew chapter 1 verse number 18 through 20 ni akoko ti a fe maria fun joseph se ri ona moro kan lori facebook moro kan lori yahoo moro kan lori ti o carry pastor along o finish life are ni akoko ti a fe maria fun joseph ki se akoko igba ti maria ati joseph fun ra won loyun no so to ba ri yen di mowo ko carry pastor along gbogbo kan to ba fe fe tabi yawo to fe fe because to ba je marriage ti olorun ma wa ninu e pastor gboro mo nigba te nko si to ba je pe olorun oba wa ninu e o so mo ba pe kan fura yin loyun le lo mo da iya yin je e mo wule carry pastor along to te ba carry pastor along e kan fogun je ni eleni ni torogun ti jayan ready otito mo so fun e oko okunrin atobirin ta fe fe ra won ta wa jo le po ten ja ma se lo mo je pastor gbo ogun ti ja won already obirin kan yo se ami okunrin kan yo de se ami ogun oni ja won ti e now our third biblical example ojulowo ife laarin oko ati aya number 1 ife ti o sise nigba ti eni keji eni seni apere keta re o joseph ati Maria lagbogbo ta fe Joseph Maria ki won ki o to pade e je ki eti yin ya le eyin sisters and brothers in the house of God ki won ki o to pade that is ki won o to ni ibasepo gbogbo eyin te practice sex before marriage and dear ogun ojo lale fun aye yin kin lo ro ko fe ba nu marriage je ngba to ba dele idi niyan ti opolopo yin ti e fi ni wahala ni ikorita ati roko gbogbo okunrin to ba ti fe yin elele fun to ni ibalopo pelu e je ki so to fun e o ti gba to fe gba lowo e so o le denu le ko ma po bi eni po se soda o le denu le ko bi ma kan ko so pe ko jade tori pe o ti su n to ye ko ma nawo le lori lare o ti useless e ati gbogbo awon omo benin ti ba n wa so ilaji hoho o to fe ko wo le lori lojo wedding o ti fi han gbogbo aye so o ni yimo ki won ki o to pade ari oloyun oyun yin so oyun osu kan this car no sese ma wa ki eh o se gagara bayi ni wo bi ari okunrin ri obirin ri egbon mo be mu jade bi o gbogbo eyin oko ti iyawo yin seyin te ni tori pe gbogbo aye ti gbo yen eh ni darije ero ti olorun loni ki dajo ma ba wa sori yin gbogbo eyin iyawo te ni oko yin seyin eh pe gbogbo eyan lo ti gbo so mi o ti ale du only e mo magalu mi jade dandan no orun yo bi e bi igbeyawo yen ba daru wa de kerora e nigba to ba rorun apadi ari okunrin ri obirin ri o make ri gbogbo agba lori maria ti o ti se wedding won de ri to loyun won mo pe to ba ja yesin ni awon eyan mo ki joseph bi ah josi josi ah lowo e lara maria o try ah ewu ese nla yen bo lo se tobi to enikan te yan ko si pelu e ti eniyan o de fowo kan ko si ibalopo kankan akan dede ri oloyun e dakun emi o tun mo ese to tun tobi to yen gbogbo eyan lo de ti mo pe won fera gbogbo olu lo mo tori pe nile israel bi an se ma se niyan wan intermediary baba kan lo ma wa to ba be soro baba yen lo lo ba nigba to ba wa nkan ship so en to wa laarin won yen o lo duwo gege bi intermediary lo ma pe joseph pe ore wa bo lo se sey o mo fin le yi ni o fin won nile israel nigba yen ni pe omoge to ba gba oyun won ni kini kan to ga wa wa gun be lo ni microphone won gba yen o ga to wa ni o ga won wa lo kede nbe oro ti o ba ti so nbe gbogbo olu lo ma gbo tori ko si microphone ko de senji ti o ba ti wa kede yen tan baba ati ya omo yen o wa momo yen wa si gbangba wa wa soku tapa be ni o fin won nile israel fun omoge to ba gboyun idi ni yen to fi je pe to ba farabalẹ to ni ogun wa leyin kini kan to gba ire alufa to gba ti baba ati ya re to se wi nile oko won ti soku tapa e ninu emi spiritual stone eh my implication eni kan mo pe ta lo se wedi abraham ta lo se kini kan fun kini te bi kini ni yawo meji te bi kini fe yawo beta iya ati ori buruku ti won ri he won o le ka tan ninu bibeli se david ni ojiya ti eni abi abraham ni o kerora ni keyin ki o ma ba gba idajo ikoro force are oro olohun ti mo so olohun ki si oro olohun teyan ma finu finu gba you must force yourself o force are pe ni je ko ri buruku o ba mi in si ni fi orun apadi pari igbeyawo in tele kini ilu ni emi na o bere re but to bo wa je pe o le ti se toko ye wa tun gbe ese yen de wa dake mo doro kankan jade lenu e to ba je pe yawo yen tun gbe iwa were re de iwo kankan ju pe o ni ba ye mi je maria o wa loyun ikun agun bayi ewu ese nla to se joseph ke wa joseph se ki won to pade ari o loyun latowo emi mimo e wa mo gbo o joseph na practice o prove o show ife nigba ti omo nike je ni sedi joseph wo ko re ti se olooto eniyan ko si fe doju ti ni gbangba o fe ko le sugbon o fe ko sile ni koko egbon ti joseph se o ife ti o fi han nigba ti iyawo eni se ni ha ti ko obirin ile mo gbodo ko le tori ki se mi mo loyun yi dadan ni in gbodo fe tori pe en to ba fe ru re nile israel o se pansaga so ko fe se pansaga ti o fi kolu olorun o lati mo pe won gbodo fe mo tori pe enikan lo sa fun loyun eni o loyun na ni o ni iyawo ṣùgbọ́n síbẹ̀ kò tún fẹ́ kojú ọ tí kí ni ìyàwó ẹ ti ṣe fún ẹ tó ń disgrace ẹ kí ni ìyàwó ẹ ti ṣe fún ẹ tó fi ń disgrace ẹ ìyàwó tẹ nìkan lọ gbóyún wá ọkọ ọdẹ mọ bí oyún ti wá síbẹ̀ kò tún fẹ́ dójú tì joseph ló yẹ kó lọ sí ààfin gẹ́gẹ́ bí ìlàkalẹ̀ wọn nílẹ̀ israeli kó lọ sọ pé ẹ pẹ̀lẹ́ sáà ẹ wo tí mo rí o èmi ò ní ìbálòpọ̀ pẹ̀lú rẹ̀ ó sì ti lóyún ẹ lọ pé family wọn ká wá sọ̀kú tapá kojú ọ wá tì wọn ṣùgbọ́n joseph olóòótọ́ ọkọ kò tún fẹ́ kí ojú ó ti ẹni tó ṣẹ́ tó bá jẹ́ ayé òde òní ni ṣé kì í ṣe wọ̀ lọ́mọ rojọ́ kí ara ilé ẹ̀ ti gbóyún ha ti ẹ ti ba brother olú Maria ti gbo yun eh bi won na lo fun emi because ati e ti ta lady yen ti loyun o iwo na ri loja aye re ti baje on ta won eyan mo so loni niyan sugbon Joseph nitori bo ni ife tin sise nigba ti omo ni keji eni seni ko fe ko ju oti kini wo wa ti se kini yawo e ti se fun o o ma doju ti bo bi yawo elomi n bo in church ko mo ko towo ba ko ba e ko de fun ni owo ore o sa be ko ju oti madam wo na de mo pe ko ni se lowo o de ri be asiko to e ko lo suku na lo fun loyun wo na lo ba ye je asiko to e ko lo ko se te lo ngba yen lo ko yun bo nu o wa di se oni oni se lowo se wo ji oduro gba se nle won iwo na tinu re si bu tinu re bu abunu eto oyo inu bubu o se sa lorun ti wa na to je won ki omo le lai ni se lo to re le oko so ri ya tin je onisin so ri ba nisin ife to farahan nigba ti omo ni keje nisin Joseph practice ko si fe ki oju ko ti kini yawo e se to fini yes ma joju o ti o kini iyawo re ti se to ni oju ma ti e o ma wori se bi Istanbul nigba ti ma fun o lowo ti ra die fun o oju o ti o gbogbo ara adugbo ri ese re ma wole nigba ti ma ra so fun e mo iya ma je kilo ko re ti se o wa lo ko dipo ba mo family e wa fe so aye oko yen di radarada kilo ti se o sa fe ko ju o ti Joseph ko si fe ko ju o ti Maria eni to se ni ese to buruju to lo loyun wa lai mo bi oyun ti wa ko si fe ko ju ko ti that is number 3 biblical example ife ti eniyan lo ife to farahan nigba ti eni keji eni seni number 1 ojulowo ife nipori ofe olorun a pade ngba mi ni tesiwaju ori
1: shimi ni popada
2: ọ̀rẹ́ wa kí ló dé tó ń kún hunuhunu. Yé Romeo ṣó ti gbọ́ ni. Bẹ́ẹ̀ ni gbogbo àárọ̀ ọjọ́ Tọ́sídẹ̀ẹ́ lọ́sọ̀ọ̀fẹ́. Ọlọ́run náà máa ń lò ó láti fi ìfẹ́ rẹ̀ hàn. Sáwà ẹ̀dá èèyàn ni. Ọjọ́ náà ni àràgbá yamuyamu ìpàdé àdúrà ńlá kan máa ń wáyé. Tá a sì ti máa ń ṣiṣẹ́ lórí àwọn kókó àdúrà lóríṣiríṣi. Láti dojú kọ ogun tí ń fa ìbànújẹ́ àtàìnífọ̀kànbalẹ̀ fọ́mọ ẹ̀dá èèyàn. Aago méje sí mẹ́wàá àárọ̀ ló ń wáyé o. Lórí ilẹ̀ májẹ̀mú àdúrà ọlọ́wọ́ ńlá prayer ground tó wà lẹ́gbẹ̀ẹ́ Mechanic Village, Second Gate, Army Barracks, Ondo Road, nílùú Àkúrẹ́. Ṣé máa tàn yín? Ìyanu tí ó kọ́mọ̀ lọ́lọ́run ṣe ń bẹ́ o. Prophet Mike Oluadegoke àtàwọn ìránṣẹ́ ọlọ́run míì tí wọ́n kún fún ẹ̀mí mímú lọ́lọ́run tọwọ́ wọn dábìrà ń bẹ̀. Kò sí ròmú tàbí àròyé mọ́. Wá pẹ̀lú àwọn ọlọ́pẹ́ àtàláyọ̀ ní Thursday ọ̀sẹ̀ yìí. Kó o sì bẹ̀rẹ̀ sí ní jẹ́rìí sagbara Olúwa. Ìwọ lọ́lọ́run máa kọ́kọ́ dálóhùn.
3: Tọ́ ọ̀dà àti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ìdánilẹ́kọ̀ọ́ nípa tìdílé fún tòní ojúlówó ìfẹ́. Mo sì mọ̀ wípé Ọlọ́run ti lò láti fi bá ayé wa pàdé kó wá tó di pé màá yọ̀ǹda bàbá lórí ètò tòní. Bàbá ìfilọ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ la ṣe níbẹ̀rẹ̀ ètò yìí.
4: Bẹ́ẹ̀ni
3: ìpàdé àdúrà ọlọ́wọ́ ńlá tààrọ̀
4: la. Tààrọ̀ la
3: o.
4: Bẹ́ẹ̀ni tá a ti fẹ́ gbàdúrà lórí ìwòsàn àti ìmúláradá.
3: Bẹ́ẹ̀ni
4: bẹ́ẹ̀ni.
3: Bàbá bákan náà ìjọka Lákùrẹ́ ń bí lọ́jọ́ Sátidé.
4: Ní ìjọka lẹ́yìn Jide Mark Hospital. A ó pàdé ńbẹ̀ ní ọjọ́ Sátọ̀dé. Àkòrí tí a fẹ́ fi gbàdúrà ni ìgbà ohun titun. Àkókò dé ìgbà náà dé. Tọ́lọ́run fẹ́ ṣe ohun titun nínú ayé gbogbo olùgbọ́ mi. Gbogbo olùkópa nínú ìpàdé àdúrà lọ́lọ́run yóò fi ọwọ́ ohun tuntun bà. Àṣẹ láti ṣe ohun tuntun yóò bọ́lú gbogbo ènìyàn. Orí ọ̀fẹ́ láti ṣe ohun tuntun yóò wáyé. Àánú láti ṣe ohun tuntun yóò rọ̀bì yóò jò. Ní aago méje sí aago méjìlá. Aago méje àárọ̀ sí aago méjìlá ọ̀sán ní ẹ̀yìn Jide Mark Hospital ní ìjọka. Níbẹ̀ láti fẹ́ ṣe ìpàdé àdúrà yẹn. Ní gbọ̀ngàn ìpàdé àdúrà ọlọ́wọ́ ńlá tuntun ti ìjọka branch.
3: Ibẹ̀ láti pàdé Sátidé nìyẹn o. Ṣùgbọ́n ti ọ̀la ìpàdé àdúrà ọlọ́wọ́ ńlá tó mọ wáyé ní gbogbo ọjọ́ Thursday.
4: Bẹ́ẹ̀ni.
3: Bàbá ti sọ́lẹ̀ kan wọ́n ní kókó àdúrà tá à ń gbà bọ̀ tọ́lọ́run ń lò láti fi mú àwọn gbogbo èèyàn tó ń wá lára dá yẹn òun là ń tẹ̀síwájú.
4: Yẹn ní Mechanic Village láàárọ̀ ọ̀la. Mechanic Village ni àárọ̀ ọ̀la o. Ìjọka lẹ́yìn Jide Mark Hospital ni ti ọjọ́ Sátọ̀dé.
3: Bí ó ti jẹ́ nìyẹn ti ọjọ́ Sátidé yẹn ó ṣe pàtàkì fún gbogbo èèyàn. Bàbá ní bí mọ́tò ó ti wà láàárọ̀ ọ̀la tí ó máa kó gbogbo èèyàn bẹ́ẹ̀ náà ni mọ́tò ó tún wà lọ́fẹ̀ẹ́ yóò tún káwọn èèyàn Sátidé.
4: Bẹ́ẹ̀ni mọ́tò máa wa lọjọ Saturday o kan lo si inu ijoka lati lo ko gbogbo awon to wa ninu ijoka dododo oko oke obere round about lati be ni o ti ma ko awon eniyan wa ikan to ma wa ni ibi ta tin ko ero ni St Thomas ikan de to ma wa ni Onoko Junction gbara Olorun ni o wa lola yo wa lọjọ Saturday
3: oda bo ti je o le ti gbon yen oda baba kin to yonda yin lori eto yi e gbadura fun wa
4: Olorun aye aye agbe oga popo gba ope wa oro Olorun to ti jade loni yo to ile re
3: amen
4: emi lati ni ojulowo ife si aya re oluwa yo fi fun ore ofe lati ni ojulowo ife si oko re oluwa yo fi fun ojulowo ife yo gbe ile eni kokan wa ro ogo ni folon loke
3: hallelujah
4: gbo aye de ru ife loruko Jesu oluwa fe won da
3: amen
4: ile re yo wa ni alafia aye wa yo wa ni alafia igbeyawo wa yo wa lai lewu
3: amen
4: how dey job orun ni keyin
3: atin
4: pade ni pade adura lola oluwa ma wo san gbogbo ide asan ma jada gbogbo to wa lori akete asan e dide ni alafia loruko Jesu Oluwawa.
3: Amen. Ni rejo bayi lo lori eto won la fun ti asale toni. A si mo dagbere wi pe o tun dojo mejo sugbon ko to di pe a ko lori eto ohun fun ta asale yi number ti e mo pe sire be ba ni ibere papa julo nipa ti oro Olorun ta gbo lori idile fun toni. Abula won ibere mi tin je wa lokan. E ma fi sowo sori number gege bi atejise 07039489999 agent number ye pe le kan si 07039489999 number ye ni e be ba wa ni onkun lati ba baba so leyin eto yi e ma pe won sori number 08034484258 08034484258 bi baba o ba ti si lenu ise iranse won gbe baba pe number yen bi baba o ba ti gbe a je pe baba wa lenu ise iranse niyan to bo ti jare o eyin ni kede eni polowo oja o lawon kankan mi te fe ba mi so leyin eto e pe mi sori number mi 08066256464 ona le fi ba mi foro jume tororo lori WhatsApp lori Facebook Matthew Adekunle Oladeje Ododo lori Instagram at Ododo Media ibela ti jobara wa pade bo ti je ni e o ojo mejo ni ka tun jo pade pelu ayo ati alaafia Matthew Adekunle Oladeje yin ona ti gogo yan pe ni Ododo alaafia ni fun wa o

0: ọjà ni mo gbé kalẹ̀ yìí tí ò sẹ́ni bèrè tí mò ń tà ó yá ń bàdàn jàre.
1: Ìyá tankété ayé ń lé ọ́n bí òun sá lọ́ka fashion ń bọ̀ lọ́wọ́ ọjà yìí ò tó gbọ́ ìmọ̀ràn mi ó yá lọ́dọ̀ Alhaji Àgbà bàbá aláàánú spiritual home ó gbóná bí ẹlẹ́gùn ṣọ̀pọ̀nà òun gan lọ́nà àbáyọ tọ́pọ̀ àwọn tó fẹ́ tà tàjèrè ń sátọ̀ ẹni wọkọ̀ wáyà ẹni fẹ́ gbọ́mọjọ́ á lọ bẹ̀ confirm ni kì í ṣàṣàwọ̀ nínú cash bó owó ayé kúrò lára ni.
0: Ṣèbí ìlú Àkúrẹ́ ni wọ́n wà.
1: Bẹ́ẹ̀ni wọ́n ń wà ní ìdí mango òkè ọgbà lọ́jọ́jọ́ Wednesday, Thursday àti Friday sọ fọ́lọ́kadà ní Lafẹ́ Junction Àkúrẹ́ nílùú Ọ̀wọ́ ẹ lọ pàdé wọn ní God Plaza lọ́jọ́jọ́ Saturday àti Sunday opposite Àlàáfíà Hotel Ọ̀wọ́ Monday and Tuesday ìka ẹ lọ pàdé Alhaji Àgbà ní Bakusa Street opposite ilé ìyá Bakusa ìlú Ọ̀rẹ́ Alhaji Àgbà kọjá bẹ́ẹ̀ àgàgà ìyọnu agbàlú olóṣèlú contractor ẹ̀yin ni ìyọnu agbàlú wà fún mo já ọ̀tán telephone 0806-397-0829.
2: Bàtà alábòsí ẹ parẹ́ láéláé amọ́ níṣe ní ìyapa ìmọ̀ níṣe ni aṣe ni bá ní dárò ẹ máa ti jákulẹ̀ o.
3: Aláìpadàpẹ́ oyè.
4: Mo ní kí n fògún dé kí n fi wọlé sí ńlá.
3: Mo ti kẹ́ sọ̀rọ̀ tèmi, ọ̀ṣẹ̀rẹ̀ṣẹ̀rẹ̀ o, ọ̀ṣẹ̀rẹ̀ṣẹ̀rẹ̀ o, orí ṣe pa ẹ̀lẹ́.
4: Ẹni òtútù bá ń pan akọ ẹ̀kọ́ gbọ́ fìgbọ́n tútù nù.
3: Tọ́nà o.
4: Ẹni ebi bá ń pa ní kò. Tó bá gbọ́ orin bàbá yìí yóò yọ bá mú. Ọ̀nà mẹ́ẹ̀dínlógún nílé bàbá ńlé alárẹ̀. Ọmọ iwájú ọlọ́kọ̀ tí sowó àkẹ́yìn sí ọlọ́kọ̀ á ṣèjì gbàrà lẹ̀kẹ́. Ẹ kú ilé o.
3: Bẹ́ẹ̀ náà ni pọ́pẹ́rẹ́ pọ̀ ní.
4: Ipò owó lẹwà tá a gbé dé báyìí.
5: Nà àjọ mi.
4: Ṣé ẹ̀ ń jẹ ṣé ẹ̀ ń mu.
5: Ṣé ò jọ mi.
4: Ẹ kú iṣẹ́ látàárọ̀ alàrà bí ó fún gbogbo alérè.
3: Bẹ́ẹ̀ ni pọ́pẹ́rẹ́ pọ̀ ní o lánàá o.
5: Wọ́n ní kọ́gókọ́gó.
4: Ìyànjú ajé lónìí ni kálukú ń bá kiri ilé ayé.
5: Ohun àjà. A kì í fajà kó wọn lálẹ̀ dé.
4: Ìgbìyànjú ọ̀run adẹni ọ̀run ará ayé ni ká mọ́ bá mu mi.
5: Ọlájì ni.
4: Ká mọ́ tí ì bá wọn kú jàkàrà láàkò yìí.
5: Ìjẹ́ ìre ni mo kò.
4: Ẹ ṣe púpọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa lọ́sọ̀ọ̀sẹ̀.
3: Ìrẹ́ ọmọ ìrẹ́ tọ́rọ̀.
4: Alhaji Àgbà spiritual healing home àwọn ló ni ètò náà lóko amojú ẹ̀rọ lóko giwa àgbà lè ṣe alákànjí adé ló ń kìyìn ẹ̀lẹ́ ńbẹ o ẹ̀jẹ̀ àmọ́ bẹ́tò bọ̀ àwọn kan ti mọ tá a gbé lọ́wọ́ wípé tó bá jẹ́ ti ọ̀rọ̀ Alhaji Àgbà ni ewé àti gbòná gbé lọ́wọ́ ṣùgbọ́n nítorí àwọn àlejò tí wọ́n bá ń gbé wa fúngbà àkọ́kọ́ ń kọ́ bí ìdí nìyí tá a fi ní ka fà ń lẹ̀ tán ó lè yé tó ń lè tàlejò tí wọ́n ń gbọ́ wa.
2: Bàtà alábòsí ẹ parẹ́.
4: Kọ́kọ́rọ́ tá a fi ń ṣe ewé kọ́kọ́rọ́ tá a fi ń tì í kọ́kọ́rọ́ tá a fi ń ṣe egbò.
5: O ẹ máa ti jákulẹ̀ o.
3: Aláìpadàpẹ́ oyè.
4: Egbò yìí lọ́lọ́run ọba mi dá.
3: Ẹ̀yin lẹ́sìn rọ.
4: Ó déwé pẹ̀lú ẹ. Ó domi ọdọ́sà. Ọdá òkè kan rí bìtì.
3: Ẹlẹ́dà ni.
4: Gbogbo nǹkan wàyí tó dá fún ìmúlò àwa ọmọnìyàn ni. A ṣe lè gbélé ayé pẹ́ lábẹ́ ọ̀run ká mọ́ lo àwọn nǹkan wọ̀nyí. Ǹtọ́ fà á nìyàn tó fi jẹ́ wípé. Ká tó wá sórí ètò. Màá kọ́ ọmọ dúpẹ́ lọ Elédùmarè. Bí bá a ti ń lò ó ní jẹ́ nílé iṣẹ́ wa. Alhaji ni kí yín o, ó ní kí yín sówó sọmọ, ó ní àlàáfíà yín kò ní di fíafíà.
5: Lọ́nà àjò ni.
4: Onípèrègún kì í ráhùn omi létí odò.
5: Òní dandan ẹlẹ́dà
3: mi. Pọ́pẹ́rẹ́ pọ̀ ní ọ̀la.
4: Àti lọ́wọ́ lónìí àti
5: bọ̀. Ní kọ́gókọ́gó.
4: Èyí tó dọwọ́ ilé dùn. Ọba tí ń tẹ́rí lẹ́jẹ́ fọwọ́ ṣàgbéjì ara.
5: A kì í fàjà kó wọn.
4: Ó bá ṣe kan mọ́ kò síbì kan Elédùmarè. Ọba tó ní dáadáa lọ́dọ̀ yóò máa ṣe fún gbogbo wa.
5: Lórí ẹ̀sùn tí ń dá ṣáà.
4: Alákànjí Adé ló ń kí n lẹ́ẹ̀kan sí.
5: Ni mo ti rí.
4: Abími ní gbogbo òbírí lágbàlá ilé olóko bí ọmọ àgèrè mẹ́ta.
5: Ìmí o ire tọ́run ọ̀gbẹ̀rì o mọ o.
4: Mo sì ṣe ládùúrà fún yín. Tọ́ba jórí àkíse àìsàn kan lẹ́wọ̀ abẹ́ ẹ ṣe ń gbọ́ wa yìí.
5: Ọkọ máa ma.
4: Tọ́ba jẹ́ àlàáfíà lẹ́ẹ̀rí lò dáadáa tí ń ṣe fíafíà.
3: Ìrẹ́ dàdẹ́ o.
4: Lónìí ni ìgbàlà àti àlàáfíà tó padà wọlé yín. Alhaji Àgbà bàbá aláàánú ló ní ṣe ládùúrà bẹ́ẹ̀ fún yín. Ẹyin tẹ́ ẹ bá wá nígbàgbọ́ nu ewé àti gbòǹgbò ọ̀nà. Ẹ tẹ̀lé wa ká lọ kájọ múṣẹ́ṣe lórí ètò àti àlẹ́ òní. Ìlànà àjò à ń bẹ lọ́hùn mẹ́tẹ̀ẹ̀ta yìí lẹ́lẹ́dùmarè tó kólé wa Alhaji Àgbà. Wọ́n gbé wọ̀ pínlẹ̀ Ondo láti bí ogún ọdún sẹ́yìn ẹni náà ti gbọ́ jíǹgùn wọn. A sì dúpẹ́ ọ̀pọ̀ ní ń wá àwòtọ́ ọba òkè tó ń ṣe àmì sí ọ̀rọ̀ wọn. Ẹ̀dá ò ní wáyé kọ́ mọ́ láàrùn ara èyí kàn máa ń yàtọ̀ síra wọn ni. Ẹni bá lòun mú jẹ ọlọ́run ni ò tí ì rí sóńtọ̀ ọ̀hún àti wípé kíní tá à ń sọ yìí kò ìdí lálejò ni. Nípasẹ̀ gbogbo ń tá à ń jẹ.

0: FM Awolu Solu Dero Pese.
1: Ìpàdé ìpàgọ́ àjọ̀dún ọlọ́dọọdún ti ìjọ The Love of Christ Chapel International ti ọdún 2026 wọlé dé o. Àkòrí ìpàdé ọdún yìí ni gbígba ẹ̀mí láti ṣiṣẹ́ takuntakun nínú Olúwa. Ìdí nìyí tí o fi gbọ́dọ̀ darapọ̀ mọ́ wa nínú ìpàdé alágbára yìí. Ọjọ́ Sunday, ọjọ́ kìíní oṣù kọkànlá ni ìpàdé bẹ̀rẹ̀ títí di ọjọ́ Sunday, ọjọ́ kẹjọ nínú oṣù kọkànlá bákan náà. Ìpàdé yìí pín sí ipa méjì. Ìpàdé àárọ̀ bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án òwúrọ̀ títí di aago méjìlá, nígbà tí ìpàdé ìrọ̀lẹ́ bẹ̀rẹ̀ ní dédé aago mẹ́fà ìrọ̀lẹ́ lójoojúmọ́. Mercy Camp, Makogi Abúlé Ọba Magboro Bus Stop, lójúnà Lagos Ibadan Expressway nípínlẹ̀ Ogun ni ìpàdé yóò ti wáyé. Ọ̀pọ̀lọpọ̀ òjíṣẹ́ Ọlọ́run jàǹkàn-jàǹkàn ni Ọlọ́run fẹ́ lò láti fi agbára ọ̀run rúwọ sókè nínú ẹ̀mí. Àwọn bíi Apọ́sẹ̀lì Sunday Epopoola, Wòlíì Peter Abiola Adébísí, Ẹni Ọ̀wọ̀ Wálé Akínrọ̀mí, Ọlálẹ́kan Babátúndé, Ima Adébáyọ̀ Osed, Joseph Otaru, Àlùfáà Kúnlé Akíbọ̀wálé. Àwọn tó kù ni àwọn màmá wa Janet Ọ̀nàọ́lápọ̀ àti Martha Olúwadáre. Wòlíì àti Àlùfáà Adéníyí Olóòpọ̀ọ̀kú lolùgbàlejò. Wá bá Ọlọ́run àánú pàdé láti gba orí ọ̀fẹ́ fún ìrìn àjò ògo tuntun. Jésù Lolúwa.
2: Ètò àkókò àánú ló gorí afẹ́fẹ́ láti ilé-iṣẹ́ ìránṣẹ́ Love of Christ Chapel International. Wòlíì Adéníyí Olóòpọ̀ọ̀kú ti wà ń kalẹ̀ láti fi oúnjẹ ẹ̀mí bọ́ wa. Kí Ọlọ́run kí ó bùkún yín.
3: Ó máa ní fún Ọlọ́run ní
4: òkun. Alleluia.
3: Abánirin mọ́ dání.
4: Kábíyèsí.
3: Ọ̀bánirin mú ni jájú ọ̀nà.
4: O ṣé o.
3: Ọ̀bánirin mú yàtàn.
4: Kábíyèsí rẹ̀.
3: Ìwọ lọ́lọ́run.
4: Bẹ́ẹ̀ni.
3: Gbajúgbajà ayé àtọ̀run.
4: Bẹ́ẹ̀ni.
3: Ìwọ lọ́lọ́run.
4: Bẹ́ẹ̀ni.
3: Ẹ bá a dúpẹ́, ẹ bá a kọrin, ẹ bá wa yìn.

0: jùlọ.
1: O ṣe pariwo. O ké pé ohun tí mò ń kọ́ ò ní wó palẹ̀.
0: Ohun tí mò ń kọ́ ò ní wó palẹ̀.
1: Èmi ò ní fẹ́ná tí ò ní jò lóṣù yìí.
0: Èmi ò ní fẹ́ná tí ò ní jò lóṣù yìí.
1: Àwọn ohun tí mò ń kójọ ò ní túká.
0: Àwọn ohun tí mò ń kójọ ò ní túká.
1: Mo ní ọ̀pọ̀ yanturu lóṣù yìí.
0: Mo ní ọ̀pọ̀ yanturu lóṣù yìí.
1: Mo ní ẹ̀kúnrẹ́rẹ́.
0: Mo ní ẹ̀kúnrẹ́rẹ́.
1: Ọwọ́ alápọ̀n mi la ó mú sanra.
0: Ọwọ́ alápọ̀n mi la ó mú sanra.
1: Ọwọ́ alápọ̀n àwọn ọmọ mi la ó mú sanra.
0: Ọwọ́ alápọ̀n àwọn ọmọ mi la ó mú sanra.
1: Agbára gbọ́dọ̀ pààrọ̀ ọwọ́ lórí ọ̀rọ̀ mi.
0: Agbára gbọ́dọ̀ pààrọ̀ ọwọ́ lórí ọ̀rọ̀ mi.
1: Wọ́n ní fipá gbọmọ mọ́ mi lọ́wọ́.
0: Wọ́n ní fipá gbọmọ mọ́ mi lọ́wọ́.
1: Mo ní ìṣẹ́gun lórí ilẹ̀kùn ẹnu bodè.
0: Mo ní ìṣẹ́gun lórí ilẹ̀kùn ẹnu bodè.
1: Oníbodè òkùnkùn níwájú àyànmọ́ àkọ́bí mi.
0: Oníbodè òkùnkùn níwájú àyànmọ́ àkọ́bí mi.
1: Ṣubúlulẹ̀ kò fayé lẹ̀.
0: Ṣubúlulẹ̀ kò fayé lẹ̀.
1: Wọ́n ní fipá bọ́ aṣọ ògo lọ́rùn mi.
0: Wọ́n ní fipá bọ́ aṣọ ògo lọ́rùn mi.
1: Olè ẹ̀mí ò ní jà mí lójijì.
0: Olè ẹ̀mí ò ní jà mí lójijì.
1: Ayé ò ní gbàgbé ògo nídi mi.
0: Ayé ò ní gbàgbé ògo nídi mi.
1: Ọfà tí wọ́n fi ń dá mi lóró.
0: Ọfà tí wọ́n fi ń dá mi lóró.
1: Padà síbi tó ti ń bọ̀.
0: Padà síbi tó ti ń bọ̀.
1: Padà síbi tó ti ń bọ̀.
0: Padà síbi tó ti ń bọ̀.
1: Ta ní ń jà mí lógun tí mi ò fura sí.
0: Ta ní ń jà mí lógun tí mi ò fura sí.
1: Ẹ bá ń kiná bọ̀ lára.
0: Ẹ bá ń kiná bọ̀ lára.
1: Ogo mi ò ní já lójijì.
0: Ogo mi ò ní já lójijì.
1: Ìràwọ̀ mi ò ní fò lọ.
0: Ìràwọ̀ mi ò ní fò lọ.
1: Ọlọ́run ti kọ ọwọ́ mi ní ogun jíjà.
0: Ọlọ́run ti kọ ọwọ́ mi ní ogun jíjà.
1: Ó ti kọ́ ìka mi bí a ti ń jagun.
0: Ó ti kọ́ ìka mi bí a ti ń jagun.
1: Mo fọ́ ọrùn ìdẹ nípa ọwọ́ mi.
0: Mo fọ́ ọrùn ìdẹ nípa ọwọ́ mi.
1: Aṣọ àwọn ọmọ mi di alágbára.
0: Aṣọ àwọn ọmọ mi di alágbára.
1: Aṣọ àwọn ọmọ mi di alágbára.
0: Aṣọ àwọn ọmọ mi di alágbára.
1: Òkùnkùn ní yé sí mi lára.
0: Òkùnkùn ní yé sí mi lára.
1: Òkùnkùn ní yé sí àwọn ọmọ mi lára.
0: Òkùnkùn ní yé sí àwọn ọmọ mi lára.
1: Iná làgọ̀ ara mi kọjá.
0: Iná làgọ̀ ara mi kọjá.
1: Àgádágodo òkùnkùn.
0: Àgádágodo òkùnkùn.
1: Tí a fi dé ìmúṣẹ. Ṣé àsọtẹ́lẹ̀ mi?
0: Tí a fi dé ìmúṣẹ àsọtẹ́lẹ̀ mi.
1: Ó já pẹ̀lú iná.
0: Ó já pẹ̀lú iná.
1: Kùrukùru agbénipamọ́.
0: Kùrukùru agbénipamọ́.
1: Kákò lórí mi àti àyànmọ́ mi.
0: Kákò lórí mi àti àyànmọ́ mi.
1: Mi ò ṣe é gbé pamọ́.
0: Mi ò ṣe é gbé pamọ́.
1: Ọmọ májẹ̀mú ni mí.
0: Ọmọ májẹ̀mú ni mí.
1: Àwọn ọmọ mi ò ṣe é gbé pamọ́.
0: Àwọn ọmọ mi ò ṣe é gbé pamọ́.
1: Ọmọ májẹ̀mú làwọn ọmọ mi.
0: Ọmọ májẹ̀mú làwọn ọmọ mi.
1: Ẹ̀mí ikú tí ń wá ẹ̀mí mi.
0: Ẹ̀mí ikú tí ń wá ẹ̀mí mi.
1: Padà bí o ti ń bọ̀.
0: Padà bí o ti ń bọ̀.
1: Ẹ̀yin olùrànlọ́wọ́ àyànmọ́.
0: Ẹ̀yin olùrànlọ́wọ́ àyànmọ́.
1: Tí ìpá òkùnkùn ti tilẹ̀kùn mọ́.
0: Tí ìpá òkùnkùn ti tilẹ̀kùn mọ́.
1: Ẹ máa jábọ̀ nú ayé mi.
0: Ẹ máa jábọ̀ nú ayé mi.
1: Òjò anú máa rọ̀ lé mi lórí.
0: Òjò anú máa rọ̀ lé mi lórí.
1: Òjò anú máa rọ̀ lé àwọn ọmọ mi lórí.
0: Òjò anú máa rọ̀ lé àwọn ọmọ mi lórí.
1: Òróró ìkọ̀sílẹ̀ ká kúrò lórí mi.
0: Òróró ìkọ̀sílẹ̀ ká kúrò lórí mi.
1: Ọjọ́ ayọ̀ mi dé.
0: Ọjọ́ ayọ̀ mi dé.
1: Àmì.
0: Àmì.
1: Súre fún ọ wà rí gbámú.
0: Àmì.
1: Ẹ̀yin àkọ́bí ẹgbóhùn olúwa ẹ ní dàbí gbẹ̀yìn.
0: Àmì.
1: Ogun àkọ́bí ò ní ṣí lọ lára.
0: Àmì.
1: Ọwọ́ líle òkùnkùn lórí yín ọwọ́ ń gbẹ.
0: Àmì.
1: Ẹ̀yin tẹ̀yìn ṣọjọ́ ẹ̀bí lónìí ẹgbóhùn olúwa ẹ ní tààtì.
0: Àmì.
1: Ẹ ní lùlù tí ò ní dún.
0: Àmì.
1: Ẹ ní kanlẹ̀kùn tí wọ́n ń ṣí.
0: Àmì.
1: Ọjà tí ọmọ aráyè rà ẹ ní polówó ẹ.
0: Àmì.
1: Ẹ ní jójú ẹ̀ sí lọ́jà yín. Bẹ́ẹ̀ ni olúwa wí.
0: Àmì.
1: Ẹ̀yin onígbèyàwó tí ẹ̀ ń ṣe wedding anniversary ohun olúwa wọ ayé
0: yín.
1: Ẹ ní ṣiṣẹ́ o.
0: Àmì.
1: Ìgbéyàwó yín ò ní tú.
0: Àmì.
1: Kò ní tú.
0: Àmì.
1: Ẹ ní gbọ́mọ sí.
0: Àmì.
1: Ẹ̀yin àgàn tí ń sunkún pé ọjọ́ wo lẹ gbé ọmọ tiyín ó yá inú yín ṣí.
0: Àmì.
1: Ìyá ìsàmì inú rẹ̀ ṣí.
0: Àmì.
1: Bẹ́ẹ̀ ni olúwa wí.
0: Àmì.
1: Inú rẹ̀ ṣí.
0: Àmì.
1: Ẹ̀rí ni mo ní mọ̀ sọ mọ́kànlélógún tí wọ́n máa ń bò mọ́lẹ̀ nínú ayé ènìyàn. Wọ́n má sì ti bo ayé olúwa ẹ̀fìdí rẹ̀ mi nù. Mo ti sọ fún ọ pé wọ́n máa ń bo ohun èèyàn. Mo dẹ̀ sọ pé wọ́n máa ń bo orúkọ. Bí wọ́n ṣe bo orúkọ Jákọ́bù nù, wọ́n bò mọ́lẹ̀ nù, wọ́n bò mọ́lẹ̀. Ẹni tó yẹ oko ẹ̀ lò ńgbà náà, ìyẹn ti di irú ó ti di gbà. en to nje ounje je lojo na Genesis 32:27 oni ki lo ko re gan nje ko bo se bi isolu pe re njo si o ti fo bi ti o ko re fokunrin eh 20 years to lo fi ndi an le labani omo lo kan lo bijo o ti ni yawo merin bi mo kanla te omo lo kojo sumo eni to fi le njo si bodyguard la sa awon to ntele 400 am awon to wa nle 400 bodyguard la ni 20 years tori pe o pe re ni so ba ti o si je Jacob mo ya fun yen ni iwo na mo je yin ta ni nbo lu ko re nu emi
0: oruko je
1: yo subu ni
0: ame
1: eleketa ri ntun ma nbo mole o ma nbori eyan mole o ma nbori eyan mole ngba ti won bori alase ninu Genesis 40:16-17 oni mori apere meta lori mi oni onje wa nu apere oni ehye si nje lori mi Joseph ni won beri danu ni o won ti bori eleyin o ogbo eni ti won ti fi okunkun bori re oni la tu ori re
0: Ame
1: mo ni atu ori re le mo ni atu ori re le o so ni mo ni atu ori re le
0: ami
1: so pe etu ori mi le
0: etu ori mi le
1: onkon to bori mi
0: onkon to bori
1: o ya kaku
0: o ya kaku
1: in Genesis 14:14 oni yi owo pada manase le ko gbowo tun le lori won lo yi owo pada o gbe owo yen lori premo aburo o gbe owo si o gbe yen lori egbon ti won pe manase le frame ba degbon o gba ko bi ba bo sori frame ogo siru bo sori manase agbo ko manase mo bo ti wo lenu fin Genesis 48:14 baba won Joseph o ya owo yen ti baba se se pe nkan se ko wa be je ko wa Judges 16:19 oni de ila si mu Samson ni sun lori ekun re olohun mejeje ori re ologeda nu fe ori e ba dori taabo ori ti ologo mo o wa n lo ta nile ota re iyen Samson ni alagbara to ma gbe odidi gate odidi ilu kan mo duro bi woni
0: loruko Jesu
1: ori to tin seru
0: loruko Jesu
1: o ya jade labe
0: Ami
1: jade labe sin
0: mi
1: on ti won yo lonu ori re ada pada
0: ami
1: so pe e ba mi da pada
0: e ba mi da pada
1: ogo ti won yo lonu ori
0: mi ogo ti won yo lo lori mi
1: asiki ti won yo lonu ori mi
0: ti won yo lo ninu ori
1: ororo anu ti won yo lo lori mi
0: ororo anu ti won yo lo lori mi
1: e fa anu da pada
0: e fa anu da pada
1: owo de lila aye lara mi
0: owo de lila aye lara mi
1: owo daju obirin okunkun
0: owo daju obirin okunkun
1: o gbe danu loni
0: o gbe danu loni
1: won ti fo ora lomi lori ogo ti silo ogo ti silo ori ti dori asan inu 2 Kings 4:19 amo bi ton ti fowo gba omo yen lori omo lola shunemu omo kan to ni ni ogbologbo ojo aye re won lo pariwo my head lomo kekere ori mi iyon ya won ni baba re ni ko lo baye won lo joko sese ye won lo si ku okuni ale ori mi lo pariwo 2 Kings 4:19 my head gbe ni gbe owo le olori ninu emi eni gbowo le omo re lori
0: oruko Jesus
1: ile to lo ton bo gbowo le omo re lori oni owo aye ku nbe so pe e
0: da pada
1: so e
0: gbe ori mi jade
1: ni ahamo ma
0: araye
1: ori mi jade ni abe fi pamo okunkun
0: Ori mi jade.
1: Ori awon mo mi jade. Ori akobi mi jade. Ori aya mi jade. Ani gbe opamomo.
0: Ani gbe opamomo.
1: Awon laanu ri ori mi. Ori mi diriri.
0: Fun awon lori agbaye.
1: Ori mi o.
0: Lo si oja yan mo.
1: Ki wo na lo na oja agbaye. Ori mi o. Lo na oja agbaye. Ogun agbaye ni o. Oni sirumo. Jade labele. Jade labe isirun. Bosi gbangba. Jade labule. Jade labule. Bosi gbangba. Ori mi bo gbangba. O tun sirumo. Amen.
0: Mo
1: ba yan mo re so
0: gbo
1: eyan mo woli te gbo mi loni eyan bi amo eyan akobi ori yin jagbangba owa ye lori re ko kakuro kakuro kakuro kakuro kakuro owo eleye kakuro o de ri be Jesu Oluwa gbogbo eyan wa ni ilu Akure ati gbogbo bi ti e ba ti ngbo mi owo Oluwa fe sise ni ilu Akure ninu ejo to lo lowo lowo ni ilu Akure mo ma wa nbe on the 28 ati 29 Wednesday and Thursday ni consolation prayer camp ni igisogba ni ijoka off ijoka road ni ilu Akure gbo lokada lo mo be ni bi off ijoka road ma lo lo si igisogba ni consolation prayer camp domi jini 28-29 bugbo e iti e fe lo lodo in lofo e ni lo pade o ni e ni salai kuo lodo in shumbo e ni lo lofo awon me yeni awon lo lofo nta awon mpanda wa e ni kakon yosonu wono ni suwe ni kenenu ugbo enta talofa o ni bofa in wadu timbo oktoba yini ushuke wa yushu minira on the 28-29 ra kwe e mo mi si pade mo wa da ro le gugu a lori awon en bo la to ndo lati okiti popa lati laje kaakiri latowo o fe wa ri owo adanu wa yi ni ajo nla ni Wednesday Thursday ago marun ni o ti debe go marun lo a ma lo ipade yen fun ni ago marun role ago marun agbara oluwa yo kan wa de ri owo olohun ni akoto yo si da fun
2: eto akoko anu ni esese gbo ton yen lati ile ise iranse Love of Christ Chapel International baba wa Adeni Olopo ku ni won fi onje mi bo wa anu Olorun ku ni fi gbogbo wa sile ki Olorun ki o bukun fun yin Jesu Loluwa ipade ipago ajodun olododun si ijo the Love of Christ Chapel International ti odun 2026 si wole de o akori ipade odun yi ni gbigba emi lati sise takuntakun ninu Oluwa idini yi ti o fi gbadọ darapo mo wa ninu ipade alagbara yi ojo Sunday ojo kini osu kokonla ni ipade bere titi di ojo Sunday ojo kejo ninu osu kokonla bakan na ipade yi pin si ipa meji ipade aro bere lago mesan ohuro titi di ago mejila nigbati ipade irole bere ni dede ago mefa irole lojojumo mexican makogi abule oba magboro bus stop lojuna lagos ibadan expressway nipinle ogun ni ipade yo ti waye opolopo ojise olorun jankan jankan ni olorun fe lo lati fi agbara orun ruwo soke ninu emi awon bi apostle Sunday epopola woli peter abiola Adebisi eni owo wale akiromi olaleko babatunde ima adebayo oset joseph otaru alfa akule akibo wale awon to ku ni awon mama wa janet ona lapo ati mata oluwa dare woli ati alufa adeni olopo ku lolugbalejo wa ba olorun anu pade lati gba ore ofe fun irin ajo ogo tuntun jesu loluwa

0: ẹyẹ.
1: Yes sir.
0: Ọlọ ìrí àwọn àgbẹ̀.
1: Oh yes.
0: Ọlọ ìrí àwọn ẹlẹ́yẹ. Ọlọ ìrí àwọn àgbẹ̀. Tí wọ́n gbé lé olórí.
1: Oh yes.
0: Tí wọ́n gbé lé ọlẹ́yìn. Tí ò jáyé rẹ̀ sọ́dọ̀. Ara fọ́. Ìwé mímọ́ ló wí bẹ́ẹ̀. Ẹkún Jeremiah.
1: Bẹ́ẹ̀ni o.
0: Orí ìkarùn-ún.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹsẹ̀ kẹtàlá. Ó ní àwọn ọ̀dọ́mọkùnrin ru ọlọ. Wọ́n gbé ọlọ lórí àwọn ọ̀dọ́kùnrin. Àwọn ọmọdé, àwọn ọmọ kékèké.
1: Ààrẹ sì fún àwọn ọmọdé lábẹ́ ẹ̀rù igi.
0: Ẹ̀rù igi.
1: Bẹ́ẹ̀ni o. Ayé ayé o.
0: Abẹ́ ẹ̀rù igi.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Mẹ́gbẹ́ ní àwọn ọmọdé.
1: Bẹ́ẹ̀ni o.
0: Àwọn ọ̀dọ́ gba ọlọ sórí. Ẹ̀sà.
1: Jésù.
0: Ògbé Adéwáyé.
1: Bẹ́ẹ̀ni o.
0: Bọ̀dá tí ń gbọ́ mi yìí. Ògbé Adéwáyé.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Àti tí ń gbọ́ mi yìí. Ògbé Adéwáyé.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ṣùgbọ́n.
1: Yẹ́sà.
0: Wọ́n jí orí lò.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ọlọ tó gbé lé ọmọ
1: mi.
0: Bó o bá sàmì. Àràfọ̀. Àràfọ̀. Àràfọ̀. Òfò. Òfò. Òfò. Ẹ̀sà.
1: Bẹ́ẹ̀ni o.
0: Wọ́n gbé ọlọ lé ọ̀dọ́.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Wọ́n gbé ẹrù igi.
1: Bẹ́ẹ̀ni.
0: Bí àwọn ọmọdé lórí.
1: Bẹ́ẹ̀ni o.
0: Àti kékeré ló ti ń jagun.
1: Ó yẹ.
0: Ọgbà.
1: Ayé ayé.
0: Mo rí arákùnrin kan.
1: Jésù.
0: Mo fẹ́ fẹ́ táyà ni o.
1: Bẹ́ẹ̀ni.
0: Bí mo ti ń fẹ́ táyà. Bàbá yẹn náà fọ etí ọmọ yẹn.
1: Jésù.
0: Ó ní gbólà.
1: Ayé ayé o.
0: Ó ní o jẹ́ fojú sí.
1: Bẹ́ẹ̀ni.
0: Síkírù.
1: Bẹ́ẹ̀ni
0: o. O jẹ́ fojú sí.
1: Ayé ayé o.
0: Kálẹ̀ mi ò fojú sí ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Nígbà ayé bàbá mi. Mi ní rí masíìnì yìí jogún.
1: Bẹ́ẹ̀ni.
0: Ìwọ náà fojú sí o.
1: Ayé ayé o.
0: Tí n bá kú. O lè jẹ́ masíìnì ìlú ọmọ àjogún lọ́wọ́ mi.
1: Jésù.
0: Masíìnì fọ́gà.
1: Ayé ayé o.
0: Ó dẹ̀ sán ọmọ rẹ̀ lórí.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó ń jogún masíìnì fọ́gà.
1: Yẹ́sà.
0: Lọ́wọ́ grandpa.
1: Bẹ́ẹ̀ni o.
0: Bàbá náà ti gbé o. Ọmọ náà tún ṣe fọ́gà.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọjọ́ yẹn ni mo gbé ọwọ́ lé ọmọ yẹn.
1: Ayé ayé
0: o. Ó ní wọ ọmọ yìí o.
1: Jésù.
0: O ní ṣe fọ́gà
1: lọ́yọ̀.
0: Jésù. Ẹ máa ké.
1: Oyè.
0: Ọlọ àìrí ẹlẹ́yẹ.
1: Ọlọ àìrí ẹlẹ́yẹ.
0: Ta gbé lé mi lórí.
1: Ta gbé lé mi lórí.
0: Ta gbé lé ẹ̀yìn mi.
1: Ta gbé lé ẹ̀yìn mi.
0: Tí o jà yé mi o sáré.
1: O jà yé mi o sáré.
0: Ẹ jábọ́ lẹ̀.
1: Ẹ jábọ́ lẹ̀.
0: Ẹ jábọ́ lẹ̀.
1: Ẹ jábọ́ lẹ̀.
0: Ẹ jábọ́ lẹ̀.
1: Ẹ jábọ́ lẹ̀.
0: Ọlọ àìrí ẹlẹ́yẹ.
1: Ọlọ àìrí ẹlẹ́yẹ.
0: Kílẹ̀ lú ọ̀sẹ̀.
1: Kílẹ̀ lú ọ̀sẹ̀.
0: Ẹ jábọ́.
1: Ẹ jábọ́.
0: Ọjọ́ tí wọ́n ti gbé ọlọ ní ẹ lórí.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ìgbà tó ń bọ̀ ní ayé.
1: Oyè.
0: O ti ṣe ìpinnu láti ọ̀run. Ọlọ́run dá o tògótògó.
1: Ayé ayé o.
0: Ó dá o pẹ̀lú ìràwọ̀.
1: Bẹ́ẹ̀ni o.
0: Bí mẹ́rin wípé.
1: Oyè.
0: Ẹ wá.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹjọ́ kéde ènìyàn.
1: Jésù.
0: Ní àwòrán ara mi.
1: Oyè.
0: Láti fi wọ́n jọba. Kí ló pé.
1: Láti wá jọba.
0: Ẹ sọ̀rọ̀ sọ́kẹ̀.
1: Láti wá jọba.
0: Lórí gbogbo tí mo dá.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ní ìtumọ̀ pé. Ọba ni ẹ.
1: Bẹ́ẹ̀ni o.
0: Bàbá tó dẹ.
1: Jésù.
0: O ní pè ní ọba àwọn ọba.
1: Ayé ayé o.
0: Àbí bẹ́ẹ̀ kọ́.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ọba àwọn ọba.
1: Ọba àwọn ọba.
0: Ní bàbá tó dẹ.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ọ̀gá. O tún sọ wípé.
1: Jésù.
0: O ń dẹ láti fi ẹ jọba.
1: Ayé ayé
0: o. Lórí ohun tó ń dá.
1: Oyè.
0: Ṣùgbọ́n nígbà tó dé ayé.
1: Jésù.
0: Ọ̀lọ́ ni wọ́n gbé lé ẹ
1: lórí.
0: Ní Vasisin.
1: Oyè.
0: Vasisin.
1: Oyè.
0: Nígbà tí wọ́n gbé ọlọ lé lórí.
1: Jésù.
0: Kí ló kú olórí rẹ̀.
1: Adé ti ṣubú bọ̀ ní orí wa.
0: Mọ́mọ́.
1: Oyè.
0: Adé ṣe kí ni sà.
1: Adé ṣubú bọ̀ lórí wa.
0: Adé sì ṣubú kú olórí wa.
1: Bẹ́ẹ̀ni.
0: Wọ́n gbé ọlọ lé lórí.
1: Jésù.
0: Ìtumọ̀ ẹ̀ ló yẹ kó ti mọ̀ pé. O gbé ògo wáyé.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ibẹ̀ náà ti pàrọ̀ rẹ̀.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ọlọ àìrí ẹlẹ́yẹ.
1: Ọlọ àìrí ẹlẹ́yẹ.
0: Ẹ sọ̀rọ̀.
1: Ọlọ àìrí ẹlẹ́yẹ.
0: Ọlọ àìrí ẹlẹ́yẹ.
1: Ọlọ àìrí ẹlẹ́yẹ.
0: Ọlọ àìrí àwọn àgbà.
1: Ọlọ àìrí àwọn àgbà.
0: Tẹ́ ò fi pàrọ̀ adé lórí.
1: Ẹ jábọ́ lẹ̀. Ayé ayé
0: o. Ọlọ àìrí ẹlẹ́yẹ.
1: Ọlọ àìrí ẹlẹ́yẹ.
0: Tẹ́ ò fi pààrọ̀ adé lórí
1: mi. Tẹ́ ò fi pààrọ̀ adé lórí
0: mi. Ẹṣí dànù.
1: Ẹṣí dànù.
0: Oyè Oduwa.
1: Oduwa jẹ́.
0: Ọlọ àìrí àwọn ẹlẹ́yẹ.
1: Tẹ́ ò fi pààrọ̀ adé lórí mi.
0: Ẹ jábọ́. Ẹ jábọ́. Ẹ jábọ́.
1: Ẹ
0: jábọ́.
1: Ẹ
0: jábọ́.
1: Jabo.
0: Oluwa wa.
1: Jabo.
0: Ẹ wo arábìnrin yẹn.
1: Yes.
2: cabeça.
0: Eu vou bio longe tu sile.
2: Cabeça longe.
0: Você é nitolono le tu sile.
2: Cabeça. Baba meu.
0: É nitio tin se eje.
2: Oh yes sir.
0: Isun eje.
2: Isun eje.
0: Lati bi odun bi merin.
2: Bẹni o, bẹni o.
0: Simanu.
2: Bẹni sir.
0: Oni.
2: Yes sir.
0: O man flow gan.
2: E o.
0: To ba tin park ye.
2: Cabeça o.
0: Pelu pampas.
2: Oh yes sir.
0: A tu ma lu aso pelu e.
2: Ayo ayo.
0: Cabeça.
2: Baba meu.
0: Won ti na owo tan.
2: Oh yes.
0: Owo ti tan nile olowo.
2: Yesu.
0: Oluwa wi pe.
2: Yes sir.
0: Ofa orogun ni.
2: Cabeça o.
0: Eyin wo lesa mi.
2: Adani waye.
0: Ofa orogun lara re.
2: Oruko Jesu.
0: Ofa ye jade.
2: Ah, Jesu.
0: Ise ota orogun lara re.
2: Yesu.
0: Ise yen gbina.
2: Ah, Jesu.
0: Eh, ide ti orogun fi di o.
2: Oruko Jesu.
0: Ide yen ja.
2: Ah, Jesu.
0: Won di o.
2: Bene.
0: O mo bi to ti wa.
2: Cabeça Olorun.
0: Iwa torogun e.
2: Yes sir.
0: E le jo re timo timo.
2: Eh.
0: Egbo.
2: Cabeça o.
0: Iyawo meta no fe.
2: Yes sir.
0: Sugbon.
2: Eh.
0: O like iyawo kekere.
2: Eh o
0: ojo nje ore
2: cabeça o
0: iyawo kekere
2: eh
0: tojo nsore yen gan
2: yes sir yes sir
0: eh
2: cabeça olorun
0: aso lo nda seria
2: jesus
0: ton
2: yes sir
0: iyale re legba
2: eh o
0: eh
2: adani waye
0: eni ti o se so eje yi
2: yes sir yes sir
0: o ti bimo o
2: be ni sir
0: eh oko ye o gbo mo
2: cabeça o
0: engineer ba mi play kini oko re o gbo mo
2: gbo mo
0: o wa nto o nda omo yen to nile iya e
2: be ni sir be
0: ni le baba e
2: ile baba e
0: Essa.
2: Oh yes sir.
0: Ti iya ti o se so eje yo ba ti sile.
2: Eh o.
0: Iyawo kekere.
2: Eh.
0: Na ma ngbe omo kekere yen fun.
2: Cabeça o.
0: Tan ma gbere lowo.
2: Omo omo ye.
0: Ah.
2: Aye aye.
0: Oga.
2: Baba mi o.
0: Eh.
2: Cabeça o.
0: To kukun le wi pe.
2: Jesus.
0: Akoko ati dajo ti de.
2: Jesus.
0: Won wo omo tan ma fi dajo.
2: Adani wa yo.
0: Gbogbo si ota orogun lare.
2: Oruko Jesus.
0: Ise yen baje bayi.
2: Ah, be Jesus.
0: Ise yen baje bayi.
2: Ah, be Jesus.
0: Asiri bi ti
2: yes sir
0: ogun ti wa
2: bẹni o
0: asiri yen tu
2: o tu o
0: a lo kan meji
2: ato
0: ororo ina ni
2: cabeça o
0: ororo majemu
2: bẹni sir
0: ati ororo agbara
2: eh o
0: won da gbogbo epo
2: yes sir
0: ati omi
2: cabeça o
0: omi ni poro ina
2: bẹni sir
0: majemu omi
2: eh o
0: olorun 1930
2: yes sir
0: a de fun won ni omi
2: cabeça o
0: yes sir
2: baba mi o
0: won tele iya yi lo toilet
2: o yes sir
0: won tele lo be o
2: bẹni o bẹni o
0: won yo pampa si akoko
2: cabeça o
0: won yu aso eje
2: oh yes sir
0: but yo tan
2: eh
0: yes sir
2: oh yes sir
0: on duro
2: adani wayo
0: on duro 30 minutes
2: bẹni o
0: eje okan
2: ko kala o
0: 1 hour
2: yes sir
0: eje okan
2: o ma saja
0: going to 1 hour 30 minutes
2: oh yes sir
0: iya yen fo jade ni toilet eje o ma kama mo kede
2: oruko jesus
0: yes sir
2: baba mi o
0: beli no fowo kan se ti aso re
2: bẹni sir
0: so eje re gbe
2: o gbe
0: ma je mu kan wi pe
2: yes
0: eyin ti asami
2: oruko jesus
0: nipa se gbagbo re
2: oruko jesus
0: bi o ti gbo eri yi
2: oruko jesus
0: to si gbo iyanu mo meyi
2: bẹni o
0: ogun kogun to ti pe lare
2: adari wa yo
0: idi orogun to ti pe lare
2: aye aye
0: egun ogun orogun to nja o
2: yes
0: epe orogun ti nja o
2: aye aye
0: epe
2: cabeça o
0: ba le ile yin gan ti nja o
2: yes
0: mo kede
2: yes
0: o ya ko gire
2: amen
0: ogun to pe
2: cabeça o
0: lara re
2: oruko jesus
0: ogun yen pari ise
2: amen jesus
0: ogun yen expire
2: amen
0: O pari ise.
2: Amen Jesus.
0: O pari ise.
2: Amen Jesus.
0: Ẹgbẹ́ ìyanu ńlá. Pẹ̀tọ̀
3: orúkọ Jésù.
0: Ogun yẹn máa sẹ́lẹ̀ ni.
3: Amen Jesus. That was to be solved today.
4: Ta ló jàbí lónìí kò tún bá mi wà.
3: Who is responsible for my battle?
0: Hey.
2: Thursday.
0: Ma bo.
2: O je tete dide.
0: Eni ni pade pari.
2: Bẹni sir.
0: Ma bo ni ekua.
2: O yo yo yo yo.
0: Ekua.
2: Ekua.
0: Tori a ma se canceling ni ojo Friday.
2: Bẹni sir.
0: Sugbon.
2: Eh o.
0: Thursday.
2: Thursday yo.
0: Lati ma fun awon eyan ni number.
2: Cabeça Olorun.
0: Tori ati aro kutu.
2: Eh o.
0: Ojo Friday.
2: Ojo Friday.
0: Titi kale.
2: Cabeça Olorun.
1: ọlọ́run
0: ni counseling wa
1: o ṣe jẹ́
0: nínú Equa Investment
1: bẹ́ẹ̀ni sà
0: Equa All
1: ní ìlọrin ni o
0: ní ìlọrin
1: bẹ́ẹ̀ni sà
0: èmi tọ́sẹ̀
1: yìí tọ́sẹ̀
0: tó ń gbọ́ mi
1: bẹ́ẹ̀ni o
0: ní ìpàdé ọ̀parí
1: kábíyè sọ lọ́dún
0: ní ìlú ìlọrin
1: bẹ́ẹ̀ni sà
0: dìde
1: o jẹ́ dìde
0: aago méje
1: méje àárọ̀ ni o
0: tètè máa bọ̀
1: báyìí yọ
0: dìde abiyamọ
1: o jẹ́ dìde
0: ìjà abiyamọ ni èmi
1: bẹ́ẹ̀ni sà
0: tọ́sẹ̀ yìí
1: tọ́sẹ̀ ta wà nínú o
0: ìpàdé abiyamọ ni
1: kábíyè sọ lọ́dún
0: gbogbo abiyamọ o
1: gbogbo abiyamọ
0: ẹ dìde ẹ máa bọ̀
1: ẹ máa dìde bọ̀
0: ẹ wo màmá tọ́lọ́run tú sílẹ̀
1: ó yẹ sọ
0: ẹ wo arákùnrin tọ́lọ́run tú sílẹ̀
1: ẹ
0: sà
1: dábà mi o
0: ọ̀tá ti lérò pé kò lè jẹ́ yẹn
1: kábíyè sọ lọ́dún rẹ̀
0: ibi ìtúsílẹ̀ rẹ̀
1: yẹ sà
0: ó tún wá bọ́ síbi tó le
1: kábíyè sọ
0: ṣùgbọ́n nínú ìpàdé
1: yẹ sà
0: tàpárí wednesday tàpárí wednesday
1: yìí
0: ọlọ́run dẹ̀ tú sílẹ̀
1: ó jẹ́ wá agbára rẹ̀
0: ẹ wo iye èrò tí ọlọ́run tú sílẹ̀ ogun o lè ṣe yìí agbára ọlọ́run ni agbára ọlọ́run sì wà
1: ó wà síbẹ̀
0: bí ti gbẹlẹ̀ wọ́n máa ń yín mú sí ẹ wípé irọ́ ni mò ń pa fún ẹ ṣùgbọ́n irọ́ tán ni mò ń pa fún ẹ nígbà tó bá di òótọ́ wọ́n padà wá dùn balẹ̀ níwájú ẹ gbogbo ẹni tó sàmì mo lo inú jùbújùbú agbára mo lo májẹ̀mú òtítọ́ mo fẹ̀yìntì àgbélébu olúwa mo bì ọ́ gbogbo ilé tí ìgbàgbọ́ wọn lé nínú ọ̀rọ̀ yìí o ẹ parí ogun tí ń jẹ̀ wọ́n ẹ fi òpin sógun tí ń jẹ̀ wọ́n ẹ parí ogun tí ń jẹ̀ wọ́n ìdààmú wọn lórí ọmọ ẹ parí rẹ̀ ẹ parí rẹ̀ ẹ parí rẹ̀ gẹ́gẹ́ bí ó ti parí lórí ìdí àgbélébu ẹ máa ń parí ogun ayé wa dìde máa bọ̀
1: báyìí
0: aago méje a ti ṣe àkọ́kọ́ iṣẹ́ wòlíì àkọ́kọ́ ta lo omi tó gbé kaná lọ́jọ́ àkọ́kọ́ o la dà sí wọ́n tún gbé padà lọ́lé wọ́n tún gbé kaná ní àárọ̀ wednesday wọ́n tún gbé wá adà ìjẹ́ jésù sínú ẹ̀ ó ní kọ̀míní ohun ẹ̀ ta gbé bọ̀ láti jerusalem adà sínú ẹ̀ ọjọ́ kẹta rẹ̀ àárọ̀ thursday
1: yìí
0: o gbọ́dọ̀ gbé omi yẹn kaná tó bá ti gbé kaná máa gbé bọ̀ máa gbé bọ̀ lórí iná tómi yẹn wà ẹ pé jáàsì ní ìyọjú orí ẹ tó bá jẹ́ ọmọ 30 years pé já nígbà 30 sínú omi yẹn èyí tẹ́ ń gbọ́ ní ọ̀nà jíjìn kẹ́ẹ̀sì láyè ká kwara ẹ gbé omi kaná ní àárọ̀ bó ti ń gbọ́ yìí lórí iná yẹn ẹ pé jáàsì ní ìyọjú orí ẹ ọ̀nà tó dín mọ́ pẹ̀lú ọjọ́ orí ẹ bíbélì wípé ẹ lànà fún ọba tí mo lájú yìí já ní orúkọ rẹ
1: jẹ
0: ọ̀nà ńlá fún ẹ ọ̀nà àbáyọ rẹ ńlá kalẹ̀ ọ̀gá afẹ́tú aṣọ lọ lárogun tí ń jayé rẹ gbogbo etí tó gbọ́ ni
1: o
0: ẹ̀sà tó bá tilẹ̀ rí omi yẹn gbé wá sínú ẹkú àwọ̀ ní ìlọrin ọ̀gá mẹ́tú ọ̀pẹ ìwọ́ pé jáàsì lórí iná fiyọ díẹ̀ sínú ẹ ẹ̀kọ́ mi yẹn wọ́ tó bá ti rọ mí ìṣe omi tútù mẹ kó o wá fi wẹ̀ tó o fi wẹ̀ tó o bá ti fi wẹ̀ kó o tó máa jáde wà máa kẹ́ ọjọ́ tó máa pé yọjọ́ orí rẹ níjà tó pè ẹ sà bí ilẹ̀kùn bá ti tì mọ́ láti ìbẹ̀rẹ̀ ayé ẹ títí pé 30 years ẹ sà sórí ọjọ́ kejì báyìí láti ìṣẹ́jú tó pé ọjọ́ yẹn ò ní ka ọdún míì mọ́ nínú ogun mẹ́ nínú ọ̀nà tó dí ò ní ka ọdún míì mọ́ ọdún tó pè yẹn sínú omi yẹn náà logun tán
1: ọdún
0: ẹ̀sà àkókò yẹn logun yẹn parí ẹ̀sà tó bá jọ́ máa 30 years ò ní ka 31 nínú ojú kan
1: náà
0: torí ọ̀nà àti ilà ni mo ṣe ní o pè é ní ìyọjọ́ orí ẹ ẹ̀yin tí ẹ sàmì ogun ṣe fún yín ẹ̀yin ara sẹ́ngun ọ̀tá ẹ̀sà bí omi kaná ní ọjọ́ sunday
1: lọ́jọ́
0: sunday
1: bí
0: omi kaná tó bá ní flags bá mi rọ́ sínú ẹ̀ nínú flags
1: yẹn
0: rọ́ mi yẹn sínú ẹ̀ mo sọ fún ẹ
1: o
0: iṣẹ́ mẹ́ta dáadáa sínú omi fún wọn ní ìlọrin àti òróró májẹ̀mú àti òróró àánú tá a lò fún wọn nílọrin pàápàá jùlọ tí ìsun ẹ̀jẹ̀ ìyá yẹn fi gbẹ àdàbí Adabi.
2: Oh yes sir.
0: Ti ba mo kankan nipa re.
2: Adabi wa yo.
0: Adabi.
2: Kabiyesi o.
0: Ti ba se pe.
2: Oh yes sir.
0: Oluwa lo se yi.
2: O lo se o.
0: Adabi.
2: Hey.
0: Adabi.
2: Ami o.
0: Ti ba wo egbe awu
2: o. Kabiyesi Olorun o.
0: Adabi. Ti ba furi balẹ. Fun bali kankan. Adabi.
2: Ayero yo.
0: Esa.
2: Baba mi o.
0: Ti ba fi ogun ori mi gbe kale.
2: Kabiyesi o.
0: Ṣugbọn to ba je Jesu lo se. Mo pe Jesu. Mo pe Jesu. Emi ni ko dola.
2: Oruko Jesu.
0: Ogun se fun o.
2: Ma Jesu.
0: Oga.
2: Baba mi o.
0: Ni Sunday.
2: Sunday ni o.
0: Omi to gbe kale yen.
2: Kabiyesi Olorun.
0: Ma ba mi gbe bo.
2: O da ma gbe bo.
0: Lojo Sunday.
2: Ba ni o.
0: Mau Event Center.
2: Ni Mau Event Center ni.
0: Lago meji osan.
2: Meji osan ni o.
0: Lago meji osan ni
2: o. Lago meji osan ni sa.
0: Two osan.
2: Two ni o.
0: A ma fi eje Jesu yen sinu e.
2: Kabiyesi o.
0: Enu one. Lawo wo ni ma duro si. Emi wo li atetede.
2: Yes sir.
0: Yes sir.
2: Baba mi o.
0: Ma saju ede.
2: Kabiyesi Olorun.
0: Enu one ni ma duro si.
2: Enu one ni o.
0: Awa irese Olorun.
2: Oh yes sir.
0: A ma wa lenu one. Baba ti ngbo mi yede.
2: Kabiyesi o.
0: Ni ojo Sunday.
2: Ni Sunday yen.
0: Sunday.
2: Ojo Sunday.
0: Ni Mau Event Center.
2: Mau Event Center ni.
0: A ma bu ise meta sinu e.
2: Kabiyesi Olorun.
0: Isi akoko. O ni edidi.
2: Yes sir.
0: Edidi mimo. Ti mo ti pari ise si.
2: Bẹẹni sir.
0: Edidi mimo.
2: Edidi mimo.
0: O ni agbara.
2: Kabiyesi o.
0: Ta ba ti bu sinu e.
2: Oh yes sir.
0: Ẹjẹ Jesu.
2: Ẹjẹ Jesu.
0: Ta gbe bo.
2: Bẹẹni sir.
0: Lati Jerusalem. A ma da sinu omi yẹn.
2: Kabiyesi Olorun.
0: Ati woro mustardi. Ki ni mo gbe?
2: Woro mustardi.
0: Mustardi.
2: Oh yes sir.
0: Ta mu wa. Lati ilẹ̀ mimo.
2: Kabiyesi Olorun.
0: Kii ṣe black seed tanta o.
2: Rara o rara o.
0: Lati Jerusalem.
2: Oh yes sir.
0: A ma bẹ bu sinu omi yẹn.
2: Kabiyesi Olorun.
0: Ti mẹtẹ ta o ba ti wọnu omi tiẹ.
2: Jesu.
0: Ẹ sa.
2: Baba mi o.
0: O wa pade.
2: Kabiyesi Olorun.
0: Mẹtẹ ta yẹ.
2: O gbọdọ wọnu omi
0: yẹn. O ni ticket yẹ.
2: Yes sir.
0: Fún ìpàdé yẹn.
2: Kabiyesi Olorun.
0: Mi o gba wọn nara lọwọ ẹ o.
2: Oh yes sir.
0: Lọjọ Sunday.
2: Ni Sunday ni o.
0: Ti ma fi fun ẹ ni mẹtẹta.
2: Oh yeah.
0: Mẹtẹta.
2: Mẹtẹta.
0: Ni Sangwota.
2: Ni Sangwota ni sir.
0: Yes ma.
2: Yes sir.
0: Iwọ ni ko ronu ẹ.
2: O jẹ ronu dada.
0: Ko envelope ẹyọ kan.
2: Kabiyesi Olorun.
0: Ko fi ọrẹ to jọju.
2: Bẹẹni o.
0: Ọrẹ to le fi si ọlọ.
2: Ko fi ṣe didi ya o.
0: Ko fi ṣe didi.
2: Kabiyesi o.
0: Iṣẹ ta fẹ ṣe.
2: Jesus.
0: Envelope ẹ.
2: Bẹẹni sir.
0: Má ma run sapo. Se nkan ni Sunday ko yato.
2: Yes sir.
0: Se ko yato.
2: Lọ́nà ọ̀tọ̀.
0: Ọ̀tọ̀.
2: Ẹ o.
0: Wẹ́ẹ́nvilópù.
2: Wẹ́ẹ́nvilópù.
0: Kò fi sínú ẹ.
2: Oh yes sir.
0: Ọ̀rẹ́ tó bá fi sínú ẹ.
2: Kábíyèsí o.
0: Ẹ sà.
2: Yes sir.
0: Èmi ni màá tẹ́wọ́ gbà.
2: Jesus.
0: Ní ọjọ́ Sunday.
2: Jesus.
0: Ní Sangwota.
2: Sangwota.
0: Ọ̀gá.
2: Bàbá mi.
0: O lè fi 1,000 síbẹ̀.
2: Bẹ́ẹ̀ni o.
0: O lè fi 2,000 síbẹ̀.
2: Bẹ́ẹ̀ni o.
0: O lè fi 5,000 síbẹ̀.
2: Oh yes sir.
0: Láti 1,000 naira.
2: Ẹ o.
0: Sókè.
2: Bẹ́ẹ̀ni o.
0: O lè fi rúbọ sí
2: Ọlọ́run.
0: Jesus. Wí pé
2: Kábíyèsí o.
0: Bí mo ti ń gbọ́ láràárọ̀. Kò gbúdọ̀ kú.
2: Bẹ́ẹ̀ni sọ.
0: Mo fi ti iṣẹ́ yìí lẹ́yìn.
2: Ó yẹ sọ.
0: Ayé mi gbúdọ̀ bẹ̀rẹ̀ sí ní tẹ̀síwájú. Mú ọrẹ yẹn dání.
2: Bẹ́ẹ̀ni o máa ń bọ̀.
0: Ẹ̀yin tẹ̀ ń gbọ́.
2: Kábíyèsí Olorun.
0: O lè san ọrẹ.
2: O lè ṣe tiẹ̀.
0: Bí mo ti ń sọ̀rọ̀
2: yìí.
0: Bẹ́ẹ̀ni sọ. Sẹ́ndì
2: ẹ̀ sákàntì
0: o.
2: Ẹ fi
0: ti
2: iṣẹ́ yìí
0: 2 5 2 8 7 5 7 5 1 8 1 8 GTB every Thursday.
2: Bẹ́ẹ̀ni sọ.
0: Gbogbo ẹni tó sọ̀pọ̀. Tíṣẹ́ yóò fi dúró.
2: Kábíyèsí o.
0: Mo kéde.
2: Orúkọ Jésù.
0: Àánú Jésù ayé. Ọ̀
2: bẹ́jọ́ Jésù.
0: Sẹ́ndi ọrẹ.
2: Lọ́ṣọ́.
0: Èdìdí sàdúrà
2: yìí. Ṣọ́rẹ́ ìdìdí àdúrà yẹn.
0: Sangwota.
2: Gbogbo Sango.
0: Ago méjì ọ̀sẹ̀.
2: Méjì ọ̀sán ni o.
0: Ọjọ́ Sunday.
2: Màmá mi ṣe.
0: Ó máa lágbára.
2: Ó máa lé.
0: Ìwọ
2: lára
0: mi
2: sí
0: báyọ̀. Ní on the 20.
2: On the 20 ni sọ.
0: Tuesday tó ń bọ̀ lọ.
2: Èyí tó ń bọ̀ lọ́hùn ni o.
0: Tuesday tó ń bọ̀ lọ.
2: On the 20.
0: On the 20.
2: Bẹ́ẹ̀ ni sọ.
0: 21.
2: 21.
0: Màá wà ní Kọ́lá Balógun.
2: Ní Kọ́lá Balógun la máa wà o.
0: Okun Adé Street.
2: Okun Adé Street.
0: Ní Church CAC.
2: Bẹ́ẹ̀ ni sọ.
0: Palace of Prayer.
2: Oh yes sir.
0: Èmi mo gbé pàdé bọ̀ mẹ́
2: o. Kábíyèsí Olorun o.
0: Ará mi ṣí èèyàn 1,700.
2: Ọṣẹ Jésù.
0: 1,700.
2: 1,700.
0: Bọ́ọ̀ bá tètè dé.
2: Ó jẹ́ tètè máa bọ̀.
0: Ìta ló ti máa gbóhùn mi.
2: Ó yes, sir.
0: So it's in the labor
2: club. Go back to work, fire.
0: Danny, what you are going
2: with? It's time for that one.
0: Oh, my lag, man.
2: Oh, thank you, Jebaba.
0: Yes,
2: yes,
0: palace of prayer.
2: Palace of prayer, and you.
0: Palace of prayer.
2: Palace of prayer.
0: If your mama lost your
2: book. Oh, yes, sir.
0: Sogbo lo kola balogun.
2: Ah, oni kola balogun.
0: One street.
2: Number 10.
0: Number 10.
2: Champion Solomon.
0: O se ni jo ma CS balance of prayer.
2: Oh yes sir.
0: CS.
2: CS.
0: Ti be ni kola balogun.
2: Bene sir.
0: O ku ade.
2: O ku ade ni o.
0: Mambo.
2: O ga tete gbera.
0: Are me see o.
2: Oh ya ya ya ya ya.
0: On the 20.
2: On the 20 ni sir.
0: Tuesday to ma lohun ni
2: o. Bene o.
0: O ma lagbara.
2: O ma le o.
0: Eyin ara lesa.
2: Ni lesa.
0: Sori ojo meta to pari o.
2: Champion Solomon.
0: O ma gbe sango mo ti ma nse.
2: Oh yes sir.
0: Oluwa pa lase fun mi. Ilesa ni ka ti se.
2: Hallelujah.
0: Ti mo de ta se fe se ni ilesa.
2: Champion Solomon.
0: Auditorium tutun da ko.
2: Oh yes sir.
0: Oluwa ni ka se ninu
2: mi. O se Jesus.
0: Oluwa wi pe. Gbogbo ijo wa ni sango.
2: Gbogbo ijo wa ni o.
0: A ma gba moto sibe.
2: Champion Solomon.
0: Ijo wa ni lorin.
2: Ni lorin.
0: A ma gba moto sibe.
2: Hallelujah.
0: O ma lagbara.
2: O ma le o.
0: Won ma wa si.
2: Champion Solomon.
0: Ilesa.
2: Ilesa ni sa.
0: Ati ijo wa ni oro.
2: Champion Solomon.
0: Oro.
2: Gbogbo toro.
0: A ma wa si ilesa.
2: Ofa.
0: Ati tofa.
2: Ejide.
0: A ma gba moto si ilesa
2: na. Ni sa be ni o.
0: Ilesa.
2: Oh yes sir.
0: Ni sokun.
2: Be ni o, be ni o.
0: Ati ni roundabout.
2: Champion Solomon.
0: Lojo meta.
2: Lojo meta ka.
0: Ko pari osu.
2: So pa osu ni
0: o. O ma lagbara.
2: O ma le.
0: 29
2: 32
0: Ko ba ni eri.
2: Yo ba se ri nbe.
0: Won ti yeye re.
2: Won ti yeye re kiri o.
0: Gbogbo ti nlo.
2: Tabe se o.
0: Yo yin mu si o.
2: O kan yin mu si
0: o. Won ti so eko loju.
2: Ah o.
0: To ba lo send yo re.
2: Tabe se o.
0: Bi ke ba send owo bayi.
2: Ah yes sir.
0: Sa kanti bayi. Won ti yin mu si
2: o. Yin mu le lori ni.
0: Won eni to nte yin je.
2: Kilo wa ka.
0: Woli yen ma nte yin ni.
2: Ah.
0: Eyin le send owo si.
2: O je jara re.
0: Won tun wu e pe. Se bi musulumi ni o.
2: Hey.
0: O tun send owo si so.
2: Aye ra yo lorun o.
0: Fi won le. Eri re o pa won lekun laipe.
2: Beni beni beni.
0: Ase yori re.
2: Eo.
0: Yo gbo mi je loju won laipe.
2: Oh yes sir.
0: Tori pe.
2: Eo.
0: Won ma bi e pe.
2: Eh.
0: Jo mu wa de nbe.
2: Jo ti e ja de nbe.
0: Mo kede o.
2: Eh.
0: Be iyanu.
2: Amen.
0: Jesus. Be ri adua.
2: Amen.
0: Be iyanu adua.
2: Amen. Jesus.
0: In the name of Jesus.
2: Amen.
0: Ko ma sami.
2: Ko ba ti sami bayi.
0: Iwo ni eri kan.
2: Amen. Jesus.
5: All my screams, I want everything. I don't want to be fine, don't be scary, she be she be see. Boy, I need all my screams, some do all the love.
6: Abasoro nipa platform at Prince. Funda bi kana woman to wa ninu e. Se lu flex. SABC ga. This transfer. Customize the shirt. T-shirt for BTS printing. Mulura. Photo frame. Agbo. Mo. At Alpha printing. Ni wa wa je ki won ba the brand e moto. Lori shiri shiri. Eyin lo shiri. Ile se lala. E ma bo. Bola print. Ga ju e. Bola print. Lo go lori so printing. Fe lu awa o se mo se. Anfa ni be fun gbo eni to fe ko nipa printing. Fe lu graphics design. Lo lo wa. Bibo, photo frame, long customized t-shirt frame, and grabie, and you want to go to number 6, Sulu Liri, Lay MCN office, along the deal, some water, with the logo now, February like Yama, 080-593-7878-780-351-6-1270, Bola Brain, Sprinting, a

0: orúkọ mi ni Lady Evangelist Funke láti Lúgbé. Mo fẹ́ dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run fún láti Ọlọ́run ṣe inú ayé mi tó mo máa gbọ́ program tẹ́lẹ̀ láti orí rédíò. So ìgbà tí wọ́n ti fún wa ní quick notice, mo ti kọ́lé kan ti láti 2023, mi ò tiẹ̀ bọ́dà àti lọbẹ̀. So máa yẹn wá fún wa ní quick notice, mi ò gbégbèsè bùdìrọ kan pé à á lọ gbalé mi ìmọ̀ àtọkọ mi àti gbogbo àwọn èèyàn tájọ wà nílé àwa mẹ́ta la ń gbé inú ilé yẹn oníkálukú ní fíláàtì tiẹ̀. Máa yẹn ti rò pé kò sí wọn tó expect pé èmi nǹkan lè fi wọ́n lẹ̀, but the to the glory of God, ìgbà ọjọ́ kan mo ṣe lọbẹ̀ nìyẹn. Ilẹ̀ iyẹ̀pẹ̀ tí mo bù wá láti orí òkè Ògo Nìbàdàn, mo wá gbé àárín pálọ̀ nínú ilé yẹn. Mo wá gbin iyẹ̀pẹ̀ ti orí òkè Ògo yẹn, mo wá bò mọ́lẹ̀ ńbẹ̀. Mo ní tọ́lọ́run sáà mojó bá ti kọ́ ilé ìparí kí lálọ́ọ̀dù tó dé, pé ṣe ni máa fi bínú ju rédíò mi máa jù sínú odò yẹn. Pé tó bá ti kọ́ torí má ní ti rò pé à ń lé option láti 250
1: odò wà lẹ́gbẹ̀ẹ́ léyìn ni.
0: Ó ní odò kékeré tí òjò máa ń gbà kọjá lọ, kì í ṣe pé ó pọ̀.
1: Ìbẹ̀lẹ̀ fẹ́ ju rédíò yín sí.
0: Mo níbẹ̀ ni mo máa ju rédíò yín sí. Ìgbà tó pè nìyẹn, àwọn yẹn ti wálé wọn ò rí lé ju pé kí ni wọn lọ́ọ̀sán ju pé kankan ṣàkútú kọ̀ntínú bẹ̀ yẹn. Ó ṣe pè mí ni mo wá fún ni on the 5th of January kó dó fún mi. Onílàlá olóhùn ò lè dúró. Ó ní owó téèyàn bá fẹ́ gbà pé ending of December lèèyàn lè gbàjọ tó bá fẹ́ gbà. Mo ní kó ṣàdúró ní rárá, wá ní òkè kò sí wàhálà. Gbogbo nǹkan tí mo ní mi ò mọ̀ kó le tó. Àwọn tó ń kan lé ní màdá wọn sá máa ní igi ò le tó, wọn ní zinc ò le tó, ìgbà tó yá gbogbo ẹ̀ sáà tó. Débi pé igi tó ní kò le tó, ó tún sún wọn tún fi ṣe lọ́gìn POP. Wọ́n ní màdáàmù Ọlọ́run wà lẹ́yìn yìí, wọ́n á sàmà sọ bẹ́ẹ̀ máa ní Ọlọ́run sá mo jó. Mo fẹ́ dúpẹ́ ní Ọlọ́run pé Ọlọ́run parí lẹ́yìn èmi àtàwọn ọmọ mi ibẹ̀ la wà báyìí. Ọ̀rọ̀ ló máa pé oṣù kan tí a ti kó síbẹ̀. Tí òun dẹ̀ tún máa ra rédíò mi láàárọ̀ láti bá ti kúrò ń bí mi ò lóòdùn yẹn mọ́.
1: Ẹ sọ rédíò nù mọ́.
0: Mi ò sọ yẹn nù mọ́, mo fẹ́ ra tuntun mi láàárọ̀ la lọ́dọ̀ mala. Tó máa lá òdùdù yẹn lọ.
1: Irọ́ ni o.
0: Ó tọ́ ni o.
1: Somebody shout hallelujah o.
2: Hallelujah.
1: Ẹ orí ẹ síbí nínú òkùnkùn tá a bí ọ sí láàrin òkùnkùn tó wà. Mi ò mẹ́ni yìí sẹ́, ayé rẹ̀ jáde. Ayé rẹ̀ jáde. Nínú òkùnkùn ìdílé, jáde kú ò mbẹ́. Nínú òkùnkùn ilé bàbá, jáde kú ò mbẹ́. Nínú òkùnkùn ilé ìyá, jáde kú ò mbẹ́. Nínú òkùnkùn ilé àná, jáde kú ò mbẹ́. Òkùnkùn ò ní borí ẹ̀. Òkùnkùn ò ní borí ẹ̀. Òkùnkùn ò ní borí ẹ̀. Kò ní borí ọmọ, kò ní borí àyà. Òkùnkùn kò ní borí ẹ̀. Kò wọlẹ̀. Òkùnkùn wọlẹ̀. Òkùnkùn wọlẹ̀. Òkùnkùn wọlẹ̀. Òkùnkùn Ríábàlẹ̀ Mòsíà, wọ́n ju pẹ́tẹ́rù sínú òkùnkùn nínú túbú áńgẹ́lì túlẹ̀. Gbogbo èyí tí òkùnkùn yìí ká, èyí tó ń gbé ilé òkùnkùn, èyí tó ń bá àwọn òkùnkùn rìn, èyí tó ń bá òkùnkùn jẹ, lónìí ni ìmọ́lẹ̀ dé. Ẹ jáde wá. Ó ní ìwọ ni ìmọ́lẹ̀ ayé, ìlú tí a tẹ̀dọ́ sórí òkè tí ò lè farasin. You are the one I'm talking to. By the power of Holy Spirit, by the power of Almighty. You are coming out of darkness. Come out, come out, come out, come out, come out, come out, come out, come out, come out. In the name of Jesus. Number two, ó ní òun fẹ́ lu agbára òun láti tún ẹ̀rọ, láti tún ẹ̀dá. John chapter 9, àwọn ọmọ ẹ̀yìn rí àfájú yẹn. Wọ́n bí Jésù léèrè, ṣé ọkùnrin ló fọ́ lójú? Tó fọ́ lójú yìí. Tó ń lọ sẹ̀ àbí àwọn òbí ẹ̀ tó fi bí ní afọ́jú. Jésù wípé ká lè fi agbára lọ́hùn. Ó sì lè rò pé pàkádàrà rẹ̀ dà. Ó rò pé ayé ti ṣe ọ́ pa. Ìwọ ni mò ń bá wí o. Kò tíì parí o. Atúnidátúnirọ́lọ́ lọ́hùn. Bẹ́ẹ̀ ni sà, ohun èèyàn máa ń gbé orí tó bàjẹ́ wá. Jésù dẹ̀ máa ń túnṣe. Wọ́n máa ń gbé ilé ọmọ tó bàjẹ́ wá. Jésù máa ń túnṣe. Wọ́n máa ń gbé iṣẹ́ tó bàjẹ́ wá. Òun náà là ń gbé lórí òkè. A fẹ́ ṣe ìwòsàn fún wọn. Mo gbàdúrà. A tún ayé rẹ̀ rọ. Ìdánimọ̀tì sọ pé atúnidá. Ẹ yọwọ́ lọ́rọ̀ mi. Agbára Olúwa tún ayé mi rọ. Agbára Olúwa tún ayé mi rọ. Agbára Olúwa tún ayé mi rọ. tun aye mi se agbara oluwa tun aye mi ran by strength
3: o ni gba okipa
1: no man can
3: prevail
1: gbogbo eyan lo sapa
3: everybody try by
1: gbogbo eyan ko lo ntan
3: but that everyone
1: should auntie
3: my sister
1: ebun re oto
3: your gift is not enough
1: brother
3: my brother
1: ebun yo to
3: your talent is not enough
1: awon to lebun po
3: god that I give that man
1: awon to tan oto nkan man of god
3: eyan olorun
1: o awon to ni anointing po
3: god that anointed man
1: awon to tan oto nkan
3: Je
1: ne fais
3: rien.
1: Mais lui a ses olodu mari. Loni. Orun ti na si. Orun re si. Orun ti tan re si. In the name of Jesus. Number 3. You need mercy to bounce back.
3: O ni lo anu lati dai pada sipo.
1: Ma nozo ha. Ipo kan be to ye ko wa.
3: Won
1: ye ko nbe.
3: You were removed from there.
1: By mercy.
3: Nipa no.
1: You will bounce back. You will bounce back.
3: Amen.
1: You will rise.
3: Amen.
1: Thank you,
3: Jesus.
1: Psalm 126. Nigba toluwa de kolosio. That is my mercy. When the Lord turn again, the captivity of the Zion, O Dakpada,
3: He restored it
1: by His mercy.
3: Nigba no biche o.
1: Gbogbo bi ati le o.
3: Where you have been just now?
1: Ile oko tan ti le o.
3: How much money have they just
1: now? Office tan ti le o.
3: How much money have they just now?
1: Ya ride the data ti le o. Pelu aso
3: lo du mari.
1: Ada opada. O pada. So pe nipa se anu. Mo pada sinu ogo. Ati dami pada sinu ogo. Adogo pada sara mi o. Elimi elimi. Elimi elimi.
4: Adami pada sinu ogo.
1: Araba le gedaza. Agada valuaza. Eke. Ati dami. Pada sinu ogo ati dogo pada sala mi o
4: elemi elemi adame pada sinu ogo
1: bayi ni oluwa wi
3: God says the Lord
1: oga
3: my brother
1: pada sinu ogo ogo tan ti li ejade ogo le baba re ti won ti li ejade pada be oni mo yo mi ota mi ti n ba subu ma se kini ma ni bi ti won ti ru ekun ko ti subu o le dide wa dide pada wa dide pada another mercy that is coming mercy for completion and perfection
3: Anuku imuse ati asepe
1: Olowa completion
3: imupe
1: pe pari
3: and asepe
1: to da wole
3: to finish
1: ati sise dada completion and perfection
3: lati se pari lati se dada
1: oni olorun to bere sere re yo pari e oni owo serubabeli lo bere re ona ni o pari
3: e
1: awon kan ni egun kan lori o san ba bere
3: any good thing is
1: won ile pari e won ni lo anu
3: they did this mercy
1: ko sin to bere
3: anything they start
1: ti won pari ri
3: they cannot finish
1: halfway
3: always
1: halfway
3: then
1: halfway halfway halfway halfway halfway lo ni
3: today
1: nipa anu
3: my mercy
1: ma je mu to ni ko ma bere ko ma pari
3: ko
1: we know that on to bere to pari e o ya lo pari e lo pari e lo pari e lo pari e mo like ele You need mercy to have evidence.
3: Lati ni eri.
1: Eri. Afihan.
3: Hey, visible evidence.
1: Ogoro yen lo ngbadua.
3: How many are praying?
1: Anu lo fun yen leri.
3: Mercy will give you.
1: Only opo la pe.
3: Many are called.
1: Die layan.
3: Few are chosen.
1: Ninu die.
3: And from that few.
1: Atun si awon kan logo.
3: Only a few little are.
1: Mayenga dabazata. Oga.
3: My brother.
1: O ti ngbo eri awon eyan.
3: Labi yan people's
1: testimony. Also eri lo te.
3: Hey, testify this time.
1: Omokunrin kan so
3: Labuja. The pastor in Abuja.
1: O ni waju Olorun.
3: Before God,
1: o ni ohun ro wipe
3: you used to think
1: gbogbo eri ton ma
3: nje
1: won lo n fa won eyan lowo
3: people are big
1: pe kan ma wa so ni
3: to come and see
1: obirin kan lo ti so lori
3: eto ri
1: aisa anu niyan
3: that is best
1: o le mu yan lo bi adua ka anu kan niyan saju ibi to gbudo kele ni niyan gbogbo e ta jo n gbadua lori eto
3: yi
1: e ba ti ka sam awon mo yin
3: tan
1: ma n gbagbe o 127 124 and
3: 91
1: excuse
3: sir
1: leni wa wa ka sam
3: 51
1: kile to su
3: lẹ
1: meje nitori ara e oluwa laarin egbe
3: among my mates
1: de ranu
3: let me obtain mercy
1: mi na ha kadusa anu lati leri
3: mercy to have testimony
1: oni gba to ba nkoja laarin opo eniyan ma koja lo laarin mi o
5: laarin mi o
1: laiya
5: oro yi ti de